0: ojú náà kúrò nítorí bẹ́ẹ̀ tọlọ́run wá lónìí ó ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kí ló tún dúró dè ó ti gbọ́ wípé jésù kristi nìkan ó ní ó rú ẹbọ fún wa àrókún àti àrúdà jésù kristi nìkan ó ní ó wá la ọ̀nà iyè fún wa ó ní èmi ni ọ̀nà òtítọ́ àti iyè kò sí ẹni tí ó lè wá sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ mi gba tí ó ti mọ̀ wípé jésù kristi ní ọ̀nà iyè ó ṣe dìde ó ṣe sọ wípé èmi ó tọ ọlọ́run lọ ó ṣe sọ wípé èmi ó sọ fún ọlọ́run wípé mo ti dẹ́ṣẹ̀ sí ọ àti sí àwọn aládùúgbò mi ò yẹ ilé ẹni tí àbá máa pèlé ọmọ rẹ ṣùgbọ́n dáríjì mi fi àánú jésù kristi fi gbà mí là fi ẹ̀jẹ̀ jésù kristi kí o fi wẹ̀ mí kí la tún dúró fún sọ fún ọlọ́run dìde dúró lórí ẹsẹ̀ rẹ tàbí kí o kúnlẹ̀ lórí ẹsẹ̀ rẹ kí o sọ fún ọlọ́run wípé ìfọ́jú ọkàn tí ó ń bá ọjà ìfọ́jú ọkàn tí ó wà pẹ̀lú rẹ ó ń fẹ́ kí ọlọ́run kí ó mú ọ kúrò ó ń fẹ́ kí a gba ọkàn rẹ là ó ń fẹ́ kí a ṣe ọ níyè ó ń fẹ́ kí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù ó ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ ìbáṣe ìmùtípaani ìbáṣe àìgbàgbọ́ ni ìbáṣe ìbọ̀rìṣà ni ìbáṣe àìkọ́ran ni ìbáṣe àkàbàkébè ìbáṣe wípé o jẹ́ olórí kunkun ẹni tí ń ṣe tinú rẹ̀ ìbáṣe wípé o jẹ́ aláṣẹ rége o jẹ́ ẹni tí a ń bá wù ṣùgbọ́n tí ń wárùnkì sọ fún ọlọ́run wípé ìfẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wípé ìfọ́jú ọkàn tí ó bá ọjà mo fẹ́ kí ọlọ́run mú un kúrò kíkẹ́ ọlọ́run kíkẹ́ ọlọ́run ó ṣe tán nísinsìnyí láti dáríjì ọ láti gbà ọ́ là láti mú ìfọ́jú ọkàn kúrò láti jẹ́ kí o lè bá ọlọ́run dọ́rẹ̀ẹ́ tí ó bá lè jẹ́ ẹni tí a ṣí lójú tí yóò lè rí iyì àìní pẹ̀lú bí o bá gbàdúrà ó dájú wípé ọlọ́run yóò gbọ́ ọ.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà.
0: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a ní yín gẹ́gẹ́ bí balógun lójú ogun, a ní yín gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì, a ní yín gẹ́gẹ́ bí agbára ayérayé tí ó wà lábẹ́ wa láti mú wa dúró, láti fún wa lókun. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùpèsè, ẹni tí ń pèsè fún gbogbo àìní wa ní kíkún nítorí Kristi láti inú ọ̀rọ̀ rẹ̀ nínú ògo. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí a lè ké pè lọ́jọ́ ìpọ́njú wípé ẹ ṣí wa lójú, wípé ẹ ṣí wa níyè, ẹ sì jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ kò jẹ́ kí a wà pẹ̀lú àwọn tí ó wà nínú ayé, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láì ní ìrètí, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láì ní ìfọkàntẹ̀ ìlérí Ọlọ́run tí ẹ fún wa látòkè wá, àwọn tí kò mọ ọ̀nà ìgbàlà yìí, ṣùgbọ́n àwa ni ẹ dá lọ́lá, àwa ni ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ lónìí bí a ti wá, lónìí bí a ti ń gbẹ́kẹ̀lé yín, lónìí bí a ti wá kí ẹ lè ṣí wa lójú, ẹ ṣe ojú ẹ̀mí wa lórúkọ Jésù. Ẹ là wá lóye, ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó rí ibi gbé nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé yín, ẹ sì jẹ́ kí ìgbẹ́kẹ̀lé tí a ní nínú yín kí ó lè mú èrè fún wa gẹ́gẹ́ bí ìlérí yín nínú Bíbélì. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ nítorí agbàdúrà lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí à ń wo inú Bíbélì fún àkókò ìsọjí wa àti àkókò iṣẹ́ ìyanu. À ń wo ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú, ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú. Ọ̀pọ̀lọpọ̀ tí ó wà nínú ayé lónìí ní òye àwọn àmì ìgbà ìkẹyìn ni kò yé ní ìgbésí ayé tiwa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, ní ìdílé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, ati ni agbajopo aye lapapo ariwo pe o sese ki akoko idamu akoko ebi akoko iyan akoko aini ki o wa le aye Jesu Christi ti so yi fun wa tele tele wi pe nigbati opin aye ba nsomo to si wi pe awon nkan won yi yo ma sele okunrin tabi obirin ti ko feti si Christi tabi ti ko mo eko oro Olorun nipa ohun ti Christi ti laye awon omo ehin re dara dara nipa awon isele ti yo ma sele ni akoko igba igbeyin ojo iru awon eniyan be won ma ni idayapo iru awon eniyan be won ma ni irewesi okan okan won a ma kururu nitori wipe oye ko ye won nipa asotele ti bibeli nipa ti igbeyin aye nitori eni ti o ba nri ohun to nsele loni wipe awon eniyan ninu aye ninu olaju won won le se ohun ija lati pa ara won run ati ninu ijile eko ti imo science ni opolopo ti o wa lorile ede aye ni won ti gbon to be ge to je wi pe won le pa oke aimoye awon eniyan run ni iseju kan eni ti o ba nri nkan won yi boya o ngbo ninu radio tabi o nka ninu iwe iroyin a ma se ni kayefi wi pe ewo lo tun de ba aye yi a dabi ohun ajeji loju iru eni be sugbon Jesu Christi omo Olorun o ti so tele wi pe awon nkan kan yo ma sele ni igba ti igbeyin aye ti o ba sumo to si kini awon nkan ti Jesu Christi ti o so gege bi a so tele je ki a wo ninu iwe mimo ki o ma je we pe o ro pe a nso fun o lati ogbo ori eniyan ninu Matthew ori kerinlelogun ese ikejo gbogbo nkan won yi ni ipilese iponju nihi ni Jesu Christ nso fun wa wi pe akoko igbeyin aye yo je akoko iponju bi a ba nso nipa oda bi a ba nso nipa eyan bi a ba nso nipa ebi bi a ba nso nipa aisan bi a ba nso nipa gbogbo nkan o je gbogbo nkan won yi o je iponju sugbon Jesu nso fun wa wi pe eyi ni ipilese tabi ibere iponju ki se be nikan ninu ese ikefa eyin o si kuro ogun ati idagiri ogun e kiyesi ki eyin ki o ma se jaya nitori gbogbo nkan wonyi ko le se ki o ma se sugbon opin ki se isinsin yi Jesu ti n lago mo o tun so fun awon omo ehin re wi pe ogun ati idagiri ogun yo ma sele ni ibomiran wi pe won o si ma gboro re o n so fun a wi pe gba ti awa paapa bi a ba n ka ninu iwe iroyin wi pe ni apa kan ninu aye wa yi ni akoko ti wa yi wi pe ogun be sile wi pe awon eniyan pẹ̀lú ohun ìjà olóró tí wọ́n ti ṣe pẹ̀lú ìmọ̀ tí ọ̀làjú tí ó mú wá sí ayé nísinsìnyí wípé wọ́n fi ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n sì fi ń dọ́gbẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lára ó yẹ kí ó yé wa wípé gbogbo nǹkan wọ̀nyí ni Jesu Christi ni ó ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí nínú ẹsẹ̀ ìkeje nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè ati ilẹ̀ ọba sí ilẹ̀ ọba èèyàn àti àjàkálẹ̀ àrùn àti ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi púpọ̀ kì í ṣe ní ibi díẹ̀ kì í ṣe ní ibi kan ṣoṣo ṣùgbọ́n èèyàn àjàkálẹ̀ àrùn àti ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi púpọ̀ bí a bá ń sọ wípé a ò rí oúnjẹ jẹ tó bí a bá ń sọ wípé ọ̀dá tàbí èèyàn ó dé sí orílẹ̀-èdè púpọ̀ àwọn nǹkan wọ̀nyí ni Jesu Christi ti sọ tẹ́lẹ̀ bi aba so pe Jesu Kristi so nkan tele ki se wi pe Jesu Kristi ni o fe ki o sele tabi oni o je ki o sele sugbon gege bi omo Olorun o ti ri nkan wonyi eyi je ebun ti o ni gege bi omo Olorun wi pe o ti ri saaju wi pe awon nkan wonyi yo sele lati kilo fun awon omo ehin lati mu ki awon omo ehin ki won ki o le ni idakoro ati igbekele ninu Olorun e ni o fi so tele wi pe awon nkan wonyi nbo wa sori ile aye ti o si je ki o ye wa wi pe bi a ba nri nkan wonyi ke a ma se jaya ke a ma se je ki okan wa ki o daamu nitori awon nkan wonyi ko le salaye sele ti ki igbeyin aye ki o to de ninu Matthew ori 24 yi kan na ni ese ikesan nigba na ni won o fi yin fun ni lati je ni iya won o si pa yin a o si korira yin lodo gbogbo orile ede nitori oruko mi bi abani idayapo inu ni bini lati odo awon eniyan nitori wipe agba Jesu gbo ki eyi ki o ma se wa ni kayefi nitori eyi ni omo Olorun ti so fun wa tele tele wipe a o fi wa fun iya je bi eniyan ba tin di omo Olorun bi eniyan ba tin ko ise sile ti o tin ni igbala be ni ari wipe awon ti o wa ninu aye won a ma fitina iru eni be won a ma je iru eni be niya won a ma pon iru eni be loju e a se wipe o se eyan Olorun e a se wipe Olorun ko mo nipa re e a se wipe igba ti a di onigbagbo ti o ye ki Olorun ki o ma toju wa wipe o fi wa sile fun ipinu awon elese rara ni Jesu Kristi ti so tele wipe ninu aye e o ri iponju sugbon e tuju ka nitori pe mo ti segun aye ninu Marko ori 13 ese 12 arakunrin yo se fi arakunrin fun pepa ati baba yo fi omo re han awon omo yo se dide si obi won won o si mu ki a pa won o ma ye awa lenu nigbati a ba ri awon isele miran ti a ri won ka ninu iwe iroyin bi awon ara ile bi won o ti dide si ara ile won ti o je wipe o seese ki o je omo ni yo dide si baba tabi si iya re o seese ki o je awon obi ni yo dide si awon omo o seese nigba miran bi a ba gbo inu ni bini ti awon omode ti won ma nri ni owo obi won o seese ki won se awon nkan miran ti a ma ro wipe bawo ni baba tabi iya se le laju sile ki a se iru iwosi be si omo lati inu re wa awon nkan won ni Jesu Kristi ti je ki o di imo fun wa wipe ija tabi aran kan tabi inu ni bini o le sele laarin ebi ninu ese iketala gbogbo eniyan ni yo si korira yin nitori oruko mi sugbon eni ti o ba fori ti titi de opin ohun na le a o gbala awon elomiran ti oye bibeli oye tetin sile dara dara ohun ti o ma nfa ipada seyin won ni yi won ma so wipe ki lo de ti o je wipe nigba ti a ti de ni igbala ki lo de nigba ti a ti di omo Olorun ni a tun wa ri idujuko iponju ati iya ati inu ni bi ni bayi won ma ro wipe igba ti awon fi aye won fun Kristi awon ro wipe ko ni si inu ni bi ni awon ro wipe ko ni si iponju o ye ki o ye wa iwo ti o ti wa lodo esu tele tele iwo ti o ti nsin esu tele tele iwo ti o ti nbo orisa tele tele nigba ti o ba fi orisa ati awon emi okunkun ati esu fun ara re nigba ti o ba kan won sile o seese esu ni lati binu nitori wipe o padanu eni ti o je iranse re nitori pe o padanu iwo ti o ti nsin tele tele iwo ti o ti nbo orisa tele tele nitori be ni inu fi ma bi esu ati awon omo ogun re nitori be ki o ma se yawa lenu wipe a ri iponju elomiran won ma so ni aimokan okan won wipe bi eniyan ba je onigbagbo tooto ko ye ki o ni aisan lara ki se be aisan ko fihan wipe a ko mo Olorun ko fihan wipe a ko ni Olorun eyi je idojuko awon ota nitori wepe ati ni olorun elomiran ma so wepe ko ye ki ebi tun pa wa ko ye ki a tun wa ni airije airimo ko ye ki a wa gege bi elaini nigba ti a je ti olorun jesu ti so fun wa oni a o ri iponju oni iyalede onkun le sele oni sugbon ki a tujuka ohun ti segun aye eyi ni o ma mu wa lati lo gbadura oranti awon mo israeli nigbati amu won lo si ile egypt lati odo joseph ti jacob ti o wa pelu awon baba nla mejila ti won tedo si egypt olorun fe mu won kuro ni egypt o fe mu won lo si ile kenani peti simi dara dara nigbati won tedo si egypt ti ara tu won won ran ti wepe kenani wa won ran ti wepe egypt ki se ibi itedo tabi ile won ara tu won won be si ni kole won be si ni gbadun won ro wepe awon ton fe jade mo eyi ni olorun fi gba farao ti ko mo joseph lo fi gba alaye gba ti inu ni bi ni de gba ti iya de gba ti iponju de ni won be si ni gbadura wepe olorun ran ti wa o olorun ran ti ileri re olorun ran ti wepe egypt ki se ile wa olorun ran ti ileri to ti se fun abraham baba nla wa wepe o mu wa jade kuro ni egypt eyi ni olorun wa fi so wepe igbe awon omo israeli o de eti ohun ohun wa sokale nisisin yi lati gba won la lati mu kuro ni egypt bakan na ni fun iwo ati emi awa ti a wa ninu aye igba miran akiran ti wepe aye yi ki se ile wa akiran ti wepe orun ni ile akiran ti wepe jesu christi ti lo pese aye sile fun wa ati wepe o nbo wa bi ara ba tu wa bi o ba dagbe bi eni pe ani anito ati aniseku ati gbadura asoro nitori owo ti wa omo ti wa iyawo ti wa ilegbegbe nko o ti wa oko ayokede nko o ti wa a n fi oko kan paro miran ni iru igba be a ki ranti wipe aye ki se ile wa sugbon nigba ti olorun ba gba iponju die laaye inu ni bi ni die laaye ati nkan wonyi to n de ba ninu igbesi aye wa ti o ba gba die die laaye ninu won igba yi gan la ma raye gbadura igba yi la ma sumo olorun igba yi la ma ran olorun leti awon ileri re eyi ni olorun fi ma n gba awon nkan be laaye ni igba kookan sugbon ti mo n so ni wepe jesu kristi o ti so fun wa wipe awon nkan wonyi yo sele ninu aye o si bo se akoko ti wa wipe awon nkan wonyi n sele nitori be ki a ma je ki o ya wa lenu nitori wipe ko le salai se sugbon opin ki se isinsin yi je ki a wo mark yi ori ketala ese ketala gbogbo eniyan ni yo se korira yin nitori oruko mi sugbon eni ti o ba fori ti titi de opin ohun na li augbala eyi je ki o ye wa wipe bi a ba ti fi aye wa fun jesu kristi bi a ba ti gba okan wa la eyi ko je wipe gba ti a si ti gba okan wa la a le pada sinu ese a le pada sinu aye nitori pe a ti di omo olorun laelae omo olorun la o ma je jesu kristi ni rara ko ri be awon elomiran won ti ro wipe gba ti awon ti nigbala leekan bi awon ti le pada sodo esu bi awon ti le bohun ti won pada lo sinu aye wipe a o gba won la sibe sibe rara o ni eni ti o ba fori ti titi de opin ohun na li a o gba la awon elomiran won ma ni eko eke eko itanje won ma n so wipe bi eniyan ba ti je omo olorun nigba kan ri titi lai ni o ma je omo olorun won ma n so wipe bi eniyan ba ti je eni ti o wa ninu ore ofe nigba kan ti o ti je eni igbala ti o ti je eni ti adari ese re ji eni ti a ko oruko re sinu iwe eye olorun wipe titi lai ni o ma je omo olorun bibeli ni rara ko ri be o ni enikeni ti o ba fori ti titi de opin ohun na li a o gbala sugbon jesu kristi n so o ni igba ti a ba ri awon nkan wonyi awon iponju ti o wa ninu aye awon idayapo ti o wa ninu aye awon ti o le mu ki okan re wesi ti o wa ninu aye awon aini ebi eyan ti o wa ninu aye wepe ki a ma se je ki okan wa ki o daamu ki a mo wepe awon nkan wonyi ko le salai ri bee wepe o ti le ju bee lo bi a ba wo luke ori kọkanlelogun luke ori kọkanlelogun ese kọkanla ìṣẹ̀lẹ̀ ńlá yóò sì wà káàkiri àti ìyàn àti àjàkálẹ̀ àrùn ohun ẹ̀rù àti àmì ńlá yóò sì ti ọ̀run wá ní ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n àmì yóò sì wà lé òòrùn àti lé òṣùpá àti ní ìràwọ̀ àti lórí ilẹ̀ ayé ìdààmú fún àwọn orílẹ̀-èdè nítorí ìpáàyà ti ariwo àyà àwọn ènìyàn yóò máa já fún ìbẹ̀rù àti fún ìrètí nǹkan wọn ni tí ń bọ̀ sórí ayé nítorí àwọn agbára ọ̀run lẹ ó mìtìtì. Èyí ni Jésù Kristì sọ kí àwọn ọmọ ẹ̀yìn kí ó ba lè mọ̀ ṣáájú wípé ìgbà ìpọ́njú wípé yóò wà nínú ayé. Ṣùgbọ́n a jẹ́ kí ó yé wa wípé kí a tujú ká, a jẹ́ kí ó yé wa wípé kí a gbẹ́kẹ̀lé Ọlọ́run. Èyí ni a fi ń bèèrè lọ́wọ́ ara wa wípé kí ni Bíbélì sọ wípé ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú, ní àkókò ìpọ́njú, ní àkókò ebi, ní àkókò èèyàn, ní àkókò àìríjẹ, ní àkókò àìrímu, ní àkókò àìríṣẹ́ṣe, ní àkókò tí ó jẹ́ wípé a ò tiẹ̀ lè rówó ilé san, ní àkókò tí ó jẹ́ wípé a ò lè tọ́jú ọmọ dáadáa, ní àkókò àìsàn, ní àkókò àjàkálẹ̀ àrùn. Kí ni ó yẹ kí a ṣe nígbà tí a bá rí àwọn ìdààmú wọ̀nyí? Kí n tó sọ ohun tí ó yẹ kí a ṣe, jẹ́ kí n fi tó ọ létí wípé àwọn tí kò lọ́lọ́run, àwọn tó jẹ́ aláìgbàgbọ́, nígbà tí wọ́n bá rí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ayé àti ní àrọ́wọ́tó wọn, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n máa ń ṣe ní àkókò ìdààmú, ní àkókò àìsàn, ní àkókò inúnibíni, ní àkókò tó jẹ́ wípé ìpọ́njú pọ̀ fún àwọn ènìyàn ìkan, àwọn ẹlòmíràn wọn a máa pokùnso. Jẹ́ kí a wo Samuel kejì orí kẹtàdínlógún, Samuel kejì orí kẹtàdínlógún láti ẹsẹ̀ ìkẹtàlélógún. Nítorí Ahitofeli sì rí i pé wọn kò fi ìmọ̀ tirẹ̀ ṣe, ó sì di kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ní gàárì, ó sì dìde, ó lọ ilé rẹ̀, ó sì palẹ̀ ilé rẹ̀ mọ́, ó sì so, ó sì kú, a sì sin sí ibojì bàbá rẹ̀. Èyí jẹ́ àkókò ogun, àkókò wàhálà, nítorí wípé Absalom dìde ogun sí bàbá rẹ̀ Dáfídì. Ahitofeli yìí ó kí Absalom lẹ́yìn nígbà tí ó wá rí wípé ìmọ̀ràn àti ìmọ̀ tí òun fún Absalom pé kò mú ṣe, ó sì ń rò wípé bí Dáfídì bí ó bá ṣẹ́gun Absalom, ó dájú wípé ó ní láti fi ìyà jẹ òun. Nítorí ìyà àti ìpọ́njú tí ń bọ̀ tí Absalom tí ó fẹ́ fà wá sí orí ara rẹ̀ àti sí orí Ahitofeli, èyí ni Ahitofeli ni ó fi lọ pokùnso. Èyí ni a máa ń rí wípé ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe ní ayé tiwa yìí, nítorí wípé wọn kò ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, wọn kò ní ìgbàgbọ́ wípé bí nǹkan tilẹ̀ le lónìí wípé yóò rọ̀ lọ́la, wọn kò ní ìgbàgbọ́ wípé ó ṣeé ṣe bí ẹkún pẹ́ẹ́dẹ alẹ́ kan wípé ayọ̀ ń bọ̀ lóòrọ̀. Nítorí àìnírètí wọn, nítorí àìnígbàgbọ́ wọn, nítorí àìlè gbẹ́kẹ̀lé Ọlọ́run, nítorí wọ́n ro gbogbo nǹkan pin wípé kò tún sí ohun tí a ń dúró dè, irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n lọ pokùnso, wọ́n a sì kú. Irú ẹni tí ó sì pa ara rẹ̀ báyìí, bóyá ó rò wípé òun fẹ́ pokùnso láti bọ́ kúrò nínú ìjọ̀gbọ̀n, láti bọ́ kúrò nínú ìbínú, láti bọ́ kúrò nínú ìpọ́njú, irú ẹni bẹ́ẹ̀ ó fi ara rẹ̀ sínú ọ̀run àpáàdì láìtó ọjọ́, yóò sì wà níbẹ̀ títí láé, yóò máa jó nínú iná àjókù títí láéláé. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé bí a bá ní wàhálà, bí a bá ní inúnibíni, bí a bá ní ìpọ́njú, bí a bá ní ìdààmú ọkàn, èyí kò sọ wípé kí a lọ pokùnso. Ó yẹ kí a mọ̀ wípé a ní Ọlọ́run, ó yẹ kí a mọ̀ wípé Ọlọ́run yóò gbọ́ tiwa, ó yẹ kí a mọ̀ wípé Ọlọ́run yóò pèsè fún wa. Ohun tí ó yẹ kí a ṣe ni wípé kí a rọlu Ọlọ́run, kí a lọ sí ọ̀dọ̀ Ọlọ́run, kí a gbàdúrà, kí a wólẹ̀ fún Ọlọ́run, kí a sọ fún wípé òun ni ìgbẹ́kẹ̀lé wa. Kí ni àwọn ẹlòmíràn máa ń ṣe ní àkókò ìdààmú báyìí? Ohun tí àwọn ẹlòmíràn máa ń ṣe ni wípé wọn a lọ dá májẹ̀mú pẹ̀lú Sàtánì àti pẹ̀lú àwọn ẹ̀mí òkùnkùn. Ṣé o rántí ohun tí a sọ ní ọ̀sẹ̀ tí ó kọjá nigbati mo fi laoloye

májẹ̀mú tí àwọn wọ̀nyí tí wọ́n bá ikú dá. Gbogbo májẹ̀mú tí àwọn ìwọ̀nyí tí wọ́n bá ipò òkú dá wípé ìdájọ́ Ọlọ́run ni ó gbà wọ́n lọ pátápátá. A rí irú ẹni báyìí nínú Bíbélì, Saulu ọba kìíní ní Ísírẹ́lì, tí ó tún lọ wá àwọn abókúlò, àwọn àjẹ́, àwọn oṣó tí ó ń fẹ́ láti gbọ́ nǹkan kan lẹ́nu wọn. Ìgbà ogun náà ni ìgbà ogun, ó jẹ́ ìgbà tí ọkàn máa ń pòrúurú. Ìgbà ogun, ó jẹ́ ìgbà tí ìrẹ̀wẹ̀sì máa ń dé bá ọkàn. Ìgbà ogun, ìgbà ìní, ìgbà ìyàn, ìgbà ìríjẹ, ìgbà ìrímu, ó jẹ́ ìgbà tí ọkàn máa ń dààmú púpọ̀. Irú àkókò yìí ni Saulu wà. Wọ́n ti wí pé Saulu jẹ́ ẹni tó ti ní ìyípadà ọkàn, ẹni tí ó ti ní ọkàn tuntun tí a fún látọwọ́ Ọlọ́run. Ṣùgbọ́n nígbà yìí ó dàbí ẹni wípé òun pàápàá ó ti kọ Ọlọ́run sílẹ̀. Ní ìgbà tí ó kọ́kọ́ dórí oyè, ó ti a rí tí ó ṣe ni wípé gbogbo àwọn ẹlẹ́mìí òkùnkùn, gbogbo àwọn tí ó jẹ́ wípé wọn kò lọ́lọ́run, tí wọ́n ń lo ẹ̀mí alálùpàídà, ẹ̀mí oṣó, ẹ̀mí àjẹ́, gbogbo wọn ni Saulu ni ó lé kúrò ní ìlú tí kò jẹ́ kí wọn kí ó ríbi gbé. Ṣùgbọ́n nígbà tí ó wá rí ìdààmú, ó tún wá ń wá wọn káàkiri. Wo Samueli kíní orí kejìdínlọ́gbọ̀n. Samueli kíní orí kejìdínlọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkeje, Saulu sì wí fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé ẹ bá mi wá obìnrin kan tí ó ní ẹ̀mí abókùú sọ̀rọ̀, èmi ó sì tọ́ ọ lọ, èmi ó sì béèrè lọ́dọ̀ rẹ̀. Àwọn ìránṣẹ́ rẹ̀ sì wí fún un pé wò ó, obìnrin kan ní Endori tí ó ní ẹ̀mí abókùú sọ̀rọ̀. Ṣo rántí pé mo ní Saulu yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ní ìyípadà ọkàn. Èyí jẹ́ ohun tí a máa ń pè ní ìgbàlà nínú májẹ̀mú titun. Èyí jẹ́ ohun tí a máa ń pè ní kí ènìyàn kí ó di àtúnbí nínú májẹ̀mú titun. A fún ní ọkàn mìíràn, ọkàn titun. Ṣùgbọ́n ó ti di apẹyìndà, kò lè bọ́lọ́run sọ̀rọ̀ mọ́. Kò mọ̀ wípé bí onígbàgbọ́, bí ẹni tí ó ti ní ìyípadà ọkàn, ó bá ní wàhálà, bó bá ní ìpọ́njú, bó bá ní ìdààmú, bó bá ní inú níbí ni, bí ó bá ní ogun ní ìgbésí ayé rẹ̀, ogun abẹ́lé. Ohun tí ó yẹ kí a ṣe ni wípé ó yẹ kí a rọlu Ọlọ́run, ó yẹ kí a dọ̀bálẹ̀ gbalaja níwájú Ọlọ́run, kí a sọ fún Ọlọ́run wípé bá a ti tó rèé o, bá a ṣe rí rèé o, bí agbèsè ayé wa ti rí rèé, a ń fẹ́ kí Ọlọ́run kí ó wá ràn wá lọ́wọ́. Saulu ò lè ṣe bẹ́ẹ̀, kò lè ronú pàdà. Àwọn nǹkan tí ó ti wá sí ìgbésí ayé rẹ̀, èyí ni a fi rí wípé ìṣe ṣe Saulu yìí níhìn-ín. Jẹ́ kí a wò ó nígbà tí ó kọ́kọ́ dórí yìí. Mo sọ tẹ́lẹ̀ wípé ohun tí ó ṣe ni pé ó lé irú àwọn ènìyàn wọ̀nyí, ó lé wọn kúrò ní ìlú, ó lé wọn kúrò ní orílẹ̀-èdè Ísírẹ́lì ní ẹsẹ̀ ìkẹsàn-án. Obìnrin náà sì dá a lóhùn pé wò ó, ìwọ sáà mọ ohun tí Saulu ṣe, tí òun ti ké àwọn abókùú sọ̀rọ̀ obìnrin àti àwọn abókùú sọ̀rọ̀ ọkùnrin kúrò ní ilẹ̀ náà. Ǹjẹ́ èha ṣe tí ìwọ dẹkùn fún ẹ̀mí mi láti mú kí wọn kí ó pa mí? Obìnrin yìí tí ó jẹ́ abókùú sọ̀rọ̀, tí ó ní ẹ̀mí abókùú lò, ẹ̀rú bà á nígbà tí ó gbọ́ orúkọ Saulu. Kò mọ̀ wípé Saulu ti di apẹyìndà, kò mọ̀ wípé ohun tí Saulu kọ̀ sílẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, èébì rẹ̀ tí ó ti jáde láti ẹnu rẹ̀, ó tún fẹ́ kó wọn jẹ. Ìwọ ń kọ́ ẹlòmíràn, ìwọ tó ti jẹ́wọ́ níwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wípé a ti gba ọkàn rẹ là, tí o ti sọ wípé o ti kúrò láàrin àwọn tí ó ní ẹ̀mí kẹ́mí, ẹ̀mí tí ó ń gbé wọn ṣánlẹ̀, o ti kúrò nínú ìjọ tí wọ́n ti ń wọṣọ funfun, tí wọ́n mu omi láti inú ìgò, o ti kúrò láàrin àwọn tí wọ́n ń lọ sí etí òkun, tí wọ́n rò wípé etí òkun ni agbára wà, o ti kúrò ní àárín àwọn oṣó àti àjẹ́, àwọn ẹlòmíràn tí wọ́n ti kúrò láàrin irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Bí wọ́n bá ní wàhálà, ó ṣeé ṣe bóyá wọ́n ti ń gbàdúrà, wọn ò sì tí ì bímọ, tàbí iṣẹ́ ni ò sí, tàbí owó ni ò dúró lọ́wọ́ wọn, tàbí wọ́n ń gbìyànjú láti kọ́lé fún ìgbà pípẹ́, ṣùgbọ́n wọn ò tí ì lè kọ́lé yìí tán. A máa ń rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀. Wọ́n á tún máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn adáhunṣe, wọ́n á tún máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ sí àwọn tí wọ́n ń rúbọ, àwọn tí máa ní lọ mú ẹran wá, lọ mú tibí wá, lọ mú tọ̀hún wá. Ìwọ tó o ti lọ Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tó o ti gba Jésù Kristì gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tó o ti jẹ́rìí ìgbàlà ní ìdàpọ̀ ojúlé àti lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, èé ṣe ta

tun ri o to je wo na lo tun mu adie sabe agbada to tun lo n ba baba asale kan loru ah o je iwa peyida eyi ni ari ti Saul se awon elomiran won aso funfun to ti jo tele tele ah ah e se to tun je wi pe iwo lo tun lo iwo lo tun lo sodo abani ranso lo ni ki won ran aso funfun ah ki se dipa lo nlo ni sa ranso fun mi sáranso mo mo nkan toju mi nri mo mo iya ti mo nje mo mo iponju ti mo ba pade omo o le lo awon omo o le lo sile iwe iyawo ro njeje awon ana papa oju se to ye ki ma se fun awon ebi mi ati fun awon ana mi o le se nu aso fun fun mi ebi nkan to ba ma da ko da e o mo nkan to nse o mo wi pe o fe ki olorun ki o ko eyin si e o fe ki satani ki o tun ma damu re awon elomiran ebi aniri won ni ile isin won tun lo sodo awon aboku soro awon aboku lo won lo sodo awon oso awon aje nitori pe won fe ebi mo bi o ba si bi won pe arabirin se o si nkan o e ma je ki ese yin ki o ye ni ile olorun o a o ri yin dede se ko si nkan a ani ko si nkan ani sugbon sin mo ti mo bi tagbara wa nitori pe se o mo emi na omo dipa ni mi o pe ta ti jo nlo sugbon wo mi bayi lati igba ti mo ti dele oko mi o loyun kan lati aro da leri sugbon mo ti debi kan sin ibe to ba debe agbara wa nbe iru agbara wo agbara okunkun agbara to run eniyan lo sorun apadi agbara to ngba omo latodo igi agbara to ngba omo latodo awon emi esu omo to ma se ku pa e lo fe lo gba lodo igi awon omo raun raun omo ti ki gbo taye omo ti ki mo nkankan omo ti o je pe boran si lo sile iwe koni le lo iru omo wo lo nfe o mo wi pe iru awon omo be awon omo to tun da wahala kun wahala lori obi ni nitori be won so pe awon ti ri bi kan ti agbara wa ko si bo miran ta agbara wa ninu Jesu lagbara wa ninu eje Jesu lagbara wa ninu eko yin rere lagbara wa ninu adura ninu oruko Jesu ni agbara wa elomiran tun ma lo ko oruko awon angeli a lo si pade a lo ri won won se pade eta nibi kan ipade eta gbangba na won daruko angeli won wa ni anfani se mo pe nibi o soro lati ri oluso agutan wa a wa ni church na a wa ninu ijo odun kan odun meji ati e fe ri oluso agutan a le ri oluso agutan gba ti mo lo si ipade eta gbangba nibi kan ti mo so pe mo fe ri evangelist kia ni mo ri evangelist on lo adako awon oruko angeli on lo fun mi nkan to ma se ku pa eniyan o fe gba ijoba olorun lowo re eyi ni ari ti Saul se wo ese ikejo Saul si pa ara re da o si mu aso miran wo o si lo awon omokunrin meji si pelu re won si wa si odo obirin na li oru won fi okunkun boju o si wi pe emi be o fi emi aboku soro da nkan fun mi ki o si mu eni ti emi o daruko re fun o wa si oke fun mi eyi ni awon elomiran ma nse ni akoko idamu ni akoko airije ni akoko wahala iru awon eniyan be won je awon ti ko foriti ni Matthew ori kerin le logun ese ikejila ati nitori ese yo di pupo ife opolopo yo di tutu nitori ese yo di pupo ife opolopo yo di tutu nitori be olorun kilo fun wa we pe ki a ma se bi awon ti ko lo olorun kini ari ti awon elomiran ton ma nse ni akoko idamu akoko airije akoko airimo awon elomiran won teko leti won lo si oke okun bi o ti le je wi pe lohun ko si egbe awon onihin rere ko si bi ti won ti le gbo oro olorun lekun rere sugbon sibe sibe won sa lo awon elomiran bi won ti le fe fi to oluso agutan leti ki se lati gba emo ki se wi pe ki a le to won si ona ti o dara ohun ton ma nse ni pe won kan ko iwe here here kan won so pe oluso agutan o pe ti mo ti n gbero yi pe mo fe lo si ile okere nitori wi pe awon omo ro njeje nihin iyawo ori nkan nihin bayi n lo bayi n se nitori be awon ti lo o ka ma gbadura fun o iru adura be se adura to le durode
adura to le wa gba fun ara re o ti lo o wa nko iwe ranse wipe ki oluso agutan ki o ma gbadura fun o se ife olorun niyan se yi ki se iwa awon alaigbagbo akoko si fun mi lati ka nkan wonyi ninu bibeli nitori pe opolopo ni o se awon nkan wonyi awon elomira won ki ronu kwada ni akoko iponju eti iponju yi iba mu somo olorun eti ekun won omije won iba mu won somo olorun eti iponju ati iya ti o nje won eti iba mu won somo olorun won ki se be ni akoko iponju akoko airije won tun ma bu olorun won tun ma ba olorun ja je ke awo iwe ifihan ori kesan iwe ifihan ori kesan ese ogun ati ese ikokan lelogun ṣùgbọ́n àwọn ènìyàn yòókù tí a kò tí ì pa ìyọnu wọ̀nyí tí a kò sì tí ì pa ìyọnu wọ̀nyí pa wọ́n sì kò sì ronúpìwàdà iṣẹ́ ọwọ́ wọn kí ó má ṣe sin àwọn ẹ̀mí èṣù àti èrè wúrà àti ti fàdákà àti ti idẹ́ àti ti òkúta àti ti gímọ́ àwọn tí kò lè ríran tàbí kí wọ́n gbọ́ràn tàbí kí wọ́n rìn bẹ́ẹ̀ ni wọn kò ronúpìwàdà ènìyàn pípa wọn àti oṣó wọn àti àgbèrè wọn àti olè wọn ènìyàn rí tí àwọn tí ó wà nínú ayé ń ṣe wípé bí wàhálà tilẹ̀ wà bí ìpọ́njú tilẹ̀ wà èyí tí wọn ìbá fi wá sí ọ̀dọ̀ ọlọ́run èyí tí wọn ìbá sá sí abẹ́ òjìji olódùmarè èyí tí wọn ìbá rọ̀ mọ́ àgbélébu kristi wọn kì í ṣe bẹ́ẹ̀ ohun tó máa ń ṣe ni pé wọ́n tún máa ń tẹ̀síwájú ní ìwà ẹ̀ṣẹ̀ wọn ṣùgbọ́n àwa tí a jẹ́ ti ọlọ́run àwa tí a ti ní ìgbàlà àwa tí a mọ ọlọ́run gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa kí ni ó yẹ kí a ṣe ní àkókò ìpọ́njú ohun kìíní tí ó yẹ kí a ṣe a sọ fún wa nínú bíbélì nínú jọ̀hánù orí kẹrìnlá ẹsẹ̀ ìkíní jọ̀hánù orí kẹrìnlá ẹsẹ̀ ìkíní ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú ẹ gba ọlọ́run gbọ́ ẹ gbà mí gbọ́ pẹ̀lú èyí ni ìṣísẹ̀ àkọ́kọ́ tí onígbàgbọ́ ní láti gbé ní àkókò ìpọ́njú àkókò àìsàn àkókò inú níbí ni ó ní ẹ má ṣe jẹ́ kí ọkàn yín dàrú ohun tí èṣù máa ń gbìyànjú láti ṣe ni wípé bí a bá ní ìdààmú bí a bá ní wàhálà bí a bá ní inú níbí ni a jẹ́ kí àyà kí ó fò wá a mú ìdààmú wọ inú ọkàn wa a jẹ́ kí a gbàgbé àwọn ìlérí ọlọ́run a jẹ́ kí a gbàgbé àti gbàdúrà àti képe ọlọ́run èni Jésù Kristì fi ń sọ fún wa wípé kí a ṣẹ̀ṣọ́ lórí ọkàn wa kí a ṣẹ̀ṣọ́ lórí ìrò inú wa kí a má ṣe jẹ́ kí ọkàn wa dàrú kí a gba ọlọ́run gbọ́ ṣé o mọ̀ wípé ọlọ́run ó jẹ́ alágbára kì í bá tì ní kò sí kò ṣeé ṣe fún ọlọ́run kí o sì rántí wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu tí a ń kà nípa rẹ̀ wọ́n jẹ́ àwọn iṣẹ́ ìyanu tí ó ṣẹlẹ̀ ní àkókò ìpọ́njú àkókò inú níbí ni àkókò ìyà fún àwọn ọmọ ọlọ́run àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé èé ṣe tí a fi ní ìpọ́njú báyìí èé ṣe tí a fi ní àjálù wàhálà báyìí ó yẹ kí o mọ̀ wípé àkókò ìpọ́njú ni a máa gbára ọlọ́run wo àwọn iṣẹ́ ìyanu tí ọlọ́run ṣe fún àwọn ọmọ ísírẹ́lì nínú májẹ̀mú láéláé wo iṣẹ́ ìyanu tí ọlọ́run ṣe tí a ń kà nípa rẹ̀ nínú májẹ̀mú titun àkókò wo ni ọlọ́run ṣe àwọn iṣẹ́ ìyanu wọ̀nyìí ṣe rántí àwọn ọmọ ísírẹ́lì tí mo mẹ́nu kàn lẹ́ẹ̀kan orí wípé wọ́n ń lọ ní ọ̀nà ní aginjù bí wọ́n ti dé etí òkun pupa bẹ́ẹ̀ ni a rí wípé àwọn ọmọ ígíptì tí wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ tí wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin bẹ́ẹ̀ ni wọ́n lé wọn bá ìgbà yìí gan-an ni agbára ọlọ́run ni ó farahàn rántí wípé iṣẹ́ ìyanu yìí ti pínpín òkun pupa níyà ó jẹ́ àkókò ìpọ́njú àkókò ìyà àkókò ìdààmú fún àwọn ọmọ ísírẹ́lì rántí tí a bá ń sọ wípé odi jẹ́ríkò wó lulẹ̀ àkókò wo ni odi jẹ́ríkò wó lulẹ̀ ó jẹ́ àkókò ìyà ó jẹ́ àkókò ogun fún àwọn ọmọ ísírẹ́lì rántí pé Joshua ó gbàdúrà ó ní kí oòrùn kí ó dúró ní ipò rẹ̀ kí òṣùpá kí ó dúró ní ipò rẹ̀ àkókò wo ni àkókò ogun ni ṣe rántí ìṣẹ́gun tí Dáfídì ní lórí Gòláàtì àkókò wo ni àkókò wàhálà ni
akoko ogun ni nitori be o ye ki o ye wa wi pe opodopo awon ise iyanu ti anka o je akoko ipoju fun awon omo eyin awon ti o tele olorun be ba si wonu majemu titun bi a ba so wi pe Jesu Kristi ti dide o si so fun iku omi ati awon nkan ti o bi lu omi wi pe ki o dake je akoko wo ni akoko wahala ni akoko ti awon omo eyin ti okan won daru ti okan won daamu ti won ke pe oluwa soran ti wo pe gba ti a so pe ile tubu se sile a ti tu gbogbo ede awon ti o wa ninu tubu akoko wo ni akoko ti Saul Paul nisisiye ati Sila ti won jiya akoko igan ni a ri pe Olorun mu wahala awon kuro nitori be ranti awon ileri Olorun oranti Shedraki Meshaki ati Abednego bi a se tu won sile bi a se da won sile kuro ninu ina ileru akoko wo ni akoko inu ni bini lati odo Nebukadnezari nitori be bi idamu ba de o ye ki idamu yi ki a so di akoko ise iyanu bi a ba ni inu ni bini ki a so akoko inu ni bini yi ki a so di akoko ise iyanu bi a ba ni iponju airije airimu airowo lesan ki a so akoko wahala yi ki a so di akoko ise iyanu nitori be e ma se je ki okan yin daru egba olorun gbo egba mi gbo pelu egba Jesu Kristi gbo pelu ini Jesu Kristi so fun wa ki se be nikan wo Thessalonica keji ori kini ese ikeje Thessalonica keji ori kini ese ikeje ati fun eyin ti an pon loju isimi wa isimi pelu wa nigba iparahan Jesu Oluwa lati orun wa lati ninu owo ina pelu awon angeli alagbara re oni awati an pon loju awati ani wahala awati andayapo ki asimi ninu ileri Olorun ki asimi pelu awon ayanfe ki asimi pelu awon eniyan mimo ki a ma se je ki okan wa ki o daamu ki a ma ma sa soke sa sodo ni wiwa iran lowo lo si odo awon eniyan ki a ko gbogbo aniyan wa le Oluwa nitori ohun se itoju wa wo Peteru kini ori karun ese ikeje Peteru kini ori karun ese ikeje e ma ko gbogbo aniyan yin le nitori ti ohun se itoju wa je ki a wo ori Dafidi ori ogofa lekan ori Dafidi ori ogofa lekan eyi ni ni okan eji okan lati ese ikini emi o gbe oju mi si ori oke won ni nibo ni iran lowo mi ti nwa nihi ni olorin Dafidi lo so fun wa wi pe nigba ti ko si iranwo ninu aye nigba ti ko si iranwo ni isalele nigba ti ko si iranwo ni ogun nigba ti ko si iran lowo lodo awon eniyan wi pe ohun o gbe oju un si ori oke won ni nibi ti iran lowo yo ti wa iran lowo mi ti owo Oluwa wa ti o da orun ohun aye eni o ye ki o je idakoro ora idakoro wa eni o ye ki o je igbekele wa iyo ni o ye ki o je itileyin fun eni kokan wa iran lowo mi ti owo Oluwa wa Oluwa ti ki ba ti Oluwa ti oro re ki ye Oluwa ti ileri re ki ta se iran lowo mi o ti owo Oluwa wa Oluwa ti o da orun ohun aye bi o ba ro lori oro ti an ka yi Oluwa ti o ni agbara to tobi to bege to ga to bege lati da orun ohun aye awon nkan kekeke ti o wa ni igbesi aye wa awon nkan won yo hasuro fun Olorun ti ki yo le se rara ko so to suro fun Olorun lati se ni ese keta ohun ki o je ki ese re ki o ye mi o gbo ami re to ohun ki yo je ki ese re ki o ye eni ti o pa omo ki o to gbe kiyesi ẹni tí ń pa Israẹli mọ kì í tó gbé bẹ́ẹ̀ ni kì í sùn Oluwa lé olùpamọ́ rẹ Oluwa lé òjijì rẹ lé ọwọ́ ọ̀tún rẹ oòrùn kì yóò pa ọ́ nígbà ọ̀sán tàbí òṣùpá nígbà ooru Oluwa yóò pa ọ́ mọ́ kúrò nínú ibi gbogbo
Oluwa yo pa omo kuro ninu ibi gbogbo iba se ibi ajakale arun iba se ibi aisan iba se ibi airije ibi airimu ibi iyan ibi ogun abele Oluwa yo pa omo kuro ninu ibi gbogbo yo pa okan re mo Oluwa yo se pa alo ati abo re mo lati igba yi lo ati titi lai lai eje ki a dide ki a so fun Olorun wi pe ireti wa wa ninu Olorun eje ki a dide ki a gbadura si Olorun ki a ke pe Olorun bi o ba ti je apeyinda bi o ba ti je awon ti o tun pada lo si odo awon emi abokulo ti o tun pada lo si odo awon oso ati awon aje ti o so wi pe ohun wa omo kaakiri ohun wa ise kaakiri ohun wa duke aye yi lodo awon esu ati awon emi esu so fun Olorun wi pe oronu pada lati isinsin lo wi pe iwo ma goju re si ori oke won ni nibi ti iranlowo re tin wa wi pe lati isin lo iranlowo re yo ma ti odo Oluwa wa ati wi pe o yo ma pa omo alo re ati abo re yo je olupamo re ni igba gbogbo ni akoko wahala yi ni akoko inu nibi ni ni akoko ikunju ni akoko oda ni akoko airije ni akoko airimu eje ki agbekele Olorun eje ki asimile Oluwa eje ki a ko gbogbo aniyan wa ki a ko le Oluwa eje ki a gbadura pelu igbagbo ki a mo wi pe Olorun fun ara re ti o da orun ati aye o tobi to lati gba wa o tobi to lati pese fun wa o to o si ni nkan to lati pese fun wa eje ki a so fun Olorun wi pe a o gbekele a o di mu a o duro ti titi de opin ki a mo wi pe bi ekun tile pe ti alekan ayo n bo li owuro re ati pe Jesu eni ti an reti ni pe de bi o ba si ti de yo ko awon ayan fe lo si ile ogo rodo Olorun de agbelebo Jesu Kristi ni yo so fun wi pe ninu wahala inu aye yi ninu ikoju inu aye yi wi pe o duro pelu Olorun o si pori ti titi de opin ati wi pe ire ofe Olorun yo wa pelu re Olorun yo si ma pa omo yo ma toju re yo ma pese fun oni kikun lati inu oro re ninu ojo so fun Olorun wi pe igbekele re wa ninu Olorun wi pe igbekele re ko si ninu ohun aye yi ko si ninu awon agbara okunkun inu aye yi wi pe igbekele re o wa ninu Olorun nikan soso.

ọmọjẹ ọlọ́run pẹ̀lú. Yohanu orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹsàn-án, Jésù sì wí fún un pé, bí àkókò tí mo bá yín gbé ti pẹ́ tó yìí, ìwọ kò sì tí ì mọ mí síbẹ̀, Filipi, ẹni tí ó bá ti rí mi, ó ti rí bàbá. Ìwọ ha ṣe wí pé, fi bàbá hàn wá, Jésù Kristi sọ, ó sì jẹ́ kí ó dáni lójú, ó ní ẹni tí ó bá ti rí bàbá, ó ti rí òun. Wípé bí bàbá ti jẹ Ọlọ́run, bẹ́ẹ̀ náà ni òun jẹ́ Ọlọ́run. Nínú Jòhánù yìí kan náà, orí kìíní láti ẹsẹ̀ ìkíní, ó ní lé àtẹ̀jẹ̀ kan ṣe lè ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì lé ọ̀rọ̀ náà. Òun náà lè wà lé àtẹ̀jẹ̀ kan ṣe pẹ̀lú Ọlọ́run. Nípasẹ̀ rẹ̀ lè àti dá ohun gbogbo fi sí nǹkan wọ̀nyí nípa Jésù Kristi, nípa olùgbàlà wa. Nípasẹ̀ rẹ̀ lè àti dá ohun gbogbo àti lẹ́yìn rẹ̀ a kò dá ohun kan nínú ohun tí a dá. Bíbélì ń jẹ́ kí ó yé wa wípé Jésù Kristi yìí ni àwòrán pípé Ọlọ́run, àti wípé òun ni olùborí, àti ó wà ní ipò orí nínú ohun gbogbo. Nínú Filipi orí kejì, Filipi orí kejì, à ń wo ẹsẹ̀ ìkẹfà. Ẹni tí ó tilẹ̀ jẹ́ àwòrán Ọlọ́run, tí kò ká sí ìwọra láti bá Ọlọ́run dọ́gba. À ń sọ fún wa níhìn-ín wípé ó jẹ́ àwòrán Ọlọ́run, kò sì ká sí ìwọra. Èyí ni wípé kì í ṣe ohun tí ó ń jà fún tàbí ohun tí ó ń fẹ́ nawọ́ sí tí kò jẹ́ tirẹ̀. Ó jẹ́ ẹni tí ó bá Ọlọ́run dọ́gba. Nítorí bẹ́ẹ̀ ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì ni ó jẹ́ kí ó yí àwọn ènìyàn wọ̀nyí wípé Jésù Kristi yìí ní ṣe àwòrán Ọlọ́run, àti wípé ó jẹ́ ẹni pípé. Nínú rẹ̀ ni ẹ̀kún ohun rere gbogbo wà. Nítorí bẹ́ẹ̀, gbogbo àwọn tí ó fẹ́ ṣì wọ́n lọ́nà, tí wọ́n ń tọ́ka wọn sí àwọn nǹkan mìíràn gẹ́gẹ́ bí áńgẹ́lì tàbí gẹ́gẹ́ bí àwọn ìsìn mìíràn tí kì yóò fẹsẹ̀ wọn múlẹ̀, tí kì yóò sì lè jẹ́ kí wọ́n di ẹni dídúró ṣinṣin. Èyí ni Paul ń sọ fún wọn wípé kí wọ́n gbójú kúrò nínú àwọn nǹkan wọ̀nyí, kí wọ́n mọ̀ wípé Jésù Kristi ti tó fún wọn. Ìkejì, ó jẹ́ kí ó yé wọn wípé Jésù Kristi yìí ni ẹlẹ́dàá ohun gbogbo. Wo Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí nínú rẹ̀ ni a dá ohun gbogbo. Nítorí nínú rẹ̀ lè a dá ohun gbogbo. Ohun tí ń bẹ lé ọ̀run àti ohun tí ń bẹ lé ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, wọn ìbá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá, nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo àti fún lè a dá ohun gbogbo. Òun sì wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ lè ohun gbogbo dúró ṣọ̀kan. Àwọn ẹsẹ̀ Ọlọ́run wọ̀nyí, wọ́n yé ni, tí kò ní àfikún, tí àbá tún máa ṣe àlàyé púpọ̀. Ohun tí a ń sọ níhìn ni wípé ìbá ṣe ohun tí a rí tàbí ohun tí a kò rí, ìbá ṣe ohun tí ń bẹ lé ayé tàbí ohun tí ń bẹ lé ọ̀run, ìbá jẹ́ ohun tí ń bẹ ní òkè àbí ohun tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀. Wípé agbára Jésù Kristi ni ó dá wọn. Bí àwọn tí kò lóye ìwé mímọ́, bí wọ́n bá ń wo àwọn iṣẹ́ ìyanu tí Jésù Kristi ṣe nínú májẹ̀mú titun, wọ́n máa ṣe kàyéfì, wọ́n máa béèrè ìbéèrè púpọ̀ wípé báwo ló ṣe lè ṣeé ṣe fún Jésù láti sọ omi di ọtí wáìnì, báwo ló ṣe lè ṣeé ṣe láti jí òkú dìde, báwo ló ṣe lè ṣeé ṣe láti mú kí ara rìn, báwo ló ṣe lè ṣeé ṣe láti la ojú afọ́jú. Ohun tí kò yé wọn ni wípé ẹni tí ó jẹ ẹlẹ́dàá ohun gbogbo, ẹni tí ó dá ohun tí a rí àti ohun tí a kò rí, ẹni tí ó jẹ́ nípa ọ̀rọ̀ agbára rẹ̀ lè a fi mú ohun gbogbo dúró ṣọ̀kan papọ̀, báwo ni yóò ṣe ṣòro fún irú ẹni bẹ́ẹ̀ láti ṣe àwọn iṣẹ́ ìyanu tí a ń kà nínú Bíbélì? Jẹ́ kí a tún wò ó lẹ́ẹ̀kan sí, kí a padà sí májẹ̀mú láéláé nínú orin Dáfídì. Orin Dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún. Orin Dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún láti ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n, ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Orin Dáfídì orí kejì lé ní ọgọ́rùn-ún láti ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Láti ìgbà àtijọ́,

Ìwọ ti fi ìpèlè ayé sọlẹ̀, ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Èyí ń sọ nípa ẹlẹ́dàá, ó ní láti ìpìlẹ̀ ayé, láti ìṣẹ̀dá ayé, láti ìgbà àtijọ́, ni ìwọ ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀, ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Wọ́n ó ṣègbé ṣùgbọ́n ìwọ ó dúró ní tòótọ́. Gbogbo wọn ni yóò di ogbó bí aṣọ, bí ẹ̀wù ni ìwọ ó pààrọ̀ wọn. Ìwọ wọn ó sì pààrọ̀, ṣùgbọ́n bákan náà ni ìwọ ọdún rẹ kò lé òpin. Kí ni a lè sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí? Ta ni àwọn ọ̀rọ̀ wọ̀nyí ń sọ̀rọ̀ nípa rẹ̀ nígbà tí ó wí pé láti ìgbà àtijọ́ ni ìwọ ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀, àti pé ọ̀run ni iṣẹ́ ọwọ́ rẹ, àti pé gbogbo àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí àwọ̀ sánmọ̀ tàbí oòrùn tàbí òṣùpá tàbí àwọn ìràwọ̀ tàbí ayé tí a wà nínú rẹ̀ yìí wí pé a ó pààrọ̀ wọn. Ṣùgbọ́n wí pé ẹni tí ó dá nǹkan wọ̀nyí yóò wà títí. A kì í rọ̀ nípò, a kì í ṣí nípò, bẹ́ẹ̀ ni kì í yí padà. Kí ni a ti rí ìtumọ̀ èyí sí? Jẹ́ kí a wo ìtumọ̀ rẹ̀, ẹni tí a ń sọ nípa rẹ̀ nínú Hebrew. Nínú Hebrew orí kìíní láti ẹsẹ̀ ìkẹwàá, àti ìwọ olówa, lé àtètè kọ́ ṣe, lí ó ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀, àwọn ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Wọ́n ṣègbé, ṣùgbọ́n ìwọ wà síbẹ̀. Gbogbo wọn ni yóò sì gbó bí ẹ̀wò, àti bí aṣọ ni ìwọ ó ká wọn, a ó sì pààrọ̀ wọn. Ṣùgbọ́n bákan náà ni ìwọ ọdún rẹ kì yóò sì pin. Èyí ń sọ̀rọ̀ nípa Jésù Kristì, nítorí bí o bá wò ó láti ẹsẹ̀ ìkẹjọ, ọ̀rọ̀ Jésù Kristì ni ó ń sọ nígbà tí ó wí pé ṣùgbọ́n ní ti ọmọ lè ó wí pé ìtẹ́ rẹ Ọlọ́run láé àti láéláé ni. Ọ̀pá aládé òdodo lí ọ̀pá aládé ìjọba rẹ̀, àti ka èyí nígbà kan. Èyí ni ó tẹ̀síwájú láti sọ fún wa wí pé nípa Jésù Kristì yìí, Olúwa yìí kan ṣoṣo náà lè ó sọ ní ẹsẹ̀ ìkẹwàá wí pé ìwọ Olúwa Kristì. Lí àtètè kọ́ ṣe lí ó ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀, àwọn ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ. Bí a ti ń ka nǹkan wọ̀nyí yóò máa dókì lọ́kàn rẹ wí pé àwọn tí kò gba Jésù Olúwa gbọ́, wọn kò gba ẹlẹ́dàá ayé òun ọ̀run gbọ́. Àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ ṣáńkálá sí Jésù, wọ́n ń sọ ọ̀rọ̀ tí kò bá kùn gbé sí ẹlẹ́dàá ọ̀run òun ayé. Àwọn tí wọ́n ń fi ìwà ọ̀mùgọ̀, ìwà ọ̀pẹ tí wọ́n ń fi hàn sí Jésù Kristì, wọ́n ń fi irú ìwà yìí hàn sí ẹni tí ó dá ọ̀run òun ayé. Wọ́n sì ń fi irú ìwà yìí hàn sí ẹni tí ó ṣe ìdájọ́ ohun gbogbo. Bí a bá wo Isaiah orí ogójì, Isaiah orí ogójì láti ẹsẹ̀ ìkẹsàn-án, ìwọ oníhìnrere Sioni, gún òkè gíga lọ, ìwọ oníhìnrere ìwọ oníhìnrere Jerusalemu, gbé ohùn rẹ sókè pẹ̀lú agbára, gbé sókè, má bẹ̀rù, wí fún àwọn ìlú Júdà pé ẹ wo Ọlọ́run yín, kíyè sí Olúwa Jehova yóò wá nínú agbára, apá rẹ̀ yóò ṣe àkóso fún un, kíyè sí èrè rẹ̀ wà pẹ̀lú rẹ̀, ẹ̀san rẹ̀ sì ń bẹ níwájú rẹ̀, òun ó bọ́ ọ̀wọ́ ẹran bí olùṣọ́ àgùntàn. Bí nǹkan tí a ń kà bí ó bá yí ọ, ṣe o rí wípé nínú ẹsẹ̀ ìkẹsàn-án ó ń sọ, ó dárúkọ rẹ̀ wípé Ọlọ́run. Nínú ẹsẹ̀ ìkẹwàá ó dárúkọ rẹ̀ wípé Olúwa Jehova ní í ṣe pẹ̀lú agbára. Nínú ẹsẹ̀ ìkọkànlá ni ó wá ń pè ní olùṣọ́ àgùntàn. Bí ó bá ka Jọ̀hánù orí kẹwàá, ó rí wípé bí a bá ń sọ nípa olùṣọ́ àgùntàn ní tòótọ́, à ń sọ nípa Jésù Kristì. Òun bọ́ ọ̀wọ́ ẹran rẹ̀ bí olùṣọ́ àgùntàn, yóò sì fi apá rẹ̀ kó àwọn ọ̀dọ́ àgùntàn, yóò sì kó wọn sí àyà rẹ̀, yóò sì rọra dà wọ́n, dá àwọn tí ó lóyún tálí, ó ti wọn omi ní kòtò ọwọ́ rẹ̀, tí ó sì fi ìka wọn ọ̀run, tí ó sì ti kó erùpẹ̀ ayé jọ sínú òṣùwọ̀n, tí ó sì fi ìwọ̀n wọn àwọn òkè ńlá àti àwọn òkè kéékèèké nínú òṣùwọ̀n,
eyi nso nipa Jesu Christi oluso agutan wa tooto wi pe oun ni eleda oun gbogbo ati ka ninu Johanu tele re wi pe Jesu Christi nipa re le ati da oun gbogbo nisisi wo Korinti kini ori kejo ese ikefa Korinti kini ori kejo ese ikefa sugbon fun awa Olorun kan ni nbe baba lowo eni ti ohun gbogbo ti wa ati ti eni ti gbogbo wa ise ati oluwa kan soso Christi Jesu nipase eni ti ohun gbogbo wa Christi Jesu nipase eni ti ohun gbogbo wa ati awa nipase re nitori be je ki o yi odaju we pe Jesu ti an soro re yi oun ni eleda ohun gbogbo ati wi pe nipase re le ati da awon gbogbo ti a da iba se ite tabi oye tabi ijoba tabi ola je ki a pada sinu Kolose ori kini ki a wo ese ikeji ni logun ati ese kokandinlogun oun si je ori fun ara eyi ni ni ijo eni ti se ipele akobi ninu awon oko wa pe ninu ohun gbogbo ki ohun ki o le ni ipo ti o ga julo nitori didun inu baba ni pe ki ekun gbogbo le ma gbe inu re Jesu yi ni a fi fun wa gege bi olugbala gege bi olodande ati gege bi olori ijo re o wi pe Jesu yi ni ori fun ara bi ati pe ijo ni ara ara Christi be ni a pe Christi ni ori ijo ninu Kolose keji ori keji ninu Kolose ori keji ese ikokandinlogun ti ko si di ori ni mu sese lati odo eni ti anti ipa orike ati isan pese fun gbogbo ara ti a si n so sokan po ti o si n dagba ninu ibisi olorun ohun ti a n so nipa ori nihin tabi ti a n so nipa Christi ni wipe Christi gege bi ori oni yio mu ki gbogbo awon orike ati isan ki won ki o ni ipese fun gbogbo ara ati ki a lo so won sokan papo ati wipe ki won ki o le ma dagba ninu ibisi iye ninu olorun wipe eni ti o ba je ori oni eni ti n toni oni oluso agutan oni adari oni asaju oni orisun agbara nitori be fun ijo Jesu Christi je orisun agbara wa ki tun se ebo tabi iborisa ni o ye ki o je agbara fun ijo sugbon Jesu Christi ti o je ori fun ijo oni orisun agbara o n si ni asaju kìí ṣe angeli kìí ṣe àlá kìí ṣe ìran kìí ṣe ìsọtẹlẹ ṣùgbọn ọrọ tí Jesu Christi olúwa wa sọ gẹgẹ bí orí òní ó jẹ ìtọnà fún olúkúlùkù wa nítorí wípé òní aṣáájú àti adarí wa òní olùṣọ àgùntàn àti olùtọjú wa pẹlú òní iyè ìmọlẹ fún ìjọ jẹ kí a wo Efesu orí kìíní Efesu orí kìíní ẹsẹ ìkejì lélógún àti ìkẹta lélógún ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀ ó sì ti fi ìṣe orí lórí ohun gbogbo fún ìjọ èyí tí í ṣe ara rẹ̀ ẹ̀kún ẹni tí ó kún ohun gbogbo nínú ohun gbogbo Jésù yìí ni ó jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo fún wa nítorí bẹ́ẹ̀ bí a bá mọ Ọlọ́run kò yẹ kí a tún padà lọ sínú ìbọ̀rìṣà tàbí kí a tún padà lọ sínú ẹ̀sìn èké tí àwọn ẹlòmíràn ń sìn tí wọn kò gbà wí pé gbogbo ẹ̀kún ohun tí ó wúlò fún wa ó wà nínú Jésù Kristì olúwa ọlọ́run wa àti olùgbàlà wa ẹlẹ́dà gbogbo ayé àti ẹlẹ́dà ohun tí a rí àti ohun tí a kò rí mo fẹ́ kí o padà sí Kolose nísinsìnyí orí kìíní láti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún kí a wo àkójọpọ̀ ohun tí ọlọ́run kọ wa nínú àwọn ẹsẹ̀ tí a ti ń kà yìí láti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún
ẹni tí í ṣe àwòrán ọlọ́run tí a kò rí àkọ́bí tàbí olórí ẹni tí ó ní ipò gíga jùlọ nínú gbogbo ẹ̀dá èyí yẹ kí ó yé wa wípé a kò lè rí ọlọ́run a kò sì sí ẹni tí ó rí ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ nígbà kan rí ṣùgbọ́n jésù kristi ni ọlọ́run dènìyàn tí ó wá sí ayé tí ó fi ọlọ́run hàn ṣé ọlọ́run lágbára ó lágbára ṣé ọlọ́run ni ó dá gbogbo ayé ó dá nípasẹ̀ jésù kristi ṣé a mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún ọlọ́run láti ṣe bẹ́ẹ̀ náà ni kò sí ohun tó ṣòro fún jésù kristi láti ṣe nítorí ìkíni nítorí pé ẹni tí í ṣe àwòrán ọlọ́run tí a kò rí lé òun nítorí nínú rẹ̀ lé a ti dá ohun gbogbo nínú jésù kristi àti nípasẹ̀ jésù kristi lé a ti dá ohun gbogbo ìṣẹ̀dá tirẹ̀ ìṣẹ̀dá tèmi àti ìṣẹ̀dá ohun gbogbo tí a rí ó wá láti ọwọ́ jésù kristi nítorí bẹ́ẹ̀ ohun tí ó tọ́ ohun tí ó yẹ ni láti gba jésù kristi gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa nítorí wípé òní ó dá wa àti fún ògo rẹ̀ ni ó fi dá wa ó sọ wípé gbogbo ohun tí a dá pátápátá gbà ohun tí ń bẹ lé ọ̀run àti ohun tí ń bẹ lé ayé èyí tí a rí àti èyí tí a kò rí ìbáṣe ìtẹ́ ìbáṣe oyè ìbáṣe ìjọba ìbáṣe ọlá wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo nítorí bẹ́ẹ̀ nígbà tí ó jẹ́ wípé nípasẹ̀ rẹ̀ lè a ti dá ohun gbogbo ó yẹ kí a lè gbẹ́kẹ̀lé ó yẹ kí a lè gbàá gbọ́ ó yẹ kí a lè fi ẹ̀yìn ti jésù kristi nítorí wípé òun ni ọlọ́run àti ẹlẹ́dà ohun gbogbo òun sì ni ẹlẹ́dà wa ó sì sọ wípé àti fún lè a dá nǹkan wọ̀nyí bí ó bá jẹ́ wípé òun ni ó dá ọ àti wípé ó dá ọ fún ara rẹ̀ láti lè yín lógo láti lè sìn láti lè tún bá níwájú rẹ̀ èé ṣe tí a kò ní fi sin ọlọ́run ó sì òun sì wà ṣáájú ohun gbogbo kí a tó dá àwọn ewébẹ̀ kí a tó dá ayé kí a tó dá ohunkóhun ni jésù kristi ẹni tí ó jẹ́ ọlọ́run dènìyàn ni ó ti wà ní àti ayérayé òun ti wà ṣáájú ohun gbogbo bí o bá fẹ́ gbẹ́kẹ̀lé ẹnikẹ́ni ṣé ẹni tí a bí nínú obìnrin ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tàbí ẹni tí ó gbé ara rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí abọ̀rìṣà ṣé òun ni ó yẹ kí o gbẹ́kẹ̀lé tàbí ẹni ayé ìgbani ẹni tí ó ti wà ṣáájú ohun gbogbo àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan nínú jésù kristi ni ohun gbogbo dúró ṣọ̀kan òun sì ni orí fún ara òun ni gẹ́gẹ́ bí amọ̀nà wa òun ni gẹ́gẹ́ bí olùtọ́ni wa òun ni gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn fún wa òun ni gẹ́gẹ́ bí adarí òun ni orí fún ara èyí ni ní ìjọ ẹni tí ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn òkú wa bí o bá gba jésù kristi gbọ́ bí irú ẹni bẹ́ẹ̀ bí ó bá kú ní àsìkò àjínde yóò ní àjínde tí iyè àti pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jù lọ bí o bá yin ọlọ́run tí o forí balẹ̀ fún ọlọ́run bí o bá sin ọlọ́run ní ayé tí a wà yìí bí o bá dé ọ̀run pẹ̀lú o máa sìn nítorí wípé òun ni ó ní ipò tí ó ga jù lọ àti ó jẹ́ nítorí dídùn inú baba ni pé kí ẹ̀kún gbogbo kí ó lè máa gbé inú rẹ̀ àwọn tí ó fẹ́ dá ọkàn àwọn ara kólóṣèlú tí wọ́n fẹ́ ṣí wọn nípò padà tí wọ́n fẹ́ kọ ojú wọn sí ọlọ́run àjèjì tí wọ́n fẹ́ sọ fún wọn wípé ó dàbí ẹni pé kristi jésù kò tó fún wọn èyí ni paul apostoli ni ó fi wá láyé wọn yékéyéké wípé jésù kristi tó fún wa mo sì gbàgbọ́ pé ó tó fún ìwọ náà pẹ̀lú wípé bí a bá gba jésù kristi gbọ́ ó tó ohun gbogbo nínú ohun gbogbo fún wa kí a mọ̀ wípé kò sí ohun tí a nílò kò sí ohun tí a ń ṣàfẹ́rí tí a kò lè rí nínú jésù kristi nítorí wípé bí a bá lè tọ ọlọ́run bàbá wa nípasẹ̀ rẹ̀ nípasẹ̀ jésù kristi yóò lè ṣe ju gbogbo èyí tí a ń bèrè àti èyí tí a ń rò lọ gẹ́gẹ́ bí agbára ti ń ṣiṣẹ́ nínú wa ẹ jẹ́ kí a dìde dúró kí a fìyìn fún ọlọ́run wípé ó là wá lójú wípé ó mú wa kúrò nínú òkùnkùn ó jẹ́ kí a mọ̀ wípé jésù kristi ní àwòrán ọlọ́run tí a kò rí jésù kristi ní ẹlẹ́dà ohun gbogbo àti wípé jésù kristi ni ó jẹ́ olórí ìjọ bí ó sì ti jẹ́ olórí ìjọ jẹ́ kí ó jẹ́ olórí fún ìwọ náà bí a kò bá tí ì gba ọkàn rẹ là rántí pé jésù ẹlẹ́dà òun náà ni jésù olùgbàlà jésù ẹlẹ́dà òun náà ni jésù olùṣọ́ àgùntàn òun ni ó fi ẹ̀jẹ̀ rẹ̀ rúbọ fún wa jésù kristi yìí kan náà ìmánúẹ́lì ọlọ́run dènìyàn ọlọ́run wà pẹ̀lú wa òun ni ó wá láti gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀
nítorí bẹ́ẹ̀ bí o bá fẹ́ gba ọlọ́run gbọ́, bí o bá fẹ́ sin ọlọ́run ní tòótọ́, o ní láti kọ òrìṣà sílẹ̀, o ní láti kọ iṣẹ́ ọwọ́ ti ara rẹ sílẹ̀, o ní láti kọ àwọn ẹ̀sìn èké sílẹ̀, o ní láti kọ àwọn ẹ̀kọ́ èké sílẹ̀, o ní láti kọ àwọn nǹkan mìíràn tí o fi fẹ́ rọ́pò Jésù, o ní láti kọ wọ́n sílẹ̀, o ní láti kọ ẹ̀kọ́ ìṣìnà tí ó wà nínú ayé, o ní láti kọ wọ́n sílẹ̀ kí o sì rọ̀ mọ́ Jésù Kristì nìkan ṣoṣo, nítorí wípé òun ni ẹlẹ́dà ohun gbogbo, òun ni àwòrán Ọlọ́run tí a kò rí, òun ni olórí ìjọ, òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè ṣe wá pé, òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè mú wa láti ayé yìí lọ sí ọ̀run rere, òun ni ẹni tí a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó lè darí ẹ̀ṣẹ̀ wa jù wá, ẹni tí ó lè mú wa kúrò bọ́ lọ́wọ́ ìdájọ́, òun ni ẹni tí a fi fún wa tí ó lè mú wa wá sí ọ̀dọ̀ bàbá. Nítorí bẹ́ẹ̀ ké pe Ọlọ́run kí o sì fi ìgbàgbọ́ rẹ nínú Jésù Kristì kí o fi hàn, nítorí pé Jésù Kristì ni ẹlẹ́dàá ohun gbogbo, nípasẹ̀ agbára rẹ̀ ni a fi kó àwọn nǹkan ṣọ̀kan papọ̀ títí di ìsinsìnyí. Bí o kò bá tí ní ìgbàlà sọ fún Ọlọ́run wípé o gba Jésù Kristì gbọ́, o gba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí ẹni tí a fi hàn nínú ọ̀rọ̀ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí a fi hàn gẹ́gẹ́ bí ẹlẹ́dàá, olùgbàlà, olùdánisílẹ̀, olùdáǹdè àti onídàájọ́ tí ó dájọ́ gbogbo ayé ní ìkẹyìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Nínú ìsìrẹsì Ọlọ́run, má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ láti máa fi ohun mìíràn kún ìsìn Ọlọ́run. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ wípé Jésù Kristì kò tó gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí olùdáǹdè, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, gẹ́gẹ́ bí olùfúnni ní ìyè. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ wípé ẹni láti tún máa wá àwọn áńgẹ́lì káàkiri, wípé ọgbọ́n ìjìnlẹ̀ tó wà níbì kan yàtọ̀ sí nínú Jésù Kristì Olúwa àti olùgbàlà wa. Nínú Jésù ni ẹ̀kúnrẹ́rẹ́ gbogbo nǹkan tí ó wà nínú Ọlọ́run ni ó pé sí. Ó ní a fi fún wa láti gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa àti láti dì wá mú títí dé òpin, láti mú wa lọ sọ́dọ̀ Ọlọ́run níkẹyìn. Jésù Kristì yìí kan náà ni a fi fún wa gẹ́gẹ́ bí ẹni tí ó fún wa lóore ọ̀fẹ́ àti agbára láti jẹ olóòótọ́ títí dé òpin. Bí o bá ṣàrọ̀ rẹ̀ tì nísinsìnyí tí o kọ̀ ọ́ sílẹ̀, rántí pé Jésù yìí kan náà ni yóò jẹ́ onídàájọ́ ní ọjọ́ ìkẹyìn. Jẹ́ kí ìgbàgbọ́ rẹ kí ó wà nínú Jésù Kristì Olúwa, Olùràpadà, Olùgbàlà wa.

Ìwọ ó gbàgbé òṣì rẹ, ìwọ ó sì rántí rẹ bí omi tí ó ti ṣàn kọjá lọ. Ọjọ́ ayé rẹ yóò sì mọ́lẹ̀ ju ọ̀sán gangan lọ. Bí òkùnkùn tilẹ̀ bò ọ́ mọ́lẹ̀ nísinsìnyí, ìwọ ó dàbí òwúrọ̀. Ó ń sọ wípé kò sí wàhálà tí o lè gbé dé ọ̀dọ̀ Ọlọ́run. Ó ṣó lé ọ ni, tàbí àjẹ́ ń lé ọ, tàbí àwọn ènìyàn inú ayé ni wọn kò jẹ́ kí o sùn lé òru, tàbí àwọn ẹ̀mí èṣù ni wọ́n ń rìn ọ mọ́lẹ̀, tàbí ìṣẹ́ ni ó ń ṣe ọ, àìríṣẹ́ ṣe ni, tàbí ó ń pawó sí ajáde àpò, tàbí orí búburú lórí wípé o ti dé bá ọ. Ohunkóhun tí ó wù kí ó jẹ́, ó ní bí òkùnkùn tilẹ̀ bò ọ́ mọ́lẹ̀ nísinsìnyí. Àwọn ẹlòmíràn, bí òkùnkùn bá bò wọ́n mọ́lẹ̀, bí ìṣẹ́ bá ń ṣẹ́ wọn, bí ayé bí ó bá ń lé wọn, bí ìyá bá ń jẹ wọ́n, wọ́n máa sá fún Ọlọ́run. Wọ́n máa sọ pé ẹni tí inú rẹ̀ dùn. Nígbà tí ó ń ronú pọ̀dà, kí òkùnkùn biribiri kí ó wà níbẹ̀ síbẹ̀. Ó ṣeéṣe nígbà tí ó ronú pọ̀dà, kí ìṣẹ́ àti ìyà tí ó ń jẹ ọkọ ṣì wà níbẹ̀ síbẹ̀ síbẹ̀. Má wo èyí nì, dúró ti Olúwa. Kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o sì jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ pátápátá láìfi ìkankan pamọ́. Kí o sì sọ pé kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ gbogbo rẹ̀ kúrò pátápátá. Ó dájú wípé gẹ́gẹ́ bí ìlérí Ọlọ́run tí ó ti dúró, ó sọ wípé ìwọ gbàgbé òṣì rẹ. Mo sì mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run kì í yẹ̀. Ìlérí rẹ̀ kì í ṣàkí. Ó sì sọ fún wa wípé òṣì rẹ àti gbogbo ìyà rẹ yóò kọjá lọ. Ó ní bí òkùnkùn tilẹ̀ bò ọ́ mọ́lẹ̀ nísinsìnyí, ìwọ ó dàbí òwúrọ̀. Ìwọ ó wà láì léwu. Èyí ń sọ wípé àjẹ́ a máa rí ọ, a máa sá. Ẹni tó wà láì léwu nìyẹn. Oṣù a máa rí ọ, a máa sá. Ó ní wọn ó wá sí ọ̀dọ̀ rẹ ní ẹ̀ẹ̀kan ṣoṣo, wọn ó sá ní ìgbà méje. Ó ní kìkì ojú rẹ ni wọ́n fi máa wo èrè àwọn ènìyàn búburú, nítorí kì yóò lè súnmọ́ ọ̀dọ̀ rẹ. Nígbà tí o bá mú kọ́kọ́rọ́, ilẹ̀kùn ìbùkún Ọlọ́run tí o sì ṣí, nígbà náà ni àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀. Ìwọ ó wà lé àìléwu, nítorí pé ìrètí wà fún ọ. Má ṣe sọ̀rì tínú. Kò sí ohun tí ó dé bá ọ tí ò dé bá ẹnìkankan rí. Kò sí ohun tó dé bá ọ tí ó láti kárí sọ, kí o sì máa sọkún tàbí kí o fẹ́ pokùnso, rárá. Bí o tiẹ̀ ti múlẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ti sọ fún ọ wípé ó ya òpin dé, ìgbà báyìí ni ó yẹ kí o kú, Ọlọ́run sọ fún ọ wípé bí o bá jẹ́ fi ọkàn rẹ sí ohun tí mo ń sọ fún ọ ní àṣálẹ̀ yìí, ó sọ pé ìrètí wà fún ọ. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, bí iṣẹ́ bá ti bọ́lé ọwọ́ rẹ, bí ó bá dàbí ẹni pé kò sí ọ̀rẹ́ kankan fún ọ rárá, bí ó bá dàbí ẹni pé ọ̀tá pọ̀ jù fún ọ ní ilé tàbí ilé òde, bí ó bá dàbí ẹni wípé gbogbo ohun tí ó ń ṣe ni kò ní àṣeyọrí, ni kò ní ìyọrísí rere, ó sọ wípé bí o bá jẹ́ mú kọ́kọ́rọ́ tí a ń fún ọ ní àṣálẹ̀ yìí, tí o ronú pọ̀dà, tí o sì ní kí ẹ̀jẹ̀ Jésù kí ó wẹ̀ ọ́, ní ìrètí wà. Àní ìwọ ó rin ilé rẹ wò, ìwọ ó rin ilé rẹ wò, ìwọ ó sì sinmi lẹ àlàáfíà, ìwọ ó sì dùbúlẹ̀ pẹ̀lú, kì yóò sì sẹni tí yóò dẹrù bà ọ́. Àní ọ̀pọ̀ ènìyàn yóò máa wá ojú rere rẹ. Bí a parí ẹ̀kọ́ wa pẹ̀lú Chronicle 2, orí 7, ẹsẹ̀ 14, bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀. Bí o bá gbéraga, bí o bá fẹ̀, bí o bá sọ wípé èwo ni mo tún gbọ́ yìí, inú ìgbàgbọ́ ni a bí mi sí, mo sì ti máa ń lọ sí ilé ẹ̀sìn, ó pẹ́ tí mo ti ń ka Bíbélì, gbogbo èyí tí wọ́n tilẹ̀ ń sọ yìí pàápàá ni mo mọ̀ sórí. Ó ní bó o bá gbéraga bẹ́ẹ̀,
bo ba wa gege bi alaini eni ti o je nkan eni ti o to nkan bi o ba wa gege bi eni ti o nbebe bi o ba wa gege bi eni ti o ntoro ohun kan le owo olorun wo so wi pe bi iwo ba re ara re sile bi won ba re ara won sile ti won ba si gbadura o je mo wi pe awon elomiran won mo ti won pe ni adura bi abangbadura o sese ki won ri eni ti o nso kun kikoro nitori ese won nitori pe won mo ibi ti won ti bale je de awon elomiran ti won ko mo bi emi olorun bi o se ran awon won yi ti won gbadura lowo lati gbadura pelu ronu poada ti won ko ese won sile o sese ki awon elomiran ki won ma gbadura soke olorun dariji mi Olorun je ki ri ibukun re bi oni se be mo bi oni rin ni ona ese mo dariji mi wa gba okan mi la fi eje Jesu we okan mi o se se awon eyan ti won o mo bi ati gbadura won ala oju won pe ah ah ah a se ju leleyi a le so jejeje ni a le so jeje loja gba to fe ra nkan o le so jejeje ni gba to lo si ile bank ile ifowopamo si mo fe gbowo ti awon eyan ti won ro siwaju e ti won fe gbowo saju e tori wi pe ah awon to nko siwaju won ma tile kun won mi bi laari nkan kan gba o ki gbe o soro o ni ki won ma gbagbe e gba ti ori awon eyan ti won pinse o ki gbe soro o ni mo wa nbi ejo o mi o ti ri se o so be o lo si factory o bebe wo wa siwaju olorun o wa dake o wa so pe eh bo ba fe bukun mi a ri mi bi na opolopo awon eyan lo nwa olorun mi to wa se boyo wa woran ni olorun wo mo e to ba so lenu e ni olorun ma fi mo boya wa woran ni abi o wa ri nkan kan gba gba ti awon yoku ti won o je ero woran ti won ki se pon wa woran gba to ba n gbadura ti won ki gbe olorun sanu fun mi elese ni mi dariji mi mo mu kokoro ironu po adada ni mo fe shireku ibuku re gba ton ba so be bo ba dake o wa woran ni sugbon bi awon eniyan mi ti a pe oruko mi mo bi won ba re ara won sile ti won ba si gbadura ti won ba wa oju mi ti won ba yi pada kuro ninu ona buburu won ni gba na lemi o gbo lati orun wa emi o si dari ese won ji emi o si wo ile won san alaafia sumo to si re anu sumo to si re idariji sumo to si re ilera ati iwosan nipa je Jesu nipa agbara olorun o sumo to si re gbogbo ibuku patapata lati orun tori pe nisisin bi a se nsoro yi olorun setan lati sifere se orun lati da ibuku le wa lori o ku sowo re bi esu ti o fe alaafia re ti o fe ki o ni anfani ti o fe ki o ni oju rere bo ba tun sin ode ibi adura o je le pada o je ni kuro leyin mi satani mo fe gbadura mo fe ke pe olorun bi esu ba pa enu e mo o je ya enu e bi esu ba ni ko ma je wo ese ba so pe alara mimo ni o o je so pe rara o mo fe lo kokoro ironu poada lati wo oju olorun o ku sowo e o bo ba ri nkan gba owo e lo wa onu poada ni a fi si le kun orun rere eyi ni ibuku fi so kale ironu poada bi ese ba wa ninu lowo re tabi ninu okan re olorun fe ki o ko sile kepe oluwa kepe oluwa pe ki o dariji o ma se awawe ore mi ma se awawe o so fun olorun dariji mi yi okan mi pada so mi di rere fi eje Jesu Kristi we mi
ẹkùn ìbùkún ọlọ́run pẹ̀lú ronúpìwọ̀dà. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o sì kọ́ ọ sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristì yóò sì wẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò pátápátá.

ni oruko Jesu Kristi Oluwa wa. Ni oruko Jesu Kristi Oluwa wa. Ni oruko Jesu. Bi o ba mo we pe o se tan tokan tokan pelu ipinu lati ko gbogbo ese sile pata pata ati lati gba eje Jesu Kristi ki o wo inu okan re mo lai da ese kankan sile na owo re soko nibi ti o gbe wa. Ti o ba je wipe ni toto lai si okan agaba gebe lai si okan ti o siye meji bi o ba je pe ni toto tokan tokan tinu tinu ni o fi ko gbogbo ese sile ti o si nfe ki eje Jesu Kristi omo Olorun ki o wo inu okan re mo nibi ti o wa mo nfe ki o na owo re si oke eyi ni o fi so wipe isopo ti o wa pelu emi ati ese mo ja e ti o wa pelu emi ati aye mo ja irepo ti o wa laarin emi ati esu mo ba je mo si nfe ki eje Jesu Kristi ki o wo inu okan mi mo lai ku ese kan soso mo fe ki igbese aye mi ki o de otun isise yi ni a pe ni igbala bi o se na owo re soke ni gba olorun gbo so fun olorun wipe mo gbagbo pe o ti dariji mi mo si gbagbo wipe lati oni lo emi ati ese a o ni nkan kan lati se mo gbagbo wipe eje Jesu Kristi o wo emi mo patapata lati oni lo mo si se ipinu lati ba Jesu rin lati oni lo mo se ipinu lati ma rin ni imo awon eniyan buburu ati lati ma se duro ni odo awon elegan ati lati ma se joko ni joko awon elese mo se ipinu mo si gbagba wipe olorun ti deriji mi ni oruko Jesu Kristi Oluwa wa. Baba a dupe lowo re wipe awa ni o se ni olorire lati ri kokoro ti silekun ibukun Olorun a si dupe wipe esu to ma je ki ori eniyan ki o ko ire re o je ki a gbo si lenu o je ki o de wa ni igbekun o je ki o di wa loju o je ki o di wa ni eti a dupe wipe o fun ni anfani yi lati wa ni hin loni lati mo wipe ibukun ire ati anu wipe o wa wipe kokoro re kokoro ilekun lati debe o si ti fi han wa pelu a dupe lowo re gba pe ati yin wa ni oruko Jesu. Je baba
ẹ̀ṣẹ̀ tí lẹ̀ mọ́ni, ẹ̀ṣẹ̀ tí gba ìbùkún lọ́wọ́ ènìyàn, bí ó ti wù kí ó kéré tó, gbogbo àwọn tí àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n ti jẹ́wọ́ tí wọ́n ti kọ̀ sílẹ̀, a bẹ̀bẹ̀ pé gẹ́gẹ́ bí ìlérí rẹ, dáríjì wọn ní orúkọ Jésù. Ìwọ lẹ ẹni tí ó ń wí tí ó ń ṣe bẹ́ẹ̀. Ìwọ ní ṣe ìlérí tí ó kì í yẹ. Ìlérí rẹ wípé bí àwọn ènìyàn náà tí a ń pe orúkọ mi mọ́, bí wọ́n bá jẹ rẹ ara wọn sílẹ̀, tí wọ́n sì gbàdúrà, tí wọ́n sì wọ ojú mi, tí wọ́n sì kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, wípé ó dáríjì. Àwọn ènìyàn wọ̀nyí dé, wọ́n dé ẹnu ọ̀nà ilẹ̀kùn ìbùkún rẹ, wọ́n bèrè fún ìdáríjì, fún ìdáláre, fún ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. A sì gbàgbọ́ wípé gbà tí wọ́n ti lè ṣe ìpinnu, tí wọ́n sì kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, tí wọ́n sì bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù tí a ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn láti wẹ̀ wọ́n mọ́, a gbàgbọ́ pé ó ti gbọ́ ní orúkọ Jésù. Dáríjì, ṣàánú, kó àwọn ẹ̀ṣẹ̀ wọn lọ pátápátá. A dúpẹ́ wípé ó ti gbọ́, a dúpẹ́ pé ó ti ṣe fún wa. Àwa tí ó fi ìgbàlà rẹ dá lọ́la ní àṣálẹ̀ yìí, a bẹ̀ ọ́ wípé kí ẹnikẹ́ni nínú wa kí a má tún ṣe padà sínú èébì wa mọ́ ní orúkọ Jésù. Agbára láti máa lọ àti láti má ṣe dẹ́ṣẹ̀ mọ́, a gbàgbọ́ wípé a ti gbà á ní àṣálẹ̀ ní orúkọ Jésù. Nísinsìnyí a ń bẹ̀bẹ̀ wípé ẹnikẹ́ni tí ó ti ní wàhálà nínú ilé, tí kò lè sùn, tí ó làlákàlà, tí a ń dá lóró, tí a ń ṣẹ́ níṣẹ́, tí ayé náà, tí èṣù sì ń lé, tí àìsàn fi tí ó fi ara rẹ̀ ṣe ibùgbé, a bẹ̀ wípé pẹ̀lú agbára rẹ àtòkè wá, dá wọn sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo ẹnikẹ́ni tí ó ní ìrora tàbí àìsàn ní àgọ́ ara rẹ̀ nísinsìnyí, a pàṣẹ pẹ̀lú agbára rẹ nípa ìná Kristi Jésù tí a fi mú wọn láradá, mú wọn láradá ní orúkọ Jésù. Àwọn tí ọwọ́ oṣó tàbí àjẹ́ tàbí ọ̀tá tí ó ti wà lára wọn, a fi ẹ̀jẹ̀ rẹ, ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó máa ń pa iná ọfà ẹni bí ni, a fi sàmì sí oníkálukú wọn lára. A bẹ̀ ọ́ wípé kí gbogbo àrùn, àìsàn àti ọwọ́ oṣó àti àjẹ́ kí ó kúrò ní ara wọn ní orúkọ Jésù. Jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kí ó mọ́lẹ̀ fún wọn. Àwọn tí òkùnkùn bò mọ́lẹ̀, jẹ́ kí wọn kí ó rí òwúrọ̀ ire àánú Ọlọ́run ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ pé títí dé ìsinsìnyí, ewé wọn ó rẹ̀, ọmọ ń kú mọ́ wọn lọ́wọ́, wọ́n sì ń pàdánù owó wọn. A bẹ̀ ọ́ wípé àwọn àdánù wọ̀nyí, báwo a dá wọn dúró ní orúkọ Jésù. A dúpẹ́ pé ó ti ṣe, a dúpẹ́ pé ó ti gbọ́ tiwa. A dúpẹ́ pé láti àṣálẹ̀ yìí lọ, ire àti àánú rẹ ni yóò máa tẹ̀lé wá. Ìbùkún rẹ sì jẹ tiwa láti àṣálẹ̀ yìí lọ. Ìgbàlà tí ó sì ti fi fún wa, tí ó wà nínú ọkàn wa, tí ó bá ọkàn wa jẹ́rìí wípé ìgbà tí a ti jẹ́wọ́, tí a sì ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí a ti bẹ̀bẹ̀ fún ẹ̀jẹ̀ Jésù láti wẹ̀ wá mọ́, láti wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, a bẹ̀ ọ́ pé ìgbàlà yìí má ṣe jẹ́ kí ó kúrò lé ọkàn wa. A dúpẹ́ pé ó ti gbọ́ tiwa, a dúpẹ́ pé ó ti dáhùn àdúrà wa ní orúkọ Jésù Kristì Olúwa wa.

gbọ́ òun fẹ́ tẹ̀lé ọlọ́run ó ní ó ti rárá ọmọ yìí ò ní bá gbénú ilé mọ́ kí ló dé ó ní ǹjẹ́ kí ẹ̀yin kí ó lé àánú gẹ́gẹ́ bí bàbá yín ti lé àánú nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé lákọ̀ọ́kọ́ àánú tí bàbá fi fẹ́ wa irú àánú yìí gan ló yẹ kí àwa náà kí a ní ṣùgbọ́n jẹ́ kí n sọ nǹkan mìíràn fún ọ nígbà tí a mọ ọ̀nà ìgbàlà onígbàgbọ́ tó ṣeé ṣe fún láti dúró nínú ọkọ̀ èrò láì sọ̀rọ̀ ìgbàlà onígbàgbọ́ tó ṣeé ṣe fún láti wà ládùúgbò láì sọ̀rọ̀ ìgbàlà láì ké tantan fáwọn ènìyàn wípé jésù kristi ń gbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó fẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kí ó ṣègbé irú ẹni bẹ́ẹ̀ ó fẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kí ó lọ sí ọ̀run àpáàdì láì sí àǹfààní àti ronúpọ̀àdà láì sí àǹfààní àti ní ìgbàlà ẹlòmíràn bí a bá pè é wípé arákùnrin láti ìgbà tí ẹ ti ń wá sí ilé ìsìn ó yẹ kí ẹ lè bá wa darí ìdàpọ̀ ojú ilé ó yẹ kí ẹ lè bá sọ̀rọ̀ ìgbàlà fún àwọn ẹlòmíràn arábìnrin láti ìgbà tí ẹ ti ń wá sí ilé ìsìn ó yẹ kí ẹ lè di ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ẹ̀yin tí ẹ ó lè máa sọ ọ̀rọ̀ ọlọ́run fún àwọn ẹlòmíràn kí wọn kí ó ba lè ní ìgbàlà kí wọn kí ó ba lè mọ̀ nípa àánú ọlọ́run a lóun ò ráyè a ní iṣẹ́ dí òun lọ́wọ́ a ní ìgbà tí wọ́n máa ń ṣe ìpàdé ojú ilé gan ìgbà yí gan ló máa ń dáná oúnjẹ ìgbà tí wọ́n máa ń lọ ní ọjọ́ sátidé fún ìkẹ́kọ̀ọ́ àwọn òṣìṣẹ́ ìgbà yí gan ni ó máa ń lọ sọ́jà ìgbà tí wọ́n máa ń pe àwọn òṣìṣẹ́ wípé kí a wàásù ìrere kí a ṣe tibí kí a ṣe tọ̀hún ìgbà yí gan ni àwọn oníbàárà tòun ìgbà yí náà máa ń wá sí ibi àtirajà bí a bá jẹ́ ẹni tí ó lé àánú bí a bá jẹ́ ẹni tí ó moore ìfẹ́ ọlọ́run àánú ọlọ́run fún wa tí a sì fẹ́ ṣe àánú fún àwọn ẹlòmíràn a ò ní jẹ́ kí ohunkóhun kí ó dí wa lọ́wọ́ láti sọ ọ̀rọ̀ ìgbàlà fún àwọn ẹlòmíràn wẹ́sẹ̀ 37. Ẹ má ṣe dáni ilé ẹjọ́ a kì yóò sì dá yín ilé ẹjọ́ ẹ má ṣe dáni lẹ́bi a kì yóò sì dá yín ilé ẹbí ẹ dáríjì a ó sì dáríjì yín ó ń sọ níhìn-ín ó ní kí a má ṣe dáni ilé ẹjọ́ àwọn ẹlòmíràn bí wọ́n bá ti gbọ́ ohun kan nípa ọkọ lágbájá ọkọ arábìnrin tẹ̀mẹ̀dù wọ́n ti sọ pé lágbájá bó ṣe ń ṣe nìyẹn ọ̀rọ̀ ò dá lẹ́nu ẹ èèyàn burúkú ni ó ti ẹ̀yà mi lẹ́nu pé ní gbogbo ìjọ bí gbogbo ìjọ ṣe pọ̀ tó irú ẹni bẹ́ẹ̀ lórí fẹ́ nígbèsè ayé ẹ nǹkan tó wá náà lórí ìgbà tó ti fẹ́ lágbájá lágbájá mo mọ̀ gbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn ìpàdé ojú ilé òun ni ó jẹ́ bí ọ̀gá ní ibi ẹkùn wa lágbájá lé èèyàn burúkú pátápátá gbà ni àwọn olùṣọ́ àgùntàn ọmọ lágbájá ni wọ́n á mọ̀ wípé lágbájá ò nígbàlà lágbájá ò lóore ọ̀fẹ́ ọlọ́run ó ní ká má ṣe dáni ilé ẹjọ́ ó ní bí a bá ti ń gbọ́ nípa ọkọ arábìnrin tàbí aya arákùnrin kí a má ṣe dáni ilé ẹjọ́ kí a má bàa dá àwa náà ilé ẹjọ́ ó ṣeéṣe kí ó jẹ́ wípé nínú ẹkùn ni a ti rí wípé nǹkan kan ṣẹlẹ̀ láàrin ẹnìkan sí ẹnìkejì ẹnìkíní á sọ tiẹ̀ fún wa láì gbọ́ ti ẹnu ẹnìkejì a ti bẹ̀rẹ̀ sí ní dájọ́ gbàtà máa rí lágbájá tá a máa rí pé wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ fún wa bóde kí wa ohun á gan ohun tí kò dára làá fi dá lóhùn ó ṣe é ṣe pàápàá bí a bá ti sọ ìgbàlà nù kí a máa mọ́ ọ lójú ẹlẹ́ṣẹ̀ ló máa mọ́ni lójú ẹlẹ́ṣẹ̀ ló máa ń sọ wípé kí a kó tiwa sọ́hún ẹlẹ́ṣẹ̀ ló máa ní ọ̀rọ̀ èébú lẹ́nu gba tí a bá arábìnrin pàdé torí pé nǹkan tán ti sọ fún ọ èyí tán ti gbìn sí ẹ lọ́kàn tó o sì béèrè lọ́wọ́ lágbájá pé wọ́n máa sọ̀rọ̀ báyìí fún mi ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ kí a jẹ́ kí ó lè sọ ti ẹnu ẹ̀ ṣùgbọ́n a ò ṣe bẹ́ẹ̀ a ti bẹ̀rẹ̀ sí ní mọ́ wọn lójú a ti bẹ̀rẹ̀ sí ní sọ wípé èèyàn burúkú ni a ti ń dájọ́ láì gbọ́ ti ẹnu ẹni tí a ń dá lẹ́jọ́ kò dára bẹ́ẹ̀ ó ní bí a bá jẹ́ aláàánú a ò ní dáni lẹ́jọ́ kí a má bàa dá àwa pàápàá lẹ́jọ́ a ò ní dáni lẹ́bi kí a má bàa dá wa lẹ́bi ó ṣeéṣe kí ó jẹ́ ọmọ kan tó ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà ṣùgbọ́n ọmọ tó ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlà yìí ìgbàlà ló ní kò tíì lẹ́kọ̀ọ́ ìgbàlà ló ní kò tíì mọ bíbélì lẹ́kùnrẹ́rẹ́ ó ṣeéṣe kó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ìyá rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa bàbá rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin ẹ̀gbọ́n rẹ̀ obìnrin fún wa àwa tí a jẹ́ ọmọ ọlọ́run tí a ní ìgbàlà tí a sì lẹ́kọ̀ọ́ ìkan ni kí a ní ìgbàlà ìkejì ni pé lẹ́yìn ìgbà tí a bá ní ìgbàlà kí a kẹ́kọ̀ọ́ ìhìn rere àwa tí a ní ìgbàlà tí a sì tún kẹ́kọ̀ọ́ ìhìn rere ó yẹ kí a lè sọ fún wípé ìgbà tí ọlọ́run ti dáríjì ọ́ wọn kì í sọ̀rọ̀ bàbá ẹni bẹ́ẹ̀
gba ti olorun ti dariji o won ki soro iya tabi egbon tabi aburo eni be nitori be bi o ti le je pon se o tele tele se ni ko dariji won se ni ko ma gbadura fun won e lo ye ko jade lenu eni to ni igbala to sin ni eko ihinrere sugbon awa ti a ro we pe a je omo olorun awa ti a ro pe a je eni ti emi bi omo ti o sese ni igbala bi o ba tin soro baba re ni buburu o soro iya re ni buru be la apa a ma ba dakun a so eyan buburu ni won awon elese won o le sohun to da ko da be ke a ma se ma dani lejo ke a ma se ma dani lebi o wa so pe ki a dariji ke a ba le dariji o oni lojojumo ni leyin igba ta ti ni igbala o leyin igba ti a ti mo olorun leyin igba ti a ti de ile isin awon elomiran oye oye won won o mo we pe nigba ti a ba si wa ninu ara yi nigba ti a ba si gbe eru pe yi ti a ba si gbe wo nigba ti a ba wa ninu ago ara ko sese ki a ma se ara wa o sese ki a te omole o sese ki a gbon o sese ki o dabi eni wi pe nkan o seto ni aarin iwo ati lagbaja ati arakunrin ati arabinrin o ni a le se ara wa eyi o je wi pe a njale eyi o so wi pe a tun lo muti eyi o so wi pe a tun lo nsagbere sugbon a le se ara wa iwo na mo bi o ba je eni ti o ti ni igbala fun ojo die o mo wi pe oni igbagbo o sese ki a se ara wa ki se nipa ti jijale ki se nipa ti mimuti ki se nipa mimu siga ki se nipa kikobirin jo sugbon o sese ki a se ara wa mo ro pe nkan ti mo so ye yin mo ni so ye yin aha nigba ti a mo wi pe a le se ara wa oni ki a ma dariji ara wa gba ti olorun ti dariji wa ki awa paapa ki a ma dariji awon elomiran ki a ma soro pele pele si ara wa ki a si ma se ara wa lore se oran ti ninu luko orikewa ninu luko orikewa lati ese ikerindinlogoji jesu ti so oro nipa eni yi nipa okunrin rere ti samaria ti o se anu fun enikan ti asenijamba je wo lati ese ikerindinlogoji ninu awon meteta wonyi ta ni iwo ro pe ise eni keji eni ti o bo si owo awon olosa o si dahun we pe eni ti o saanu fun ni jesu si we fun pe lo ki iwo ki o si se be gege jesu so we pe bi a ba ti to ebon run wo bi a ba ti di eni igbala ki a wa paapa ki a lo saanu ki a lo sore fun awon elomiran we pe ki a ma fun awon alagbe awon alaini we pe ki a ma se anu fun awon ti o sonu awon ti ko ti ni igbala awon ti a ni lara awon ti a da loro ki a ri we pe oro anu ise anu o wa ni igbese aye wa si awon eniyan wonyi ibere ti mo fe bere ti a se fe dahun ninu oro olorun ki a to lo si lati gbadura ni we pe kini anfani ti o wa fun awon alaanu kini ibokun ti o wa fun awon alaanu kini oju rere atoke wa ti o wa fun awon alaanu je kin fi pele pele so fun o ki a to gbadura ki o ba le mo we pe ohun ti a n so nipa ti alaanu o je ohun ti o se iyebiye o je ohun ti o se pataki bi ki se ki a mo bibeli nikan a ri awon to je we pe bi aye ko to won ma da bibeli sile pere pere bi won ba n soro won ma ka lati genesis won ma lo si exodus won ma lo si psalm won ma ibi ki won ma kan dale sugbon iwa iwa bi olorun ko si ni igbesi aye won are ni to mo bibeli sugbon ti ko mo we pe o ye ki a je alaanu are ni to je pe o ka akasori bibeli ti ko mo we pe o ye ki a ni igbala ati pe bi a ba ni igbala o ye ki a je eni ti okan re te eni to mu soro eni to nsore eni ti ki dani lebi eni ti ki dani lejo eni ti ki ja eni ti ki se ohun buburu kan si eni keni nitori be ki se pe ki a kan ma ka bibeli bi aye ko to ki se pe ki a ma ka aka sori bibeli opolopo elese lo wa ni gboro to je wi pe ati ka bibeli won le ma da sile ki a ma ro pe ah wo pe ati ba eni olorun pade sugbon won buru ju nkan mi lo o ye ki a mo we pe bi a ba ni igbala a o je alaanu a o je eni ti sore fun awon elomiran a o je eni bi ti inu olorun eni to ni iwa bi olorun bi a ba si je iru eni be o daju we pe opolopo ore iseoyinfe olorun ni yo wa fun eni kokan wa nitori be ranti ibere ti mo n bere kini anfani
kini ibukun ti o wa fun awon alaanu je ki a wo ninu oro olorun orin dafidi ori 37 orin dafidi ori 37 lati ese ke dogbon emi ti wa lewe emi si dagba emi ko ti ri ki ako olododo sile tabi ki iru omo re ki o ma sagbe onje alaanu li ohun nigba gbogbo a ma winni a si ma bo si fun iru omo re ori nihi oni alaanu li ohun nigba gbogbo kini awon anfani awon ibukun ti o wa fun eni ti o je alaanu nigba gbogbo alaanu ninu ile alaanu si oko alaanu si aya alaanu si omo alaanu si obi alaanu si alabagbe alaanu si awon ibi ise alaanu si awon ti an ba pade alaanu si awon alejo alaanu li ohun nigba gbogbo kini ibukun ti o wa fun iru eni be ohun lo so fun ani ese ke dogbon we pe iru eni be a ko le ko sile lati orun wa ati we pe koni je agbe ati pe omo re ki yo sagbe onje wo iwe owe ori keta iwe owe ori keta ese keta ati ese kerin ma se je ke anu ati otito ki o fi o sile ranti o nigba gbogbo eniyan se oni ma se je ke anu ati otito ki o fi o sile o dabi eni pe are oje ma se je ke anu ati otito ki o fi o sile o dabi eni pe iyawo re se nkan ti o dun o ma se je ke anu ati otito ki o fi o sile o dabi eni pe omo lo se nkan to ku die ka to sugbon bi o se fe ba omo yi soro ati ohun kon to fe se fun omo yi ma se je ki anu ati otito ki o fi o sile o se se ki ohun kan ki o sele laarin iwo ati arabirin ninu ijo laarin iwo ati arakunrin ninu ijo laarin iwo ati adari laarin ati awon elomiran ti o wa labe itoju re ma se je ki anu ati otito ki o fi o sile so won mo orun re ko won si wahala aya re kini anfani ati ibukun yo ti o ti be jade ese kerin be ni iwo ri oju rere bẹ́ẹ̀ni ìwọ rí ojú rere àti ọ̀nà rere lójú ọlọ́run àti ènìyàn bí a bá ń wá ojú rere àwọn ẹlòmíràn tí òye òye wọ́n máa ń lọ ṣe oògùn wọ́n máa ń lọ ṣe nǹkan bóyá wọ́n sin gbẹ́rẹ́ ni àbí wọ́n fi nǹkan pajú wọ́n á ní kí àwọn kí ó ba lè rí ojú rere kí àwọn kí ó ba lè rí ọ̀nà rere lójú àwọn ènìyàn tí àwọn ń bá pàdé bóyá àwọn ń wáṣẹ́ ni bóyá àwọn ń wá nǹkan kan lọ́dọ̀ ẹnìkan àbí lọ́dọ̀ ẹlòmíràn wọ́n pé bí àwọn bá fi nǹkan yìí wẹjú bí àwọn bá fi omi àdúrà wẹ̀ bí àwọn bá fi tọ̀hún wẹ̀ wípé àwọn ènìyàn ó máa ṣojú rere fún oni rárá ohun tí ọlọ́run bèè lọ wà ni wípé bí o bá fẹ́ rí ojú rere lọ́dọ̀ ọlọ́run àti lọ́dọ̀ ènìyàn wípé kí àánú àti òtítọ́ kí o má ṣe fi ọ́ sílẹ̀ bí o bá ti dúró ti òtítọ́ ìhìn rere ẹ̀kọ́ ìhìn rere ẹ̀kọ́ tí a ti kọ́ nínú bíbélì tí o sì fi àánú ọlọ́run pẹ̀lú rẹ̀ ó ní àánú àti ojú rere àti ọ̀nà rere kò ní fi ọ́ sílẹ̀ nínú òwe orí ogún òwe orí ogún ẹsẹ̀ 28 àánú àti òtítọ́ pa ọba mọ́ àánú lè a sì fi ń di ìtẹ́ rẹ̀ mú àánú àti òtítọ́ pa ọba mọ́ bí a bá ń sọ nípa ti ọba ó yẹ kí ó yé wa wípé gbogbo ẹni tí ó di àtúnbí ni ọba àti àlùfáà níwájú ọlọ́run yàtọ̀ sí èyí ni ó yẹ kí a mọ̀ wípé ọkọ tí ó jẹ́ orí aya ó jẹ́ bí ọba nínú ilé rẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ọ̀gá ní ibi iṣẹ́ ó jẹ́ bí ọba níbi iṣẹ́ rẹ̀ ẹlòmíràn máa ń sọ wípé gbà tí àwọn jẹ́ ọ̀gá gbà tí àwọn jẹ́ adarí tàbí bí adarí nínú ìjọ tàbí bí ọ̀gá níbi iṣẹ́ gbà tí àwọn jẹ́ ọkọ nínú ilé bàbá àwọn ọmọ tí ó wà nínú ilé wípé bí àwọn bá dẹ ojú sílẹ̀ bí àwọn ò bá mú nǹkan le fún aya àti fún ọmọ wípé àwọn rabí wọ̀nyí wọn ò ní lè mọ ẹ̀tọ́ òun àti ipò òun ó ní ṣùgbọ́n àánú àti òtítọ́ nípa ọba mọ́ àánú nísìnyí fi di ìtẹ́ rẹ̀ mú bí a bá fẹ́ pa ipò wa mọ́ bí a bá fẹ́ pa ojú rere ọlọ́run mọ́ bí a bá fẹ́ pa àǹfààní tí a ní nínú ìjọ tí a ní ní ibi iṣẹ́ bí a bá fẹ́ pa á mọ́ ó yẹ kí a mọ̀ wípé a ní láti jẹ́ aláàánú nínú ìwé òwe orí 21 ẹsẹ 21 ẹni tí ó bá tẹ̀lé òdodo àti àánú àrí iyè àrí òdodo àrí ọ̀la bí a bá ń fẹ́ iyè òdodo àti ọ̀la ó yẹ kí a tẹ̀lé òdodo àti àánú
nítorí bẹ́ẹ̀ a ti kọ́rọ̀ ọlọ́run. Yẹ kí n fi nǹkan kan hàn ọ́ kí a tó gbàdúrà nínú Jákọ́bù orí kejì ẹsẹ̀ kẹtàlá. Nítorí ẹni tí kò ṣàánú lè a ó ṣe ìdájọ́ fún láìsí àánú. Àánú ń ṣògo lórí ìdájọ́. Nítorí ẹni tí kò ṣàánú lè a ó ṣe ìdájọ́ fún láìsí àánú. Ó yẹ kí a mọ̀ wípé ọjọ́ ìdájọ́ ń súré bọ̀. Ọjọ́ ìdájọ́ kò jìnà sí wa. Lójoojúmọ́, lọ́jọ́ọjọ́, ní àlàálẹ́ ni a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́lé. Ní a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ ọjọ́ ìdájọ́. Ó ní bí a bá ṣe ṣe àánú nísinsìnyí, a ṣe àánú fún àwọn ará nínú Olúwa. A ṣe àánú fún àwọn àlejò, àwọn tí kò mọ Ọlọ́run. A ṣe àánú fún àwọn tí a ò bá pàdé rí. A ṣe àánú fún àwọn tó wà nítòsí àti àwọn tí ó jìnà réré. Bí a bá ti ń ṣe àánú nísinsìnyí, èyí ni ó mú kí Ọlọ́run kí ó ṣàánú fún wa ní ọjọ́ ìdájọ́. A ti gba àánú Ọlọ́run, a ti gba oore ọ̀fẹ́ Ọlọ́run. Ó yẹ kí àwa pàápàá kí a fi ọkàn ìmoore hàn, kí a máa ṣàánú fún àwọn ẹlòmíràn bí a bá ń fi àánú nísinsìnyí láti ọ̀dọ̀ Ọlọ́run. Kí a sì ń fẹ́ kí Ọlọ́run kí ó fi ojú àánú wò wá ní ọjọ́ ìkẹyìn, ní ọjọ́ ìdájọ́. Ó yẹ kí a béèrè fún oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Kí àwa pàápàá kí a ba lè ní àánú ní ìgbà gbogbo, kí ó jẹ́ wípé ojoojúmọ́ tí a bá jí, a ó máa di aláàánú. Ibikíbi tí a bá ń lọ, a ó máa di aláàánú. Ẹnikẹ́ni tí a bá ń bá pàdé, a ó máa di aláàánú. Bí a bá di aláàánú bẹ́ẹ̀, kí a sì gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ Ọlọ́run. Ó dájú pé nígbà tí ìpè bá dún, a ó jí àwọn òkú dìde nínú Kristi. Àwa tí a sì wà láàyè, a ó pa wá láradà, a ó sì gbé wa sókè pẹ̀lú àwọn àyànfẹ́. Ó ní nítorí bẹ́ẹ̀, bí a bá ń retí oore ọ̀fẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run, bí a bá ń retí ìyọ́nú Ọlọ́run ní irú ọjọ́ bẹ́ẹ̀, ní ọjọ́ ìdájọ́, ó yẹ kí àwa pàápàá kí a fi àánú hàn. Nísinsìnyí, ṣé a ń fi àánú hàn fún ìyàwó wa, fún ọkọ wa, fún àwọn ọmọ wa? Ṣé a ń dáríjì? Ṣé a ní àánú gẹ́gẹ́ bí bàbá ti ní àánú sí wa? Ṣé a ń sọ̀rọ̀ pẹ̀lẹ́ àbí a ń bínú ni, àbí a dáni lẹ́jọ́ ni, àbí a ń kẹ́gàn àwọn ẹlòmíràn? Ṣé a ń ṣore fún àwọn ẹlòmíràn? Ṣé a ń fún àwọn aláàárẹ̀ ní ohun tó lè sọ wọ́n di alágbára? Àwọn ẹni tí kò ní nǹkan, àwọn ẹni tó jẹ́ alágbe, ṣé a ń fún wọn ní nǹkan tí ó lè jẹ́ kí ìpèsè díẹ̀ kí ó wà ní ìgbésí ayé wọn? Àwọn tí ó sọnù nínú òkùnkùn ẹ̀ṣẹ̀, ṣé a ń pè wọ́n padà wá sílé? Àwọn tí a ń ni lára, ṣé a mú wọn wá sínú ìhìn rere? Jẹ́ kí a dìde dúró, kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ di aláàánú. Gẹ́gẹ́ bí bàbá wa ti ń bẹ lé ọ̀run bí ó ti di aláàánú, àti wípé kí Ọlọ́run kí ó ba lè fi àwọn ìbùkún láti àánú rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀, kí ó ba lè fi fún wa wípé àwa pàápàá a fẹ́ jẹ aláàánú. Dìde dúró láti sọ fún Ọlọ́run, láti gbàdúrà. Bí ò bá tí ní ìgbàlà, kí ló tún dúró dè? Ṣé o mọ̀ wípé àánú Ọlọ́run ni ó pèsè ìgbàlà fún wa? Nítorí bẹ́ẹ̀, sọ fún Ọlọ́run wípé o fẹ́ ní ìgbàlà, pé kí ó dáríjì ọ́ nítorí àánú rẹ̀. Yóò mú àwọn ẹ̀ṣẹ̀ rẹ, yóò sọ wọ́n sí ọ̀gbun òkun, yóò já wọn kúrò lọ́rùn rẹ, yóò sọ ọ́ di ẹni tí ó ní ìdáríjì. Sọ fún Ọlọ́run, gbàdúrà, a ó dáríjì ọ́, gbàdúrà, a ó gba ọkàn rẹ là. Bí a bá sì ti gba ọkàn rẹ là, sọ fún Ọlọ́run kí ó fún ọ ní oore ọ̀fẹ́ láti di aláàánú bí bàbá wa ti ń bẹ lé ọ̀run bí ó ti di aláàánú.

kí a máa kéde èyí ló yẹ kí a máa sọ létí àwọn tí ó ń wá sínú ìjọ wípé a ní láti ní ìgbàlà, a ní láti gbà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, a ní láti ní ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run, a ní láti lè gbé ìgbésí ayé tí ó borí ẹ̀ṣẹ̀. Ó yẹ kí a sì tún máa kéde rẹ̀ ní ìgbà gbogbo wípé Jésù ni ẹni tí ń sọni di mímọ́, wípé nípa ẹ̀jẹ̀ rẹ̀ tí a ta sílẹ̀, wípé nípa ikú tí ó kú fún wa. Bí a bá gbàdúrà ìgbà yìí ni a ó rí wípé yóò mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa nínú ọkàn wa yóò mú kúrò, yóò sọ wá di mímọ́. Irú Ádámù tí ó wà nínú ọkàn wa yóò fàtú, yóò yọ wọ́n kúrò pátápátá. A ó sì rí wípé ìfẹ́ pípé àti ọkàn tí ó ń sin Ọlọ́run pẹ̀lú ọkàn pípé yóò wá sínú ayé wa nígbà náà. Nínú Hebrew orí 13 ẹsẹ 12, nítorí náà pẹ̀lú Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn ibodè. Nítorí náà Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn ibodè. Àwọn ẹlòmíràn máa ń rò wípé bí a bá ń wá sí ilé ìsìn nígbà gbogbo wípé èyí tó láti sọ wá di mímọ́, wípé bí a bá ń ka bíbélì nígbà gbogbo wípé díẹ̀ díẹ̀ a ó máa sọ wá di mímọ́. Àwọn ẹlòmíràn rò wípé bí a bá ń ṣe ojúṣe nínú ìjọ wípé nígbà tí ó bá yá a ó sọ wá di mímọ́. Rárá, ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristì ni ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, òní ó kú fún wa, òní ó jìyà fún wa, kí a bá lè sọ wá di mímọ́ nípa ikú tí ó kú fún wa. Bí o bá ti ní ìgbàlà tí o ti jẹ́ ẹ̀ṣẹ̀ tí o ti kọ̀ sílẹ̀, tí a ti sọ ayé rẹ di ọ̀tún, tí o ti jẹ́ ẹni ọ̀tún níwájú Ọlọ́run, ó yẹ kí o tún lọ bá Ọlọ́run wípé kí o sọ di mímọ́, kí o mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ nínú ọkàn rẹ, kí o fà á tu, kí o yọ ọ́ kúrò. Ẹ̀dá Ádámù, ẹ̀dá àbínibí tí ó wà nínú rẹ, wípé kí o yọ wọ́n kúrò. Bí o bá ṣe bẹ́ẹ̀, ó dájú wípé yóò sọ di mímọ́. Bí o bá fara rẹ rúbọ, bí o bá gbé gbogbo ohun tí ó wà ní ìgbésí ayé rẹ síwájú Olúwa wípé tí Olúwa ni wọ́n máa jẹ́, ọkàn rẹ, ayé rẹ, gbogbo ohun tí ó wà láyìíká rẹ tí o lè tọ́ka sí pé ó jẹ́ tirẹ̀ wípé fún ògo Olúwa ni o máa lò wọ́n. Bí o bá sì gbàgbọ́ nínú Jésù Kristì tí ó kú láti sọ di mímọ́, ó dájú wípé yóò sọ di mímọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, òun ni ẹni tí ń baptisi wa nínú ẹ̀mí mímọ́, ẹni tí ó fi agbára ẹ̀mí Ọlọ́run kún wa. Nítorí nínú Matthew orí 3 lè a ti kà á, tí Johanu tí ó fi yé àwọn ènìyàn wípé ní tòótọ́, nínú Matthew orí 3 ẹsẹ 11, ó wípé ní tòótọ́ ni èmi ń fi omi baptisi yín fún ìrònúpìwàdà, ṣùgbọ́n ẹnìkan tí ó pọ̀ jù mí lọ, èyí ń tọ́ka sí Jésù Kristì, ń bọ̀ lẹ́yìn mi, bàtà ẹni tí èmi kò tó gbé, òun yóò fi ẹ̀mí mímọ́ àti iná baptisi yín. Ó yẹ kí a mọ̀ wípé gẹ́rẹ́ tí a bá ti ní ìgbàlà, ohun tí ó yẹ kí a máa gbàdúrà fún, ohun tí ó yẹ kí a máa lépa ni wípé kí a làkàkà, kí a gbàdúrà, kí a ṣe ohun tí ó yẹ kí a ṣe níwájú Olúwa, kí a dúró níwájú Olúwa láti sọ wá di mímọ́. Bí a bá ti ní ìsọdi mímọ́, ó yẹ kí a tún làkàkà, kí a gbàdúrà, kí a ṣe ohun gbogbo tí ó yẹ tí Ọlọ́run pa láṣẹ fún wa, kí a ba lè ní agbára ẹ̀mí Ọlọ́run oní ìrètí wa ní àkókò ikú. Bí a bá ń sọ nípa ikú, ẹlẹ́ṣẹ̀ tí kò ti mọ̀ Ọlọ́run a máa bẹ̀rù, ó sì yẹ kí ó bẹ̀rù, nítorí pé bí ó bá kú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀, ó dájú wípé ìdájọ́ ìbínú Ọlọ́run yóò bà lé lórí, yóò sì jìyà títí ayérayé. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ẹ̀rù kí ó ba aláìgbàgbọ́, kí ó ba ẹlẹ́ṣẹ̀, nítorí pé kò ní ìdákọ̀rọ̀, kò ní ìrètí bí ikú bá dé. Ṣùgbọ́n bí o bá ti gba Jésù Kristì gbọ́, ó yẹ kí o mọ̀ wípé Jésù Kristì ó ní ìrètí wa ní àkókò ikú. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, òun ní ilẹ̀kùn kan ṣoṣo tí ó lọ sí ọ̀run, tí a ṣí sílẹ̀ láti darí wa sí ọ̀run. Òun sì ní alágbàwí ńlá níwájú onídàájọ́ òdodo. Bí ó bá di ọjọ́ ìkẹyìn, nígbà tí ọjọ́ ìdájọ́ bá dé, bí a kò bá ní Jésù, ó dájú wípé a ó dá wa lẹ́jọ́, a ó sì rán wa lọ sí ibi tí àwọn tí kò ní Jésù tí wọ́n ó wà títí ayérayé, nínú ìpayín keke àti nínú ìṣẹ́ àti nínú ìdánilóró. Ṣùgbọ́n bí a bá ní Jésù,

0: ẹ̀kẹtàdínlógún, èmi ó dúró de olówa tí ó pa ojú rẹ̀ mọ́ kúrò lára ilé Jákọ́bù, èmi ó sì máa wo ọ̀nà rẹ̀. Ó ní nígbà tí ó bá dàbí ẹni wípé Ọlọ́run wà, ó jìnà réré. Nígbà tí ó bá dàbí ẹni wípé àánú rẹ̀ ń jìnà sí wa. Nígbà tí ó bá dàbí ẹni pé àwọn ìlérí rẹ̀ ìmúṣẹ wọn jìnà sí wa. Ó ní ohun tó yẹ ká ṣe ni pé kí á dúró de Olúwa. Àwọn ẹlòmíràn wọn máa kùn nírú ìgbà bẹ́ẹ̀. Àwọn ẹlòmíràn wọn máa sá káàkiri nírú ìgbà bẹ́ẹ̀. Àwọn ẹlòmíràn wọn máa tún mú ìgbẹ́kẹ̀lé wọn kí ó wà nínú ènìyàn tàbí nínú òrìṣà ní ìgbà bẹ́ẹ̀. Ó ní àwa tí a fẹ́ dé ọ̀run, àwa tí a fẹ́ fi ọ̀run ṣeré jẹ. Lẹ́yìn ayé yìí, ó ní ohun tó yẹ kí a ṣe ni pé kí a dúró de Olúwa. Yẹ kí a padà sí Aesaiah orí ogójì kí a tó gbàdúrà. Aesaiah orí ogójì ẹsẹ̀ 31. Ṣùgbọ́n àwọn tí ó bá dúró de Olúwa yóò sọ agbára wọn dọ̀tun. Àwọn tí ó bá dúró de Olúwa wọn ó tún agbára wọn ṣe. Wọn ó fi ìyẹ́ gun òkè bí ìdì. Wọn ó sáré kì yóò sì rẹ̀ wọ́n. Wọn ó rìn àárẹ̀ kì yóò sì mú wọn. Ṣé òkè kan wà níwájú rẹ̀? Dúró de Olúwa. Ṣé ó dàbí ẹni pé òkun ló wà níwájú rẹ̀? O sì mọ bó ṣe fò ré kọjá òkun yìí. Dúró de Olúwa. Ṣé ó ti ń rẹ̀ ọ́ ni? Ṣé ó dàbí ẹni pé àdúrà ọgbà ni? Ṣó ní wàhálà ni? Ṣé ó dàbí ẹni pé àwọn kèfèrí fi ọṣẹ sí, wọn fi ọṣẹ ẹlẹ́yà? Ṣé ó dàbí ẹni pé ohun tó ti ń retí? Ó dàbí ẹni pé wọn jìnà rẹ, wọn ò tí ì dé. Ó ní ohun tí a láti ṣe ni pé kí a dúró de Olúwa. Kí a dúró de Olúwa. Kí a má jẹ́ kí ohun kan kí ó dí wa lọ́wọ́. Nítorí bẹ́ẹ̀ dìde dúró kí o sọ fún Ọlọ́run wípé o ṣetán láti dúró dé. O ṣetán láti gbàdúrà. O ṣetán láti mú sùúrù. O ṣetán láti ké pé dúró de Olúwa. Dúró de Olúwa. Má ṣe jẹ́ kí àárẹ̀ kí ó mú ọ. Dúró de Olúwa. Ké pé Olúwa yóò sì dá ọ sílẹ̀. Yóò tún ọ sílẹ̀. Dúró de Olúwa yóò tún agbára rẹ ṣe.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. A dúpẹ́ lọ́wọ́ yín wípé lónìí a wà láyé, bẹ́ẹ̀ ni a wà láàyè nínú Kristi. A dúpẹ́ wípé ní ìgbà gbogbo ni ẹ ń fi àánú àti orí ọ̀fẹ́ yín hàn fún wa. A dúpẹ́ fún ìfẹ́ aláìlẹ́gbẹ́ tí ẹ fi hàn wá. A dúpẹ́ fún ìfẹ́ nínú Kristi Jésù. A dúpẹ́ fún iyì ànípẹ̀kun. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó ń kí wá láyà wípé a ó làájá. A dúpẹ́ wípé ẹ̀mí yín ń sọ fún wa wípé bó ti wùn kó rí, ọjọ́ ọ̀la yóò dára. A dúpẹ́ wípé ẹ fi wá lọ́kàn balẹ̀. A dúpẹ́ wípé ẹ gbin ìgbàgbọ́ sínú ọkàn wa. Ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ ìsọdọmọ, ìgbàgbọ́ tí ó jẹ́ kí a ní ẹ̀rí yìí nínú ọkàn wa wípé kò séwu, nítorí wípé Jésù Kristi Olúwa, Olùṣọ́ àgùntàn wa, ọmọ aládé àlàáfíà balógun wa lójú ogun, wípé ó ń jà fún wa, wípé ó wà nítòsí wa, àti wípé nítorí bẹ́ẹ̀ bí òjò tilẹ̀ ń rọ̀, bí iná tilẹ̀ ń jó, bí ohunkóhun tilẹ̀ ń ṣẹlẹ̀, a mọ̀ wípé kò séwu fún ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé àwa ni ẹ ṣe ní olóríire, àwa ni ẹ ṣe ní alábùkún fún láti jẹ́ alábàápín nínú ìbùkún àtọ̀run wa, nítorí wípé lónìí ni a gbé àsíá wa sókè wípé níhìn-ín lè ràn wá lọ́wọ́ dé. A dúpẹ́ ẹgbà pé àti ìyìn wa bàbá. Láti ìgbà tí a ti gbàgbọ́, láti ìgbà yìí ni ẹ ti ń ṣe iṣẹ́ àràbarà ní ìgbésí ayé wa. Bàbá ẹ kò ṣẹ́ wípé ẹ pa wá mọ́, wípé ẹ ń tọ́ wa, wípé a ní ìdakọ̀rọ̀ nínú ọkàn wa wípé Jésù Kristi jẹ́ tiwa. Ẹ gbà pé àtìyìn wa ní orúkọ Jésù. Ǹjẹ́ ọdún tuntun la tún bọ́ sí yìí? Ọdún tuntun.

0: Epistle ti Paul Apostle si àwọn ará Galatia, orí ìkẹfà. Ara, bí a tilẹ̀ mú ènìyàn nínú ìṣubú kan, kí ẹ̀yin ti ṣe ti ẹ̀mí kí ó mú irú ẹni bẹ́ẹ̀ bọ̀ sípò nínú ẹ̀mí ìwà tútù, kí ìwọ ti kára rẹ̀ máa kíyèsára kí a má bàa dán ìwọ náà wò pẹ̀lú. Ẹ máa ru ẹrù ọmọnìkejì yín kí ẹ sì fi bẹ́ẹ̀ mú òfin Kristi ṣẹ. Nítorí bí ènìyàn kan bá ń ru ara rẹ̀ sí ẹnìkan nígbà tí kò jẹ́ nǹkan, ó ń tan ara rẹ̀ jẹ, ṣùgbọ́n kí olúkúlùkù kí ó yẹ iṣẹ́ ara rẹ̀ wò, nígbà náà ni yóò sì ní ohun ìṣògo nípa ti ara rẹ̀ nìkan, kì yóò sì ṣe nípa ti ọmọnìkejì rẹ̀. Nítorí olúkúlùkù ni yóò ru ẹrù ti ara rẹ̀, ṣùgbọ́n kí ẹni tí à ń kọ́ nínú ọ̀rọ̀ náà máa pèsè ohun rere gbogbo fún ẹni tí ń kọ́ ni, kí a má ṣe tàn yín jẹ, a kò lè gan Ọlọ́run, nítorí ohunkóhun tí ènìyàn bá fúrúgbìn, òun ni yóò sì ká. Nítorí ẹni tí ó bá fúrúgbìn sípa ti ara rẹ̀, nípa ti ara ni yóò ká ìdíbàjẹ́, ṣùgbọ́n ẹni tí ó bá ń fúrúgbìn sípa ti ẹ̀mí, nípa ti ẹ̀mí ni yóò ká ìyè àìnípẹ̀kun. Ẹ má sì jẹ́ kí agara dá wa ní rere ṣe, nítorí àwa ó ká nígbà tí àkókò bá dé, bí a kò bá ṣe àárẹ̀. Ǹjẹ́ bí a ti ń rí àkókò, ẹ jẹ́ kí a máa ṣe oore fún gbogbo ènìyàn, àti pàápàá fún àwọn tí í ṣe ará ilé ìgbàgbọ́. Ẹ wo bí mo ti fi ọwọ́ ara mi kọ̀wé gàdàgbà gàdàgbà sí yín, iye àwọn tí ń fẹ́ ṣe àṣehàn ní ara, wọ́n ń rọ̀ yín láti kọlà, kìkì nítorí pé kí a má bàa ṣe inúnibíni sí wọn nítorí àgbélébu Kristi. Nítorí àwọn tí a kọ nílà pàápàá kò pa òfin mọ́, ṣùgbọ́n wọ́n ń fẹ́ mú yín kọlà, kí wọn kí ó lè máa ṣògo nínú ara yín, ṣùgbọ́n kí a má ṣe rí pé èmi ń ṣògo bí kò ṣe nínú àgbélébu Jésù Kristi Olúwa wa, nípasẹ̀ ẹni tí a ti kan ayé mọ́ àgbélébu fún mi àti èmi fún ayé. Nítorí pé nínú Kristi Jésù, ìkọlà kò jẹ́ ohun kan tàbí àìkọlà bí kò ṣe ẹ̀dá tuntun. Iye àwọn tí ó sì ń rìn gẹ́gẹ́ bí ìwọ̀nyí, àlàáfíà lórí wọn àti àánú àti lórí Ísírẹ́lì Ọlọ́run. Láti ìsinsìnyí lọ, kí ẹnikẹ́ni má ṣe yọmí lẹ́nu mọ́, nítorí èmi ń ro àpá Jésù Olúwa kiri ní ara mi. Ará, oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, kí ó wà pẹ̀lú ẹ̀mí yín. Àmì. Èyí ni òpin Epístẹ́lì ti Paul Apostle sí àwọn ará Galatia.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Epistle ti Paul Apostle si àwọn ará Éfésù, orí ìkíní. Paul Apostle Jesu Christi nípa ìfẹ́ Ọlọ́run sí àwọn ènìyàn mímọ́ tí ó wà ní Éfésù, àti sí àwọn onígbàgbọ́ nínú Kristi Jesu, oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Baba wa àti Jesu Christi Olúwa. Olùbùkún ni Ọlọ́run àti Baba Jesu Christi Olúwa wa, ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú Kristi, àní gẹ́gẹ́ bí ó ti yàn wá nínú rẹ̀ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé, kí àwa kí ó lè jẹ́ mímọ́ àti aláìlábùkù níwájú rẹ̀ nínú ìfẹ́. Ẹni tí ó ti yàn wá tẹ́lẹ̀ sí ìsọdọmọ nípa Jésù Kristi fún ara rẹ̀ gẹ́gẹ́ bí ìdùnnú ìfẹ́ rẹ̀, fún ìyìn ògo oore ọ̀fẹ́ rẹ̀, èyí tí ó dàlù wá nínú àyànfẹ́ ni, nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀, èyí tí ó sọ di púpọ̀ fún wa nínú gbogbo ọgbọ́n àti òye, ẹni tí ó ti sọ ohun ìjìnlẹ̀ ìfẹ́ rẹ̀ di mímọ̀ fún wa gẹ́gẹ́ bí ìdùnnú rẹ̀, èyí tí ó ti pinnu nínú rẹ̀ fún iṣẹ́ ìríjú ti kíkún àkókò náà, kí ó lè kó ohun gbogbo jọ nínú Kristi, ìbáṣe èyí ti ń bẹ nínú àwọn ọ̀run tàbí èyí ti ń bẹ ní ayé àní nínú rẹ̀, nínú ẹni tí a fi wá ṣe ìní rẹ̀ pẹ̀lú àwa tí a ti yàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìpinnu ẹni tí ń ṣiṣẹ́ ohun gbogbo gẹ́gẹ́ bí ìmọ̀ ìfẹ́ rẹ̀, kí àwa kí ó lè jẹ́ fún ìyìn ògo rẹ̀ àwa tí a ti ní ìrètí ṣáájú nínú Kristi, nínú ẹni tí ẹ̀yin pẹ̀lú nígbà tí ẹ̀yin ti gbọ́ ọ̀rọ̀ òtítọ́ ni, ìyìn rere ìgbàlà yín, nínú ẹni tí nígbà tí ẹ̀yin ti gbàgbọ́ pẹ̀lú a fi ẹ̀mí mímọ́ ìlérí ìníṣe dídí yín, èyí tí ṣe ẹ̀rí ìní wa fún ìràpadà ohun ìní Ọlọ́run sí ìyìn ògo rẹ̀. Nítorí èyí, èmi pẹ̀lú nígbà tí mo ti gbúrò ìgbàgbọ́ tí ń bẹ láàrin yín nínú Jésù Olúwa àti ìfẹ́ yín sí gbogbo àwọn ènìyàn mímọ́, èmi kò sì sinmi láti máa dúpẹ́ nítorí yín àti láti máa dárúkọ yín nínú àdúrà mi, pé kí Ọlọ́run Jésù Kristi Olúwa wa Bàbá ògo lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ti ìfihàn nínú ìmọ̀ rẹ̀, kí ojú ọkàn yín lè mọ́lẹ̀, kí ẹ̀yin kí ó lè mọ ohun tí ìrètí ìpè rẹ̀ jẹ́ àti ohun tí ọrọ̀ ògo ìní rẹ̀ nínú àwọn ènìyàn mímọ́ jẹ́, àti agbára rẹ̀ tí ó tóbi jùlọ sí àwa tí ó gbàgbọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀, èyí tí ó ti ṣiṣẹ́ nínú Kristi nígbà tí ó ti jí dìde kúrò nínú òkú, tí ó sì fi ìjókòó ní ọwọ́ ọ̀tún nínú àwọn ọ̀run, gájú gbogbo ìjọba àti ọlá àti agbára àti oyè àti gbogbo orúkọ tí à ń dá, kìí ṣe ní ayé yìí nìkan ṣùgbọ́n ní èyí tí ń bọ̀ pẹ̀lú, ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀, ó sì ti fi ṣe orí lórí ohun gbogbo fún ìjọ, èyí tí ṣe ara rẹ̀ ẹ̀kún ẹni tí ó kún ohun gbogbo nínú ohun gbogbo.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà.
3: Bàbá Ọlọ́run wa,
2: adupe wo pe awa sihin ki a ba le gbo oro yin o sese ki awon ile isin miran ki o ti ma pe wa ki a si ni won larowo to wa sugbon ohun ti o mu wa wa sihin ni we pe a mo we pe a o gbo oro yin lai fi boko boyo ati wi pe bi a ti n gbo oro yin oro yi ni o le se wa pe lati mura wa sile fun ipadabo Jesu Kristi nje bi a ti ni ipinu ti a si wa sihin a n bebe wi pe ohun ti a wa lati gbo ti a wa lati se nje gege bi e ti n ba wa soro ore ofe lati se e o fi fun wa loruko Jesu abeyin wi pe olorun emi fun ara re yo se itumo awon oro wonyi fun wa ke a ba le je ajumo jogun pelu Jesu Kristi ni toto ki ere kikun ati ere pipe ki o le wa fun awon ise wa ninu Oluwa adupe wi pe ti gbo loruko Jesu Kristi Oluwa wa loni a n wo ọ̀rọ̀ Ọlọ́run lórí èso àti èrè iṣẹ́ wa èso àti èrè iṣẹ́ wa yẹ kí a wo Kọ́rìntì kínní orí kẹẹ̀dógún láti ẹsẹ̀ ìkejìdínlọ́gọ́ta ẹsẹ̀ tí ó gbẹ̀yìn nítorí náà ẹ̀yin ará mi olùfẹ́ ẹ ma dúró ṣinṣin láì yẹsẹ̀ kí ẹ sì máa pọ̀ sí i ní iṣẹ́ Olúwa ní ìgbà gbogbo ní ìwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé iṣẹ́ ẹ̀yin kì í ṣe asán nínú Olúwa. Níhìn-ín ni a rí Pọ́ọ̀lù Apọ́stẹ́lì ẹni tí ó kún fún iṣẹ́ ìsìn sí Ọlọ́run ẹni tí ó ti fi ayé rẹ̀ jì tí ó ti fi ara rẹ̀ rúbọ kí ó ba lè ṣe ohun gbogbo tí Ọlọ́run fẹ́ kí ó ṣe nínú iṣẹ́ Ọlọ́run ẹni tí ó ti rin ìrìn àjò púpọ̀ lójú ọ̀nà lójú omi ní gbogbo ìgbà tí ó ti lọ sí ọ̀dọ̀ àwọn kèfèrí ọ̀dọ̀ àwọn ọlọgbọ́n ọ̀dọ̀ àwọn aláìgbọ́n ọ̀dọ̀ àwọn Héléènì àti ọ̀dọ̀ àwọn Hébérù tí ó ti ń sọ fún wọn nípa ohun tí Jésù Kristi tí ó ṣe lórí igi àgbélébòó níhìn ni a rí ọkùnrin yìí ẹni tí ó ti jìyà púpọ̀ fún iṣẹ́ ìsìn Ọlọ́run tí ó ń gba àwọn ará Kọ́rìntì ní ìyànjú wípé bí wọ́n ti jẹ ará nínú Olúwa àti olùfẹ́ àyànfẹ́ pẹ̀lú wípé kí wọn kí ó rí i pé wọ́n dúró ṣinṣin láì

ni a sọ lókuta igba púpọ̀ ni a nà án igba púpọ̀ ni a gbé sọ sí inú túbú bí a bá rí ẹnikẹ́ni tí ó yẹ kí a dáyàpọ̀ ẹnikẹ́ni tí ó yẹ kí ọkàn rẹ̀ pòrúurù ẹnikẹ́ni tí ó yẹ kí ó sọ wípé òun kò ní ṣe iṣẹ́ kankan fún ọlọ́run mọ́ irú ènìyàn bẹ́ẹ̀ ìbájẹ́ pọ́ọ̀lù apọ́stẹ́lì ṣùgbọ́n rárá títí ó fi fi ìdá rẹ̀ lélẹ̀ ní ẹsẹ̀ àgbélébòó ìdá ti ẹ̀mí ọ̀rọ̀ ọlọ́run tó ń wàásù títí ó fi fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ títí di ojú ikú ni a rí wípé ọkùnrin yìí ó jẹ́ olóòótọ́ sí ìpè tí a pè é ó wá ń sọ fún wa wípé àwa tí a ti di ará nínú olúwa àwa tí a jẹ́ ọmọ ọlọ́run àwa tí a ti di ẹbí ọlọ́run wípé gẹ́gẹ́ bí ọlọ́run ti yàn wá fẹ́ gẹ́gẹ́ bí ọlọ́run ti fi ìfẹ́ rẹ̀ hàn wá nítorí wípé ó rán jésù kristi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa a sì ti jẹ́ kí ó yé wa a sì ti ronúpìwàdà àti di ọmọ ọlọ́run ó ní ó yẹ kí a dúró ṣinṣin nítorí ọ̀pọ̀lọpọ̀ ìjì ni ó ṣe ṣe kí ó jà ọ̀pọ̀lọpọ̀ àrísọ àríwísí ni ó ṣe ṣe kí a rí láti ọ̀dọ̀ èṣù àti ọ̀dọ̀ àwọn ẹmẹ̀wá rẹ̀ ó ní ṣùgbọ́n kí a rí wípé bí ìjì tilẹ̀ ń jà bí afẹ́fẹ́ tilẹ̀ ń fẹ́ bí ó tilẹ̀ dàbí ẹni wípé èṣù àti àwọn ẹmẹ̀wá rẹ̀ wọ́n ń pariwo ó ní kí a dúró ṣinṣin kí a rí wípé a ò yí ẹsẹ̀ kí a rí wípé ní ìpéjọpọ̀ àwọn ọmọ ọlọ́run ẹsẹ̀ wa ò yẹ̀ kí a rí wípé nínú iṣẹ́ ọlọ́run a ò yí ẹsẹ̀ wípé kì í ṣe pé kí a dúró sí ojú kan wípé kí a máa pọ̀ sí i ní iṣẹ́ olúwa ní ìgbà gbogbo ìbáàjẹ́ ní àkókò àjínde tàbí ní àkókò kérésìmesì ìbẹ̀rẹ̀ ọdún ni tàbí àárín ọdún ní ọ̀sán ni tàbí ní àṣáálẹ́ ní ìgbà tí a kún fún ojúṣe nínú ẹbí ni tàbí ní ìgbà tí ọwọ́ dilẹ̀ ó ní ní ìgbà gbogbo kí a máa pọ̀ sí i ní iṣẹ́ olúwa níwọ̀n bí a ti mọ̀ wípé iṣẹ́ tí a ń ṣe fún ọlọ́run kì í ṣe lásán nínú olúwa ọ̀pọ̀lọpọ̀ nínú ayé wa ìsinsìnyí ni wọ́n kún fún iṣẹ́ wọ́n kún fún ojúṣe ó sì jẹ́ ohun tí ó wúni lórí wípé àwọn ènìyàn tí wọ́n jẹ́ aládùúgbò wa yálà wọ́n ṣiṣẹ́ ní ọjà yálà wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú ìjọba tàbí wọ́n ń ṣiṣẹ́ ní ibi ilé ìdáṣẹ́sílẹ̀ a rí wípé ohun kan tí ó máa ń wà lọ́kàn wọn ni wípé wọ́n ń fẹ́ kí ayé tí àwọn wà yìí nípa ti ara kí ó dára ju bẹ́ẹ̀ lọ nípa iṣẹ́ ọwọ́ wọn àwọn tí wọ́n ń ṣe ojú títì àwọn tí wọ́n ń ṣe afárá tí mọ́tò ń gbà àwọn tí wọ́n ń kọ ilé àwọn tí wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ mìíràn èròǹgbà ọkàn wọn ìlépa wọn ni wípé kí àwọn kí ó fi ayé sílẹ̀ dára ju bí àwọn ti bá a lọ nípa iṣẹ́ tí wọ́n ń ṣe ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé iṣẹ́ tí a bá ṣe nínú kristi tí a sì ṣe fún ògo ọlọ́run nìkan ṣoṣo ni yóò ní èrè ní ọ̀run àti ní ayérayé àwọn ọ̀pọ̀lọpọ̀ kristiẹni onígbàgbọ́ ni a rí wípé wọ́n máa ń gba ohun púpọ̀ láti ọwọ́ ọlọ́run nígbà tí wọ́n ti wọ ìjọba ọlọ́run wọ́n ti gba ìgbàlà ó ṣeéṣe kí wọ́n ti rí ìwòsàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nípa àdúrà àti ẹ̀bẹ̀ wọ́n ti gba ohun púpọ̀ lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n ó ṣe ni láàánú bí a bá wo ìgbésí ayé wọn wọn ò tí ì ṣe ohun púpọ̀ tí ó ṣe pàtàkì tí wọn yóò fi sọ wípé wọn ti ṣiṣẹ́ tí ó lérè ní ìjọba ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n rò wípé wọ́n jẹ́ ẹni mímọ́ wọ́n jẹ́ olódodo nínú ìjọ ni ó jẹ́ wípé ní ìkẹyìn wọ́n ó farahàn níwájú ọlọ́run lọ́wọ́ òfo wọ́n ó sì jẹ́ abòṣì ẹni tí kò lérè kankan níwájú ọlọ́run títí ayérayé kí èyí kí ó má bàa jẹ́ ìpín wa ó ní a fi ń sọ lónìí wípé ó yẹ kí a ṣiṣẹ́ fún ọlọ́run àti kọ́ lórin wípé kí a forí tì í kí a forí tì í kí a máa ṣọ́nà kí a máa ṣọ́ra kí a sì máa ṣiṣẹ́ títí jésù kristi olúwa wa yóò fi dé àti kọ́ lórin wípé a ń ṣe ìpinnu wípé a ó ṣiṣẹ́ ọmọ ọlọ́run sáà ni wá àti wípé a ó tẹ̀lé ọ̀nà tí olúwa wá tọ̀

tí o mọ ọ̀nà tí Olúwa wá tọ̀, ó ṣe iṣẹ́ fún Ọlọ́run, ó ṣe ìfẹ́ Ọlọ́run, òun ni ó sọ wípé òun jẹ òun ní àti ṣe ìfẹ́ Ọlọ́run kí ó sì parí iṣẹ́ rẹ̀. Àti wípé nígbà tí òun wà lé ayé, òun jẹ́ ìmọ́lẹ̀ ayé, òun sì ní láti ṣiṣẹ́ ní àkókò ìsinsìnyí nítorí pé òru ń bọ̀. Nígbà tí ẹnìkan kì yóò lè ṣiṣẹ́, àtijọ́ kọ́ lórin papọ̀ wípé a ó ṣiṣẹ́ kí a bá lè fi oúnjẹ mi bọ́ àwọn tí ebi ń pa, àti kí a bá lè kó àwọn aláàrẹ̀ wá sí orísun iyè. Ó ní nínú iṣẹ́ wa, nínú àgbélébo Kristi la ó máa ṣògo. Ó ní nígbà tí a bá ń kéde wípé ọ̀fẹ́ ní ìgbàlà, orí tí a kọ yìí, ó ń sọ fún wa wípé iṣẹ́ tí a ń sọ nípa rẹ̀, ó jẹ́ iṣẹ́ ìgbàlà ọkàn tàbí iṣẹ́ ìjèrè ọkàn, kí a bá lè máa sọ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n wà nínú ìjọba òkùnkùn, àwọn tí wọ́n ti ṣìnà, àwọn tí wọ́n ti jìnà réré sí Ọlọ́run, wípé ìgbàlà ń bẹ nínú Jésù, wípé ó yẹ kí wọn kí ó wá sọ́dọ̀ Jésù Kristi. Nítorí bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí a ti kọ́ lórí, ó yẹ kí ẹnìkọ̀ọ̀kan wá kí ó ṣe ìpinnu wípé a ó ṣiṣẹ́. Pọ́ọ̀lù apóstólì sì ń jẹ́ kí ó dá wa lójú wípé bí a bá mú ìpinnu yìí ṣe, tí a dúró ṣinṣin nínú iṣẹ́ Ọlọ́run, tí a ò yí ẹsẹ̀ nínú iṣẹ́ Ọlọ́run, tí a ń pọ̀ sí i nínú iṣẹ́ Ọlọ́run ní ìgbà gbogbo, wípé èrè yóò wà fún wa lọ́dọ̀ Olúwa. Ohun mẹ́ta ni a fẹ́ gbé yẹ̀wò nínú ìwàásù tí ò ní. Ìkíní, iṣẹ́ tí ó lérè. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni ó jẹ́ wípé kò lérè níwájú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni ó jẹ́ wípé bí a ti ń ṣe é, kí a máa kó iyẹ̀pẹ̀ àti àwọn nǹkan ayé yìí, kí a máa kó wọn jọ, àwọn nǹkan tí ò bá ni tálẹ́, àwọn nǹkan tí a ó fìílẹ̀ nínú ayé, àwọn nǹkan tí a ò ní mú lọ sọ́run, àwọn nǹkan tí kò ní ní èrè níwájú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí àwọn ènìyàn ń ṣe nípa báyìí ni wọ́n ti ń pàdánù èrè. Ṣùgbọ́n lónìí a fẹ́ sọ nípa iṣẹ́ tí ó lérè. Apá kejì nínú ìwàásù yìí, èso iṣẹ́ nípa ti ẹ̀mí. Iṣẹ́ tí a ń ṣe nípa ti ẹ̀mí, kí ni èso tí a ń rí nípa rẹ̀? Ìkẹta, èrè fún iṣẹ́ wa. Ìkíní, iṣẹ́ tí ó lérè. Jẹ́ kí a wo Tesalónica kíní, orí kíní, ẹsẹ̀ ìkẹta, kí a wo iṣẹ́ tí a lè ṣe tí yóò mú èrè wá níwájú Olúwa. Iṣẹ́ tí ó lérè. Tesalónica kíní, orí kíní, ẹsẹ̀ ìkẹta, lé àìsimi lè àwa rántí iṣẹ́ ìgbàgbọ́ yín àti làálàá ìfẹ́ àti sùúrù ìrètí yín nínú Olúwa wa Jésù Kristi níwájú Ọlọ́run àti Bàbá wa. Níhìn-ín ni Pọ́ọ̀lù ni ó ń kọ̀wé sí àwọn onígbàgbọ́ ní Tesalónica. Ó ń sọ fún wọn wípé òun rántí nǹkan mẹ́ta nípa wọn. Ìkíní, ìgbàgbọ́. Ìkejì, ìfẹ́. Ìkẹta, ìrètí. Ó sì ń sọ fún wa nípa àwọn nǹkan mẹ́ta yìí. Ó ń sọ nípa iṣẹ́ ìgbàgbọ́, ó ń sọ nípa làálàá ti ìfẹ́, ó ń sọ nípa sùúrù tí ó ní ìrètí. Ohun mẹ́ta yìí ni a rí wípé ó yẹ kí ó wà ní ìgbésí ayé onígbàgbọ́. Ṣe o rántí Kọ́rintì kíní, orí kẹtàlá, ẹsẹ̀ ìkẹtàlá, tí ó sọ wípé ǹjẹ́ nísinsìnyí ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́ ń bẹ? Àwọn mẹ́ta yìí, ṣùgbọ́n èyí tí ó tóbi jù nínú wọn ni ìfẹ́. Àwọn mẹ́ta yìí a kò lè yà wọ́n nípa ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́. Bí a bá ń fẹ́ ṣiṣẹ́ fún Olúwa, ó yẹ kí a mọ̀ wípé ìpìlẹ̀ iṣẹ́ tí a ń ṣe fún Olúwa òun ni ìgbàgbọ́ wa nínú Jésù Kristi. Láì ní ìgbàgbọ́, a ò lè ṣe iṣẹ́ tí yóò tẹ́ Ọlọ́run lọ́rùn. Láì ní ìgbàgbọ́ nínú Olúwa nínú Jésù Kristi, ìgbàgbọ́ wípé ó kú fún ẹ̀ṣẹ̀ wa, ìgbàgbọ́ wípé nípa ẹ̀jẹ̀ Jésù Kristi ni à ń wẹ̀ wá mọ́,
igbagbo wipe ohun ni o wa lati ko ese ara aye lo igbagbo wipe agbagbo pon ese wa gangan ni o ku lori ige agbelewo lai ni igbagbo yi gbogbo ise ti a nse o je oku ise nitori eni ti ko ba ni igbagbo ninu Jesu Christi eni ti o ba je oku ninu ese eni ti o ba je oku ninu awon kan aye wonyi ti o fi oso aye irin aye ise aye ese ti o wa ninu aye ti o fi yi ara re ka ti emi ati okan re ti o ku ti ko ni iye olorun iru eni be gbogbo ise ti o nse ise oku ni sugbon lakoko wi pe ki agba oluwa gbo ini afi ma nri awon elomiran ni to si wa ni opolopo ilesin ati awon die ninu ilesin wa nihi ise ti won nse ko mu igbagbo ninu Jesu Christi lowo o sese ki a ri eni ti o fi gbogbo akoko re ti o fi nse ise ti o ro we pe ise fun olorun ni sugbon ko ni igbala o wa ninu ese sibe ko ko ese re sile ko je ki a fi eje Jesu Christi weun ki a si we funfun ju snow lo iru eni be ni a so fun wi pe ise re ko je itewogba ni waju oluwa ipile lori eyi ti a nko ile igbagbo ise igbagbo si ni igbagbo wa ninu Jesu Christi ki se be nikan ife wa fun olorun bi ati mo wi pe o fe wa awa naa nitori ife re awa si fe pelu bi eyi ni a fi le se laala ninu oluwa ki laala wa ki o ma ba ja si asan je ki a tun wo ninu Hebreu ori kefa ese ikewa nitori olorun ki se alaisododo ti yo fi gbagbe ise eyin ati ife ti eyin fi han si oruko re nipa ise iranse ti e ti se fun awon eniyan mimo ti e si nse ohun ti o ye ki o ye wa nihin ni we pe bi o ti nso nipa ise wa bẹẹni o nso nipa ife ti a ni ninu oluwa bi abaya nkan meji yi nipa a o ri we pe awon mejeji won ko ni je itewogba ni waju oluwa bi aba so wi pe ani ise lowo ki se ise ti ara sugbon ise ti a nse ninu ile isin ise ti a nse fun ijoba olorun ise ti a nse lati jire okan awon elomiran ise ti a nse lati sin olorun bi ko ba mu ife olorun lowo bi o ba je wi pe a kan nse lai ni igbagbo ninu Jesu a nse lai ni ife olorun a nse lai ni ireti iye ni pekun pelu olorun loke orun iru ise be ki yo je itewogba a ri awon ti won se iru ise be igbala Jesu Christi ko ti je ti won idariji ese nitori ohun ti Jesu Christi se lori oke Calvary ko ti je ti won lojojumo ni won dese lojojumo ni won je wese sugbon won ko je ko ese sile iru awon be bi won ti le fi gbogbo owo won fun ijo bi won ti le fi gbogbo akoko won fun ijo fun ise esin ki yo je etewogba ni waju oluwa nitori be ise lai si ife olorun ise lai si igbagbo ninu Christi ise lai si ireti iye ni pekun ko je etewogba ni waju oluwa eda keji ni ife lai si ise awon elomiran won ma gbadura won ma so fun olorun wi pe awon feran olorun popo sugbon ife won si olorun ko mu igboran igbagbo lowo ife won si olorun ko mu igboran lati se ohun ti olorun pa lase lati se ife won si olorun ko mu ki won ki o ni

a ti bẹ̀rẹ̀ àdúrà báyìí. Ẹ jẹ́ ká ibikíbi ìyẹ́lẹ́rù tá a bá wà. Ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní yin Ọlọ́run láàárọ̀ yìí. Nítorí ohun ńlá t'Olúwa ti ṣe fún wa lónìí. Ní orúkọ Jésù la gbàdúrà. Lónìí a tún ti dé fún ìsọdọ̀tun àtòkè wá fún iṣẹ́ akin. A fẹ́ gbàdúrà pé àwọn irin kírísítẹ́nì torí pé àpérò àwọn onígbàgbọ́ la wà yìí. Gbogbo ènìyàn onígbàgbọ́ àní àwọn tí wọn ò tiẹ̀ tí dàtún bí wọ́n á darapọ̀ mọ́ wa. A wá fẹ́ bèèrè pé àwọn irin kírísítẹ́nì onípele jìpele bí ìgbàlà ìsọdi mímọ́ pé kí Ọlọ́run kó fọwọ́ kan gbogbo ọkàn. Èyí ni ìbẹ̀rẹ̀ ìsọdọ̀tun pé ojúlówó ìrònúkúwàdà yóò wà nínú ayé àwọn èèyàn láàárọ̀ yìí. Ẹ jẹ́ á lanu ká gbàdúrà. Àwọn ènìyàn yóò yí padà sọ́dọ̀ Olúwa. Ọlọ́run sọ fún ó mú wòlíì Àìsáà lọ sí ilé amọ̀kòkò. Lẹ́yìn náà ó ń sọ fún pé ṣé èmi kò wá lè mọ́ kí n dá ọ bó tilẹ̀ jẹ́ pé o ò dáa tẹ́lẹ̀ kí n wá ṣí ẹ lọ́nà kí n ṣí ẹ lóníṣẹ́ ọ̀nà tó dáa. Olúwa ó sì fẹ́ mọ wá gbogbo ọkàn láàárọ̀ yìí. Ẹ jẹ́ bèrè lọ́wọ́ Ọlọ́run pé ìgbàlà Ọlọ́run á tu jáde. Ìdálẹ́bi nínú ọkàn àwọn ènìyàn wọ́n á bẹ̀rẹ̀ sí ní ronú nípa ẹ̀mí wọn. Wọ́n á sì wá túbá fún Olúwa fún ojúlówó ìgbàlà. Ẹ jọ̀wọ́ ẹ darapọ̀ pẹ̀lú wa nú àdúrà. Ibi yóò léwu ká ẹ lè wà. Ẹ gbóhùn sókè sọ Ọlọ́run láàárọ̀ yìí. Torí pé Ọlọ́run ń tẹ́tí sí àdúrà wa yóò sì dáhùn àdúrà wa. Ìsọdi mímọ́ yóò wà. Àwọn ènìyàn á yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ àbínibí. Ẹ̀ṣẹ̀ àbínibí yẹn Ọlọ́run ìsọdọ̀tun á wà. Ọlọ́run á sọ wá di mímọ́ rántí o. À ń sọ nípa iṣẹ́ àkànṣe tó kọjá ipá ènìyàn tó kọjá agbára ènìyàn. Ilẹ̀ náà sì wà níwájú wa. Ayé dì wà níwájú wa. Gbogbo àgbáńlá ayé ó ti di àkójọpọ̀ tí a dì sínú àpò nípa ìsọjú ìta gbangba. Ẹ jẹ́ gbàdúrà nípa ìwẹ̀ mímọ́ àti òdodo. A ó lè lọ láti lọ ṣe ojúṣe tó lu agbélé wa lọ́wọ́ kí ìsọdọ̀tun ìwà mímọ́ kó wà láàárọ̀ yìí. Nígbà tí àlùfáà torí àlùfáà bá jẹ́ àìmọ́ iṣẹ́ yẹn ò ní lọ bó ṣe yẹ kó lọ. Ẹ̀mí mọ̀ ò ní ráyè rìn. Nígbà tí àìṣòdodo bá wà nú ayé ìránṣẹ́ Ọlọ́run kan láàárọ̀ yìí, nú ayé onígbàgbọ́ kan láàárọ̀ yìí, nípa ìsọdọ̀tun láàárọ̀ nípa agbára Olúwa. Irú aṣọ ẹ̀yẹ bẹ́ẹ̀ la ó fà ya. A ó wá wọ irú ẹni bẹ́ẹ̀ ní aṣọ òdodo nípa ìsọdi mímọ́ la ó gbà. Ẹ jẹ́ kéèké orúkọ Olúwa. Ẹ jẹ́ á bèrè lọ́wọ́ Ọlọ́run. Ìtújáde ẹ̀mí mímọ́ yóò wà láàárọ̀ yìí. Ìtújáde láti ṣiṣẹ́ akin níbi tí ipá ènìyàn kò lè dá a ṣe bí kò ṣe nípa ipá àtagbára Ọlọ́run. Ẹ jẹ́ á bèrè lọ́wọ́ Ọlọ́run pé láàárọ̀ yìí ìbátisí ẹ̀mí mímọ́ ìtújáde ẹ̀mí Ọlọ́run á wà lórí gbogbo àwọn onígbàgbọ́ àti àwọn ìránṣẹ́ rẹ̀. Gbogbo àìlera ló máa pòórá dànù torí ìsọdọ̀tun yóò wà. Gbogbo ká máa fà ńlẹ̀ ti kọ̀ gbogbo ẹ̀ la ó mú kúrò láàárọ̀ ẹ̀ nípa agbára ẹ̀mí mímọ́. Ẹ jẹ́ kéèké orúkọ Olúwa láàárọ̀ yìí. Bíbélì sọ pé ẹ jẹ́ á lọ síbi ìtẹ́ orin ọ̀fẹ́ àánú pẹ̀lú gboyà. A wà ń bí láàárọ̀ yìí pẹ̀lú àtìlẹ́yìn ọ̀run àti àwọn adarí wa. A sì wà ń bí láti kéèké orúkọ Olúwa láti gba ìsọdọ̀tun fún iṣẹ́ tó ga. Ẹ má dákẹ́ o, ẹ má panu dé o, ẹ má panu mọ́ ibi tẹ́ ẹ wà. Ẹ gbóhùn sókè, ẹ jẹ́ gbóhùn sókè ká gbàdúrà sọ́lọ́run kọ́lọ́run kó sọ wá dọ̀tun.

orúkọ Jésù la gbàdúrà. A ó gbàdúrà fún ìsọdọ̀tun ìran. Bíbélì sọ pé níbi tí kò sí ìran, àwọn èèyàn á ṣe gbé. Ilẹ̀ náà wà níwájú wa, àtìlẹ́yìn wà fún wa nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Ilẹ̀ Ìdómà ó wà fún Jésù. Ṣùgbọ́n tá ò bá ní ìran láti lọ bá àwọn èèyàn wọ̀nyí, ẹnìkan kò lè dáṣe iṣẹ́ náà. A lòdìwọ̀n, ṣùgbọ́n bí gbogbo wa bá ní ìran kan náà fún ìsọdọ̀tun yìí láti lè jáde láti lọ ṣe àkìfolúwa, ọ̀pọ̀ ni nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ jáde. A ó gbàdúrà pé ìsọdọ̀tun ìran wà, ìsọdọ̀tun ìrere, ìsọdọ̀tun sí àwọn ọkàn tó ń ṣègbè ìran láti iṣẹ́ Olúwa, láti wá Kristi sí àti síwájú sí ní gbogbo àgbáńlá ayé. Ẹ jẹ́ alánú ká gbàdúrà sí Olúwa. Ẹ jẹ́ béèrè lọ́wọ́ Ọlọ́run fún ìsọdọ̀tun ìran. Gbogbo wa pátápátá la ó gba ìran náà, ìran láti lọ, láti sọ gbogbo orílẹ̀-èdè dọ́mọ ẹ̀yìn, ìran láti dúró de Olúwa, láti mú orúkọ Olúwa àti ìrere lọ síbi gbogbo, pẹ̀lú agbára, pẹ̀lú okun, pẹ̀lú agbára, pẹ̀lú ìdúróṣinṣin.

Orúkọ Jésù la gbàdúrà. A fẹ́ mú ọba wa lọ síwájú Olúwa. Àwọn ló wà níwájú láti máa ṣe iṣẹ́ akin. A fẹ́ gbàdúrà kọ́lọ́run kó fún ọba lókun. Ọlọ́run kó sọ ìran wọn di gbígbòòrò, agbára wọn, ipa wọn, oore ọ̀fẹ́ Ọlọ́run tí ò lódiwọ̀n. A wá lórí wọn ju tàtẹ̀yìnwá lọ lórúkọ Jésù. Ẹ jẹ́ alanu ká gbàdúrà. Aláǹfààní ní ilẹ̀ yìí, torí pé a ní àtìlẹ́yìn, àtìlẹ́yìn àtòkè wá, àtìlẹ́yìn nípa tara. A tún ní àtìlẹ́yìn àwọn olóyè. Ẹ jẹ́ gbàdúrà kalanu ká gbàdúrà pé iná náà ò ní lọlẹ̀, a tẹ̀síwájú títí dìgbà tí Ọlọ́run ọ̀run a sọ pé o ṣeun ọmọ ọ̀dọ̀, ọmọ olóòótọ́ ọmọ ọ̀dọ̀ rere. Pé a ó jáde lọ pẹ̀lú ipá láti ṣeṣẹ́ ake lórí ilẹ̀ náà ní gbogbo àgbáńlá ayé, níbi gbogbo ní gbogbo àgbáńlá ayé a ó ṣeṣẹ́ ake. A ó yí ayé padà, a ó ṣe ayé padà sí rere fún ògo Ọlọ́run. Lórúkọ Jésù la gbàdúrà. A fẹ́ mọ rírì Ọlọ́run fún bàbá wa ní Olúwa. Àwọn tí wọ́n jẹ́ alágbèékalẹ̀ àkókò àgbàyanu eléyìí, a ó tún ní wọn lẹ́ẹ̀kan sí láti ṣiṣẹ́ ìránṣẹ́ sí wa pẹ̀lú agbára àtòkè wa. Ẹ jẹ́ mọ rírì Ọlọ́run. Ká sọ fún Ọlọ́run pé Olúwa látòní lọ, ìfàmìróyàn ìmísí látòkè wá. Ẹ jẹ́ kí ó ṣàn gẹ́gẹ́ bí odò tí ń ṣàn láti orí pẹpẹ lọ sọ́dọ̀ àwọn èèyàn níbi gbogbo ní gbogbo àgbáńlá ayé lórúkọ Jésù. Ẹ jẹ́ alanu ká gbàdúrà. Elisha ní àkókò iṣẹ́ ìránṣẹ́ rẹ̀, ó ṣe àpẹẹrẹ àwọn ènìyàn láti ìgbà náà. Wọ́n wà ní ibi ìkẹ́kọ̀ọ́ àwọn wòlíì, níbi ilà tún wà níbi ìkẹ́kọ̀ọ́ ènìyàn Ọlọ́run tí wọ́n darí wa, tí wọ́n wá sókè. Ẹ jẹ́ gbàdúrà pé lónìí ìtọ́ni yẹn, ìfàmìróyàn yẹn á ga ju ohun tá a ti rí tẹ́lẹ̀ dé góńgó, pé kò ní sí ẹnikẹ́ni nínú wa tá ó máa fà sẹ́yìn. Kí ló ṣẹlẹ̀ sí Yeremáyà? Nígbàtí Yeremáyà tó dojúkọ àyídáyidà, ó ní mi ò ní sọ̀rọ̀ ní orúkọ rẹ mọ́, ṣùgbọ́n nígbàtí agbára náà, ìfàmìróyàn náà bà lé, ó lọ, ó ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ake. Ó ní mò ń lọ fún Olúwa. Ẹ jẹ́ gbàdúrà pé Olúwa látòní lọ, bí bàbá wa ní Olúwa ṣe ṣe iṣẹ́ ìránṣẹ́ sí wa, àwa fúnra wa a ó rí ara wa bẹ́ẹ̀ tó ń lọ fún Olúwa. Ibi tá a rò pé ó le tí kò rọrùn tẹ́lẹ̀, bí a ṣe ń lọ, ipá àti agbára Ọlọ́run nípa ìfarajìn ni wa, ìdojúkọ ìyákù lójú ọ̀nà. Ní orúkọ Jésù la gbàdúrà. Bí a ṣe ń parí àdúrà yìí báyìí, a fẹ́ wá bèrè lọ́wọ́ Ọlọ́run pé òjò ìbùkúnkún rọ̀, iṣẹ́ ìyanu á wà, ìdásí àtòkè wá. Bó ṣe wù kí ìpèníjà yóò lè wù ká gbé níbi ká tó débí láàárọ̀ yìí, Ọlọ́run á lọ ṣáájú wa, a sì ṣe iṣẹ́ agbára nínú ayé wa fún ògo rẹ̀ lórúkọ Jésù. Ẹ jẹ́ gbàdúrà, Olúwa bùkún mi. Sọ fún Ọlọ́run kó fọwọ́ kàn án. Sọ fún Ọlọ́run pé mo ti wà ń bí o. Olúwa bojú wo lẹ̀ kó wo àwọn ihò yìí, kó dẹ̀ ná iná sọ̀kalẹ̀, ná iná sọ̀kalẹ̀. Jẹ́ kí iná kó bọ́, kó jó gbogbo ohun tó ń jẹ́ ẹ̀ṣẹ̀, àwọn nǹkan tí kò jẹ́ ká lè gbé fún Olúwa. Jẹ́ kí iná rẹ kó bọ́, kéde rẹ̀ nú àdúrà láàárọ̀ yìí, lé ẹ̀rẹ́ lórí. Ọlọ́run á fọwọ́ kàn án ní gbogbo ìdíwákú, gbogbo ṣẹkẹ́ṣẹkẹ̀, gbogbo nǹkan tó ń dì ọ́ mọ́lẹ̀, bóyá ìpèníjà tara ẹni. Iná Ọlọ́run bí bàbá wa ní Olúwa ṣe ń ṣe iṣẹ́ ìránṣẹ́, á bọ́lẹ̀ látọ̀run wá, a sì jó gbogbo ohunkóhun, a ó wà á di ẹni ìsọdọ̀ tó fún iṣẹ́ ake. Ní orúkọ Jésù la gbàdúrà. Bàbá wa ògo, a dúpẹ́ lọ́wọ́ yín, inú wa dùn, ayọ̀ wa kú, torí ohun tẹ́ ti ṣe ná. Bàbá, a darapọ̀ mọ́ pòlíà Ìsáyà tó sọ pé láti kéde ohun ńlá tó ti ṣe, àti láti gbẹ̀bẹ̀ sí ọ̀, láti ṣe jù bẹ́ẹ̀ lọ
laarin wa loni loruko Jesu Oluwa ipade nla yi akede ipe ashi Oluwa re nu agbara re fa oka ni ko anukuluku wa eso wa dotun eji wa eje ka le ye fun won elo fun ise akinu ijoba re ati ni gbogbo loruko Jesu adupo Oluwa pe ti dawo adua ni oruko Jesu lagbadua amen.

ẹ kí alleluia. Tí inú rẹ̀ bá dùn láàárọ̀ yìí, mo ní ẹ kí alleluia o. A ó ní a fẹ́ lọ sínú àwọn sẹmínà wa báyìí. Fún 40 ìṣẹ́jú la ó lò. Ẹ ṣeun.

ohun ìkọ̀kọ̀ tó pamọ́ tẹ́nikẹ́ni ò mọ̀ kọ́ kọ́ńtì kejì sọ bẹ́ẹ̀ ó pé kó kọ gbogbo ohun kọ̀kọ̀ ó ti ṣe ìpinnu pé látòdì lọ mi ò ń ṣara ẹ̀ mọ́ mi ò ń ṣẹgbẹ́ ìdàpọ̀ yẹn mọ́ àwọn tí wọ́n ń kọ́ nílẹ́kọ̀ọ́ burúkú yẹn àwọn tó jẹ́ pé wọ́n di ẹ̀kọ́ àjèjì yẹn mú ẹ̀kọ́ tí ò da ẹ̀mí ò ní lọ sọ́dọ̀ wàá kọ̀ wàá yẹ bako lọ́dọ̀ wọn ìkarùn-ún wàá sọ ọkàn rẹ dọ̀tun àti ìyá rẹ nisọ́tọ̀ rẹ sí ọlọ́run wàá sọ ọ́ dọ̀tun ọkàn rẹ jẹ́ kí sọ ẹ̀mí rẹ dọ̀tun pé ọlọ́run mo wá lákọ̀tun láti àkókò yìí lọ mi ò ní parí pẹ́yìn ìdàmọ́ àwọn nǹkan yẹn mi ò nífẹ̀ẹ́nú ẹ̀ mọ́ nǹkan tí mò ń fẹ́ tẹ́lẹ̀ mi ò fẹ́ mọ́ màá fara mi jì gẹ́gẹ́ bí ẹbọ ààyè eléyìí tó jẹ́ ìtẹ́wọ́gbà sọ fún ọlọ́run wàá sọ ẹ̀mí rẹ dọ̀tun àti ìyá ẹnisọ́tọ̀ rẹ sí ọlọ́run ìkẹfà kọ̀ láti fara fún ìdánwò kí ìdánwò wàá kọ̀ torí pé kì í ṣe lẹ́yìn tó sọ pé màá padà màá wá tẹ̀lúwa ní èṣù àwa fi ẹlẹ̀ bẹ́ẹ̀ a ní kò sí wàhálà o lè máa tẹ̀ rárá o a tún rán àwọn ikọ̀ ẹ̀ sí ẹ àwọn olùṣọ́ àgùntàn tí wọ́n tún fẹ́ mú ẹ padà olùṣọ́ àgùntàn èké níbi tó ti kú ò níbi tó ti ajá ẹ̀ tó wá padà sínú ebi ẹ̀ o ò ní gbà fún wọn wàá pinnu láti má fara fún ìdánwò tó bá wá sọ́nà rẹ yàtọ̀ sí eléyìí kẹ́yẹ wàá kọ èṣù pẹ̀lú ìdúró ṣinṣin jacob oríkẹrin ẹsẹ̀ kéje pé kọjú ìjà sí èṣù a sì sá fún ọ o gbọ́dọ̀ mú un lókùnkúndùn pẹ̀lú fẹ́líṣù pé èṣù o mo kọ́ o tipátipá ni o ní bẹ́ṣù máa rẹ́rìn yẹn èṣù mi ò fẹ́ bó o ṣe ń ṣe yọ ọ ń bẹ́ṣù rẹ́rìn wàá kọ ìṣù sẹ́yìn wàá kọjú ìjà sí ìkẹjọ wàá gba orí ọ̀fẹ́ àti agbára láti máa rìn ní pẹ̀lú olúwa ní gbogbo ìgbà láti máa kíyèsára ní gbogbo ìgbà ibẹ̀ ni ká máa kíyèsára ká máa ṣọ́nà lópin gbogbo ẹ̀ dúró kò sì máa gbé nu kristi àti òdodo rẹ̀ dúró kò sì máa gbé pẹ̀lú ọba dúró kó máa gbé nú ẹ̀ jẹ́ kí bí ọ̀rọ̀ mi bá ń gbé nú rẹ̀ kọ́lọ́run kó ràn wá lọ́wọ́ lórúkọ jésù ẹ̀jẹ̀ ká ń de dúró láti gbàdúrà papọ̀ ẹ̀jẹ̀ á gbàdúrà láàárọ̀ yìí ẹ̀jẹ̀ á mú pinnu pé mi ò ní pẹ̀yìn dà mo kọ̀ láti pẹ̀yìn dà mo ti ṣe ìpinnu láàárọ̀ yìí o mi ò ní gba ìṣìnà yìí láàyè tí àwọn tó ń pè ẹ̀bùn àbóyáríyè tó bá dẹ́ni ìgbàlẹ̀ lẹ́dìdí tó bá ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ dùúlẹ̀ láàárọ̀ yìí lónìí mo ti láti inú ọ̀rọ̀ ọlọ́run pé eléyìí ṣìnà léléyìí jẹ́wọ́ gba orí ọ̀fẹ́ ọlọ́run láàyè láti ṣiṣẹ́ nú ọkàn rẹ ní orúkọ jésù la gbàdúà àmì bàbá adúpẹ́ lọ́wọ́ yín torí pé inú yìí ò ní dùn pé kí ọkọ̀ kọ̀ọ̀kan ṣègbè ìdí yẹn ní gbogbo ìgbà tẹ́ ń kọ́ wa lọ́rọ̀ yín ẹ̀ ń fi hàn fún wa ipa ọ̀nà tó yẹ ká tọ̀ tí a ò ní padà ibi kẹ́nikẹ́ni inú wa ti ṣìnà tẹ́lẹ̀ ẹ ti fi ipa ọ̀nà láti padà láàárọ̀ olúwa láàárọ̀ yìí a mọ ara wa ibi tá a ti ṣìnà olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ jésù jẹ́ kó wẹ̀ wá mọ́ kó sì fọ gbogbo ẹ̀ṣẹ̀ wa nù lórúkọ jésù iye àwọn tó sì ń yí padà sí ọlọ́ni olúwa ẹ fún ọ lórí ọ̀fẹ́ láti má tún padà mọ́ o a dúpẹ́ pé ẹ ti gbọ́ àdúrà wa o ní orúkọ jésù la gbàdúrà àmín.

Ẹ kí aleluya o, ẹ káàárọ̀ o, gbogbo ènìyàn Ọlọ́run. Ọjọ́ tó gbẹ̀yìn nínú àpérò gbogbogbò àwọn onígbàgbọ́, a more fún ohun tí Ọlọ́run ti ń ṣe nínú ayé wa. Mo fẹ́ gbà wá nímọ̀ràn pé ká ní ìwé ètò tó ní gbogbo àwọn sẹmínà yẹn nínú. Tí o bá ní ìwé ètò ìpàdé yìí, nà á sọ ìkojú sí mi kí n rí. Tí o bá délé, jọ̀ọ́ kọ́ gbogbo kẹ́kọ̀ọ́ nínú gbogbo nǹkan tó wà níbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà níbẹ̀ láti jèrè. Ọjọ́ àkọ́kọ́, akẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn àti òdodo. Sẹmínà kejì, ohun èlò fún ọlá fún iṣẹ́ ìsìn ológun lónìí. A tún kọ́ àmúyẹ àwọn onígbàgbọ́ fún ààbò ayérayé àti ìpadà kúrò nínú ìpadà sẹ́yìn. Bí a ṣe ń kẹ́kọ̀ọ́ nínú nǹkan yìí, Ọlọ́run á pa wá mọ́, á sì ràn wá lọ́wọ́ láti sìn sí dópin lórúkọ Jésù. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí Ọlọ́run ti lo àwọn bàbá wa láti bùkún fún wa ní àkókò yìí. Bákan náà, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún iye àwọn tó ń wá, gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run, gbogbo àwọn ìjòyè, gbogbo àwọn akẹ́kọ̀ọ́ university lecturer, pẹ̀lú àwọn tó ń bá wọn ṣiṣẹ́ àti àwọn alága CAN tí wọ́n ti ń wá láti ibi gbogbo. Láàárọ̀ yìí, wọ́n á pe Pastor Adọ́lẹ̀ láti wá sọ àwọn àlejò díẹ̀ tí ó wà láàárín wa láàárọ̀ yìí. Alága CAN ni wọ́n pè, bí wọ́n bá wà nítòsí. Àwọn alága CAN wa, wọ́n jẹ́ alàgbà chaplain láàfin bí. A rí wọn múra bí chaplain lóòótọ́ lóòótọ́. Ẹ wò múra wọn, ẹ káàbọ̀ sá o. Ẹ kí aleluya! Ẹ kí aleluya! Inú wa dùn púpọ̀ láàárọ̀ yìí. A láyọ̀ gẹ́gẹ́ bí ènìyàn fún ohun t'Olúwa ṣe fún wa nípa tó mú bàbá wa, akọni ìgbàgbọ́ ní Nàìjíríà, ní gbogbo àgbáńlá ayé, sí àdúgbò wa kékeré yìí, abúlé wa kékeré níbí yìí, wá gbé wa sójú táyé. Inú wa dùn, inú wa dùn, a sì fi gbogbo ògo fún Ọlọ́run tó lògo. Bàbá, ẹ ṣeun o, inú wa dùn. A gbàdúrà pé Ọlọ́run á tẹ̀síwájú láti máa sọ agbára yín dọ̀tun. A máa fún yín lókun àti olókun sí. Ẹ jẹ́ àpàtẹ́wọ́ wa fún Jésù Olúwa o. Ipa wíwá olùṣọ́àgùntàn àgbà, àgbàyanu ni. Ìṣọ̀kan tá a ní ìrírí ẹ̀ gẹ́gẹ́ bí ara Kristi, ń ṣe ló dàbí ẹni pé àrírú ẹ̀ rí. A rí àwọn ìránṣẹ́ Ọlọ́run káàkiri ní gbogbo ilẹ̀ Ìdómà àti àwọn ti fi ládùúgbò. Wọ́n wá papọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan. Ó jẹ́ májẹ̀mú tuntun pé bàbá wa tí wọ́n ń ṣe láti nǹkan bí 50 ọdún lórílẹ̀-èdè yìí. A fi gbogbo ògo, a sì gbàgbọ́ pé lẹ́yìn eléyìí, ìsọjí tó ti bẹ́lẹ̀ láti àárín ilẹ̀ Ìdómà yìí, a tẹ̀síwájú láti máa tàn kálẹ̀. A sì gbalẹ̀ gbogbo àwọn ibi gbogbo ní Nàìjíríà àti ní gbogbo àgbáńlá ayé lórúkọ Jésù. Inú mi dùn lónìí láti jẹ́ ká mọ̀ pé láti ìbẹ̀rẹ̀ ìpàdé yìí, a ní àwọn adarí láti onírúurú tí wọ́n wà níbí. A ní Archbishop Methodist níbí, Archbishop J.Y. Ngbede,
ti ijo methodist e patewo ba e patewo fun won bakan na ani asoju lati catholic ijo catholic to je olori awon ijo catholic in nigeria most reverend ni owo reverend michael ikoyi akochi bakan na ani nibi pelu wa anglican bishop Bishop Anglican Benjamin Aregushola won wa nbi eja pato fun won laarin wa ani oluso agutan ti ijo redeem won joko nbe lebe kan nbe eja pato fun won asoju ijo dunami ti won se asoju paul dr paul eneche gege bi asoju won wa nbi pelu wa lati ba ti bere ipade yi bakan na laarin wa ani pfs chairman apostolic god's power abba ejo e patewo fun won pastor sunday oshima na wa laarin wa won wa lati onini lohun ati awon ranse lohun lorisirisi mi o le daruko won awon asoju kan ati won akowe kan pastor sunday adamu ati gbogbo awon adari ile ire sile kere won wa bi gbogbo inu wadun pe wa nbi pe e wa nbi mi o le akoko akuna fun mi lati ma daruko leko kan tori pe e po pupo olorun a tesi waju lati ma bukun yin lati fun yin lokun isokan wa ma tesi waju a fe lu anfani lati mo riri baba wa oba wa to je kan lara wa awon to je pe o je eni to je oba awon gan je oluso agutan ti won si fi han wa ona ti agbodo ma to oba yi won awon gan won je imulokole fun wa loni mo mo pe okan won kun fun ayo nigba ti won ri awon ranse olorun irere ti won wa ni isokan gege bi adua won agbadua pe isokan yi ati force opo yi pelu ta ti nla fi atesiwaju leyin ipade yi kọlọrun ko bukun gbogbo wa loruko Jesu Kristi alagbara nla o amen.

Ore 259 ni, kinje 258. Motoroga fara 259, 259 ni.

ó sì fún gbogbo wọn pé nígbà tí Kristi bá sọ̀rọ̀, ó bá wa sọ̀rọ̀ lọ́nà tààràtà, torí pé òun ni Olúwa lórí ohun gbogbo. Ó bá àwọn ìránṣẹ́ Ọlọ́run sọ̀rọ̀, ó sì bá ọmọ ìjọ náà sọ̀rọ̀ pẹ̀lú. Ó sì fún gbogbo wọn pé àwọn ìránṣẹ́ Ọlọ́run wọn ò lè yọ ara wọn sẹ́yìn kí wọn ó fà sẹ́yìn pé ìránṣẹ́ Ọlọ́run lèmi. Gbogbo ohun tó ń bá àwọn ọmọ ìjọ sọ yẹn, àwọn ọmọ ìjọ lónìí, olúkúlùkù ni òun bá sọ̀rọ̀, torí pé Jésù Kristi òun ni Olúwa ohun gbogbo, Olúwa lórí ohun gbogbo, lórí àwọn ìránṣẹ́ Ọlọ́run àti lórí àwọn ọmọ ìjọ pẹ̀lú, Olúwa lórí oníwàásù àti Olúwa lórí àlùfáà àti Olúwa lórí àwọn ènìyàn, Olúwa lórí àlùfáà àti lórí ọmọọba àtàwọn tó ń darí àtọba pẹ̀lú. Ó sì fún wọn pé bí ẹnìkan bá ń fẹ́ láti máa tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀. Ọmọlẹ́yìn Kristi tòótọ́, Kristẹni tòótọ́, atẹ̀lé Kristi lẹ́yìn tòótọ́, kò ní máa sọ gbogbo ọ̀rọ̀ tó bá wà lọ́kàn ẹ̀ jáde. Wà á gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò, ṣé àwọn ọ̀rọ̀ yìí wọ́n mú ìdáyàfò báwọn èèyàn, ṣé ọ̀rọ̀ yìí yóò fi hàn pé ó jẹ́ ọmọlẹ́yìn Kristi tó ń gbọ́ràn, ṣé ọ̀rọ̀ yìí yóò fi hàn pé ó ti di àtúnbí, irú èròjà yòówù, irú ọ̀rọ̀ yòówù tó bá wá sí ọkàn rẹ. Wà á sí ara rẹ kó nu ìgbádùn sísọ ohun tó lòdì. Àwọn ìṣe tàbí ìwàsí kan wà tó máa ń fi hàn nígbà tó ò tí ì mọ Ọlọ́run lẹ́kùnrẹ́rẹ́. Báyìí o ti wá mọ Ọlọ́run, o sì mọ̀ ọ́ lákọ̀tun, o sì mọ̀ ọ́ ní kíkún, o sì mọ̀ ọ́, o mọ̀ síwájú àsíwájú sí, o mọ̀ gẹ́gẹ́ bí olùgbàlà, o mọ̀ ọ́ gẹ́gẹ́ bí olùsọ́dé funfun, olùsọ́dé mọ́ àwọn ọmọ Léfì, o sì mọ̀ ọ́ gẹ́gẹ́ bí olùsọ́dé mímọ́, o mọ̀ ọ́, o sì mọ ọ̀rọ̀ rẹ̀ jinlẹ̀ ju bó ṣe mọ̀ tẹ́lẹ̀ lọ, o mọ̀ ọ́ gíga ju bó ṣe mọ̀ tẹ́lẹ̀ lọ. Àwọn ìṣe kan wà tó fẹ́ fi sí ìṣe, torí pé ohun tó máa ń ṣe láti ìgbà dé ìgbà nìyí, ẹnìkan ṣe ohun kan tó fẹ́. Gbogbo ìgbà ló máa ń fi ìhùwàsí sí ìṣe, ṣùgbọ́n báyìí o ti mọ̀ sí. Ó wí pé wà á sí ara rẹ kó nu irú ìhùwàsí bẹ́ẹ̀. Àwọn nǹkan kan wà tó ti lè mọ gbádùn tẹ́lẹ̀, bóyá nígbà tó jẹ́ ọ̀dọ́. Ẹnìkan wà, ó jọ bàbá rẹ, ó lè má jẹ bàbá rẹ tààràtà. Ẹni tó jọ bàbá rẹ yìí, ó gbádùn àwọn ohun mímu kan. Nítorí pé o jẹ́ ọmọ kékeré lọ́kùnrin àti lóbìnrin, o mọ rírì ẹ̀, o mọ rírì ẹni tó dàbí bàbá rẹ yìí tàbí dàbí ìyá rẹ yìí. Ohun tí wọ́n sì mọ mu ní ilé yìí, tí wọ́n máa ń ṣe ní ilé yìí, wọ́n á ní fún ọmú. Ṣùgbọ́n níkọ̀kọ̀, ohun tí ẹni tó jọ bàbá rẹ ṣe ìwà fẹ́ ṣe bó ti wá ń dàgbà, ìwọ náà wà á lọ síbi nǹkan yẹn, wà á mú, wà á wá dára ẹ láre. Torí pé bàbá mi àti ẹni tó jọ bàbá mi, ohun tí wọ́n ṣe nìyí, ohun tí mo kọ́ lọ́dọ̀ wọn nìyí. Ní báyìí ó ti wá di àtúnbí. Ọ̀rọ̀ Ọlọ́run tàbí ọ̀rọ̀ bàbá rẹ tó ń bẹ ní ọ̀run, òun ló wá lékè, òun ló ga ju ojú ti ọ̀rọ̀ bàbá tó ń bẹ nínú ayé lọ. Ó ga ju ìbáṣepọ̀ ẹni tó ní ìbáṣepọ̀ kankan nínú ayé lọ. Nígbà tí ìdánwò òǹfà tàbí ohun tí ó ń tì ọ́ lọ́gbọ̀n gbọ̀ pé kó ṣe nǹkan ìbá wá, torí pé báyìí o ti mọ Ọlọ́run, o sì ti mú ọkàn le, ó ní wà á sí ara rẹ. Mi ò lè ṣe eléyìí mọ́, báyìí mo ti di àtúnbí, mi ò lè ṣe eléyìí mọ́, torí mo ti jẹ́ ọmọ Ọlọ́run, báyìí mi ò lè ṣe eléyìí mọ́, torí pé
ohun gbogbo ti mo ba nse mo nki esara oju kan lati orun wa nwo mi ohun gbogbo ti mo ba so eti ayeraye olorun olodumare kan wa to ngbo ohun gbogbo ti mo so ibi ogbo ti mo ba lo oju atobi ju ele ayeraye kan wa to nse agbele won gbogbo ti mo nse nitori ide ibayi mo ntele kristi wa se ara re wa si gbe agbelebu re lojojumo oye gbodo ye wa pe titele kristi o ni en to ru agbelebu o si ru agbelebu lo si kavari ki lo de to fi ni agbelebu lati ru iridi na ni pe awon lesin igba ni won korira re won si pinu pe kan ma agbelebu bi o ba ti so ohun ti won fe gbo ni jo ohun ti olorun so pe ko so bi o ba ti se ohun ti won mo riri ni jo ohun ti o te baba re to nbe lorun to ran nise bi o ba lo ni ona to ba rin lona ti awon eyan fe ko ni le gbe agbelebu lo si kavari ki won se kan ma agbelebu tori pe ona re ko se te o gba fun awon eniyan iwo na si mo to ba wa lati tele kristi to ba tele oro kristi ati ona kristi ona na ko ni te gbogbo eyan lorun awon eyan ti nu won odun si o si ona re si n to yan layo igbesi aye re iduro re iduro sisin re won o gba agbelebu ti won pelu siwaju re ati pinu lati tele Jesu Kristi a o ni pada agbelebu ni waju mi agbelebu na o nbo leyin agbele ade nbo leyin agbelebu ko si ipada mi o ni pada ojojumo iru agbelebu yowu ko ba wa latari pe o ntele ona ati oro ati ife olorun wa gbe agbelebu na lojojumo wa si te wa teso lati mo tele kristi wa tele kristi iru ye yowu ti o ba na iru abajade ti o ba wa latodo awon eyan aye wa teso aju lati mo tele kristi ami miran a si nse leyi nitori oro olorun eti ati gba a si ni igbagbo ti a ko le mi ninu oro olorun yi Rome ori kewa ni ese ketadinogun Rome ori kewa ni ese iketa odinogun Rome 10 ese 17 ni oro Olorun so bayi pe nje nipa gbigbo ni igbagbo ti wa igbagbo to mu ko duro igbagbo eto gba ola igbagbo eto po monu igbala igbagbo to mu ko duro shinshin ko si yi pada ko si shishubu ni eba ona ko si didi gbolule leba ona wa ma duro ni igbagbo yi o ma nwa nipa gbigbo oro olorun nigba to ba si gbo oro yi wa gba oro igbo pe Jesu Kristi o ni oluwa re bayi Jesu Kristi o ni olugbala re bayi ohun to si gbagbo nu okan re lati nu opolopo ti nu o ni enu iso mo gbagbo ni okan mi pe Jesu Kristi ajiride ku onu oku fun mi eleyi o si wa mu ododo re wa ohun to ni lokan o jewo e o fi enu re jewo o si so wi pe oun ni oluwa mi
ati olugbala mi nitori pe oni igbagbo ti ko se mi ninu olorun ipe enikeni to ba sa kepe iruko oluwa o na ni a ogbala leyin eyi o wa teso lati ma kabeli re ki se bo se ka latayin wa o kabeli se lati mo olorun se ati lati mo siwaju se bo se mo olorun se lojojumo be na ni wa ja lagbara wa se ise agbara o je ohun to dara lati bola lati bowo fun gbogbo eniyan gbogbo awon iranse olorun mo so eleyi lati so fun o pe abola asi bowo fun mose sugbon mose o si ni pelu wa nibi ta wa yi ba se n bola fun a ni so pe mose ni emi ni yo emi o le so be o le so mo lo le so be abowo fun elija iranse olorun laye abola fun en to wa pelu agbara torun wa lati pa gbogbo iborisa bia ba le run ni ile na o ti wa lo bayi iwo lo wa ni ilu ni iwo ni obirin to wa ni ilu ni a ki bola fun to ti koja de gongo pe a wa bati isinsin je a foju bintin ti sinsin yi awon ti lo iwo wa ni o si gbodo bowo fun iru emi bayi ni won igba to ba ti bola fun mi o gbodo gbe mi soke ni pe en ohun lo wa loke te nte yi ohun le se emi o le se sugbon iwo na le se awon odo yo si dagba nbe o se igba kan wa to je omo koko oluko re le kowe wo le kowe o wa lomo owo ni gbogbo odun ojo aye re ohun gbogbo ti oluko le ko ni igba na iwo na le ko nisinsin yi professor kan wa to ko e nigba to ko e enu ya e bi imagine re se to sugbon le ti professor e ko e tan to sase ori to ku on le wi boya iwo na wa di oluko on le wi giga iwo na ba ti wa di professor fun rara re ohun ti professor yen se iwo na le se nipa ti emi bakan na luri a ki gbe iranse olorun kankan ga tabi obirin olorun kankan ga de ipo pe ohun to nse emi o le se iwo na wa se ohun to nilo ni pe ko mu okan le awon eyan ti won mo olorun won won o mu okan le se mo n ba awon eyan ti won mu okan le soro olorun yo mu ko le se ko lagbara se bolorun ba mu ko lagbara se kini wa se mo ni kini wa se mo ni kini nkan ti wa se kini nkan ti wa ri ti wa se nu aye re oluwa ko fide le mule latorun wa sinu aye re a wa sinu koko keji bayi koko keji sise ise agbara lai re awon alai lera je sise ise agbara lai re awon alai lera je o mo ori awon eyan ni ayika re sugbon ori en to je ni temi en to je alagbara iru eyan be ko ni re awon alai lera je boya o je giwa nu ile ise re o si wa ni awon ti an wa labe re iwo je alagbara awon to si wa labe re won je alailera won o ni imo to ni agbodo je eniyan olorun ni to to pe iru ase yohu ta ba ni iru agbara yohu ta ba ni awon eyan ti an wa leyin wa ti won tele wa leyin won ja la won o le pe wa nija won o le pe wa nija a o ni wa mo
fi ipo wa ka mo fi re won je ka mo wa ka mo re won je ka mo da won loro ka mo pon loju igba kan wa ti wo na je alailera ngba to je omo owo ohun kekere to le teori igba kan wa ti kun mo njade ikun mo njade mu e ti o ye kikun o jade mami olu obo lejo mami ran o lowo igba kan wa waarin die wa subu baba o ni kan ese re pe kilode to to rin wo ko ko bayi to tun subu njo mo awon to wa siwaju wa boya baba tabi iya tabi oluko tabi awon siwaju won tabi awon giwa won won je alagbara ngba ta wa je alailera ke sara o mo lu ase re mo lu agbara re lati ri e awon alailera tabi awon to ku die fun je o ni ri awon alailera je awon ti won ni ebun talenti lati soro talenti lati soro o mu ki won je alagbara a gbe won soke won ti loro na mo se lo imo re o ti e wa le je imo we mimo nitori pe o mo bo se le lu oro na wa si iru imolara awon eyan soke awon eniyan o le so fun won gbogbo owo te ni o le se opolopo lori fun won ko se lori fun won ko mo wa so fun won pe mele wa gbe owo ile wa e gbe egberun mewa wa egbe lona 100 wa bo ba tin soro si be na ni wa mo gborowo gba si awon alai awon to ku die fun won o wa lowo be ni wo si n do loro si awon to ku die fun lo reje yi awon to ti huwa be lateyin wa kolon ko dariji won loruko jesu kolon ko si wa so wa dotun ka wa je en to mu nkan lokokodo en to je pe o bu si igbagbo awon eyan o fi kun aye won o mu kaye awon eyan ko dara ko ni itumo awon eyan to ku die ka to fun tele won o ni nkan ti won na ti ni loruko jesu njo mo awon eyan kan mo so pe e furugbin e furugbin e furugbin o lo oto ni o wa na oro olorun sugbon to ba furugbin o ni wa ka sugbon njo mo ki kan se awon eyan to furugbin o ni wa su pelu o na gbodo furugbin se be ni o mo ileri na pe to ba furugbin wa ka oliso agutan oni wasu o mo pe ibu olorun mo nbuku fun to ba fi sile mama ma se fi sile fa awon eyan na lasan awa na ta n wasu awa na ta ni awon iru aso bayi to da lati wo ti mo se ni ile monitor hun ni mo si ro pe dipo ki ma be lowo yin pe wa furugbin sinu aye mi mo ro pe o ye kemi na ki furugbin sinu aye yin oni wasu ko gbodo mo re awon eyan je a gbodo mo furugbin orere sinu aye awon eniyan oluwa yo si ran wa lowo pe awa pelu a o se se agbara sugbon a o ni ta ise agbara a o gbadura laisan yo gba iwosan sugbon o ni ta iwosan a o gbadura olorun yo si bukun fun awon eniyan a o ni ta ibukun a n se se agbara laire awon alailere tabi awon to ku die ka to fun je wo mati ori kewa ni ese ikeje mati ori kewa ni ese ikeje bi eyin tin lo e ma wa su wi pe ijobo orun ku si dede wese kejo e ma se dara adara fun awon olokunrun ohun ta o se ni eleyi so pe ohun ti ma se ni yi eleyi ni se agbara wo awon olokunrun san agbara na yo to wa igbagbo na yo ma ba ogbe eti logbongbon ireti Kristi n gbe ninu mi emi ko lo niwosan o n lo niwosan o n gbe ninu mi iwo
wa se loruko Jesu mu awon olokun laada eso awon adetede mimo eso adetede mimo be ni pelu ele awon emi esu jade fun mi lami to dara nbe yen won o le awon emi esu jade ko si bo se wo ka awon emi osu yen ko le ga to ki won tobi to ki won jinle to ki won lagbara to tabi kan ya alagidi to emi esu yen wa le jade won to tele ofe ni eyin gba ofe ni ki e fi fun ni elo lo san fun igba lokan re o san kankan Jesu lo san gbo re lo fi ise ranse yi ise iyanu yen ti igba la yen lo fi fun awon elomiran ranti o ofe lo gba o ofe ni ko fi fun ni elo lo san fun igbagbo lati gba mu laada ati igbagbo lati gba iwosan o san kankan Jesu lo san gbogbo re ohun gbogbo to so na ni pe eni keni ti o ba gba mi gbo ami won yi ni yo ma ba won lo o san kohun o kan gba gbogbo e lofe ni fe fun won lofe pelu ilo lo san fun lile awon emi esu jade wura ati fadaka emi ko ni ni oruko Jesu Kristi ti Nazareti dide ki o si mo rin ilo ni Peteru san fun Kristi fun eleyi ko san kohun nigba ti okunrin si dide ko so pe ma ti lo o wo nkan to ti ri gba bayi o baba wa si bi o le ri eleyi gba tori na lo mo wa rara rara gbogbo eyan so pe rara be ko ohun rere ti Olorun yo se o ni ma dunadura pe lawon eyan loruko Jesu Olorun yo si lo lati se agbara ofe ni eyin gba ofe ni ki e fi fun ni ofe ni ki e fi fun ni emi ko ni re awon alailera to ku die fun to emi o ni re won je Oluwa yo se bukun fun o Oluwa yo lu o lati se ise agbara ati ise ami ati agbara ninu aye opolopo eyan ni oruko Jesu awa se koko keta fifi ise agbara si ise tabi sise afihan ise agbara ninu ise ijiri okan re fifi kenikan so fun mi fifi ise agbara han sise afihan ise agbara ohun ti Jesu se ni pe o fi si ise o fi han niwaju won ke se ko kan so fun pe Peteru Jakobu Johanu Matthew Bartolome gbogbo yen ejoko mo fe fun ni awon ona te gba ona na o si pin si ipa merin ipa akoko ipa ikeje ipa iketa ipa ikerin ipa merin yi oni ke mo lu ohun ti mo nse oni ke se o ko si agbe kale kan nibe Olorun o kan sanu fun oni o si pe o si yan o nitori po ti yan o ohun ti Kristi se iwo na wa se ni oruko Jesu ma se emi yo se pinu ni okan re pe ohun to ba so ninu apiru awon onigbagbo bayi to ba pada dele wa se lekan si emi yo se koluwa ko fide ile mule nu aye re ati ebi re ati ise re ni oruko Jesu inu ise jade ijiri okan re mark ori kerindini ogun ni ese kedogun mark ori kerindini ogun ni ese kedogun o si fun e pe e lo si gbogbo aye ki ese ma wa sun rere fun gbogbo eda ele ni to fe lo wasu mo wasu ara re mo wasu ijo
wàásù ìrere ìròyìn ayọ̀ ìrere náà fún gbogbo ẹ̀dá. Má ṣe lọ wàásù àṣà rẹ̀ nígbà mìíràn àṣà rẹ̀ o ni kò gbọdọ̀ lọ sí ibòmíràn. Àwọn tó sì wà ní ibòmíràn wọn ò ní àṣà kan náà pẹ̀lú tiẹ̀. Ẹ ò sọ èdè kan náà, wọn ò tẹ̀lé ìlànà kan náà, ìgbé ayé ìlànà kan náà. Ọ̀nà tí wọ́n ti fi ń gbà ránṣọ tiwọn ó yàtọ̀ fún tiẹ̀. O ní lọ wàásù àṣà fún wọn, wàá wàásù ìròyìn ayọ̀ ìrere fún wọn. Tó o bá lọ wàásù ìrere fún wọn ìròyìn ayọ̀ ti Ọlọ́run, Ọlọ́run yóò fìdí ẹ̀ múlẹ̀ nínú ayé wọn lórúkọ Jésù. Ẹsẹ̀ 16 ó wí pé ẹni tí ó bá gbàgbọ́ tí a bá ṣe baptisi rẹ̀ yóò là. Ṣùgbọ́n ẹni tí kò bá gbàgbọ́ bàbá tiẹ̀ baptisi rẹ̀ ní ọ̀nà ẹgbẹ̀rún. Ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Tó bá gbọ́ Olúwa gbọ́, o gbọ́dọ̀ ṣe ìrìbọmi. Tó bá ti gbọ́ná lẹ́yìn tó gbàgbọ́, tó bá ṣe ìrìbọmi, tó bá ti gbọ́ tẹ́lẹ̀, tó ti ṣe ìrìbọmi, o nílò ìrìbọmi mọ́. Tó bá wá darapọ̀ pẹ̀lú ìjọ kan, ìwọ nígbà tó ti di àtúnbí tó gbàgbọ́, o ti ṣe ìrìbọmi. O ní wá sọ pé nígbà tí mo darapọ̀ mọ́ ìjọ yìí, mo tún fẹ́ ṣe ìrìbọmi. Kò sí ìrìbọmi kan tó dára jù, kò sí ìrìbọmi kan tó ga jù, kò sí ìrìbọmi kan tó jinlẹ̀ jù. Ìrìbọmi tó ti ṣe, tó o bá gba Olúwa wa Jésù Kristì gbọ́, tá a ti ṣe ìrìbọmi fún ọ, o ti dẹni ìgbàlà lórúkọ Jésù. O ní látún tún fi ara ẹ sílẹ̀ fún ìrìbọmi mìíràn mọ́. Ṣùgbọ́n tá a bá rí ọbọmi gẹ́gẹ́ bí ọmọ ọwọ́, nígbà tó jẹ́ ọmọ ọwọ́, o mọ orúkọ ẹni tó ti ẹ̀wọ̀n mi sí ẹ lórí o mọ́. Ẹni náà tó sọ pé mo baptisi rẹ, mo fún ọ ní orúkọ Johanna ni wàá mọ́ jẹ́, o ti ẹ̀ mọ́ ìtumọ̀ Johanna. O mọkùnrin, o mọ àlùfáà torí ọbọmi. Irú ẹni tó ṣe ìrìbọmi nígbà tó wà ní kékeré yìí, o gbọ́dọ̀ tún ṣe. Ó wá pé ẹni tí ó bá gbàgbọ́, tá a bá ṣe baptisi rẹ̀ yóò là. Ọpẹ́ ni fún Ọlọ́run tó bá tí dẹni ìgbàlà, ìgbàlà ti dé báyìí. Wẹ́sẹ̀ 17, ẹsẹ̀ 17. Jésù Kristì wí pé àmì wọ̀nyí ni yóò sì máa bá àwọn tí ó gbàgbọ́ lọ. Ojú onígbàgbọ́, mo ní ṣé o jẹ́ onígbàgbọ́ báyìí? Onígbàgbọ́ ní oríṣiríṣi àpèlé. A lè pe ẹnìkan ní àlùfáà, a lè pe ẹnìkan ní evangelist, a lè pe ẹnìkan ní olùṣọ́àgùtàn, a lè pe ẹnìkan ní olùkọ́ni tàbí olùkọ́lé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi. A lè pe onígbàgbọ́ ní wòlíì, a lè pe onígbàgbọ́ ní kákàtí ẹ̀pẹ́ ní ojú tuntun tó ṣẹ̀ dẹni ìgbàlà tó ṣẹ̀ ní ìyípadà ọkàn. A lè pe onígbàgbọ́ ní kìrìsìtẹ́nì. Kìí ṣe àpèlé tá a fún ìgbàgbọ́ tó ní inú Kristì ló ga jù. Àwọn kan wà tó dà ń po kárí ayé bí ìjọ tá a pè ní ohun tó kárí ayé yìí, ohun tá a pè ní ìgbàgbọ́. Ṣó gbàgbọ́? Èmi gbàgbọ́. Gẹ́gẹ́ bí oníwàásù, ohun tí mo lè sọ nìyí pé mo gba Olúwa wa Jésù Kristì gbọ́. Yálẹ̀ òjò oníwàásù tàbí ẹ̀kọ́, tó bá jẹ́ ojúlówó ọmọ Ọlọ́run, sọ fún mi lẹ́ẹ̀kan sí o ti gbàgbọ́. Ọ̀nà kan náà tí wọ́n fi gbàgbọ́ lèmi náà fi gbàgbọ́. Èmi sọ pé mo gbàgbọ́, ìwọ náà sọ pé o gbàgbọ́. Ọ̀run ó sì dá wa mọ̀ ní ọ̀nà kan náà. Ẹ fún mi ní àmì tó dára níbẹ̀. Nítorí náà, àmì wọ̀nyí ni yóò máa bá àwọn tí ó gbàgbọ́ lọ. Àwọn tó gbàgbọ́ lọ níbẹ̀ yẹn
mo je okan lara awon to gbagbo yen iwo na si je okan nu awon to gbagbo yen ki loruko re mo ni kini oruko re fi oruko re sibe ami wonyi ni yo ma ba o lo nitori pe o gbagbo o si wa wi pe ni oruko mi ni won mo le awon emi esu jade e fun mi ni ami to dara emi esu koni le o jade ko nu bi dukia re emi esu koni le o jade ko nu ogun ini re emi esu koni le o jade ko nu se ranse emi esu koni le o jade ko nu kristi emi esu koni le o jade ko inu ijo re ni akeji ni idakeji emi esu to ba n gbianju lati sapa lori re wa le won jade ope ni fun olorun gbogbo rere ti olorun ti fun wa to ti kede lori aye re lori iwa laye re lojo oni ati ni ojo ola ko si eniken ti o le jade nigba to ba duro to ba da oruko Jesu wa ma le gba won to lodi jade ko inu aye re ni oruko Jesu won yo si ma fi ede tuntun soro Oluakobu ko fun arakunrin won o si ma fi ede tuntun iru ede wo so fun mi kin gbo se ede atijo ni ahan atijo ahan atijo ani mo je alani lari ahan atijo ayin ta iru eyan o le mi yi ahan atijo o mo wi pe mo je en to kuna ahan atijo o mo wi pe emi o le se ohun rere kan ahan atijo ati mo ku onu aye re bayi ahan tuntun mo ti deni igbala ahan tuntun awo mi san ahan tuntun mo saseyori bayi a mo lu awon ede ti o gbe eyan to le ye gbe awon eyan to se le gbe osoke fun eleyi o so eleyi o so itohun ni igba bayi ahan tuntun njo mo ngba to ba to oluwa wa o faaye igba o lati so ede tuntun ni ede ti e fun rara re o so ohun tuntun kan to ti so jade ri oro mu lokan le oro dan loju ati oro igbekele bayi o ti mu ore koje eleyi o wa fun o ni ede tuntun ninu emi to ti ko tele to ba si fede soro to ba so ede to fede tuntun soro ede igan satani ko le ye wa muru rudu ba satani pe ede tuntun yi awon eyan ti won ba se gba oro mo elenu oye ede ko le ye won olorun nikan so ni oye ede tuntun ye wa ma wa soro ohun ijinle si olorun ede tuntun na yo mo lo si awon bi tuntun wese kejidini ogun 18 won yo si ma gbe ejo lowo won yo si ma gbe kini o awon elomiran mo nkiri won mo kakiri nkan kan rin kakiri nu ara mi o de ejika mi o de ikun mi to ba ti wa de ori mi igba yen mi o ni mo ti ma se mo ma subulu le nkan ya mo ko nu aye re ejo ko ni rin kakiri lori re mo ko ni rin leyin re mo ko ni rin kiri inu ikun re mo ko si ni rin ni ese re mo ngba ti nkan ba rin nu ese re idaudapo yen wahala yen okan yen ti ni daudapo ngba to ba wa rin o le rin lo ganran loni gbogbo nkan yen amoko nu aye re ni oruko Jesu.
o tun wa wi pe bi won ba si mu ohunkohun ti o ni oro ke se pe enikan siwaju e lo o so pe mo fe fi han pe tori esu o so fun Jesu pe be sile tori pa ti ko pe ngba ti esu ba yin ese beli fun e o mo nsilo ati ko pe awon angeli won o gbi o soke ni owo won ki o ma ba fi ese re gbun okuta kegun ese re ko mo ba kan Jesu wa so fun satani pe ati ko pe ewo ko gbodo dan oluwa olorun re wo ma se lu oro Jesu Kristi lati dan baba to nbe lorun wo o ni lo lati lo mo mo nkohun e to je majeli bo ba wa je pe o se sisele ni boya kankan wa nu go yen o ro ko mi to da ni lati mu o wa da sinu ife omi o si ni igborun to da lati igborun ohun to je to da sinu ife o wa mu oluwa yo gba aye re labe oluwa yo pa aye re mo ko so nko unu igo yen eti oke emi re kuro wa gbe ti wa fi de arugbo ohun gbogbo ti olorun ti yan pe wa se nu aye wa se ni oruko Jesu won o si gbe owo won le awon olokunrun ara won yo si se kini o so soke kin gbo da rantile kan si o omi ti Mose mu jade lati nu apata o munu omi na o omi okun pa ti Mose pin si meji tawon eyan labe koja ohun na pelu labe koja ni akoko ti Joshua nigbati odo Jordan ta pin si meji ni ona iyanu nigbati awon alufu aduo nibe pelu apoti ere awon eyan na re koja Joshua na re koja gbogbo wa la re koja lo oniwasu yo re koja olisuagutan yo re koja alufa yo re koja evangelist pelu yo re koja bayi ta lokan to fe ri koja bayi o se pataki en to se pataki lopolopo iwo na oni duro seyin o iwo na wa ri koja mo so leyi lati fide emule bayi pe won o gbo won le awon olokunrun ara won yo si da owo to fe gbe le awon olokunrun da owo yi kan na wa gbe ile ara re a o si mo lara da o yowu to ba nyo ikun re lenu gbe owo re le ikun yi ara re yo da o yo to ba je irora nu ese re owo ikan na wa gbe ile awon alaisan ope ni fun olorun owo ta fi ami royan yo wo eniken to ba saisan san iwo na wa gbe owo re le ori ara re ati wosan iyawo re awosan oko re o ni sunkun lori oko re nitori pe igbagbo kan na ti Kristi to ti kede re pe ami wonye ni yo ma ba won to ba gbagbo lo gbogbo won to ba gbagbo ami kan na yo ma tele iwo na laaro ni mo tewo gba ohun gbogbo ti mo ti gbo laaro ni mo gba ohun gbogbo ti mo gbo mo gbagbo laaro ni mo jawo ohun gbogbo ti mo ti gbo laaro ni mo se ohun gbogbo ti mo ti gbo
laaro ni ohun gbogbo ti mo ti gbo mo tewo gba mo gba amara oluwa ko gba ikuna jade ko nu aye re bayi ekun oluwa gba jade ko nu aye re oluwa yo mu ileri okun atorun wa senu aye re oluwa o ti e ti se na sugbon tori pe o tewo gba o gba gba o jewo re o si se o si gbagbo egbo oluwa yo mu ko je oluse ise agbara ni ile yi amen mo da mi temi po ma mi ti amen eje ki adide duro baye eje ki adide duro ka ba oluwa soro ninu adura ese en to kuna ma lataro ile o je onigbagbo oluwa o ti mu ise agbara kan se ti a se yori wa sinu aye re ke koruko oluwa o ndawun adura re bayi

ó tó àkókò láti gbàdúrà báyìí. Ọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ kan ó hàn kedere láti mọ Ọlọ́run sí i fún iṣẹ́ agbára tí kò láfiwé. Irú ọ̀nà wo la fi ń parí àpérò àwọn onígbàgbọ́ yìí? Ọlọ́run ó ń tu agbára rẹ̀ lé wa lórí ká lè mọ̀ sí i. Ohun tí Pọ́ọ̀lù àpọ́sẹ̀lù sọ nìyí, kí èmi kí o lè mọ̀ ọ́, a ní láti mọ̀ ọ́ sí i. Ẹ jẹ́ kí pe orúkọ Olúwa. Bí o bá gbé ọ̀rọ̀ Ọlọ́run, ohun tá a gbọ́ yẹn à á gbà á gbọ́. Ohun tá a gbọ́ yẹn à á gbàgbọ́ nú ẹ̀. A ó pinnu nú ọkàn wọn láti ṣe gbogbo nǹkan tá a gbọ́ yẹn. Ìwọ fúnra rẹ wà á gbádùn, wà á sì nírírí gbogbo nǹkan tí a ti gbọ́. Mímọ Ọlọ́run sí i àti sí i kí a ba lè ṣe iṣẹ́ àgbàyanu eléyìí tí kò láfiwé. Bí a bá ṣe iṣẹ́ agbára, àwọn èèyàn á jèrè inú ẹ̀, wọn náà á jèrè inú ẹ̀. Kì í ṣe pé àwọn èèyàn á jèrè nìkan, ṣùgbọ́n àgbẹ̀ tó ṣe làálàá ló máa kọ́kọ́ jẹ nínú èso ìbùkún tó mú wá sọ́dọ̀ àwọn ẹlòmíì. Ìwọ náà á jẹ́ alábápín. Ìgbàlà tó ń sọ fáwọn èèyàn náà nípa ẹ̀, ìwọ náà á jẹ́ alábápín. Ìwòsàn tó ń sọ fáwọn ẹlòmíì tó ń gbà, ìwọ náà á jẹ́ alábápín. Ìwà mímọ́ tó ń sọ fáwọn ẹlòmíì, ìwọ pẹ̀lú á jẹ́ alábápín. Ìṣẹ́gun tó ń mú bá àwọn ẹlòmíì, ìwọ náà á jẹ́ alábápín. O kàn ní máa fúnni tí wọn náà ò ní rírí ẹ̀, tó ò gbádùn ẹ̀. Mose ó gbádùn omi tó mú wá fáwọn ọmọ Ísíráẹ̀lì, òun náà ré kọjá òkú pupa. Àwọn ọmọ Ísíráẹ̀lì pẹ̀lú tún kọjá òkú pupa. Gbogbo tó ń gbàdúrà fáwọn ẹlòmíì, ohun kan náà lọ́lọ́run á ṣe fún ẹ̀. Képe orúkọ Olúwa, sọ fún Olúwa kí mo fẹ́ mọ̀ ọ́ sí i. Mo fẹ́ mọ̀ ọ́ sí i kí n lè ṣe iṣẹ́ agbára tí kò láfiwé. Ohun tọ́lọ́run pè wá láti ṣe leléyìí, ó ní àwọn tó gbà mí gbọ́, olúkúlùkù ẹni tó gbà mí gbọ́, iṣẹ́ tí mo ṣe òun pẹ̀lú ni òun náà yóò ṣe, àní iṣẹ́ tó tiẹ̀ tóbi jù. Iṣẹ́ ìyanu àgbàyanu tí kò láfiwé ni wàá ṣe ní ilẹ̀ Ìdómà, ní gbogbo Nàìjíríà, ní gbogbo Benue, ní gbogbo Nàìjíríà, ní gbogbo Áfíríkà. Ọlọ́run ń pè wá sí iṣẹ́ ìránṣẹ́ tó ga báyìí. Iṣẹ́ ìránṣẹ́ tó ga báyìí, pòǹgbẹ láti mọ̀ sí i, wá sí i, kéke orúkọ rẹ̀ pé Olúwa fi ara rẹ̀ hàn sí mi, mo fẹ́ mọ̀ sí i. Àkọ́kọ́, eléyìí á gba ìfaraẹnijì fún iṣẹ́ agbára fún gbogbo àgbáńlá ayé. Yọ̀ǹda ara rẹ̀, fara rẹ̀ jì láti wàásù gbogbo ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni a ti fún wa ní ìlànà. Jésù sọnu Mátò orí kejìlọ́gbọ̀n fún wa, ó sọ gbangba fún wa níbẹ̀. Ó ní ẹ lọ wàásù ìrere fún gbogbo ẹ̀dá, ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo tí mo pa láṣẹ fún yín. Mú ọ̀rọ̀ Ọlọ́run yìí, mú ìwàásù ìrere yìí. Kò sí nǹkan míì láti fi ṣàbúlà ẹ̀, kò sí ìran míì. Nǹkan náà tọ́lọ́run kọ́ wa, ó ní kó kọ́ wa. Agbára wà nú ọ̀rọ̀ náà, iṣẹ́ ìyanu wà nú ọ̀rọ̀ náà, iṣẹ́ akin wà nú iṣẹ́ ọ̀rọ̀ náà, ìsọdọ̀tún wà nú ọ̀rọ̀ náà. Kò sí nǹkan tó lè fi kó, kò sí nǹkan tó yẹ kó yọ kúrò. Wàásù Kristi, wàásù ọ̀rọ̀ náà. Àwọn èèyàn yìí á nígbàlà, àwọn èèyàn yìí á dá wọn nídè, á wo àwọn ènìyàn yìí sàn, a ó sọ àwọn èèyàn náà di mímọ́. Àwọn gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run,
bi a ba le sera wa ipe fun sera ni wa Jesu so fun wa pe bi enikeni yo ba to mi leyin ki o si ara re ko gbe agbelebu re ko si ma to mi leyin a gbodo kan ara ma agbelebu Paul so pe mo ati kan mi mo agbelebu pelu Kristi a gbodo se ara bi o ba sise agbara ka gbegbe aye mimo ka ma gbegbe aye ododo isera ninu adua ti awe isera ninu adua soluwa nje ara lo nsakoso re o le sise agbara agbodo se iwa were bi a o ba se ise ake iwa were ara ife ku fi ara ka ma gbe o si nkan ti se tara lenu ka ma gbo nkan ti era ara nso agbodo se agbodo ko agbodo so pe ra be ko fun gbogbo nkan ti era ara nfi fun wa bibeli wi pe asha a o gbodo gbe ga gbodo se era ara iwa were ka ko gbogbo ise were ise ese gbogbo ife ku fe awon ise ile to ma so de ni ibaje to ma so mi re de ni di baje ifa en di re di baje igbe aye re di baje e je ko nigba na e je mu igbagbo wa dagba o nipa gbigbo ni igbagbo ti nwa gbogbo nipa oro olorun lai si igbagbo ko sese lati wo olorun jesu so fun okunrin yen oni bi iwo ba le gbagbo bi iwo ba le gbagbo ohun gbogbo ni sise fun eni to gbagbo ani lati mu igbagbo wa dagba oluwa buku igbagbo mi oluwa busi igbagbo mi je eniyan olorun na obirin oloro na wa wajile nu oro na keko nu oro na mo oro na gba oro na mora mu oro na lunu aye re je ki olorun ko ma sakoso aye re igbagbo re alagbara igbagbo re aloko igbagbo re adide wa le sese agbara eja gbadua o gbogbo ibi to ba wa lori bi ile isoji ita gbangba yi ati ni gbogbo Africa ni Nigeria gbogbo bi te ba wa bayi e ma gbadua e ti gboro na o oluwa npe o fe sise agbara o gbodo mu igbagbo re dagba baba wa ni oluwa so fun wa lekokan bo se mu igbagbo won dagba won di up di dudu won mu ilere olorun won gba sinu cassette won gbo ni gbogbo igba won gbo ni gbogbo igba le ni gbogbo igba ele lo mu ki igbagbo won ko ko gboko a so nfa aye le fo olorun so nfa aye le fo mi iwe mimo njo nfa aye le lati ko okan re pelu iwe mimo pe ipenija ki ipenija yi o le wo ko le de iwe mimo ni idahun si gbogbo ipenija naa lesekese loju ese bi Jesu bo se yan iwe mimo pe ako wa je eniyan lokunrin ati lobirin ise olorun to ma ma so pe bi o ni fara fun danwo pelu ati ko esu atuba esu atuba je eniyan oniwe mimo mu igbagbo re dagba ikeji a so fun wa sise ise agbara lai lo awon elomi lowo gba lai gba towo awon to ku die ka to fun ofe le yin gba ofe le fi fun awon elomi ari apere baba wa nu oluwa nu ise ranse won ojo marun ojo mefa won se ise ranse lai so nipa owo owo owo owo o kan so nipa oro na wo bo se n gbe igbe aye awon eniyan ro won kan wi pe kawo eyan nigbala won fe kawo eyan gba mu larada
won fe ka da awon eyan ni de o nkankan na l'Olorun pe awa na fun a o si se ni pa kikede oro na pelu ifamiroyan oro na idi ta fi wa nbi leleyi o ka gbadua loke ka gbadua lalẹ ifamiroyan ko wa sori wa jesu lo si bi gbogbo o wa si oro na tori afamiroyan pelu agbara iwo na le gbaru afamiroyan kan na iwo na le wa oluwa oluwa yo fun o ni ifamiroyan kan na to ba se ara ni to ba se iwa were to ba fara re ji lati mu igbagbo re dagba ifamiroyan ade agbara ade ase ade emi ma so kale wa gba so pe oluwa mo setan lati kede gbogbo oro olorun o si so pelu ifamiroyan wa so oro na paul so fun timotheus nigba to wo o nigba ti o wo o ba ni wi o to ni o pelu iwa pele gbogbo tori akoko ade igba ade o awon eyan won o nile farada o ti to olorun to ye koro wa je ni teti re oro re lagbara oro e ni panu oro ye ji oku dide emi ati iye loro na mu oro na kedi e isegun ade ise ake ade iwosan ade isegun ade eje agbadua olorun yo dahun adua wa agbodo da bobo igbagbo pelu ase atoke wa agbodo da gbogbo awon alailera ka ran won lowo ani ba ati egbodo fun won a o gbodo ma gba towo won a o gbodo ma gba towo won ka ma ma gba lowo paul ka bu fun alaini bibeli wi pe jesu wi pe ati fi fun ni o ni ibukuju ati gba lo fakoko ele faye re ele fi opa re ele ani ohun ini re gan fi le paul apostle wi pe inu mi ndun ma nowo ma nara fun yin mi ki bo le je ke bo ni lopolopo mo ni mo ni fe iju nowo ko nara lati pa awon alaare lati mu awon alaare ko mu oloko fun oloko e je agbadua ipade awon onigbagbo to gbe ileleyi akoko ta ma labe koko lele isale koko lele igba ifamiroyan igba ti a ma n fi ara waji igba yi la n gba lowo oluwa akoko yi gan la n gba oluwa laaye lati fowo kaye wa yo ma se eja fihan pelu oro olorun to mo

níbikíbi tó o bá láǹfààní láti wá sí ọ̀rọ̀ ọlọ́run fi ọ̀rọ̀ náà hàn ní ìgbàgbọ́ gbàgbọ́ ìwàásù tó ń sọ gbọ́ ìwàásù rẹ̀ á mú ìgbàlẹ̀ wá ìwàásù rẹ̀ á mú ìwòsàn wá ìwàásù rẹ̀ á mú ìsọdi mímọ́ wá olúwa yóò sì dáhùn àdúrà rẹ lórúkọ jésù ní orúkọ jésù la gbàdúrà ní orúkọ jésù alágbára ńlá la gbàdúrà àkójọpọ̀ gbogbo yìí ni pé olúwa ń sọ fún wa lọ sínú iṣẹ́ ìránṣẹ́ ìrere kò sì ṣe agbára a ó sì lọ a ó ṣe lórúkọ jésù bí a ṣe ń fi àpérò gbogbo nígbàgbọ́ yìí sílẹ̀ a ó tú káàkiri a ó sì ṣe agbára lórúkọ jésù ènìyàn ọlọ́run ti tẹ̀ mọ́ wa lọ́kàn pé mose ò sí bí ìwọ́ wà ń bí o ọlọ́run á lò ọ́ lórúkọ jésù joshua ò sí ní ìhín mọ́ láti dá òòrùn àtòṣùpá dúró ìwọ́ wà ń bí ọlọ́run á sì lò ọ́ lórúkọ jésù paul àti pétérù wọn ò sí ń bí mo ní ìwọ́ wà ń bẹ́ẹ̀ ìwọ́ lọkùnrin obìnrin wákàtí yìí lórúkọ jésù yóò gba ìfaraẹnijì fúnra ìfaraẹni tìrẹ ìdánú ara ẹni ṣé àwa nífarawa ẹnijì pé olúwa mo jọ̀wọ́ ohun gbogbo kó káwọ́ sókè olúwa mo fi gbogbo ẹ̀ lẹ̀ mo fi gbogbo ẹ̀ sórí pẹpẹ bóyá mo fi gbogbo àkókò mi ṣiṣẹ́ àbí mi ò fi gbogbo àkókò mi ṣiṣẹ́ ẹ jẹ́ káwọ́ sókè ká gbàdúrà olúwa mo jọ̀wọ́ ohun gbogbo lẹ̀ sórí pẹpẹ ìjọ̀rọ̀ ara ẹni pátápátá fúnra ẹni ṣe iṣẹ́ evangelism mọ̀ pé olúwa ti pè ọ́ láti ṣiṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ evangelism má wo olùṣọ́àgùtàn kékeré yẹn má wo ọmọ ọjọ́ yí ara rẹ wo ohun tólúwa pè ọ́ sí láti ṣe fara rẹ jì paul fi ara ẹ jì ó ní fún mi láti wà láàyè ó jẹ́ ti christ láti kú ó jẹ́ ti gbàgbọ́ ohun gbogbo tó ti gbọ́ pinnu nú ọkàn rẹ láti gbàgbọ́ láti fi sójú ṣe àti láti fi ṣe wàwù eléyìí yá ṣẹlẹ̀ nípa ìfaraẹnijì ara ẹni paul sọ pé èmi kò lè ṣaláìṣe iṣẹ́ yìí kí n sì parí iṣẹ́ tí bàbá fi lé mi lọ́wọ́ iṣẹ́ ọ̀run ìran ọ̀run yìí mi ò ní jálá ìgbọràn ṣe ìfaraẹnijì lákọ̀tún ṣe ìfaraẹnijì ara ẹni ti ara rẹ fúnra rẹ àwọn nǹkan tó ń fàfiyèsí ẹ tẹ́lẹ̀ kò ní fàfiyèsí ẹ mọ́ mo ní nǹkan tó ń fàfiyèsí ẹ tẹ́lẹ̀ kò ní fàfiyèsí ẹ mọ́ wà á ṣe iṣẹ́ rẹ wà á wàásù ìrere wà á ṣe iṣẹ́ rẹ wà á sì wàásù ìrere wà á máa lọ ilé ò sọ pé kó o má kàwé wà á kàwé wà á ṣe iṣẹ́ gbogbo àǹfààní tólúwa bá fún ọ wà á wàásù lórúkọ jésù wà á sì ṣe iṣẹ́ agbára lórúkọ jésù wà á ṣe iṣẹ́ agbára wà á nípa láti máa tẹ̀lé àṣẹ ńlá náà ó tọ̀ka gbogbo ayé ayé rẹ níhìn sọ fún olúwa olúwa ràn mí lọ́wọ́ láti dọ́dọ̀ ayé tó wà nítòsí mi ayé ọ̀dọ̀ àwọn ọmọ ilé ẹ̀kọ́ àwọn ọmọ oníṣòwò àwọn tó wà lábúlé ọ̀rọ̀ àwọn tó gbajúmọ̀ àwọn ọ̀dọ́kùnrin àtọ̀dọ́bìnrin máa dọ́dọ̀ àwọn ènìyàn yìí báwọn èèyàn ṣe ń lépa owó a ó lépa àṣẹ ńlá náà jésù fàpẹrẹ lélẹ̀ ó ní ẹjẹ́ ká dìde ẹjẹ́ ká lọ sí àwọn ìletò torí ète yìí gan-an ni mo ṣe wà ìdí tíwọ náà ta fi pa wọn láṣẹ lélẹ́yìí láàárọ̀ yìí wà á lọ èmi náà á lọ gbogbo wa ẹ sọ pé à á lọ màá lépa àṣẹ ńlá náà màá ṣeṣe agbára fólúwa má gbàgbé láti gbé ògo ìjọga ìjọ ní kọ́kọ́rọ́ má gbàgbé iṣẹ́ inú ilé.

gbọ́dọ̀ wàásù ká kọ́ ni ká gbàdúrà bí akipu bí epafra ká gbàdúrà fún ìjọ bá a ṣe ń ṣe bẹ́ẹ̀ ìjọ yóò jẹ́ ìjọ ológo lórúkọ jésù. Àkókò rẹ ti dé o, wákàtí rẹ rèé o, Ọlọ́run ń gbé ọga, wà á ṣiṣẹ́ agbára, wà á ṣiṣẹ́ Olúwa, a ò ní jẹ́ aláàárẹ̀ mọ́, o ò ní dákúdájí mọ́, o ò ní dákúdájí mọ́, wà á máa ga, wà á máa ga, wà á máa ga sí lórúkọ Jésù. Gbó ní gbogbo yẹn níbi gbogbo ẹ̀nà wọn méjèèjì sókè bá a ṣe fẹ́ gbàdúrà papọ̀ ẹ sọ pé olúwa ò ṣe o olúwa ò ṣe o ó ti fún wa àǹfààní mìíràn mi ò ní já okú lẹ̀ mi ò ní já okú lẹ̀ a dúpẹ́ fún àǹfààní báyìí mo lè ṣiṣẹ́ agbára. Ní orúkọ Jésù la gbàdúrà. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ yín tí ẹ fi fún wa nípasẹ̀ ìránṣẹ́ yín lónìí. Mímọ Ọlọ́run sí àti sí fún iṣẹ́ agbára tí kò láfiwé. Àkókò ti wà lélẹ́yìí Olúwa. Wo àwọn ènìyàn rẹ tí wọ́n káwọ́ sókè. Olúwa dáwọ́ rẹ lé wọn kó ya ìdàmì òrò ẹlé olúkúlùkù ọkùnrin olúkúlùkù obìnrin gbogbo pásítọ̀ gbogbo obìnrin tó wà níbi a ó ṣiṣẹ́ agbára àwọn kọ́ la ó ṣe é akọ̀gbà ó gbọ́ pé a ó wàásù ọ̀rọ̀ rẹ a ó gbàdúrà ẹ ó sì ṣe é fún wa lórúkọ Jésù nípasẹ̀ ẹwà ayégbà ọkànlá ní ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ ó gbà wọ́n là lórúkọ Jésù ẹ wo aláìsọ̀sọ̀ lórúkọ Jésù ẹ ó dá àwọn òǹdè nídè lórúkọ Jésù ẹ fi ìjọ ara Kristi múlẹ̀ lórúkọ Jésù ẹ jẹ́ kí ìjọ jẹ́ alágbára sí lórúkọ Jésù ẹ ó lò wá láti dọ́dọ̀ gbogbo ayé ayé wa níbi gbogbo níbikíbi tá a bá bára wa ní orúkọ Jésù a ó ní ẹ̀mí èṣù jáde a ó fi èdè tuntun sọ̀rọ̀ pẹ̀lú èdè yìí tó ń wá a ó sọ pé a lè ṣe ohun gbogbo àwa lè ṣe ohun gbogbo nípasẹ̀ Kristi ẹni tó ń fi agbára fúnni lórúkọ Jésù àní bá a bá tiẹ̀ mú nǹkan tó lóró kò ní pa wá lára ẹ̀rù ní bà wá láti lọ síbikíbi níbikíbi a ó sì ṣe rere a ó sì ṣàṣeyọrí a ó sì ṣiṣẹ́ olúwa a dúkẹ́ bàbá olùfẹ́ o wo ìránṣẹ́ rẹ tẹ́ ti lò a fi wọ́n lé yín lọ́wọ́ kán máa ga sí i kán máa lágbára sí i sí i àti sí i jù bẹ́ẹ̀ lọ sínú ayé wọn lórúkọ Jésù àní màmá wa ní olúwa ṣe bẹ́ẹ̀ fáwọn náà o a dúpẹ́ olúwa pé ẹ ti dáwàdúrà wa o ní orúkọ Jésù tó fún wa níṣẹ́gun la gbàdúrà. Ẹ ṣe àmì tó rí.

Ẹ̀kẹ́ Alleluia o. Irú ọjọ́ àgbàyanu wo leléyìí? Irú ọjọ́ agbára ìwàásù ńlá wo la gbọ́ yìí? Àti ìwàásù tó runi àkókò tó runi sókè bí eléyìí? Àti irú àdúrà tó lágbára wo la gbà láàárọ̀ yìí tí a fi ń parí ìwàásù náà? Mo gbàdúrà pé gbogbo ìṣúra ìwọ̀nyí pátápátá tá a ti gbà àjẹmọ́nú ló máa jẹ fẹ́ni kọ̀ọ̀kan wa. Díẹ̀ nínú yín ẹnu ń yà yín pé ẹni tó ń gbàdúrà yín bo ló wà? Ohun tá a ń gbádùn nínú ìjọ tọ́lọ́run ti lo bàbá wa nú Olúwa fún nìyẹn. Fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn báyìí, ìsọjí ìta gbangba yìí ó bẹ̀rẹ̀ lọ́dún 2021. Odu ọgọ́sàn orílẹ̀-èdè tí wọ́n ní àsopọ̀ pẹ̀lú wa báyìí. A sì ń dé gbogbo ibi gbogbo ní gbogbo àgbà ńlá ayé náà ń wò wá báyìí. Kì í ṣe eléyìí nìkan, ní gbogbo àgbà ńlá ayé yìí tá à ń sọ, bàbá wa nú Olúwa wọ́n lè pinnu láti yan ẹnikẹ́ni láti ìkan lára orílẹ̀-èdè kórílẹ̀-èdè, bóyá kán bá wa sọ̀rọ̀ ni o, tàbí kán parí àdúrà o bí irú ìta ṣe láàárọ̀ yìí. Nítorí náà, ìkan lára àwọn bàbá wa tó gbàdúrà fún wa, ibi tán ti wá jìn kí tí ẹ ń ṣe ibi ìrara ìtòsí ń bí rárá. Ohun tá à ń gbádùn ní gbogbo oṣooṣù nìyẹn. Ẹ̀kọ́ bè lọ́jọ́ ajé ní gbogbo ọ̀sẹ̀. Bọ́lọ́run ṣe ń tú ìbùkún jáde sínú ayé wa ní gbogbo àgbà ńlá ayé káàkiri nìyẹn. Láago mẹ́fà ní gbogbo ọjọ́ Monday leléyìí ń wáyé ní gbogbo ibi tí à ń pè ní ìjọ Deeper Life. Ní gbogbo àgbà ńlá ayé leléyìí ń wáyé. Ní gbogbo oṣooṣù là ń ní ìsọjí ìta gbangba. Ní gbogbo ìgbà tó bá ti gbọ́ nípa GCK, ó lè má jẹ́, àwa lè má jẹ́ bí àwọn ẹlòmíì bọ́ ṣe ní àsopọ̀ pẹ̀lú wọn ní ibi tán ti ń ṣe yìí. Àwa náà ní àsopọ̀ pẹ̀lú àwọn ẹlòmíì ní gbogbo oṣù. Ní gbogbo ìgbà tó bá sì gbọ́ nípa ẹ̀, Ọlọ́run fún ọ lóore ọ̀fẹ́ láti wà lárọ̀ọ́wọ́tó ní ibikíbi tó bá súnmọ́ ọ. Ọlọ́run á sì tẹ̀síwájú láti máa gbé ọ dìde láti bùkún iṣẹ́ ìránṣẹ́ rẹ lórúkọ Jésù. Ẹ jẹ́ a ní àkókò láti kásẹ̀ gbogbo nǹkan ńlẹ̀. Ẹ jẹ́ a jókòó kí a tó pe alága Khan láti sọ̀rọ̀ ìdúpẹ́. A wá pe ọba wa láti wá fàdúrà kásẹ̀ ìpàdé yìí ńlẹ̀. Lẹ́yìn ìpàdé gbogbo àwọn olùdásílẹ̀ ìjọ, gbogbo àwọn olùṣọ́àgùtàn àti olùdásílẹ̀ ìjọ àti àwọn ìránṣẹ́ Khan àti gbogbo àwọn tán lọ́wọ́ nú ṣíṣètò ìsọjí ìta gbangba yìí, a ó pàdé ní kúkúrú ní gbọ̀ngàn nílẹ̀ ìpàdé lọ́hùn-ún náà ń sọ fún wọn. Bákan náà, ẹ má jẹ́ àgbàgbé o, gbogbo ẹ sọ pé lálẹ́ òní ẹ sọ bẹ́ẹ̀ kí n gbọ́. Kí ló máa ṣẹlẹ̀ lálẹ́ yìí? Kí lẹ pé? Ṣé ọjọ́ kejìlá máa pè é ní àbọ́jọ́ kẹta, àbọ́jọ́ tó jẹ́ pé pa ọjọ́ pa bambari? A dẹ̀ jẹ́ pa bambari lórúkọ Jésù. Nítorí náà, má pàdánù alẹ́ ìrọ̀lẹ́ yìí o. Deeper Life ní ibi tán ti ń ṣe ìsọjí yẹn àti ní gbogbo ilẹ̀ ìsọjí tó wà ládùúgbò wa ní gbogbo ojú ọ̀nà, gbogbo wa ká ti wà ní sẹpẹ́
lago mere abo kati wa nikale iyonda ti o la fi we o nbo la leyi gogo wa patapata leyin aleyi a tesi waju la leyi a ma lo sisi ake to ba gba eyi gbo si ami to rile alaga kan ni won pe kan goke wa lati fohun idupe sowo eja duo tori laipe osidoma oba ile na nibi ta tin se pade yi won wa so wa goke wa lati wa soro idupe ijo se le se hallelujah o kila was we bi ko se ka da gbogbo ogo pada sodo olorun alagbara eni to mu ko se se fun isoji ta gbangba yi lotupo ni odun 2026 lati waye lai si diwo fun ogo oruko re gbogbo yin e patewo foluwa e je patewo wa ka moriri ohun tolorun se adupe lowo olorun fun baba wa nu oluwa ati mama wa nu oluwa oluso agutan wf kumuyi ati mama wa ti won faye ile lati wa lati mu ire wa ni eka kan lara egbangba laaye amu wa lokan le agbagbagbara olorun a tesi waju lati ma buku fun awon baba wa nu oluwa ati mama wa nu oluwa yi loruko jesu eyi ti e wa ni eka nigeria ibi ta wa o gba imu lokan le o gba ife o gba ibojuto fun awon okan to sonu fun iru baba be ki nse lati wa be wa wo sugbon lati mu irere wa fun awon ojo woyi amu inu wa dun a o ri pe boya ko wa le awujo kristiani ladugbo wa igbala aye gbogbo ogo ko je tolorun ki oruko oluwa ko di aye logo lai lai loruko jesu bakana gbogbo yin amoriri yin te kopa ninu ise yi olorun abukun gbogbo wa papo loruko jesu mba so pe gbogbo awon egbe kanu to wa nbi ko ma bo sugbon aye ole to gbogbo ta nse nbi ajo nse ni o mo si gbadura pe olorun a tesi waju lati ma dari wa lati ma ise papo loruko jesu mo ni idupe lati du ni fe se agbenuso fun yin ani nkan kan ti a fe fi fun gbogbo awon adari awon eyan lati ijo catholic ijo aguda ijo methodist awon pfl awon ijo equa emmanuel lati julo oluṣagutan won most people apostle john ati gbogbo eka christiani ki n se lotupo nikan sugbon ni gbogbo ile idoma a ni ebun kekere yi ta fe fun baba wa nu oluwa pe bi baba wa nu oluwa se n lo a gbagbo pe bo se n gba ile inu ile idoma won tesiwaju ko ma gbadura fun wa a si gbagbo pe olorun a tesiwaju lati ma buku fun ege bi eniyan re a fe se gbe ebun yi maka she ma gbe ebun yi te ba e je nse bi mo se le se

bọ́ ṣe lè ṣẹ̀bùn yẹn náà gbé lé bàbá wanú olúwa lọ́wọ́ yẹn lẹ̀ ń wò yẹn ẹ wò ó bàbá wanú olúwa náà sókè wọ́n náà sókè wọ́n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn. Mọ̀mọ́ wanú olúwa wọ́n já láti ilẹ̀ igi lẹ́yìn ọgbà fún bàbá wanú olúwa a ní ẹ̀bùn kékeré tá a fẹ́ fún màmá náà. Pẹ̀lú àṣẹ yín, màá lọ ṣe gbé fún wọn bẹ́ẹ̀ ṣe ní ń gbé fún wọn o. Màmá wanú olúwa ni wọ́n ṣe, Ọlọ́run àbùkù wọn, àwọn ọmọ mi wanú olúwa náà wọ́n gbà á. Ọba ilẹ̀ náà, ọba Òṣìdòmà, Ilọ̀ Ìdòmà, ọ̀kan lára àdúà ni pé láti jáde lọ sí ẹ̀ka ara Kristi. Nígbà náà, nígbà tí wọ́n jọba, wọ́n láti kó àwọn ènìyàn jọ, wọ́n rí ipò tí wọ́n wà gẹ́gẹ́ bí ipò láti mú ẹ̀yà Kristi wá papọ̀. Ẹ̀yin náà lè rí ọ̀pọ̀lọpọ̀ ìpàdé àti àdúà ni wọ́n ti pè láti pàdé bí ní ààfin Òṣìdọ̀mà yìí. Kì í ṣe pé mo lè sọ pé àwọn gan wà lára àwọn tó ṣètò ìpàdé yìí, torí pé àní wọ́n ṣe ju nǹkan tẹ́nu wa ṣe lọ fún ìpàdé ìsọjí ta gbangba yìí. 1500 àwọn ọba ni wọ́n pè tí wọ́n kópa nínú ìpàdé yìí. Wọ́n wà lábẹ́ àti bàbá tẹ́hùn oyún ẹ. Wọ́n wà ńbẹ̀, àwọn lọ́balọ́ba, àwọn lọ́balọ́ba, àwọn baálẹ̀, àwọn olóyè, wọ́n wà lábẹ́ àti bàbá tẹ́hùn oyún ẹ. Mo ní àǹfààní láti pé Òṣìdọ̀mà, ọba ilẹ̀ Ìdòmà, ti Tálẹ́ni náà, pẹ̀lú màmá wa, ìyá Ayaba, láti wá fi ọ̀rọ̀ dúpẹ́ hàn, àgàbá ìlú. Ẹ kí Alleluia. Mo ní ẹ kí Alleluia. Kọlọ́run bùkún yín lórúkọ Jésù. Ẹ jọ̀wọ́ ẹ jókòó. Bàbá wanú olúwa àti màmá wanú olúwa, Ọlọ́run á tẹ̀síwájú láti máa bùkún fún yín ní ilẹ̀ Ìdómà lórúkọ Jésù. Inú wa dùn láti gbà yín lálejò. Mọ́mì wa, màmá wanú olúwa, mọ rírì yín o, pé ẹ jẹ́ ìyá wa nítòótọ́. Inú wa dùn láti jọ mọ yín ní orúkọ Jésù. Pẹ̀lú àṣẹ láti ọ̀dọ̀ àwọn olùṣọ́àgùntàn, bàbá wanú olúwa, mo fẹ́ kí ìyàwó, wọ́n náà fẹ́ kí ìyàwó àwọn wá bá wọn, kí àwọn ìyàwó àwọn náà ń dé wá. Wọ́n ní ṣáà gba fàyè gba ìyàwó wọn kan sọ̀rọ̀. Kí orúkọ Ọlọ́run kó jẹ́ àyínlógo. Wọ́n ní àwọn ṣe nǹkan kékeré kan táwọn kọ́ lẹ̀ táwọn fẹ́ kà láti ọ̀dọ̀ ẹnu ọmọ rẹ̀ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ olùṣọ́àgùntàn ni wọ́n ti wà lábẹ́ wọn, ṣùgbọ́n níbí ni wọ́n wà lónìí. Kí gbogbo ògo kó jẹ́ tọ Ọlọ́run fún òun látojú wa ti rí nípa ìsọjí ìta gbangba yìí. Èyí ni iṣẹ́ Olúwa, ó sì jẹ́ ìyanu lójú wa. Mo ń sọ̀rọ̀ yìí láti ṣe agbẹnusọ fún gbogbo ilẹ̀ Ìdòmà, gbogbo àwọn lọ́balọ́ba, àwọn ẹ̀ka àwọn Kìrìsẹ́nì, gbogbo ẹ̀ka ìjọba àti gbogbo àwọn èlé ilẹ̀ Ìdòmà. Ọpẹ́ wa pọ̀ sí bàbá wanú olúwa, olùṣọ́àgùtàn WF Kumuyi àti màmá wanú olúwa nínú olúwa mọ́mì Esther Kumuyi, pé wọ́n mú ìbẹni wa àtòkò wá wá sí ilẹ̀ wa. Kí Ọlọ́run kó wà pẹ̀lú gbogbo yín lórúkọ Jésù. Iṣẹ́ ìránṣẹ́ yín ó ti dáná sínú ọkàn wa láti tún ọkàn wa tají padà sọ́dọ̀ Olúwa, láti wá ògo Ọlọ́run padà nínú Kristi. Ipa ìpàdé yìí á wà títí gẹ́gẹ́ bí àmì
nipa ti emi ni ile ikede idoma mama wa olufe mama wa nu oluwa mommy esther kumuyi iduro sisin inu adua ore ofe ati atileyin o je ko se forowo ti seyin fun ise iranse to wa pe titi loni ki n se pe boya e n bola fun iranse olorun niko sugbon o e tun je obirin to je olooto to fara eji to si n ti ijo awon nigbagbo leyin adura wa ni pe olorun alagbara a demi yin si a tokun yin se ipa yin a ma po si odun yin to ku to ye o lo lori kepe a to mole ju tate wa te ti lo lo bi mo se be sure fa omo israel awon ara idoma awa na sure ibri olorun fori yin olorun abuku yin olorun apa yin mo olorun amu ki oju re ko mole si lara olorun a teju e mo yin lara ore ofe olorun a fun yin lalaafia ki irugbe te gbe nu ipade yi a ma se so ni gbogbo ile idoma lopo lopo ni gbogbo benue ni gbogbo nigeria ati ni gbogbo agbala aye lati odo gbogbo awon olo igbimo oloba loba ati gbogbo awon ara ile na ani e se o pe e wa ba wa o e se e wa sin e se pe e fe rawe eniyan ile na olorun a tesi wa lati ma buku yin bi omo inu oluwa oba lo nso be o ti e ti daleko nipa ore ofe olorun ju odun 15 lo bayi koni je ohun ti ohun ohun buruburu ti mi o ba tele apere te la le nitori na olusu agutan kumuyi adua eni ti won faraji fo olorun ati isipe fun awon okan won si pele oruko olusu agutan kumuyi ni o gbolohun to tele fun fi ise iranse to ga gbolohun mi en to fara erubo won fara won rubo fun ifara eniji si gbogbo ise olorun gbolohun mi olooto olooto ti o beru ati eni to n da bobo otito oro olorun gbolohun mi won si pele oruko won ni o eni to n gboro iranse ti won yonda ra won fun ife ati okan olorun gbolohun mi olododo en to je apere iwa mimo olododo to duro sese eni to jo looto niwaju olorun ati eniyan gbolohun mi won si pele oruko won ni kumuyi eni to wa nu ijoba na to duro gboyin pelu to si je olooto to fara won ji lati ma tan ijoba olorun kale ju ife inu ara eni lo gbolohun mi won si pelu kumuyi ni o en to duro gboyin gboyin nu gbogbo iran nu eko ati ipinu gbolohun mi nu oruko baba en to o mu iran na ga ti won si mu ase nla na se ni gbogbo agbala aye gbolohun mi nu oruko baba eni to nso awon nigbagbo papo you labe abroada ijoba kristi ati ete re gbolohun mi nu oruko baba eni ti won yonda ara won patapata gege bi ohun elo lowo olorun lo pe gbogbo e nu oruko baba igbe aye ise iranse to n tesiwaju lati ma mu ta awon eniyan bi munueli ji ni gbogbo agbala aye lori eyi mo pe gbogbo awon iranse olorun irere gbogbo eyan onigbagbo ende gbogbo iranse olorun pata onigbagbo ni o
yato sawon mommy wa ti baba wa lori mi o to igbe dide mommy ejo ejoko daddy ejoko mi o to igbe dide e so ke baba baba olorun abukun yen so be fun baba wa nu oluwa olorun abukun yin fun wa baba o e so pe e se wo baba e koju si mama bayi e so fun mama olorun abukun yin mommy o mommy olorun abukun yin e ma so be fun mama o e so fun mama pe e se wo lori eyi nipa ase ti o wa lori oba yi gege bi omo oba oniso onidoma gege bi alase oba ile na ni le idoma ati alaga gogogo loba loba idoma ati lati on baba baba baba to wa nbi ati gbogbo awon ara idoma daada to wa nbi o je ola lati pe baba wa minu oluwa lati wa sori aga wasu ati momo ma nu oluwa ejo en de kete le won ejo e ma binu baba wa mi o to yin gbe dide o mi o to yin gbe dide o won la won bo wa ba won en wo ti to npa nbe

ilẹ̀ ìdómà, gbogbo àwọn lọ́ba lọ́ba ilẹ̀ ìdómà, ilẹ̀ ìdómà, àwọn wọ́n fi ẹ̀bùn tó tayọ ìfún olùṣọ́àgùtàn ní ọlá fún olùṣọ́àgùtàn WF Kumuyi, mo pè wọ́n tọ̀wọ̀tọ̀wọ̀ fún ipa ológo àti ìfẹ́ ìjẹyọ ọkàn. Ọni ẹ̀ṣẹ́ oyè tán fún bàbá nìyẹn, òun náà ń kalẹ̀ ń gbọ́ yẹn. Lónìí tí ń ṣe ọjọ́ kẹfà oṣù keje ọdún 2026 ní òtùpọ̀ ní Benue, nínú ìsọjí ìta gbangba pẹ̀lú Kumuyi tí a pè ní òmìnira ológo nípasẹ̀ Kristi, pẹ̀lú ìfaraẹnijì wọn sí ìwàásù ìrere tí ò ládàlù, ìfaraẹnijì sí ìwà mímọ́, ìjèrè ọkàn kárí ayé àti ìsọdọ̀tun fún ìgbé ayé ní gbogbo àgbà ńlá ayé, àní lọ́mọ ọdún márùndínlọ́gọ́rin. Àwọn ará ilẹ̀ ìdómà, inú wa dùn, òun náà nǹkan tọ́kọ síbẹ̀ náà ń ka pẹ̀lú wọ́n foyè dá bàbá lọ́lọ́ nípa ìjọba ológo àti iṣẹ́ ìwàásù ìrere. Ọlá yìí òun ló fi ìjólóòótọ́ wọn hàn, ìdúróṣinṣin wọn sí ìpè Ọlọ́run, àìkáàárẹ̀ sí ìjòrí ọkàn àti ogún tó fi lélẹ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, tí iṣẹ́ ìránṣẹ́ wọn tó ń tẹ̀síwájú láti máa mú òmìnira, ìrètí àti ìgbàlà fún ìran ènìyàn nípasẹ̀ Jésù Kristì. Ẹ ṣé o.

láfikún, màmá ìjọba náà wá fi ọlá ẹ̀bùn kékeré kan fún màmá wa ní olúwa. Màmá wa ní olúwa náà lọ́wọ́ lẹ́bùn. Ẹ̀yin ará ilẹ̀ Ìdómà, gbogbo àwọn ìjẹ́ lọ́balọ́ba ilẹ̀ Ìdómà, àwọn ọba ilẹ̀ Ìdómà tó ní ṣe pẹ̀lú obìnrin láti Bọlá Funfunmọ́mì Ẹ̀sàkúnmúyì, mo kò fọlọ̀fọ̀rọ̀ dárúkọ wọn. Wọ́n fún wọn lóyè gẹ́gẹ́ bí obìnrin tí kò láfiwé lónìí tí ń ṣe ọjọ́ kẹfà oṣù keje ní 2026 lótùpọ̀ ní Benue ní Nàìjíríà lásìkò ìsọjí ìta gbangba pẹ̀lú Dr. Kumuyi. Mo fi tọ̀pọ̀ dárúkọ wọn tá a pè ní obìnrin ológo nípasẹ̀ Kristi gẹ́gẹ́ bí ìgbé ayé àpẹẹrẹ obìnrin oníwà bí Ọlọ́run, obìnrin tí gbàgbọ́ òye ìrẹ̀lẹ̀ tí wọ́n dúró fún Kristi àti obìnrin tí kò láfiwé igi lẹ́yìn ọgbà ọkọ wọn fún mi tààtàà dárúkọ wọn olùṣàgùtàn Kumuyi pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ tí ń sèso àwọn ará ilẹ̀ Ìdómà. A fún Mrs. Esther Kumuyi mọ́mi ayaba yìí. Wọ́n fún wọn lóyè gẹ́gẹ́ bí obìnrin tó tayọ nínú iṣẹ́ ìránṣẹ́ alátìlẹ́yìn igi lẹ́yìn ọgbà. Ọ̀nlá yìí ló fi iṣẹ́ ìsìn ìfẹ̀nirọ̀rọ̀ hàn, àdúrà wọn, okun wọn, obìnrin oníwà rere àti ohun tó ṣe tọ́ka sí fún ìrere, eléyìí tó ti ràn wọ́n lọ́wọ́ láti jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ tó ti nípá nú mílíọ̀nù mílíọ̀nù àwọn ẹni gbogbo àgbáńlá ayé. Ìgbé ayé wọn ó jẹ́ ìgbé ayé tí ń tàn gẹ́gẹ́ bí ìjólóòótọ́, oore ọ̀fẹ́ àti ìfaraẹnìyè fún ìjọba Ọlọ́run àti gẹ́gẹ́ bí ẹ̀jẹ́ ìgbéyàwó gẹ́gẹ́ bí àwọn ará ilẹ̀ Ìdómà náà. Nítorí náà wọ́n fi ẹ̀bùn yìí fún màmá wa ní olúwa.

É que aleluia! Ohula oshele. Ani si mommy Esa. Ati si pasokumu yi. Ati si olukuluku yi. Eyin omokunrin ati eyin omobinrin ile yi. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọba yìí, Eshidoma ti ilẹ̀ Idoma, orílẹ̀-èdè Idoma, àwọn ènìyàn Idoma níbi gbogbo. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ayaba ilẹ̀ náà ti ilẹ̀ Idoma. Ayaba ilẹ̀ Idoma, ìyàwó ọba aya gẹ́gẹ́ bí ayaba. A ó máa rántí yín ohun gbogbo tí Ọlọ́run ti lò yín fún wa ń bí, àti ohun gbogbo tí ẹ̀yin náà ti ṣe fún wa fún ìjọba Ọlọ́run. Ọlọ́run á lo ilẹ̀ Idoma yìí láti ṣe ohun ńlá, ohun àgbàyanu, ohun tí kò láfiwé gẹ́gẹ́ bí iṣẹ́ akin nínú ìjọba Ọlọ́run ní ìpínlẹ̀ Benue ní Nàìjíríà, ní Áfíríkà, ní gbogbo àgbáńlá ayé. Ohun rere tólúwa ti bẹ̀rẹ̀ ńlẹ̀ Idoma nú ayé yín, pẹ̀lú ayé gbogbo wa lápapọ̀, àti pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ìjọ ní gbogbo ẹlẹ́kajẹ̀ka ìjọ Ọlọ́run. Ó ti ṣe ohun tó pọ̀, ohun ìyanu àwòṣe hà, eléyìí ìbẹ̀rẹ̀ leléyìí o. Lórí ìkànnì yìí, ó ti mú ohun ńlá tó ń bọ̀ jáde. Ẹ jẹ́ kí ìjọ nílẹ̀ yìí kó dìde, kó gbéra, kó máa yan, kó sì mú ète ńlá náà ṣe sí ní ilẹ̀ wa àti orílẹ̀-èdè wa kọjá gbogbo àgbáńlá ayé. Ẹ ṣeun púpọ̀ o, Ọlọ́run á bùkún yín.

Olúwa Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín wípé agbára yín kì í kùnà. A dúpẹ́ wípé bí a bá tọ̀ yín wá, ẹ jẹ́ ẹni tí ó máa ń fi ìlérí fúnni, tí ó sì máa mú ìlérí náà ṣẹ. A ń bẹ̀bẹ̀ wípé lónìí bí a ti wá, tí a ó sì gbàdúrà sí yín wípé ẹ ó gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. Gbogbo ibi tí ìṣòro wà, gbogbo ibi tí àìní wà, gbogbo ibi tí ìdánilóró ọwọ́ ìṣó wà ní ìgbésí ayé wa, ẹ bá wa mú ọ kúrò ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé bí ẹlẹ́ṣẹ̀ ṣe ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, ẹ ó gba kan rẹ̀ là. Bí àwọn aláìsàn ti ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, ẹ ó dá wọn ní ìdè. Àti bí àwọn tí a ń dá lóró láti ọwọ́ ẹ̀mí èṣù, bí wọ́n ti ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, à ń bẹ̀bẹ̀ wípé ìdáǹdè láti àtọ̀run wá, ìdásí ẹ̀ láti ọwọ́ yín wá, ẹ ó fún wọn ní orúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà wa, ẹ ṣàánú fún àwọn ènìyàn yín. Ẹ jẹ́ kí a padà lọ sí ilé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ní ọkàn wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Amen. Nínú Pétérù kínní, orí kínní, ẹsẹ̀ ìkejìdínlógún àti ìkọkàndínlógún, lè àti mú àkòrí ọ̀rọ̀ wa ní àṣálẹ̀ yìí. Pétérù kínní, orí kínní, láti ẹsẹ̀ ìkejìdínlógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún. Níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí dìbàjẹ́ ràn yí padà, bí fàdákà tàbí wúrà, kúrò nínú ìwà asán yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín, bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye, tí bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lé àbùkù, tí kò lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Jésù Kristì. Ohun tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ̀ yìí ni ẹ̀jẹ̀ Kristì, ẹ̀jẹ̀ iyebíye. Ẹ̀jẹ̀ Kristì, ẹ̀jẹ̀ iyebíye. Ẹ̀jẹ̀ Jésù Kristì jẹ́ iyebíye níwájú Ọlọ́run fún ìràpadà wa, fún ìmúláradá wa, fún ìdáǹdè wa, àti fún bí a ṣe lè súnmọ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Kí Jésù kí ó tó wá sí ayé yìí, ẹ̀jẹ̀ àgùntàn ni a fún àwọn ọmọ Ísíráẹlì láti fi máa ṣe ètùtù fún ọkàn ẹlẹ́ṣẹ̀. Ní Lefitiko orí 17 ni a ti ń ka ẹsẹ̀ ìkọkànlá. Lefitiko orí 17, ẹsẹ̀ ìkọkànlá. Nítorí pé ẹ̀mí ara ń bẹ nínú ẹ̀jẹ̀, èmi sì ti fi fún yín láti máa ṣe tutù fún ọkàn yín lórí pẹpẹ ẹni. Nítorí pé ẹ̀jẹ̀ ní ṣe ètùtù fún ọkàn. Gẹ́gẹ́ bí a ti máa ń gbọ́ ní ìgbà gbogbo nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé gbogbo ènìyàn ni ó sá ti ṣẹ̀, tí ó sì ti kùnà ògo Ọlọ́run. Láti ìgbà tí Ádámù ti ṣubú kúrò nínú ipò tí a dá, ipò tí a fi sí láti ọwọ́ Ọlọ́run, láti ìgbà náà ni ẹ̀ṣẹ̀ ti ń jọba lórí gbogbo àwọn ènìyàn tí wọ́n wá sí ayé yìí. Láti ìgbà náà ni a sì ti fi ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ akọ màálù tàbí ẹ̀jẹ̀ ẹranko fún wọn láti lè ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wọn. Títí ó fi di ìgbà tí Jésù wá sí ayé, tí Ọlọ́run pinnu láti ṣe àṣepé ìgbàlà àti ìràpadà wa, ẹ̀jẹ̀ ẹranko wọ̀nyí ni a máa ń fi ṣe ètùtù fún ọkàn wọn. Èyí ni a kà nínú Lepítíkù tí a ti kà sí wa nísinsìnyí wípé ẹ̀jẹ̀ wọ̀nyí ni ó ń ṣe ètùtù fún àwọn ọkàn tí wọ́n ti ṣákulọ̀, àwọn ọkàn tí wọ́n ti dẹ́ṣẹ̀, àwọn ọkàn tí wọ́n ti fi ibi tí Ọlọ́run fi wọ́n sí tẹ́lẹ̀, tí wọ́n ti fi irú ipò bẹ́ẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó di àkókò tí Ọlọ́run fẹ́ ṣe àṣepé ìgbàlà àwọn ẹ̀dá, tó sì fẹ́ fi ìràpadà ńlá fún wa, ó rán Jésù Kristì ọmọ rẹ̀ láti kú fún wa. Láti ìgbà náà ni ó fi jẹ́ wípé ẹ̀jẹ̀ ẹranko kò níye lórí mọ́, kò sì jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ Ọlọ́run mọ́. Bí a bá rí ẹnikẹ́ni lónìí tí ó sì ń ta ẹ̀jẹ̀ ẹranko sílẹ̀, tàbí ẹni tí ń ṣe ètùtù, tàbí ẹni tí ń rúbọ, ó yẹ kí ó yé irú ẹni bẹ́ẹ̀ wípé láti ìgbà tí Jésù Kristì ti kú lórí igi àgbélébùú ni ẹ̀jẹ̀ ẹranko kò ti níye lórí fún ìgbàlà tàbí fún ìdáǹdè
tabi fun etutu tabi fun irapada wa ninu heberu ori kewa lati ese ikarun heberu ori kewa lati ese karun nitori na nigbati o wa se aye o wi pe iwo ko fe ebo ati ore sugbon ara ti ara ni iwo ti pese fun mi ebo sisun ati ebo fun ese ni iwo ko ni inu didun si nigba na ni mo wi pe kiyesi ninu iwe kika le agbe ko nipa ti mi mo de lati se ife re olorun ni ati odun de odun fun odun popo gege bi egberun odun ni ona merin ni awon wonyi ni won tin se irobo ni awon wonyi ni won tin mu eran wa si waju olowa sugbon nigbati akoko to ti jesu yo wa si aye aso fun a wi pe olorun ko ni inu didun si awon ebo wonyi mo nitori be lati igba na ti jesu ti de ni o ti je wi pe ni waju olowa awon ebo sisun tabi eran pipa tabi anse tutu tabi anse onkohun ti o jo wi pe anta eje sile lati mu ese tabi aisan tabi aini tabi ori buburu kuro ni o ti je wi pe awon nkan wonyi ko je etewogba ni waju olowa mo eni o fi so ni ese kefa ti ati kanisisi wi pe ebo sisun ati ebo fun ese ni iwo ko ni inu didun si nitori na bi enikeni ba wa ni hin ni asale yi ti o je wi pe o nka akiri o nrobo o nperan ni ireti wi pe eran ti apa yi tabi eje ti ata sile yi yo mu ese ati ori buburu tabi aisan tabi aini kuro a n so fun a wi pe iru nkan wonyi olorun ko ni inu didun si mo sugbon o wi pe nigba naa ni mo wi pe kiyesi ninu iwe kekale ati pe ko nipa ti mi eyi je ohun ti a ti ko sile nipa Jesu Kristi wi pe mo de lati se ife re olorun ife re olorun ti a n so nihin ni wi pe Jesu lo si ori igi agbelebo o ku o ta eje re sile fun iwo ati fun emi ti o ba ranti ni oju kan na ti Johanu ri Jesu Kristi ni o toka si wi pe oun ni odo agutan Olorun ti yo ko ese ara aye lo ninu Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan Olorun eni ti o ko ese aye lo eje wi pe lese kese ti Jesu ti de ni ati fi opin si eran pepa ni ati fi opin si irobo ni ati fi opin si ebo sisun tabi iru ebo miran ti awon omo Israeli ma nru nitori pe Jesu Kristi ni a wa fi fun wa nisisin yi lati ko ese wa lo eyi ni Isaiah woli ti ri lati ojo pipe ti o si so fun awon omo Israeli wi pe igba kan wa ti Jesu Kristi yo de eti se omo Olorun ti a pe ni Emmanuel ti se wi pe Olorun wa pelu wa wi pe nigba ti o ba de yo je eya fun ese wa ati nigba ti o ba ti je eya fun ese wa ni a re wi pe yo ko awon ese awon ti o ba gbagbo lo bi o ba wo Isaiah ori ketadini adota lati ese iketa Isaiah ori ketaleni adota lati ese iketa akegan re ase ko lodo awon eniyan eni kanu ti o si mo ibanuje o si dabi eni pe o mu ke apa oju wa mo kuro lara re akegan re awa ko si ka si eyi so nipa Jesu Kristi ti o wa si aye lati ko ese wa lo lati je etutu fun ese gbogbo agbaye ki se fun awon Jew nikan sugbon fun awon kefiri pelu o n so fun a wi pe akegan re
bi o ba ti ka iwe ihinrere ti Matthew tabi ti Marko tabi ti Luke tabi ti Johanu o ri wi pe akegan Jesu lopo lopo leset le, nigba ti ati bi nigba yi ni ati nkegan re nigba ti o si wa se ise iranse fun awon omo Israeli ti ti o fi lo si ori igi agbelebo lati ko fun wa ni ati nkegan re ni ese kerin looto o ti ro ibinuje wa o si gbe ikanu wa lo sugbon awaka si bi eni ti ana ti alu lati odo Olorun ti a se pon loju sugbon asale ogbe nitori ire koja wa apale ara nitori aisedede wa ina alaafia wa wa lara re ati nipa ina re le a fi mu wa lara da bi a ba so wi pe asa eniyan le ogbe o mo wi pe ohun ti yo jade ni eje bi a ba sa eniyan logbe nigbati asa Jesu logbe nigbati a kan mo ori igi agbelebo nigbati a fi ade egun de Jesu le ori nigbati a fi oko kan le egbe eje Jesu ti o jade eyi wa fun irapada wa eyi wa fun idande wa o si wa fun igbala wa pelu nitori tire nitori temi ni a fi sa Jesu le ogbe nitori ire koja re nitori ire koja mi eyi je nitori ohun ti a se ti a fi re ofin Olorun koja ohun ti a se ti a fi dese ohun ti a se ti a fi se si Olorun nitori eyi ni a fi sa le ogbe apa alara nitori aisedede wa bi a ba so nipa aisedede nigbati eniyan ba rin sege sege ti ko rin deede eyi ni bibeli nka si ese tabi aisedede nitori nkan wonyi ni a fi pa lara ti a si sa le ogbe ina alaafia wa nbe lara re ati nipa ina re le a fi mu wa lara da mo fe fun o ni ohun mejo ti eje Jesu Kristi ti o se fun mi ikini ni wipe o ra wa pada lọwọ igbekun esu o ra wa pada lọwọ agbara esu o ra wa pada lọwọ ese wa ti o ti de wa ni igbekun je ki a tun pada si Peteru kini ori kini lati ese ikejidinlogun Peteru kini ori kini ese ikejidinlogun de ese ikokandinlogun niwọn bi eyin ti mo pe a ko fi ohun ti di baje ra yin pada bi fadaka tabi wura kuro ninu iwa asan yin ti eyin ti jogun lati odo awon baba yin bi ko se eje iyebiye bi ti odo agutan ti ko li aboko ti ko si li abawon ani eje Kristi gbogbo eranko ti awon omo Israeli pin robo bi abawo ni pinipini gbogbo aye ni ati lati asiko Adamu ni o ti wa labe igun Olorun nitori be ati eniyan ati eranko ati ohun ogbin ati ohun ti o wa ni ilu ati ohun ti o wa ni oko ni o wa ni abe igun Olorun eyi ni o fi je wipe awon nkan wonyi ko le mu won pe ko si le mu won je mimo patapata sugbon Jesu ni o wa ni ailaboko ailabawon nitori be eje ti o ta sile o je eje pipe eje mimo eje ti o se iyebiye eyi ni a fi ra wa pada bi a ba so nipa irapada bi o ba ti je eni ti o ka awon iwe itan ni ile Yoruba o mo we pe ni akoko eru bi a ba mu enikeni leru a lo gege bi eru a le lu gege bi eru a le fi aje gege bi eru ati le paapaapa gege bi eru sugbon nigbati oludasile oludande nigbati a se ofin titun wipe ko si eni ti o ye ki o wa ni abe esin ro mo nigbayi ni awon eru di ominira nigbati awon eru won si di ominira a ko le fi aje won tabi ki a lu won tabi ki a pa won gege bi eru mo eyi ni Jesu Kristi se fun wa wipe ati je eru tele tele eru nitori ese wa eru nitori asere ti o wa ni igbesi aye wa eru esu
o si ti kan aba mo wa lese o si n fi iya je wa nigba ki igba ti o wo o le fi aisan ti o ba fe si wa lara nigba ti o ba si wo pelu o le so wa di alaini o si le pa wa onko ni esu le se fun awon ti won wa ni abe ikawo re sugbon nigba ti o ba gba Jesu Kristi gbo eje Jesu yi ni afinra wa pada bi o ba wo Galatia ori keta ese iketa la si ikerin la Kristi ti ra wa pada kuro lowo igun ofin eni ti a fi se igun fun wa nitori ti a ti ko pe ifibo ni olukuluko eni ti a fi ko sori igi ki ibokun Abrahamu ki o le wa sori awon keferi nipa Kristi Jesu ki a wa ki o le gba ileri emi nipa igbagbo nitori na bi o ba ranti wepe ati pa Jesu lara fun o ati sa logbe fun o ti ta eje re sile nitori itire bi o ba le gbagbo loni a o ra o pada eje wepe Jesu fun ara re pelu agbara Olorun yo mo kuro labe isiru esu labe gbogbo iya ti o nfi je o nitori wepe o je eni tire ninu Kolose ori kini Kolose ori kini lati ese iketala eni ti o ti gba wa kuro lowo agbara okunkun ti o si siwa nipo sinu ijoba ayanfe omo re ninu eni ti awa ti ni idande nipa eje re ani idariji ese bi o ba wo ti akaye daradara o n so wipe a ti wa labe agbara okunkun agbara emi boboro agbara esu ti satani tele tele sugbon a se wa nipo kuro ninu okunkun si imole a se wa nipo kuro ni abe agbara satani si abe agbara olorun a se wa nipo kuro ninu iya to n je wa si odo olorun nisisiyi a si se yi nipa idande tabi irapada nipa eje Jesu Kristi bi o ba mara re si elese ti o si be si ni jewo ese re fun olorun ti o si so fun wipe o ko fe ku si inu ese ti o wa o ko si fe tesiwaju lati ma jiya labe agbara esu bi o ba gba Jesu Kristi gbo ti o si ranti wipe o ti ku fun o daju wipe yo da oni ide yo gba okan re la yo si dari gbogbo awon ese re jio ikeji eje Jesu yi kan na ni o nwe wa nu kuro ninu ese wa gbogbo elese je ileri ni waju Olorun bi o ba si wa niru ipo yi gege bi ileri ki o sese fun o lati gbe lodo Olorun titi aye raye bi o ba ku sinu ese o ku gege bi ileri ni waju Olorun bi a ko ba fi eje Jesu we okan re mo ki okan re ki o funfun lao lao ki o sese fun lati wa lodo Olorun titi lai titi aye sugbon bi o ba le to Olorun wa ti o si gbagbo ninu iwenu mo ti o wa ninu eje Jesu Kristi o daju pe a o we okan ese re mo pelu eje Jesu ninu Eberu ori kesan ese ikeji le logun o fere je ohun gbogbo le a fi eje wenu gege bi ofin ati lai si itaje sile ko si idariji ko si iwenomo ko si imokoro fun ese wa lai si itasile eje Jesu Kristi ko le sese fun enikeni lati ri oju Olowa nitori wipe ileri ni atanu ni waju Olowa lati ma le gbe iwaju tabi ile Olorun titi ninu Matthew ori kerindinlogbon Matthew ori kerindinlogbon ese ikejidinlogbon ni Jesu fun ara ti so fun awe pe nitori eyi le eje mi ti majemo titun ti atasile fun opo eniyan fun imukuro ese ata eje Jesu Kristi sile fun opo okan ti yo gbagbo fun opo okan ti o gbadura ti o si kepe Olowa wipe oun fe imokoro ese iwenumo ese nitori be ranti wipe ohun kini ti eje Jesu ma n se fun ani wipe o ma n ra wa pada
o ma gba kuro lowo isu lowo ise wa o si ma nda wa need ikeji ni we pe o ma nwo ise wa nu o ma mu ise wa kuro o ma mu wa di alaijebi ni waju olorun iketa ni we pe o mu wa somo to si gbogbo elese patapata ni o jina si olorun bi o ba wa ninu ise re ki o sese fun o lati wa si waju olowa nitori wipe ese a ma yani nipa si olorun ese a ma mu ikele tabi idabo si arin wa ati si olorun nitori be ni a sa se so fun awe pe ese wa ni o je ki a jina rere si olorun sugbon bi o ba le gbadura ti o si gbadura wipe o gbagbo wipe ati ta eje jesu sile fun o nipa eje yi ni a fi le mu o somo iwaju olorun epesu ori keji wo ese iketala sugbon nisisin yi ninu Kristi Jesu eyin ti o ti jina rere nigba ti jori le mu somoto si nipa bawo nipa eje Kristi nipa eje ti Kristi ta sile ni afimu eni ti o jina rere eni ti o ti sako lo eni ti ese re ti ya nipa si olorun le afimu iru eni be wa somoto si lati wa gbe ni ile olorun lati ni alaafia olorun lati ni idande olorun lati di omo olorun ikerin nipa eje jesu ni afiba wa laja ti asije ke ani alaafia atun wo kolose le kan si kolose ori kini ese ogun ati nipasẹ re lati ba ohun gbogbo laja lẹhin ti o ti fi eje agbelebo re pari ija mo ni nipasẹ re iwon ibase won ibase won ibase ohun tin be le aye tabi ohun tin be le orun nipa eje Jesu Kristi ni ati pari ija ti o wa ni laarin elese ati olorun elese je ni ti o n ba olorun oja olorun paapa si ko jesus si elese sugbon lati igba ti jesu kristi ti ku ni ori igi agbelebo ti o ti ta eje re sile be ni eje jesu kristi ni o je ohun ti a fi n ba wa laja laarin awa ati olorun bi o ba wa si odo olorun gege bi ota olorun gege bi eni ti o ti n ba olorun oja tele tele ti olorun si ko juja si nitori ese ti o wa ni owo re bi o ba so fun olorun we pe o fe di eni ti ara pada o fe ba olorun laja o si n fe ki olorun ki o fun ni alaafia ki alaafia ki o wa laarin iwo ati olorun ki o si wa ninu okan re si olorun ki olorun ki o si se ase pe ise igbala ni okan re bi o ba gbagbo nipa eje jesu kristi a ba iwo yo le ba olorun laja gbogbo ohun ti o si wa ni igbesi aye re ti olorun fi n ba oja olorun yo mu gbo awon nkan wonyi kuro bi o ba le se bee ni asale yi o ri oju rere olorun gbogbo ija ti o si wa laarin iwo ati olorun nipa eje jesu kristi a o mu gbogbo re kuro patapata ikarun adawalari nipa eje jesu kristi adawalari nipa eje jesu kristi wo romu ori karun lati ese ikesan o wipe melo melo si ni ti adawalari nisinsin yi nipa eje re li a o gba wala kuro ninu ibinu nipase re o so wipe adawalari bi a ba wa labe ebi a wa labe idajo olorun bi a ba wa labe ebi a je eni ti o n reti ibinu gbogbona olorun sugbon bi a ba wa sodo olorun ta si so fun olorun we pe a n fe idalare nipa eje re bi a ba ti n we okan re nu pelu eje jesu kristi loju kan naa ni idalare yo wa eyi ni bibeli se n so fun a we pe nje ebi ko si nisinsinyi fun awon ti o wa ninu kristi jesu ki se fun awon ti n robo ebi wa fun awon ti n robo ebi wa fun awon ti o ro we pe won le lo si orun nipa fifi owo fun awon alagbe ebi wa fun awon ti won ro pe nipa ise rere ara won tabi ise owo won
won le se ara won pe lati wa oju olorun sugbon ebi ko si nisisin yi fun awon ti o wa ninu Kristi Jesu awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi eyi so idande idalare ti o wa fun awon ti a ti fi eje Jesu Kristi wenu mo awon ti a ti fi eje Jesu Kristi balaja pelu olorun nipa eje kan na ikefa ni o fun wa ni iwenu mo ojojumo Johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole bi ohun tin be ninu imole awa ni idapo pelu ara wa eje Jesu Kristi omo re ni nwe wa nu kuro ninu ese gbogbo o wi pe bi awa ba rin ninu imole ohun ti a pe ni imole ni ire Jesu Kristi ti o to wa wa ohun ti olorun so fun wi pe olorun ko ni inu didun si ebo tabi yala ebo sisun tabi ebo miran imole ni wo pe nisisin Jesu ti ko fun ni ori igi agbelebo bi a ba to wa bi a ba kepe bi a ba si fi igbagbo wa si eje ti o ta sile fun wa e je wi pe arin ninu imole bi a ba wo oro olorun ti o n tan imole si ipa ona wa ti a si rin gege bi oro olorun ti a n bere ori ofe lowo olorun wi pe a fe gbe a fe rin gege bi o ti la sile ninu iwe mimo e je wi pe arin ninu imole bi a ba fe se ipinu tabi a fe gbe igbese tabi a fe se ise tabi a fe da wole okowo kan a si n bere wi pe kini oro olorun ti wi nitori pe a fe se gege bi oro olorun e je wi pe arin ninu imole o wa n so fun a wi pe bi a ba je eni ti o rin ninu imole bee wi pe eje Jesu Kristi omo olorun ni n we wa nu kuro ninu ese gbogbo aye ti a wa yi je aye ti o le ri aye ti o si ma mu eri tabi idoti ba wa nipa ti emi bi ki ba se wi pe a ni eje Jesu Kristi ti o n we wa nu ti o n we wa mo ni igba gbogbo ni ojojumo ki o le se se fun wa lati pa ara wa mo kuro ninu awon ohun ti o wa ninu aye ikeje eje yi kan na ni o n fun wa ni igboya lati wa si odo olorun ati lati gbadura ati lati di ileri olorun mu nitori wipe nigba gbogbo ti a ba wa si iwaju olorun a wa nitori iwenumo ti a ti ni nipa eje Jesu Kristi ninu Heberu ori kewa Heberu ori kewa lati ese kokandinlogun ara nje bi a ti ni igboya lati wo inu ibi mimo nipasẹ Jesu ani igboya lati wo ibi mimo nipa eje Jesu ohun ti a n so fun anihin ni pe awon omo Israeli ko si enikeni ti o ni anfani lati wo ibi mimo lo nitori pe eni ti o ba wo ibi mimo lo lese kese ni iku yo de ba nitori ko si eni ti o mo to be ẹni tí a gbà láàyè tó bẹ́ẹ̀ láti wá sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ ṣùgbọ́n ní ìgbà tí Jésù Kristi ti dé ni aṣọ ìkélé tí ó wà ní tẹ́ḿpìlì lè ti fà á ya èyí jẹ́ wípé ẹnikẹ́ni tí ó bá fẹ́ tọlọ́run wá nísinsìnyí bí ó bá wá pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi yóò jẹ́ kí ó lè wọ ibi mímọ́ lọ òun ni ó fi sọ wípé ara àwọn tí a ń pè ní ara ni àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀nu àwọn tí a pè ní ara ni àwọn tí ó ti kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ àwọn tí wọ́n ti di arákùnrin tàbí arábìnrin nínú olúwa àwọn tí wọ́n ń gbé ìgbésí ayé ọ̀tún ó wá ń sọ fún wa wípé ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípa báwo nípa ẹṣẹ̀ ọwọ́ wa ni tàbí nípa òdodo tiwa tàbí nípa ohun tí a ti ṣe tàbí yálà àṣẹ́sí ọlọ́run tàbí àṣẹ́sí àwọn ènìyàn ó ń sọ fún wa wípé nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan ṣoṣo ni a fi lè wọ ibi mímọ́ lọ nítorí bẹ́ẹ̀ jẹ́ kí o yí ọ wípé nígbà tí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ ní orí igi àgbélébò nígbà náà ni yóò lè ṣe é ṣe fún ọ láti lè ní ìgboyà láti wọ ibi mímọ́ lọ láti wá sí ọ̀dọ̀ ọlọ́run ìkẹjọ ó fún wa ní ìṣẹ́gun ẹ̀jẹ̀ yìí kan náà ni ó sọ wá di aṣẹ́gun aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀
àṣẹ́gun lórí ikú, àṣẹ́gun lórí àwọn ẹ̀mí èṣù, àṣẹ́gun lórí àìsàn pẹ̀lú. Ó sọ wá di ọba, ó sì jẹ́ kí ọ̀rọ̀ wa kí ó ní agbára, nítorí pé ìgbà tí a ti wẹ̀ wá nù ni ẹ̀jẹ̀ Jésù Kristì yìí ni ó ti sọ wá di ọba. Bí a bá dúró láti gbàdúrà, a gbàdúrà gẹ́gẹ́ bí ọba. Bí a bá dúró láti sọ̀rọ̀, a sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọba. Bí a bá dúró láti pàṣẹ, a pàṣẹ gẹ́gẹ́ bí ọba, nítorí pé iṣẹ́ tí ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ti ṣe ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a wo ìfihàn orí kìíní láti ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkẹfà. Àti láti ọ̀dọ̀ Jésù Kristì, ẹlẹ́rìí olóòótọ́, àkọ́bí nínú àwọn òkú, àti aláṣẹ àwọn ọba ayé. Ẹni tí ó fẹ́ wa, tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, fiyè sí i dáradára. Ó fẹ́ wa, ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀, omi nínú ìgò tàbí níbikíbi, kò lè wọ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù. Omi níbikíbi, yálà abò létí òkun tàbí ẹnikẹ́ni gbàdúrà sí, kò lè wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù. Ó sọ fún wa wípé ẹni tí ó fẹ́ wa, tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti wẹ̀ wá kúrò nínú ẹ̀ṣẹ̀ wa, ní ẹsẹ̀ ìkẹfà ń sọ fún wa wípé tí ó sì ti fi wá jẹ ọba, ó fi wá jẹ ọba àti àlùfáà fún Ọlọ́run àti bàbá rẹ̀, tí rẹ̀ lé ògo àti ìjọba láé àti láéláé. Ìfihàn orí kejìlá, ẹsẹ̀ ìkọkànlá, wọ́n sì ṣẹ́gun rẹ̀. Èyí sọ fún ayé pé wọ́n ṣẹ́gun dragoni náà, wọ́n ṣẹ́gun èṣù, sàtánì, ẹni tí ó jẹ́ ọ̀tá fún ọ àti ọ̀tá mú gbogbo ayé. Ó ní wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn. Wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ikú. Àwọn nǹkan wọ̀nyí ni ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó máa ń ṣe fún wa. Pétérù ti sọ fún wa wípé kò ṣeé ṣe láti rà wá padà pẹ̀lú ohun tí dìbàjẹ́ gẹ́gẹ́ bí wúrà tàbí fàdákà, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì ọmọ bíbí Ọlọ́run ni a fi rà wá padà. Ẹ̀jẹ̀ yìí ni ó fún wa ní ìràpadà, òun ni ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, òun ló mú wa sọ́mọ Ọlọ́run, àwa tí a ti jìyàn rí sí Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó mú wa sọ́mọ tòsí, òun ló jẹ́ kí a lè bá Ọlọ́run lájà, tí ó fún wa ní àlàáfíà láàrin àwa àti Ọlọ́run. Òun ló dá wa láre, òun ló máa ń wẹ̀ wá nù lójoojúmọ́, tí ó máa ń fún wa ní ìgboyà láti lọ sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ. Èyí ni ó sì sọ wá di aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, lórí àìsàn, lórí èṣù, lórí ikú, àti lórí ohunkóhun tí èṣù tàbí àwọn ẹ̀mí èṣù tí wọ́n lè pè rò láti ṣe ní ìgbésí ayé wa lónìí. Bí a bá lè dìde dúró láti gbàdúrà, tí a sì sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí o bá tí ní ìgbàlà ẹ̀jẹ̀ Jésù ṣe tán láti wẹ̀ ọ́nà láti gbà ọ́là. Bí o bá ń bèèrè ìsọ̀rí mímọ́, ẹ̀jẹ̀ Jésù wà níhìn-ín tí ó lè wẹ̀ ọ́nà, tí ó lè wẹ̀ ọmọ, kí ó sì sọ di mímọ́. Bí o bá jẹ́ agbára ẹ̀mí Ọlọ́run ni o nílò, ẹ̀jẹ̀ Jésù sì wà bákan náà láti jẹ́ kí ìlérí yìí kí ó jẹ́ tirẹ̀. Bí o bá jẹ́ àìsàn ni ó wà lára rẹ, tàbí àwọn ẹ̀mí èṣù ló ń dá ọ lóró, tàbí àìní ni ó gbé ọ dè, ẹ̀jẹ̀ Jésù lè tú ìdè àti ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ó dè ọ. Bí o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù ta sílẹ̀ nígbà tí ó kó fún ọ lórí igi àgbélébò, ẹ jẹ́ kí á la ẹnu wa gbò láti sọ fún Ọlọ́run wípé a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a ní ìgbàgbọ́ nínú Ọlọ́run, a gbàgbọ́ wípé ó ṣeé ṣe fún láti dá wa sílẹ̀, láti dá wa láre, láti fún wa ní àlàáfíà, láti wẹ̀ wá nù, láti wẹ̀ wá mọ́, láti fún wa ní ìgbàlà tòótọ́, láti jẹ́ kí a jẹ́ aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, aṣẹ́gun lórí àìṣedédé gbogbo, aṣẹ́gun tí ó lè gbé ìgbésí ayé tí ó wu Ọlọ́run, képe Ọlọ́run. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ti tà sílẹ̀ fún ọ.

bí o bá jẹ́ wẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ sílẹ̀, ó dájú wípé Ọlọ́run yóò dáríjì ọ́ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló, kò ní láárí, kò sì ṣe iye bí ẹniwájú Ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ láti lè ní ìdáríjì, láti lè ní ìdáǹdè, láti lè ní ìgbàlà. Àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa, apá lára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá. Ìdáǹdè wà lọ́wọ́ Ọlọ́run. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀, kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó yẹ, ẹ̀ràn Jésù Kristì láti wá kú fún wa. Àwa ẹni òṣì, ẹni àárẹ̀, àwa ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀, ẹ ti rán Jésù Kristì láti kú ní orí igi àgbélébòó. Ọlọ́run aláàánú, a bẹ̀bẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí, tí wọn kò tí ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn, tí a kò tí kọ orúkọ wọn sínú ìwé ìyè Lọ́run, tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri, tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ̀ Lọ́run, a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbélébùú ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé, nípa èrò ọkàn wọn, nípa ọ̀rọ̀ ẹnu wọn, nípa ìrìn ẹsẹ̀ wọn, nípa ìṣesí wọn, nípa ìgbéyàwó ìlọ́kọláya wọn, ní ohun gbogbo tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù ta sẹ́ ní orí igi àgbélébùú yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù, yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, à ń bẹ̀ yín wípé gbogbo àìṣedédé, gbogbo ìrékọjá, gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn, àwọn tí wọ́n ń sunkúnrìn káàkiri, àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn, wọn kò lè ní ìtẹ̀síwájú, à ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ẹ wẹ ọkàn wọn mọ́. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ẹ gbà wọ́n là. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ẹ kọ́rúkọ wọn sí ìwé ìyè Lọ́run, ẹ ṣàánú fún wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀, kí a sì díje wa. Ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn, tí olùṣe àwọn oníṣègùn sọ fún yín pé ó ní àrùn jẹranjẹ eegun tí a ń pè ní kánsà, mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé kò sóhun tó ṣòro fún ẹ láti ṣe, nítorí wípé fún Ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe. À ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn kánsà lára, à ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébòó, ní orí igi àgbélébòó, yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára, bí o bá wà níbẹ̀, jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn. Ọlọ́run aláàánú, a bẹ̀ yín wípé ẹ fọwọ́lé àìsàn yìí, ẹ mú un kúrò pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì.
ambe yin wo pe ke da eni yi sile ni oruko Jesu emu larada eje ki ogo olorun ki o farahan ni igbese aye re ki ara dida sasa ki o le je ti re adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan ni yin ti o ni isoro lati kese jari ni gbogbo idawole re ti o je wipe igba gbogbo ni o fi ma ni ijakole ni ohunkohun ti o dawole mo npe ri iru eni be lati gbe owo soke kin le gbadura fun o olorun alaanu adupe lowo yin a mo wipe bi a ba to yin wa ase ri ase ti aini yo pora ni igbese aye wa je mo bebe fun awon wonyi ti o gbe owo won soke nitori ijakole ti won ni nitori ohun ti o ti ko sese fun won lati kese jai ni dawole won a nbe yin wo pe ke da won sile gbogbo egun gbogbo ohun ti awon eni aye ti fi si won lara to ti fi si idile won lara e yo won kuro ni oruko Jesu adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan ti aye ti de ni igbekun ti o dabi eni wo pe aisan ni ojojumo bi o tin kuro lori kan ni o n bo sori imiran bi o ba ni owo die lowo nkan won ya tun wa si igbese aye re lati le ko gbowo lo gba ti owo ba tan adabi eni pe aisan ti tan gba ti owo ba de aisan atun de nitori egun ti o wa ni igbese aye ru eni be bi o ba je ewo ni mo n se apejuwe re mo fe ki o pe owo re soke kin le gbadura fun o Olorun alaanu alagbara adupe wipe bi a ba to yin wa e onu omi je wa nu kuro je mo bebe wipe gbogbo aseti gbogbo aisan ati gbogbo egun ti a ti fi si eni yi lara e mu kuro ni oruko Jesu mo gbagbo wipe lese kese ti a n gbadura nisisin yi wipe e n se ise irapada yi e n se ise imularada yi e da sile ni oruko Jesu gbogbo awon emi ibi gbogbo awon ti o ti gegun fun gbogbo awon majele ti a ti fi si igba tabi okowo re gbogbo re patapata a mu won kuro ni oruko Jesu adupe pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan wa nihin ti o ni ori fifo ti o le ponran ti o si soro fun lati ni idasile bi eni yi ba ti ni ori fifo yi ni omi ma n jade loju re ni o ma dabi eni pe ati eti ati gbogbo ori patapata ni o dabi eni pe atalofa bi o ba je ewo ni iru eni be a n fe ki o nawo soke ki olorun ki o le da o sile olorun alaanu a n wo yin loniyi nitori wipe a mo wipe ooto ni ileri yin ko si si ko sese ni inu iwe yin a n be yin wipe ori fifo yi ati awon nkan ti o wa nbe pelu agbara olorun pelu agbara ti o wa ninu eje Jesu Kristi mo le won jade ni oruko Jesu emu larada adupe pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa obirin ti o wa ninu oyin ojo pipe bi o ba gbe owo soke nisisin yi idasile ti de fun o obirin ti o wa ninu oyin ojo pipe bi gbe owo kan si oke ki o fi owo miran owo keji le ikun re ki o si gbagbo wipe gege bi mo ti gbadura fun o nisisin yi o wa lati wa jeri ohun ti olorun se fun o baba wa ti n be le orun olorun alagbara olorun ti ki kuna olorun ti ileri re ki ta se awa sodo yin nisisin a n gbagbo wipe gbogbo ohun ti won ti de mo obirin lara e o tu sile ni oruko Jesu gbogbo okun ede sekeseke ti satani fi de patapata mo ja won ni oruko Jesu gbogbo awon emi buburu ti o wa ninu ile won ti o wa ni arowoto won ti o yi ile re ka ti o ma n tele kaakiri pelu agbara ti o wa ninu eje Jesu mo le yin kuro ni oruko Jesu e ti o sile e je ki o bimo layo ati lalaafia
ki o le wa jeri ise rere ti Olorun se lara re ni oruko Jesu Christi Oluwa wa. Eni kan ti ara ma nta o da bi ara tita o da bi eni pe ara tita na ko gbogun bi o ba wa nibe nowo re soke kin le gbadura fun o Olorun alaanu adupe wi pe ohun gbogbo ni sise fun yin ara tita yi momo okoro gbogbo pe ayinra momo okoro gbogbo nkan ti o da bi eni pe ko gbogun ale won jade ni oruko Jesu adupe wi pe e ti gbo ni oruko Jesu Christi Oluwa wa. Iwo ti o da bi eni pe igbese wo Olorun o si nsa kaakiri nitori opolopo awon ti o je lowo o si nbebe we pe bi Olorun ba le pese fun o fe san awon igbese ti o wa Olorun re bi o ba nowo soke ipese Olorun ni kikun yo je ti re Oluwa wa Olorun wa anwo oju yin nitori pe agbagbo we pe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo Olorun e da won sile e saanu fun won gbogbo e ti won sa kaakiri ti won sa pamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki ipese Olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibi ise won ti won fi sa awon igbese won yi ni oruko Jesu adupe epo e ti gbo ni oruko Jesu Christi Oluwa wa. Ami onkon ti o ba wa ni igbese aye re gege bi aisan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbo wole ara re ki o se gbagbo wi pe nigba ti o ba nbo ni ojo bo eyi ni ojo alamisi ti o nbo o ma bo pelu eri Olorun le enu re baba wa le orun adupe wi pe ipe to ni bokun ni e fi pe wa ipe alaafia le fi pe wa ati wa sodo yin asin be yin pe bi ati wa e ma je ke a pada le owo opo gbogbo ibi ti aisan wa ele aisan na jade gbogbo ibi ti aini wa ele aini jade gbogbo ibi ti ibanuje wa ele ibanuje jade gbogbo awon okan ti o nsare nitori wahala ti o wa ni idile won nitori wahala ti o wa ni abele an be yin we pe e mu won kuro ni oruko Jesu gbogbo edun okan awon eniyan yin ni asale yi e wa tan e gbo adura won e je ki won ki o le ni ayo ki kun ni oruko Jesu baba an bere wo pe eni ni ti o ni idi yiyo an bebe wo pe gbogbo re patapata ke mu laada ni oruko Jesu e to da bi eni pe inu ni o ma nlo ni igba gbogbo a bebe wo pe agbara atorun wa ki o ba le nisisin yi ki o mu kuro ni oruko Jesu awon ti o dabe ni kon ma nsubu won ma dide won ma nsubu won ma dide to si nfe imuni duro ninu igbagbo an bebe yin wo pe ore ofe okun agbara lati oke wa yo wa si igbese aye won won le gbe.

ilé gbàdúrà agbára tí ó jẹ kí iná ọlọ́run kí ó máa jó ní ìgbésí ayé wa ẹwà fún ọ ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wí pé àwọn tí wọ́n wà ní ìdílé tí ilé ń gbóná, àwọn tí ọ̀nà ń nà, àwọn tí ìṣẹ́ ń ṣẹ́, àwọn tí wọ́n ní wàhálà lọ́nà kan tàbí lọ́nà mìíràn, à ń bẹ̀bẹ̀ wí pé àwọn wàhálà wọ̀nyí ẹ ó lé wọn jáde kúrò ní ìdílé wọn ní orúkọ Jésù. Obìnrin ni tí ó wà níbẹ̀ tí ó dàbí ẹni wípé ọmọ rẹ ni ó ń fa ìbànújẹ́ fún ọ, tí ó bá ti jáde àti padà wálé adẹ́tì, ó sì máa ń kẹ́gbẹ́kẹ́gbẹ́, ó sì máa ń rin ìrìn tí kò dára lẹ́sẹ̀, ó sì ń bà ọ́ nínú jẹ́. Mo gbàdúrà nísinsìnyí pé ọwọ́ Ọlọ́run yóò wà lórí ọmọ náà, ẹ̀mí Ọlọ́run yóò bà lé ọmọ náà. À ń bẹ̀yìn wípé ọmọ yìí yóò jẹ́ ọmọ tí yóò ṣàǹfààní, yóò jẹ́ ọmọ rere ní orúkọ Jésù. Arábìnrin tí ó wà lọ́hùn ni tí ó ní ọmọ kan tí ó jáde nílé tí ó ti ń wá káàkiri, ó ti fi lọ káàkiri ṣùgbọ́n a kò rí ọmọ yìí. Lẹ́sẹ̀kẹsẹ̀ mo ń bẹ̀bẹ̀ pé kí ẹ̀mí Ọlọ́run kí ó wá ọmọ náà rí. Níbikíbi tí ọmọ náà wà, ń bẹ̀bẹ̀ pé kí ọmọ náà kí ó padà wálé ní orúkọ Jésù. A dúpẹ́ pé ti gbọ́ ti wá, a dúpẹ́ pé ti ṣàánú fún wa, a dúpẹ́ pé àwọn ìlérí yín tí a dìmú lónìí wípé ẹ ti fi àṣẹ sí ní orúkọ Jésù. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, kí o tó lọ, mo ń fẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tí Ọlọ́run ti ṣe fún ọ. Sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, àti wípé o máa tẹ̀síwájú nínú ìrìn àti ìṣe ìgbàgbọ́ rẹ. Dúpẹ́ wípé a ti gbọ́ àdúrà rẹ. Dúpẹ́ wípé a ti gbọ́ àdúrà rẹ.

Epístẹ́lì ti Pọ́ọ̀lù Apọ́stẹ́lì sí àwọn ará Éfésù, orí ìkejì. Ẹ̀yin ni a sì ti sọ di ààyè nígbà tí ẹ̀yin ti kú nítorí ìrékọjá àti ẹ̀ṣẹ̀ yín, nínú èyí tí ẹ̀yin ti ń rìn rí gẹ́gẹ́ bí ipa ti ayé yìí, gẹ́gẹ́ bí aláṣẹ agbára ojú ọ̀run, ẹ̀mí tí ń ṣiṣẹ́ ní ìsinsìnyí nínú àwọn ọmọ aláìgbọràn, nínú àwọn ẹni tí gbogbo wa pẹ̀lú ti wà rí nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara wa, a mú ìfẹ́ ara àti ti inú ṣẹ, àti nípa ẹ̀dá àwa sì ti di ọmọ ìbínú gẹ́gẹ́ bí àwọn ìyókù pẹ̀lú. Ṣùgbọ́n Ọlọ́run, ẹni tí ṣe Ọlọ́rọ̀ ní àánú, nítorí ìfẹ́ ńlá rẹ̀ tí ó fi fẹ́ wa, nígbà tí àwa tilẹ̀ ti kú nítorí ìrékọjá wa, ó sọ wá di ààyè pẹ̀lú Kristi. Oore ọ̀fẹ́ ni a ti fi gbà yín là, ó sì ti jí wa dìde pẹ̀lú rẹ̀, ó sì ti mú wa wá jòkó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run nínú Kristi Jésù, pé ní gbogbo ìgbà tí ń bọ̀ kí ó ba lè fi ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ tí ó pọ̀ rékọjá hàn nínú ìṣeun rẹ̀ sí wa nínú Kristi Jésù. Nítorí oore ọ̀fẹ́ ni a ti fi gbà yín là nípa ìgbàgbọ́, àti èyí ni kì í ṣe ti ẹ̀yin tìkára yín, ẹ̀bùn Ọlọ́run ni. Kì í ṣe nípa iṣẹ́ kí ẹnikẹ́ni má baà ṣògo, nítorí àwa ni iṣẹ́ ọwọ́ rẹ̀ tí a ti dá nínú Kristi Jésù fún iṣẹ́ rere tí Ọlọ́run ti pèsè tẹ́lẹ̀ kí àwa kí ó lè máa rìn nínú wọn. Nítorí náà, ẹ rántí pé nígbà àtijọ́ rí, ẹ̀yin tí ẹ ti jẹ́ kẹfèrí nípa ti ara, tí àwọn tí a ń pè ní akọlà, tí a fi ọwọ́ ṣe ní ara ń pè ní aláìkọlà, pé ní àkókò náà, ẹ̀yin wà láìní Kristi, ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ́tọ̀ Ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí ìní, láìní ìrètí àti láìní Ọlọ́run ní ayé. Ṣùgbọ́n nísinsìnyí nínú Kristi Jésù, ẹ̀yin tí ó ti jìnà réré nígbà àtijọ́ rí, ni a mú súnmọ́ tòsí nípa ẹ̀jẹ̀ Kristi, nítorí òun ni àlàáfíà wa, ẹni tí ó ti ṣe méjì ní ọ̀kan, tí ó sì ti wó ògiri ìkélé ènì tí ń bẹ láàrin, ó sì ti fi òpin sí ọ̀tá ànì nínú ara rẹ̀, àní sí òfin àṣẹ wọn ni tí ń bẹ nínú ìlànà, kí ó lè fi àwọn méjèèjì dá ẹni tuntun kan nínú ara rẹ̀, kí ó sì ṣe ìlàjà, àti kí ó lè mú àwọn méjèèjì bá Ọlọ́run làjà nínú ara kan nípa àgbélébú, ó sì ti pa ìṣọ̀tá náà kú nípa rẹ̀, ó sì ti wàásù àlàáfíà fún ẹ̀yin tí ó jìnà réré àti fún àwọn tí ó súnmọ́ tòsí. Nítorí nípa rẹ̀ ni àwa méjèèjì ti ní ọ̀nà nípa ẹ̀mí kan sọ́dọ̀ Bàbá. Ǹjẹ́ nítorí náà, ẹ̀yin kì í ṣe àlejò àti àtìpó mọ́, ṣùgbọ́n àjùmọ̀dí ọlọ̀tọ̀ pẹ̀lú àwọn ènìyàn mímọ́ àti àwọn ará ilé Ọlọ́run, a sì ń gbé yín ró lórí ìpèlè àwọn Apọ́stẹ́lì àti àwọn wòlíì. Jésù Kristi tìkára rẹ̀ jẹ́ pàtàkì òkúta igun ilé, nínú ẹni tí gbogbo ilé náà

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a tún wá síwájú yín nísinsìnyí láti kọ́ ẹ̀kọ́, ẹ̀kọ́ tí ó ṣe iyebíye, bí a ti lè gbé ìgbésí ayé wa tí yóò fún yín ní inú dídùn, tí yóò sì fi hàn wí pé a ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ yín. Bí a ti ń gbọ́ nísinsìnyí, ẹ ṣe wá lélé ti ọmọ, kí ẹ sì fún wa lóore ọ̀fẹ́ láti jẹ́ ẹni tí ń gbọ́ràn. A dúpẹ́ wípé ẹ ti gbọ́. Orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí orin Dáfídì orí kẹtàléníàádóje. Orin Dáfídì orí kẹtàléníàádóje. Òkan ẹ̀ẹ́ta ẹ̀ẹ́ta. Kíyèsí, ó ti dára, ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Ó dàbí òróró ìkunra iyebíye lé orí, àní tí ó ṣàn dé irùngbọ̀n, irùngbọ̀n Aaroni, tí ó sì ṣàn sí etí aṣọ rẹ̀ bí ìrì Amoni, tí ó ṣàn sórí òkè Sioni. Nítorí níbẹ̀ ni Olúwa gbé pàṣẹ ìbùkún àní èyí láéláé. Lónìí, mo fẹ́ sọ̀rọ̀ lórí ìṣọ̀kan láàrin àwọn ará nínú Olúwa. Ìṣọ̀kan láàrin àwọn ará nínú Olúwa. Bí a ti péjọ lónìí nínú ìjọ kan náà, bí a ti péjọ lónìí gbogbo wa lẹ́sẹ̀ àgbélébó, ohun tí ó yẹ wá ni wípé bí a ti wà ní ìrẹ́pọ̀, kí a tún wà ní ìṣọ̀kan. Bí a ti ń jọ́sìn papọ̀, kí a rí wípé ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan àwọn ènìyàn mímọ́ wípé a fún un láàyè, ó sì jọba láàrin wa. Gẹ́gẹ́ bí ará nínú Olúwa, ó yẹ kí a mọ̀ wípé ìṣọ̀kan ni ohun tí Ọlọ́run fẹ́. Àti wípé bí Ọlọ́run bá ń gbé inú wa, tí Ọlọ́run sì wà láàrin wa, ó dájú wípé Ọlọ́run tí kìí ṣe olùpilẹ̀ṣẹ̀ orúdùròdù, Ọlọ́run tí kìí fọ́n àwọn ènìyàn rẹ̀ tòótọ́, tí kìí fọ́n wọn ká, ó dájú wípé Ọlọ́run yìí bó bá wà nínú wa láàrin wa, ó dájú wípé yóò jẹ́ kí ìṣọ̀kan wà láàrin wa. Bí a bá ń pe ẹnìkan ní onígbàgbọ́, tí a pe ẹlòmíràn náà tí a pè ní onígbàgbọ́, bí wọ́n tilẹ̀ jẹ́ àlejò síra wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí bí wọ́n tilẹ̀ jẹ́ ọ̀tá pàápàá sí ara wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó dájú wípé nígbà tí ẹ̀jẹ̀ Jésù Kristì ti wẹni mọ́, ti yí ni padà, bí ó bá ti wẹ àwọn wọ̀nyí mọ́, tí ó sì ti yí wọn padà, ó dájú wípé wọn kì í ṣe ọ̀tá mọ́, wọn kì í ṣe àlejò sí ara wọn mọ́, ṣùgbọ́n wọ́n jẹ́ ará nínú Olúwa. Nítorí wípé a ti gba ọkàn wọn là, àwọn tí ó ti jìnà sí ara wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, yálà nípa ìbí, yálà níbi tí wọ́n ti jáde wá, àwọn tí ó jẹ́ pé bóyá àwọn kan wá láti ìlà oòrùn, àwọn mìíràn wá láti ìwọ oòrùn, nígbà tí oore ọ̀fẹ́ ti gbanilà, nígbà tí ó bá ti wọ inú ẹnì kọ̀ọ̀kan wọn, ohun tí a máa rí ni wípé ó máa ń so wọ́n ṣọ̀kan papọ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a lè gbé nínú ìfẹ́ Ọlọ́run àti nínú ìdàpọ̀, ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan àwọn ènìyàn mímọ́. Ìṣọ̀kan jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó sì jẹ́ ìbùkún tí ó jẹ́ wípé

aládé àlàáfíà láti wá fi ọkàn wa ṣe ibùgbé tí ó sì wà nínú ọkàn wa tí ó ń tọ́ wa tó ń ṣàkóso ọ̀rọ̀ tí a ń sọ ìrìn tí a ń rìn ohun tí a ń ṣe àti ìṣesí wa sí àwọn ẹlòmíràn a ó rí wípé ìṣọ̀kan ni yóò jẹ́ àbáyọrí sí irú ìrírí bẹ́ẹ̀ ní ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa ìṣọ̀kan pẹ̀lú Kristi ó máa ń fa ìṣọ̀kan láàrin àwọn ará lónìí bí a ti ń wo ọ̀rọ̀ yìí ó yẹ kí a wo kí ni èrèdí ìṣọ̀kan àwọn ará kí ni èrèdí ìṣọ̀kan àwọn ará ará nínú olúwa kí ló sì máa ń fa èyí ìkejì kí ló máa ń fa ìyapa ìṣọ̀tá láàrin àwọn tí wọ́n jọ ń gbé papọ̀ tàbí kí a kún sọ wípé láàrin àwa tí a jẹ ọmọ ọlọ́run ìkẹta kí ni àwọn ìbùkún tí ó rọ̀ mọ́ ìṣọ̀kan láàrin wa ìkíní kí a wo ìdí tàbí àwọn èrèdí fún ìṣọ̀kan àwọn onígbàgbọ́ kí a wo orin dáfídì níbi tí a ti kà orí kẹtàléní àádóje òkan ẹ̀ẹ́ta ẹ̀ẹ́ta kí a wo ẹsẹ̀ ìkíní kíyèsí ó ti dára ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ bí dáfídì bí ó ti rí àwọn ènìyàn ọlọ́run tí ó rí wípé wọ́n wà ní ìṣọ̀kan papọ̀ tí ó sì mọ àwọn èrè tí yóò bá àwọn tí wọ́n wà ní ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan ó wò wọ́n báyìí ó ní ó ti dára tó ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ jẹ́ kí n ṣe àlàyé fún ọ kí o lè mọ èrèdí tí dáfídì tí ó fi sọ báyìí nítorí àwọn tí ó ti ka bíbélì dáadára tí wọ́n sì lóye bí bíbélì ti rí wọ́n jẹ́ kí a mọ̀ wípé dáfídì ló kọ orin yìí tí a ń kà lónìí ṣé o mọ̀ wípé dáfídì ó mọ ìtàn àwọn ọmọ ísírẹ́lì ìtàn ọmọ ísírẹ́lì ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ábráhámù ṣé o rántí wípé nínú ìdílé ábráhámù pàápàá àìní ìṣọ̀kan ó farahàn ṣé o rántí wípé ágáì àti sáráì wọ́n ní wàhálà àìní ìṣọ̀kan ó farahàn ṣé o rántí wípé ábráhámù àti lọ́ọ̀tì pàápàá àìní ìṣọ̀kan ó tún farahàn kì í ṣe bẹ́ẹ̀ nìkan nígbà tí wọ́n ti tẹ̀dó sí ilẹ̀ íjíbítì tí a sì sọ fún mósè wípé kí o dá wọn sílẹ̀ ṣe o rántí wípé nígbà tí àwọn ọmọ ísírẹ́lì méjì tí wọ́n ń jà ni mósè ń sọ wípé ṣe bí ara nìyín èé ṣe tí ẹ fi ń jà níhìn ni a tún rí gbólóhùn tí ọkùnrin yìí tí ó pè sí mósè èyí tún sọ fún ọwà wípé wọn àìwà bí ọlọ́run àti àìní ìṣọ̀kan ó farahàn kì í ṣe bẹ́ẹ̀ nìkan nígbà tí mósè tún padà wá láti ibi mídíánì tí ó ti sá lọ tí ó wá láti dá wọn sílẹ̀ láti tún wọn sílẹ̀ ìgbà tó ṣe àtún wọn sílẹ̀ bí o bá wo ìrìn àjò wọn nínú aginjù ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ìkùnsínú máa ń jáde wá ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àìní ìṣọ̀kan ni ó máa ń farahàn kì í ṣe bẹ́ẹ̀ nìkan bí wọ́n ti tẹ̀dó sí ilẹ̀ kénánì gbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ní yan ọba gbà tí wọ́n yan sọ́ọ̀lù ọba àkọ́kọ́ a rí àwọn kan tí wọ́n pè ní ọmọ bẹ́líàlì wọ́n ní àwọn ògbà kí irú ẹni báyìí kí ó jọba gbà tó yá a rí wípé ọba sọ́ọ̀lù ó papòdà àwa yan dáfídì gbà tí a kọ́kọ́ yan dáfídì ó tó ìwọ̀n bí ọdún méje ààbọ̀ tí ó jẹ́ wípé àwọn kan wọn gba dáfídì àwọn kan wọn kò gba dáfídì ṣùgbọ́n gbà tó wá yá ni a rí wípé ọlọ́run mí sí gbogbo wọn pátápátá ni a rí pé àti ẹ̀yà ìkíní ìkejì ìkẹta gbogbo àwọn ẹ̀yà méjìlá ni wọ́n fohùn ṣọ̀kan papọ̀ tí wọ́n gba dáfídì ó wá jẹ́ kí ìtẹ̀síwájú kí ó wà fún ìjọba dáfídì níhìn ni dáfídì wá sọ wípé ó ti dára tó ìbáṣe wípé ìrẹ́pọ̀ ìdàpọ̀ àti ìṣọ̀kan yìí ó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ohun tí ìbáṣe ṣe fún wa láti gbé ṣe ìtẹ̀síwájú tí ẹnìkọ̀ọ̀kan wa ìbá ti ní àti àwọn èrè tí ẹnìkọ̀ọ̀kan ìbá ti jẹ àǹfààní rẹ̀ ó ní ó ti dára tó ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ bí a bá sọ pé ohun kan dára ó ṣeéṣe kí òun náà kí ó má dùn jẹ́ kí n ṣe àpẹẹrẹ fún ọ bí ọmọ bá ń ṣe àìsàn bí a bá sọ wípé ọmọ yìí ìhóró àgbémì tí a fẹ́ fún ọ yìí

0: ó dára o, nítorí wípé yóò jẹ́ kí ara rẹ le ní kíákíá. Ọmọ ó ṣeéṣe kí ọmọ kí ó dára lóhùn pé ó ṣeéṣe, ó dára ṣùgbọ́n kò dùn, ó máa ń bani lẹ́nu jẹ́. Ṣé o mọ̀ wípé òótọ́ ni ọmọ yìí ń sọ, ohun yìí dára ṣùgbọ́n kò dùn? Ó tún ṣeéṣe ní ọ̀nà mìíràn kí a rí wípé ọmọ yìí ó ń jẹ àwọn nǹkan aládùn. A sì rí pé àwọn nǹkan aládùn tí ọmọ yìí ń jẹ, ó máa ń bẹyìn jẹ, ó máa ń ba nǹkan jẹ nínú àgọ ara. A wá ń sọ fún ọmọ yìí pé kí ló ń jẹ? Ohun tó ń jẹ ò dára, ó ní tòótọ́ ni ò dára ṣùgbọ́n ó dùn. Nǹkan tí mo ń sọ fún ọ ni pé ó ṣeéṣe kí àwọn nǹkan kan dára ṣùgbọ́n kí wọn kí ó má dùn. Ó sì ṣeéṣe kí nǹkan kan kí ó dùn ṣùgbọ́n kí ó má dára. Ṣùgbọ́n Dáfídì ń sọ pé èyí tí a ń sọ nípa rẹ̀ lónìí, ìrẹ́pọ̀, ìdàpọ̀, àwọn ènìyàn mímọ́, kì í ṣe wípé ó dára nìkan ṣoṣo, ó tún dùn. Bákan náà ó ní kíyè sí i, ó ti dára tó. Bí a bá sọ pé nǹkan dára, bí a bá sọ pé ó ti dára tó, èyí jẹ́ wípé ó dára tó jẹ́ pé kò sí ibi kan tí a lè rí nínú rẹ̀. Ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀. Bí a ò tiẹ̀ ka nǹkan mìíràn èyí tí a kà yìí, mo rò wípé ó yẹ kí ó tó. Àwọn bàbá wa máa ń sọ fún wa wípé àbọ̀rọ̀ tó fún ọmọ lúàbí ní aya àti ọkọ. Bí a bá ro nǹkan yìí, kí a sọ wípé ó ti dára tó, ó sì ti dùn tó fún ọkọ àti aya láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀, kí ẹnikẹ́ni kí ó má rí àárín wọn. A lè sọ wípé ó ti dára tó, ó sì ti dùn tó fún ẹbí, ọkọ, aya àti àwọn ọmọ, fún ẹbí láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀, kí ẹnikẹ́ni kí ó má rí àárín wọn. A lè sọ nínú ìjọ wípé ó ti dára tó, ó sì ti dùn tó fún àwọn ará nínú Olúwa. Àwa tí a wà nínú ìjọ, àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, ó ti dára tó, ó sì ti dùn tó kí a jọ máa gbé ní ìrẹ́pọ̀, kí a jọ máa gbé ní ìṣọ̀kan, kí ẹnikẹ́ni kí ó má rí àárín wa, kí èṣù kí ó má lè rí àárín wa, kí àwọn ẹ̀mí òkùnkùn kí wọn kí ó má lè rí àárín wa. Ṣùgbọ́n ó ṣe ni láàánú, àwọn ènìyàn wọn kò mọ̀ wípé ohun tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí wípé ó dára púpọ̀, ó sì dùn púpọ̀. Ìbáṣe pé wọ́n ní òye, ìbáṣe pé a ti là wọ́n lójú, ìbáṣe pé wọ́n jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kí ó bá wọn sọ̀rọ̀, wọ́n mọ̀ wípé ohun tí a ní láti ṣe, tí a ní láti làkàkà fún, ohun tí a ní láti ṣe á pọn. Ohun gbogbo tí a lè ṣe kí a ṣe ni wípé kí a wà ní ìrẹ́pọ̀, kí a sì wà ní ìṣọ̀kan. Jẹ́ kí n tiẹ̀ bí ọ léèrè kan, àwọn wo ni Dáfídì ń sọ wípé yóò wà ní ìṣọ̀kan tàbí ìrẹ́pọ̀? Ó ní àwọn ará. Àwọn wo ni à ń pè ní ará? Àwa tí a gbọ́ èdè Yorùbá, bí a bá sọ wípé ará ilé mi, tí kì í bá ṣe wípé a ń lo èdè yìí ní àgálámàṣà, bí kì í bá ṣe wípé a ń fi ṣẹ̀fẹ̀ wípé ará ilé ẹ̀ ó tún ti dé o, bí kì í bá ṣe bẹ́ẹ̀. Bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni a ń sọ pé ará ilé mi, ó jẹ́ wípé ẹni tí a ní ìṣọ̀kan papọ̀, nítorí bóyá a jáde láti inú ìyá kan náà, bóyá a rí wípé ẹ̀jẹ̀ kan náà ni ó wà nínú ara wa tàbí ní èdè wa, wípé ó rí ìlà ojú ẹ̀ ni, ó mọ̀ wípé ọmọ lágbájá ni. Èmi náà rò bẹ́ẹ̀ wípé ara ilé ni. Ẹni tí a ń pè ní ara ni nínú Olúwa ni ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì sọ di ọmọ Ọlọ́run, ẹni tí ó wà nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹni tí ó ń gbé nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ó ti bá Jésù pàdé, tí ó ti ronúpìwàdà, tí ó ti gba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Irú ẹni bẹ́ẹ̀ ó ti di ara nínú Olúwa, nítorí ó ti di ìbátan fún Jésù Kristì. Yẹ kí a wo Matthew 12:12 láti ẹsẹ̀ 18, ẹsẹ̀ 18. Ṣùgbọ́n ó dáhùn, ó sì wí fún ẹni tí ó sọ fún un pé, ta ni ìyá mi àti ta ni àwọn arákùnrin mi? Ó sì na ọwọ́ rẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó wí pé, ẹ wo ìyá mi àti àwọn arákùnrin mi. Èyí ni àwọn ará nínú Olúwa o, àwọn tí ó ti gba Jésù Kristì gbọ́, àwọn tí ó ti di ọmọlẹ́yìn Jésù Kristì. Nítorí ẹnikẹ́ni tí ó bá ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ lé ọ̀run, òun náà li arákùnrin mi àti arábìnrin mi àti ìyá mi. Àwọn wọ̀nyí ni mọ̀lẹ́bí fún Jésù Kristì, nítorí wípé wọ́n ti gbà á gbọ́. Èyí ni ìfẹ́ bàbá, wípé kí a gba Jésù Kristì ọmọ rẹ̀ nìkan ṣoṣo, wípé kí a gbà á gbọ́. eni ife baba wo pe ki a ronu po ada awon ese wa ki agba Jesu gege bi olugbara nitori wo pe Olorun ti ran Jesu gege bi odo agutan Olorun ti o ku ese ara aye lo oni eni keni tin se ife baba mi tin be le orun je kin bi oni ibere kan se eni ti o gba Jesu Christ gbo se o se ife baba tin be le orun o se se kiro eni be ki o fun awon alagbe lowo o se se kiru eni be ki o ma gbadura le marun lojojumo sugbon ko gba Jesu Christ gbo omo bibi Olorun kan sosho ko gba Jesu Christ gbo odo agutan Olorun ti o ku ese araye lo ko gba Jesu Christ gbo eni ti Olorun so nipa re we pe wo eni ti inu mi dun si gidigidi eni ti o gba Jesu Christ gbo eni ti o ti fi eje Jesu Christ we eni ti o ti so domo Olorun nipa eje Jesu Christ eje tutu iru eni be ko se ife Olorun sugbon eni ti o tun ba ni waju Jesu eni ti o wole mu Jesu eni ti o ko ese sile eni ti o ko iborisa sile eni ti o ko awon kan aye won yi ti o kan won sile ti o ro mo Jesu Christ gege bi oluwa gege bi olugbala gege bi oludani sile kuro ninu ase iru eni be ni an so fo nse ife Olorun iru eni be papa ari we pe awon oro ti Jesu Christ so nipa bi o se ye ki a gbe papo bi o se ye ki a jeun ohun ti o ye ki a se ibi ti o ye ki a lo awon iwewe awon nkan ti o ti so sile tele tele wi pe o ye ki awon omo ehin ki won ki o ma se iru eni ti o ba nse nkan be o ni aso wi pe o nse ife baba mi tin be le orun o ni awon wonyi le arakunrin mi ati arabinrin mi je ki n so je ki n tun laaye o daada ninu Corinthians 2 ori kefa ese iketadinlogun nitori naa e jade kuro laarin won ke si ya ara yin soto le Oluwa wi ke ma si se fi owo kan ohun aimo emi o si gba yin emi o si je baba fun yin eyin o si ma je omokunrin mi ati omobirin mi le Oluwa Olodumare wi awon won yi ni ara ninu Oluwa o awon ti o ti ko ese sile awon ti o ti bo Olorun dore nipa kiko ese won sile awon ti a ti fi eje Jesu Christi wenu awon ti a ti gba awon ti a ti gba won la awon ti a ti koruko won ni iwe iye Olorun awon won yi ni ara se ranti ohun ti a ka ni akoko oni o ti dara to o si ti dun to fun awon ara ini awon ti o ti ba Jesu Christi pade awon ara ninu Oluwa lati wa ni irepo lati wa ni isokan ni inu ijo wa nihin ni ati man temo wa leti wipe bi abati di omo Olorun wipe a ki tun ma ni iyapa laarin ara wa ke a ma so wipe ah lagbaja Ibo ni o nitori be mi o le ba Ibo se tabi ke a ma so pe ah lagbaja Hausa ni o mo oke okun lo dagba si bo baba iru eni be se nkan o ti mo wipe iwo na eni to wo egun ju ti e lo eni ti sibi e to gun ju ti e lo lejo mu gari ninu awo kan na ah o pari fun e a ki gba awon eniyan laye ninu ijo wa nihin lati ma lo iru ede be nitori kini nitori wepe ko se nkankan ko ja mo nkankan iba je ila orun tabi iwo orun tabi gusu tabi ariwa ni eni keni ti wa bi abati di omo Olorun ade ebi ninu Olorun ninu Galatia ori keta ese ikejidinlogbon ko le si Jew tabi eleni eru tabi ominira okunrin tabi obinrin nitori pe okan ni gbogbo yin je ninu Christi Jesu aso fun wa wi pe iba je Jew tabi eleni awon wonyi ni won wa ni akoko ti Paul eni o fi nko si won wi pe bi abari enikan ninu ijo ti o je Jew bi abari enikan ninu ijo ti o je eleni bi abari enikan ninu ijo ti o ti ariwa tabi gusu tabi oke okun ti o wa lati ibe ki a ma se ma da enikeni ya soto ki a mo wi pe ko si Jew tabi eleni eru tabi ominira ki a ro wi pe lagbaja awon kurunti ni sugbon emi eni to gbajumo lemi nitori be mi o ni nkankan se pelu lagbaja o ni ki a ma tun ma lo iru ede be bi a ba ti di omo Olorun o ni ki a ma si fi iyato si okunrin tabi obinrin awon elomiran o ma nse ni lanu o si ma ya wa lenu bi o ba se se boya won ri obinrin kan ni o se ifilo won ma sun bi o ba to won ani femi sile se bi obinrin lo nsoro ninu igbagbo wa ki so be ninu ile esin ti a ti mo Olorun ninu ijo ti a ti gbe bibeli laruge ti a ti mo wipe bibeli ni o n sakoso wa akoso oro enu wa akoso ise wa on gbogbo ti an se wi pe bibeli ni on topase wa a ki so ru oro be nitori oni oni ko si okunrin tabi obirin o oni yala oti bi wa ni obi oti ton wa ni oni gbogbo yin eje ara ninu oluwa eyi ni o fi ye ki isokan ki o wa laarin wa o korinti kini ori kini ese ikewa korinti kini ori kini ese ikewa mo se beyin ara awon ara lo nba soro ko sese fun awon ti o mo oluwa awon ti won ki se ani oluwa ko sese fun won lati wa ni irepo ko sese fun won lati wa ni isokan oni mo beyin ara le oruko oluwa oluwa wa Jesu Christi ki gbogbo yin ma so ma soro ohun kan na fi esi daradara ki gbogbo yin ma soro ohun kan na adupe lowo Olorun wi pe ninu ijo wa ni ijo jemo ati o wa ninu ijo Yoruba ati o wa ninu ijo ti awon elede Gesi ohun kan na la ma so bi o ba je ni ti o ti fi esi daradara o ri wi pe bi a ba fe ko eko bibeli ni ojo aje eyi ti a n so ni ede Gesi eyi na ohun kan na la n so ni ede Yoruba bi o ba wa ni ti ojo ojobo ti o je ojo isoji ati ise iyanu somo ohun kan na la ma n so ki se wi pe ki a fun awon ti elede Gesi ni eko kan ki a fun awon elede Yoruba ni eko miran eko kan na ni gbogbo wa ni a n gbe yewo bi o tile je wi pe ati pin ara wa ni elekun jekun o ri wipe lati ekun kan si omiran ohun kan na la nko ni ki se wipe ki a ma ko awon kan ni ekun ti isale ki a ko won ni nkan kan ki a tun ko awon ekun miran ni oke kan nibi kan ki a tun ko won ni nkan miran o ni ki gbogbo wa ki a ma soro ohun kan na eko kan na ni o bibeli kan na ni oro kan na la nso ki se wipe egba ti emi gba ti mo wa si dipa mi o ba yen wa gbogbo wa ikan na la mu menu ikan na la nso o ni ki eya apa ki o ma se si ninu yin sugbon ki e le ma ki a le se yin pe ni inu kan na ati imo kan na wo oro kan na inu kan na imo kan na eko kan na ni gbogbo wa ni a n gbe yewo ni a joko ti eyi ni isokan tooto laarin awa laarin ara ninu oluwa nitori wipe a je omo Olorun a ko je ki iyapa ki o wa sugbon so fun mi ki lo ma n fa iyapa laarin awon elomiran o ye ki a fiyesi awon nkan won ni daradara ki a koko wo boya ari arabirin abi arakun arabirin won je meji won ti loko won je omidan won jo n gbe ninu ile kan na ari wipe gbonmi si omi oto o ma sele laarin won ni igba ku igba ki lo ma n fa iru nkan be tabi o je wipe arakunrin kan ati arakunrin miran ni won jo da owo papo iwo n se ise egbe na gbe na emi na n se ise egbe na gbe na gba ti a jo wa lototo ari wipe awon ise ko lo ko jagara ko lo dede a wa so wipe gba to a jo je arakunrin kan na to si je wipe ise kan na la jo n se a o se dowo bo ise yi papo ka pa owo wa papo gba ti a jo papo ki lo de to je wipe ojojumo sa ni won ma n pari ija fun wa wipe lagbaja tun ti de o tun ti ko ise de mi o mo pe bayi lo ma ri ki lo de to je awa ta je arakunrin kan na bo je aranso papo ni tabi o lagbara lati gba shop ti e loto ti bi na o si lagbara lati gba ile itaja tire loto aso wipe ka jo gba ile itaja yi iba de wa lorun ta ba se be nitori be ka jo joko sibe nkan ti wo ba ni ko mata nkan ti mi na ba ni ki mata a wa ri we pe ede wa oyera o dabi eni pe ona wa papo a si so wi pe ati mo Jesu ati ba Jesu pade tabi ki a kuro ni ti isowo ki a kuro ni ti okunrin si okunrin ti won jo ngbele obirin si obirin ti won jo ngbele ki a so ti oko ati aya ki lo de ki a so wi pe iwo ni Jesu emi na ni Jesu ọkan ni Jesu iyawo ni Jesu ṣugbọn irepo isokan ko si ninu ile gbungbungun ni bi ti bi tin lo e ka ro e ka ro ki lo de e jire ni mo jire omo Olorun ojojumo lo jire ki lo de se ori pe mi o jire ni oju mi ni abi ori ibanuje loju mi ni bawo la se soro si awa be awa ti a je omo Olorun kini de ti alaafia ati ife
1: ati irepo ati isokan ki lo de ti o si laarin wa tabi ninu ijo ki a ri wi pe awa ti ati di omo olorun igba miran tin ba nka kiri gba mo lo lati inu ijo kan si ijo miran mo si ri arabirin kan o nlo mo si be lowo adari ekun pe ah arabirin to nlo ni o ti to odun meje mejo ti o ti denu ijo yi o si je eni ti a ro ko ja fafa ni olorun ewo lo nse ninu isin awon onigbagbo se idapoje lo wa ni ah won ni o pe ta tin ba soro sugbon ede ti e o ye wa ede wa na ko ye nitori be se lo dara iya soto ki be ni keni joko ki be ni keni soro ki be ni keni wewe onkohun nitori wipe o ro wipe ohun ni ohun mojo laarin awa ti a wa ni ijo elede yoruba ni ki lo de tori be ki lo ma nfa awon aiso aini isokan tabi iyapa laarin awon onigbagbo ye ki a wo won ni kokan ninu Genesis ori keta dini ogoji Genesis ori keta dini ogoji lati ese keta Israeli si fe Josephu ju gbogbo awon omo re lo nitori ti se omo ogbo re o si da ewu alarabara aso fun nigbati awon arakunrin re ri pe baba won fe ju gbogbo awon arakunrin re lo won korira re won ko si le soro si ile alaafia nihi ni a ri idile jo idile Jacobu awon omo re mejejila ni a ri wi pe won ni wahala ohun ti o si fa wahala yi ni oju saju ti o wa laarin Jacobu baba ati Josephu ikan ninu awon omo ni ki se nitooto ni Josephu je eni ti eni rere nitooto ni Josephu la ri wi pe eni ti o je bi eni ta le pe ni omo Olorun to ni iwa rere ti ko darapo pelu iwa buburu awon omo to ku sugbon ki se nitori eyi ni Jacobu baba re ni o fi ra nkan fun ti o fi yato si awon to ku won ni nitori o je omo ogbo re o ma nsele laarin ebi wa nigba miran o sese ki o je wi pe enikan o ti ni omo merin gbogbo awon omo merin wonyi ni won je obirin o ti n gbadura o ti n gba awe o ti n gba imoran o ti ka bibeli o ti so gbogbo to le se ti o tona gege bi oro Olorun lati le bi omokunrin gbati o ma bi omo karun ni ori wo pe okunrin ni omo yi inu re ti dun re koja sugbon bi omokunrin yi bi o ti n dagba bi o ba ti lo si ibise bo ba ti de ani lagbaja nko omokunrin e lo n bere yin o wa di pe awon omo birin mererin isaju won ja mo nkankan iru eni be a ma fa iyapa ninu ebi re iru eni be a ma fa ikorira laarin awon omo merin akoko ati awon ati omokunrin yi bi o ba ti n jeun awon omo marun won ti jeun o bi ohun ti n jeun a tun pe omokunrin yi ani wa joko ti mi nbi a tun jeran a po si lenu ani nitori be ma so fa won to ko sugbon mo feran re iwo nikan ni iwo ni arole mi iwo ni okunrin gba omo iya tun lo so fa won to ko ani nitoto ni won dagba ju ohun lo sugbon ohun lo laju won lo nitori pe ohun ni arole baba ni en to ba nse be o fe fa iyapa ninu ebi tabi o sese ki o je pe iya fe ba omokunrin ah ma fo okan o ma fo okan mo mo awe ti mo gba mo mo adura ti mo gba kin to bi omokunrin yen enikeni to afe na lo lo awon omobirin to je to mutele e nitori be eyi okunrin o gbodo fo ohunkohun to ba se je kin de ko so fun mi iru omo be a ma n ba iru omo be je ni ki se be nikan o ma n fa iyapa ninu ebi je kin tun se apejuwe miran fun o sese boya omokunrin kan o sese gbeyawo mama mama ati e o wa joko ti ninu ile bi o ba ti n bo lati ibi ise ani mama nko iyawo a ni ohun tóun ti ẹ wa pàdé ẹ lójú ọna ohun tóun bomi fún ẹ pé kó mu omi gbà tó ṣe ẹdí láti ibi ise o ti ẹ kí òun mama ló ń bèrè ṣé o fẹ́ràn mama jù mí lọ ni mama mi ni o mama mi ni o mi ò jẹ́ gbàgbé mama nítorí pé oṣù mẹ́sàn-án ló fi gbé mi gbà tó mọ̀ pé o jẹ́ gbàgbé mama o ṣe fẹ́ mi sílé irú nǹkan bẹ́ẹ̀ o máa ń fa ìyapa nínú ẹbí ni nítorí bẹ́ẹ̀ o yẹ kí a ṣọ́ra kí a rí wípé ojúsàájú kan kò sí kí a sì rí wípé a kò gba ohunkóhun láyè láti fa ìyapa wọ inú ẹbí wa kí a máa fi ìfẹ́ hàn ki a je ki irepo ati idapo ati ife ki o wa ninu ebi wo iwe owe iwe owe ori kerin dilogun ese ikeji dilogbon alayida yida eniyan da eja sile asoro kele ya awon ore ni ipa bi abari wipe enikan wa ni inu ile wa ti o je wipe bi oko ba ti lo sibi ise eni yi o si pe ara re ni omo olorun bi oko ba ti de ani kabo eti e melo meji ni ki lo fi n gbo oro bi o ba mo nkan ti yawo re ma nse ati nkan to ma nso ati gbogbo iregbe to ma wi ngba to ba sin le han wa ri pe obirin yi ki se eyan rere o gbogbo nkan won yi ni wo gbin sinu o mo wi pe a fi oro kele banije tabi a soro kele o ma pin ya iyawo ati oko ni o se so wi pe menu e menu mi o fe se oluso abi adena abi olopa fun iyawo mi o si sese ki o je wi pe boya okunrin kan ninu ile o n ba oko re sese ni ibi ise kan na o won so fun wi pe eti e melo bi o ba mo nkan ti oko re nse ni bi ise o ni awon oju mi nita o bo ba gbekele okunrin ti o so pe dipa dipa dipa lo nlo wi pe ko se gbekele o nitori pe ni ojojumo obirin kan wa ni bi ise wa o ma jo jeun lori tabili kan na abi be ni abi be ko bi o ba n gba iru nkan beyen laye ti o so fun wi pe mi o fi e se olopa akoda fun oko mi panu re mo bi o ba se be iru eni yi yo pin iwa ti oko re yo pin yin niya oni nitori a soro keleya awon ore nipa nitori be o ye ki a soro ki a ma gba awon asoro kele afi oro kele banije ki a ma gba won laye lati ma soro oko lati ma soro iyawo wa bakan na ninu ijo boya enikan ohun ti e ki ri ohun rere nipa enikeni ojojumo sa ani adari mo fe ri yin o adari se igbagbe mo fe ri yin o bo ba si be lowo arabirin pe ki le ti e ri adari fun lojojumo te kuteye lo nso bo gbo ti bi ko ti mo boya nkan to ngbo ojo otito ni abi ko je otito ni ani mo tun ti gbe mi ide o mo tun gbo pe lagbaja ile lagbaja lo nsun mo tun ti gbo lagbaja ni ago mokanla oru ana lo to kuro nile temedu ojojumo sa lo ri nkan so se e o ki duro sile ti e abi o ki gbadura abi o ki ka bibeli abi emi olorun ki gun e ni kese wi pe ki o fi enu menu pe eyi ni na to nitori be o ye ki a mo wi pe iru awon ti o n gbo teku so pe ye awon to ma n dale onileru ni awon to ma n fa iyapa laarin awon eniyan mimo awon omo olorun ni ye ki a wo iwe owe ori ketadinlogun ese ikesan iwe owe ori ketadinlogun ese ikesan eni ti o bo ese mole o wa ife sugbon eni ti o tun oran ku sile o ya ore nipa ohun ti a n so ni wipe boya nkan kan sele laarin oko ati aya omo kan si n ba wa gbenu ile omo to n ba wa gbenu ile yi o je omo to lojo lori o je omo ti o gbon die o si mo ki lo ti n sele laarin oko ati aya bi oko ba tile fe gbagbe awon nkan ta ti bo mole awon nkan ta ti dariji laarin oko ati aya gbati boya n soro mi ni omo iya kan to fa nkan ijade ni a tun so wipe nisin o wa n se beni pe o fe ran oko nisin o wa n se beni pe o wa n je nisin o wa n se beni pe o se fefe eyi to se lose to koja nko bon ti e ti pari e sugbon o ranti eyan buruku ni eke amo e iru eni be to tun wu awon nkan ta ti bo mole oku ose meji oku ojo medogun o tun hu jade iru eni be o ma n da ija sile ni iru eni be o ma n ya ore nipa tabi boya inu gbogbo a ti n dun boya enikan je apeyinda tele tele o ti pada wa sinu ijo awa inu gbogbo wa n dun a n yo a n so pe a ti e dupe lowo olorun arakunrin lagbaja pe eyapa ede aye o be sinile laarin won nkan ti o si mu ki iyapa ati ede ayede yi be sile ni wipe won je awon ti o ma n so wipe bi ko ba digba ti Paul waasu awon o ni se nkan to ye ki won ki o se awon elomiran si so wipe emi o ti e gbadun iwaasu Paul ṣùgbọ́n apollo olóhun iyọ̀ òun ni mo gbádùn rẹ̀. Ọjọ́ tó bá ti bọ́ sí orí àga ìwàásù tó bá ti jẹ́ apollo ló ń sọ̀rọ̀ ni bó wàásù wákàtí kan wákàtí méjì oorun ò jẹ́ wá sójú mi. Èmi a sì sọ pé àti paulo àti apollo kò tiẹ̀ sí èyí tí mo tiẹ̀ fẹ́ gbọ́ nínú wọn. Ọjọ́ wo làwọn yẹn mọ kristi? Ṣùgbọ́n pétérù ẹni tí ó jẹ́ wípé ó ti bá jésù wà lórí ọkọ̀ ojú omi, ó ti rìn lójú omi, ó sì wà bẹ́ngbà tí jésù kristi tó sọ àkàrà márùn àtẹ̀jà wẹ́wẹ́ méjì tó sọ di púpọ̀ tí a fi bọ́ àwọn ẹgbẹ̀ẹ́dógún ènìyàn, ìyẹn ni mo lè gbọ́rọ̀ rẹ̀. Ṣùgbọ́n àwọn tán ṣẹ̀ṣẹ̀ dìde níjẹta lánàá wípé káwọn náà kán gorí àga wàásù, ó ṣe mi ò tiẹ̀ jẹ́ gbọ́ irú ọ̀rọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀. Paul wá ń sọ fún ọ wípé kí ló dé torí bẹ́ẹ̀? Ṣé kì í ṣe Jésù Kristì ní agbàgbọ́ ni? Bí mo ti ń sọ nǹkan wọ̀nyí, ó ṣeéṣe kí ìwọ náà kí o máa sọ wípé ó mà ṣe o, irú ìjọ wo nìyẹn? Irú ìjọ àwọn ará Kọ́rìntì? O mọ̀ wípé bákan náà ni tirẹ̀. Nígbà tí a fi àwọn adarí ẹkùn tí a yàn wọ́n tí a sọ wípé lágbájá ni adarí ẹkùn tó wá ń ṣe ṣíọ̀ wípé ó mà ṣe o, wọn ò rí ẹlòmíín nínú gbogbo òjọ, ó wá di lágbájá ní tèmi. Bí kìí bá ṣe wípé olùṣọ́ àgùntàn wa àgbà, bí kìí bá ṣe wípé òun ló wàásù, òun ló ṣí bẹ́lì, bí wọ́n tiẹ̀ ń tọ́ka sí bẹ́lì, mi ò kún jẹ́ ṣí bẹ́lì. Kí ni wọ́n mọ̀? Kí ni wọ́n fẹ́ sọ? Nítorí mi ò ní fi tí wọ́n ṣe, ṣùgbọ́n tí olùṣọ́ àgùntàn àgbà nìkan òun mo lè gbọ́ tiẹ̀. Bí ó bá jẹ́ òun ló ń wàásù, wọ́n máa wá. Ṣùgbọ́n tí ó bá jẹ́ àwọn kéékèèké, àwọn ìpẹ́ẹ̀rẹ̀, àwọn tó ṣẹ̀ṣẹ̀ di onígbàgbọ́ tàbí tó ṣẹ̀ di adarí ní ìjẹta níjẹrin, mi ò tiẹ̀ ní gbọ́ tí wọ́n. Irú èdè bẹ́ẹ̀ ó máa ń fa ìyapa nínú ìjọ. Tàbí bóyá o fẹ́ kí wọn kí ó gbàdúrà fún ọ ni, ó dìgbà tí n bá rí olùṣọ́ àgùntàn, ó dìgbà olùṣọ́ àgùntàn wọ wọn dín nísìn fọ́wọn wọn bá dín ìgbà bí n bá kú mo kú. Ṣùgbọ́n bí n bá rí olùṣọ́ àgùntàn kó gbàdúrà fún mi, ẹlòmíì ò lè gbàdúrà fún mi. Kí ló dé tá ń ṣe bẹ́ẹ̀? Ṣé kì í ṣe orúkọ Jésù ni gbogbo wa fi ń gbàdúrà ni? Àti olùṣọ́ àgùntàn, àti adarí nínú ẹkùn, àti adarí ìdàpọ̀ ojúlé, bàbá fẹ́ gbàdúrà, orúkọ Jésù náà ni. Bàbá fẹ́ gbàdúrà, ìlérí Ọlọ́run tí a rí nínú Bíbélì náà ni. Èéṣe tí a fi afẹ́ sọ olùṣọ́ àgùntàn di Ọlọ́run? Kò dára bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, kí a má jẹ́ kí ìyapa kí ó wá sínú ìjọ wa. Kí a mọ̀ wípé ẹnikẹ́ni tí wọ́n bá fi síbẹ̀, ẹnikẹ́ni tí Ọlọ́run bá darí wa, wípé kí ó wà níbẹ̀ gẹ́gẹ́ bí adarí, ó yẹ kí a gbọ́ tirẹ̀. Nítorí àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń fa ìyapa láàrin àwọn ènìyàn Ọlọ́run. Mo sì gbàgbọ́ wípé bí a ó ti gbàdúrà, bí a ó ti sọ fún Ọlọ́run, bí a ó ti ní kí Ọlọ́run dárí àwọn àṣìṣe wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, kí ó dárí wọn jì wá, kí ó sì jẹ́ kí a máa gbé ìgbé ọ̀tún, kí a máa hu ìwà ọ̀tún, kí a máa rin ìrìn ọ̀tún, kí a máa ṣe gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, kí a jẹ́ kí ìrẹ́pọ̀ wà. Mo gbàgbọ́ wípé ìbùkún yanturu lọ́pọ̀lọpọ̀ yóò wá sí ìgbésí ayé wa lórúkọ Jésù. Kí a tó mú ìwàásù wá sí òpin, àti pé kí a tó gbàdúrà, kí ni àwọn ìbùkún tí ó máa ń sopọ̀ mọ́ ìrẹ́pọ̀, ìṣọ̀kan, ìdàpọ̀ láàrin àwọn ènìyàn mímọ́, láàrin àwọn ará nínú Olúwa? Jẹ́ kí a tún padà síbi tí a ti bẹ̀rẹ̀. Orin Dáfídì orí 43, orin Dáfídì orí 43 láti ẹsẹ̀ kẹta láti ń kà á nísinsìnyí. Bí ìrì Amoni tí ó ṣàn sórí òkè Sioni, nítorí níbẹ̀ ni Olúwa gbé pàṣẹ ìbùkún àní ìyè láéláé. Ohun tí olórin Dáfídì ń sọ fún wa níhìn ni wípé bí a bá ní ìṣọ̀kan, bí a bá wà ní ìrẹ́pọ̀, ọkùnrin sí ọkùnrin, obìnrin sí obìnrin, ọkọ sí aya, àwọn òbí sí àwọn ọmọ, àwọn ará nínú Olúwa, adarí sí àwọn ọmọ ìjọ, àwọn ọmọ ìjọ sí àwọn adarí, gẹ́gẹ́ bí àwọn ẹ̀yà ara ti wà nínú ara, bí a ṣe jẹ́ ẹ̀yà ara Kristi, gbogbo wa kí a wà ní ìṣọ̀kan. Ó ní bí a bá wà ní ìṣọ̀kan, ó ní inú dídùn yóò wà. Bí a bá wà ní ìṣọ̀kan, ayọ̀ Olúwa yóò máa jọba ní ìgbésí ayé wa. Bí a bá wà ní ìṣọ̀kan, a ó rí wípé bá a ti ń kúnlẹ̀, bá a ti ń gbàdúrà, bẹ́ẹ̀ ni Olúwa ń gbọ́. Nítorí wípé Ọlọ́run ní inú dídùn púpọ̀ púpọ̀ sí ìṣọ̀kan, ìrẹ́pọ̀ ní láàrin àwọn ènìyàn mímọ́. Ṣé o mọ̀ Jésù pàápàá ti sọ fún wa, ó ní bí àwa méjì, ẹni méjì, bí a bá fohùn ṣọ̀kan papọ̀, ká a béèrè ohun kan nínú ayé yìí, wípé òun yóò ṣe é fún wa. Nítorí bẹ́ẹ̀ ìyapa ni ó máa ń fa kí a má tètè dáhùn àdúrà wa. Bí a bá ní ìṣọ̀kan, a ó rí wípé àwọn ìlérí Ọlọ́run yóò máa jẹ́ bẹ́ẹ̀ ni fún wa. Bí a bá ní ìṣọ̀kan ní ìgbésí ayé wa, láàrin ẹbí wa, pẹ̀lú àwọn ará nínú Olúwa, a ó rí wípé ìbísí Ọlọ́run, a ri wu pe ibukun olorun a ri pe owara ojo ibukun lati oke wa yo ma wa fun enikokan wa o se didi duro ko so fun olorun o se so fun olorun wi pe o wa ni isokan pelu awon eniyan mimo ma se duro de awon elomiran wo eh awon ni won je bi gbogbo eto koja ati gbagbe e ati beri e nitori be gba ti ati beri gbogbo nkan won yi ka so fun olorun wi pe nisisin yi o afeje ti olorun afe idapo afefe afe sokan ayo olorun yo si ma je agbara ati okun wa ididuro so fun olorun ba olorun soro bi o ba ti ni igbala so fun olorun wi pe o n fe igbala bi o ba ti ni isodi mimo o se so fun olorun wi pe o n fe ki a so okan re di mimo ki isokan pipe ki o le wa laarin iwo ati olorun laarin iwo ati awon ara pelu
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Epistle ti Paul Apostle si awon ara Efesu ori iketa. Nitori eyin na emi Paul onde Jesu Christi nitori eyin keferi pe eyin ba ti gbo ti ise iriju ore ofe Olorun ti a fi fun mi fun yin. Bi o ti se pe nipa ifihan ni o ti fi ohun ijinle ni han fun mi gege bi mo ti ko saju ni oro die. Nigba ti eyin ba ka nipa eyi ti eyin o fi le mo oye mi ninu ijinle Christi. Eyi ti a ko ti fi han awon omo eniyan ri ni irandiran miran bi a ti fi won han nisisiyin fun awon apostle re mimo ati awon woli nipa emi pe awon keferi je ajumojogun ati eya ara kan na ati alabapin ileri ninu Christ Jesus nipa irere iranse yi ti a fi mi se gege bi ebun ore ofe olorun ti a fi fun mi gege bi ise agbara re fun emi ti o kere ju eni ti o kere julo ninu gbogbo awon eniyan mimo ni a fi ore ofe yi fun lati waasu awa mari di oro Christ fun awon keferi ati lati mu ki gbogbo eniyan ri kini ise iriju ohun ijinle na ja si eyi ti a ti fi pamo lati ayebaye ninu olorun eni ti o da ohun gbogbo nipa Jesu Christi ki a ba le fi opolopo oniruuru ogun olorun han ni isisiyi fun awon ijoye ati awon alagbara ninu awon orun nipase ijo gege bi ipinnu atayebaye ti o ti pinnu ninu Christi Jesu oluwa wa ninu eni ti a wa ni igboya ati ona pelu igbekele nipa igbagbo wa ninu re nitori na mo be yin ki are ki o ma se mu yin ni gbogbo wahala mi nitori yin ti se ogo yin nitori ide eyi ni mo se nfi ekun mi kunle fun baba oluwa wa Jesu Christi oruko eni ti a fi npe gbogbo idile tin be ni orun ati ni aye ki ohun ki o le fi fun yin gege bi oro ogo re ki a le fi agbara re mu yin ni okun nipa emi re ni ti eni inu ki Christi ki o le ma gbe inu okan yin nipa igbagbo bebe e tin fi gbogbo mule ti e si nfi ese mule ninu ife ki en ki o le ni agbara lati mo pelu gbogbo awon eniyan mimo kini ibu ati gigun ati jijin ati giga na je ati lati mo ife Christi ti o ta imo yo ki a le fi gbogbo ekun olorun kun yin nje eni ti o le se lopolopo ju gbogbo eyi ti a n bere tabi ti a n ro lo gege bi agbara ti n sise ninu wa oni ki a ma fi ogo fun ninu ijo ati ninu Christi Jesu titi iranjiran gbogbo aye aini pekun ami. Epistle ti Paul Apostle si awon ara Efesu ori ikerin nitori na emi onde ninu Oluwa nbe yin pe ki en ki o ma rin bi o ti ye fun ipe na ti a fi pe yin pelu irele gbogbo ati inu tutu pelu ipamora e ma fi ife farada fun enikeji yin ki e si ma lakaka lati pa isokan emi mo ni idipo alaafia ara kan nibe ati emi kan ani bi a ti pe yin sinu ireti kan ti ipe yin Oluwa kan igbagbo kan baptism kan Olorun kan ati baba gbogbo eni ti o wa lori gbogbo ati nipa gbogbo ati ninu yin gbogbo sugbon olukuluku wa ni a fi ore ofe fun gege bi osun ebun Christi nitori na o wi pe nigba ti o goke lo si ibi giga o di igbekun ni igbekun o si fi ebun fun eniyan nje ni ti pe o goke lo kini o je bi ko se pe o ko sokale pelu lo si aisale ile eni ti o ti sokale ohun kan na ni o si ti gokere koja gbogbo awon orun ti o le kun ohun gbogbo o si ti fi awon kan fun ni bi apostle ati awon miran bi woli ati awon miran bi evangelist ati awon miran bi oluso agutan ati oluko ni fun ase pe awon eniyan mimo fun ise iranse fun imudagba ara Christi titi gbogbo wa yo fi de isokan igbagbo ati imo omo olorun titi a o fi di okunrin titi a o fi de iwon gigun ekun Christi ki a wa ki o mo se je iwe mo ti a n fi gbogbo afefe eko ti siwa ti seyin ti a si fi n gba kiri nipa itanje eniyan nípa àríkèrèkè fún ọgbọ́nkọ́gbọ́n àti múniṣìnà. Ṣùgbọ́n kí a máa sọ òtítọ́ ní ìfẹ́, kí a lè máa dàgbàsókè nínú rẹ̀ ní ohun gbogbo, ẹni tí í ṣe orí àní Kristi. Láti ọ̀dọ̀ ẹni tí ara náà tí a ń so ṣọ̀kan pọ̀, tí ó sì ń fi ara mọ́ra nípa gbogbo oríkè ìpèsè, gẹ́gẹ́ bí iṣẹ́ olúkúlùkù ẹ̀yà ara ní ìwọ̀n tirẹ̀. Ó mú ara náà bí sí fún ìdàgbàsókè ohun tìkara rẹ̀ nínú ìfẹ́. Ǹjẹ́ èyí ni mo ń wí, tí mo sì ń jẹ́rìí nínú Olúwa pé láti ìsinsìnyí lọ, kí ẹ̀yin kí ó má ṣe rìn mọ́, àní gẹ́gẹ́ bí àwọn kèfèrí ti rìn nínú ìrònú asán wọn, òye àwọn ẹni tí ó ṣókùnkùn, àwọn tí ó sì ti di àjèjì sí ìwà bí Ọlọ́run nítorí àìmọ̀ ti ń bẹ nínú wọn, nítorí líle ọkàn wọn, àwọn ẹni tí ọkàn wọn le ré kọjá, tí wọ́n sì ti fi ara wọn fún wọ̀bìà láti máa fi ìwọra ṣiṣẹ́ ìwà èrí gbogbo. Ṣùgbọ́n a kò fi Kristi kọ yín bẹ́ẹ̀, bí ó bá ṣe pé nítòótọ́ yẹn ti gbóhùn rẹ̀, tí a sì ti kọ yín nínú rẹ̀ gẹ́gẹ́ bí òtítọ́ ti ń bẹ nínú Jésù, pé ní ti ìwà yín àtijọ́, kí ẹ̀yin kí ó bọ̀ gbólógbó ọkùnrin nì sílẹ̀, èyí tí ó díbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ́ ẹ̀tàn, kí ẹ sì di titun ní ẹ̀mí inú yín, kí ẹ sì gbé ọkùnrin titun ni wọ̀, èyí tí a dá nípa ti Ọlọ́run ní òdodo àti ní ìwà mímọ́ òtítọ́. Nítorí náà, ẹ fi èké ṣíṣe sílẹ̀, kí olúkúlùkù yín kí ó máa bá ọmọnìkejì rẹ̀ sọ òtítọ́, nítorí ẹ̀yà ara ọmọnìkejì wa ni àwa ṣe. Ẹ bínú, ẹ má sì ṣe ṣẹ̀, ẹ má ṣe jẹ́ kí oòrùn wọ̀ bá ìbínú yín, bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe fi àyè fún èṣù, kí ẹni tí ń jalè má ṣe jalè mọ́, ṣùgbọ́n kí ó kúkú máa ṣe làálàá, kí ó máa fi ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ ohun tí ó dára, kí òun kí ó lè ní láti pín fún ẹni tí ó ṣe aláìní. Ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdíbàjẹ́ kan ti ẹnu yín jáde, ṣùgbọ́n irú èyí tí ó dára fún ẹ̀kọ́, tí ó lè máa fi orí ọ̀fẹ́ fún àwọn tí ń gbọ́. Ẹ má sì ṣe mú ẹ̀mí mímọ́ Ọlọ́run bínú, ẹni tí a fi ṣe ìdídí yín di ọjọ́ ìdáǹdè. Gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo àti ọ̀rọ̀ búburú ni kí á mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú gbogbo àran kan. Ẹ máa ṣore fún ọmọnìkejì yín, ẹ ní ìyọnú, ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí Ọlọ́run nínú Kristi ti dáríji yín.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Baba wa ti n be le orun, a dupe lowo yin we pe awa si waju yin ki se be nikan, awa si ori tabili yin lati je onje ti emi, ebe wa ni we pe ke se wa loju ki a le je onje emi yi, ki a si di alagbara ninu Oluwa. A ń bèbè wí pé kí ẹ ṣe wa lójú, kí ẹ fi ọ̀nà èyè kí ẹ fi hàn wá, kẹ jẹ́ kí nǹkan tí a ń kọ́ àti èyí tí a ń kà kí ó jẹ́ èyí tí ó ṣe wá láǹfààní, tí ó ṣe wá lóore, tí ó pèsè wá sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristì. A dúpẹ́ wí pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. À ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa. Lónìí a ń wo Kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá. Kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Níhìn-ín ni a ń sọ fún nípa Jésù Kristì àti àǹfààní tí a ní nínú Jésù Kristì. Ó sọ wípé a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Paul apostoli ẹni tí a ṣí lójú, ẹni tí a fi ìran ọ̀run hàn, ẹni tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó yé, ẹni tí ẹ̀mí Ọlọ́run tí ó kún nínú, tí ó fi la àwọn kírísítíẹ́nì, àwọn onígbàgbọ́, tí ó fi ń là wọ́n lóye nípa Kristì wípé orí ni Kristì jẹ́, ẹni tí a gbé ga, ẹni tí a gbé orúkọ rẹ̀ ga ju gbogbo orúkọ lọ, ẹni tí ó ga ju àwọn áńgẹ́lì, ẹni tí ó ga ju gbogbo ẹ̀dá pátápátá, ẹni tí ó jẹ́ wípé òun ni orí àti Olúwa ohun gbogbo, òun ni ẹni tí a fi ìjọba àti ìdájọ́ lé lọ́wọ́. Ní ìkẹyìn, òun ni yóò ṣe ìdájọ́ gbogbo ayé. Ó wá ń sọ fún wa ohun tí a jẹ́ nínú Kristì àti ẹni tí a jẹ́ nínú Kristì. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ àwọn nǹkan tí a fẹ́ mẹ́nubà lónìí. Ní ohun tó jẹ́ ìfihàn ìwé mímọ́ tí a fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lónìí nípa wípé a jẹ́ kíkún, a jẹ́ pípé nínú Kristì, tí àwọn nǹkan wọ̀nyí kò yé
4: nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a fetí sílẹ̀ kí a fiyè sí ohun tí a ń kọ́ dáradára kí a má bàa gbá wa lọ kúrò nínú wọn nígbà kan àìmọ̀ kan máa mú kí ìjọ kí ó pàdánù ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí ó wà nínú kristi àìmọ̀ kan yìí kan náà ni ó máa mú kí àwọn onígbàgbọ́ kí ó lo ìgbésí ayé wọn láì gbádùn tàbí láì ní púpọ̀ nínú àwọn ohun tí ó yẹ kí wọn kí ó ní nínú kristi nínú ọkàn ọlọ́run nínú ète ọlọ́run ó ti fi gbogbo ìṣúra pamọ́ nínú kristi fún wa àwọn ohun tí ó ṣe fún wa ohun tí ó pèsè fún wa nínú kristi ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé ó ṣòro láti ṣe àpèjúwe wọn ní kíkún ó dàbí ọ̀rọ̀ tí ayabìnrin sheba tí ó sọ fún solomoni nígbà tí ó wípé a kò tí ì sọ ìdajì wọn bí a bá wo ohun tí a pèsè fún wa nínú kristi bí a bá wo ohun tí ọlọ́run ṣe fún wa nígbà tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ fún wa a ó rí wípé a kò tí ì sọ ìdajì wọn fún wa tàbí kí a kúnkún sọ wípé bí a tilẹ̀ ń kà á bí a tilẹ̀ ń rí i bí a tilẹ̀ ń gbàdúrà tí a sì ní díẹ̀díẹ̀ nínú àwọn nǹkan tí ọlọ́run ṣe fún wa nínú kristi a kò tí ì rí ìdajì àwọn nǹkan wọ̀nyí a kò tí ì rí wọn gbà gẹ́gẹ́ bí ipò tàbí ààyè tí a wà nínú kristi ohun gbogbo ni ó jẹ́ tiwa nínú kristi wo kọ́rìntì kínní orí kẹta ẹsẹ̀ ìkọkànlélógún nítorí náà kí ẹnikẹ́ni má ṣe ṣògo nínú ènìyàn nítorí tiyín li ohun gbogbo ó ń sọ fún wa ohun tí a ní nínú kristi ó ní nítorí tiwa ni ohun gbogbo jẹ́ tiwa ṣùgbọ́n ní pàtó ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé ìrírí nǹkan wọ̀nyí kò jẹ́ tiwọn àti ohun tí wọ́n ti rí gbà nípa ti ẹ̀mí nípa ti ara nínú kristi kò tí ì dé ojú òṣùwọ̀n ó dàbí àwọn tí a rí nínú ìṣe àwọn àpọ́sítélì orí kọkàndínlógún ìṣe àwọn àpọ́sítélì orí kọkàndínlógún ẹsẹ̀ ìkejì ó sì wé fún wọn pé ẹ̀yin a gba ẹ̀mí mímọ́ ná nígbà tí ẹ̀yin gbàgbọ́ wọ́n sì wé fún wọn pé àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà ẹ̀mí mímọ́ tí a ti fún àwọn onígbàgbọ́ àwọn tí a ti sọ di mímọ́ àwọn tí ó ti múra sílẹ̀ àwọn tí ó gbàdúrà tí ó wojú olúwa àwọn tí ó ti dúró lórí òkè ní yàrá òkè ní jerusalemu ẹ̀mí mímọ́ tí a ti tú dàlé wọn lórí tí a ti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn nínú ìṣe àwọn àpọ́sítélì ní éfésù ni paul ti rí àwọn ọmọ ẹ̀hìn wọ̀nyí tí ó ń bi wọ́n wípé àǹfààní tí a ní nínú kristi agbára ẹ̀mí mímọ́ tí a ní nípa wípé a jẹ́ ti ọlọ́run agbára ẹ̀mí mímọ́ tí ó lè jẹ́ tiwa láti fún wa ní ìṣẹ́gun láti jẹ́ kí iná ẹ̀mí kí ó máa jó nínú wa ẹ̀yin a ti rí igbà nígbà tí ẹ gbàgbọ́ wọ́n wípé àwa kò tilẹ̀ mọ̀ rárá àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà èyí ni ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ wípé ohun tí a ti ṣe fún wa ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa kò jẹ́ tiwọn nítorí wípé wọ́n jẹ́ aláìmọ̀kan aláìlóye nípa kíkún tí a ní nínú kristi ọlọ́run ti ṣe ohun púpọ̀ fún wa nípasẹ̀ kristi kí a kúnkún wípé ó ti ṣe ohun gbogbo tí ó yẹ láti ṣe fún wa nípasẹ̀ kristi ìgbàgbọ́ nínú kristi ni ó máa jẹ́ kí a ní ẹ̀kún nínú ọlọ́run àti ọ̀pọ̀ yanturu ọ̀pọ̀lọpọ̀ ohun tí ọlọ́run ti pèsè fún wa ṣùgbọ́n àìmọ̀kan àti àìgbàgbọ́ ni ó máa dí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ tí ó jẹ́ wípé àti mú ìfẹ́ ọlọ́run ṣe àti ìlànà ọlọ́run ṣe kìí jẹ́ tiwọn ẹ̀mí mímọ́ ni ó mú sí paul apostoli láti kọ́ sí ìjọ wípé àti ṣe yín ní kíkún nínú rẹ̀ àti ṣe yín ní kíkún nínú rẹ̀ ǹjẹ́ kí ó má ṣe dàbí ẹni wípé a dàbí ọmọ olínakúnà tí ó wà ní ilẹ̀ àjèjì tí ó ń wípé ohun gbogbo tí bàbá òun ní ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé àwọn ọmọ ọ̀dọ̀ wọ́n ń jẹ àjẹyó àti àjẹṣẹ́kù ṣùgbọ́n òun kú fún ebi kí ó má bàa jẹ́ wípé tiwa rí bẹ́ẹ̀ ó yẹ kí a kọ́ ẹ̀kọ́ yìí kí a mọ ohun tí a ní nínú kristi a wo ìdánilẹ́kọ̀ọ́ yìí nínú àkòrí mẹ́ta. Ìkíní, ìṣọ̀kan pẹ̀lú Kristi. Ìkejì, kíkún nínú Kristi. Ìkẹta, kíkún tí a ní, kíkún tí ó jẹ́ tiwa. Ìkíní, ìṣọ̀kan pẹ̀lú Kristi. Yẹ kí a tún padà sí Kolose. Kolose orí kejì, ẹsẹ̀ ìkẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí ṣe orí fún gbogbo ìjọba àti agbára. A ń sọ fún àwọn wọ̀nyí wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ nínú Kristi. Ó yẹ kí a tọpasẹ̀ ọ̀rọ̀ yìí nínú Kristi. Bí a bá rí ẹni tí ó wọ inú ẹbí wa wá, a máa ń sọ wípé ó ti di ara wa, ó jẹ́ ọ̀kan nínú wa. Bí a bá rí ẹni tí ó ti wà ní ìta tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí a bẹ̀ wípé kí ó wọlé, tí ó sì gba ìṣèpẹ̀ wa tí ó wọlé, a máa sọ wípé ó wà nínú ilé. A máa sọ wípé níbo ló wà, a máa ń tọ́ka sí ilé náà wípé ó wà nínú rẹ̀. Bí ó bá jẹ́ pé a fẹ́ fi nǹkan pamọ́, tí a fi sínú àpótí, tí a sì ń wá nǹkan wọ̀nyí, ọmọ wa máa rán wa létí wípé ó wà nínú rẹ̀. A sì tọ́ka sí àpótí, èyí jẹ́ wípé bí a bá fẹ́ wá nǹkan wọ̀nyí, nǹkan yìí tí a ń wá, a ó rí níbi tí a fi pamọ́ sí nínú àpótí. Mo ṣe àpèjúwe yìí kí ó lè yí ọ dáradára wípé nígbà tí a sọ wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ wípé lákọ̀ọ́kọ́, a ní láti kọ́kọ́ wọ inú ẹbí Ọlọ́run. A ní láti kọ́kọ́ wá sí inú ilé Ọlọ́run. A ní láti kọ́kọ́ wá sínú ìjọba Ọlọ́run. A ní láti kọ́kọ́ wá sínú Kristi, ẹni tí ó jẹ́ olùgbàlà fún wa. Ó yẹ kí èyí kí ó yé wa dáradára. Bí ènìyàn bá wà lóde, tí a sì fẹ́ mu wọ inú ilé, kí a ba lè sọ pé ó wà nínú ilé, ó jẹ́ wípé ó ní láti gbé ìṣísẹ̀, ó ní láti kúrò lóde níbi tí ó wà, kí ó wọnú ilé. Bákan náà ni àwa tí a ti wà nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, tí a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, àwa tí a ń ṣògo nínú ẹ̀ṣẹ̀, àwa tí a ń yangàn nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí a ti wà nínú òkùnkùn, tí a ti wà lóde, tí a kò sí ní ìjọba Ọlọ́run, bí a bá fẹ́ sọ wípé a wà nínú Kristi, a wà nínú rẹ̀, ṣe o mọ̀ wípé kí a tó sọ wípé a sọ wá di kíkún nínú rẹ̀, a ní láti kọ́kọ́ wá sínú rẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ wá sínú rẹ̀, a ní láti gbé àwọn ìṣísẹ̀ kan. Ìṣísẹ̀ tí a ní láti gbé ni wípé a ní láti ronú pọ̀wàdà, a ní láti gba Jésù Kristi Olúwa gbọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá ti rí wípé a gba Jésù Kristi Olúwa gbọ́, ohun tí Bẹ́ẹ̀lì sọ ni wípé a ti di ẹni tí ó wà nínú Jésù. A di ẹni tí ó wà nínú Jésù. Yẹ kí a wo Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje. Nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀. Nínú ẹni tí ó ń sọ nípa Jésù wípé bí a bá wọ inú Jésù, bí a bá wá sínú ìjọba Jésù, bí a bá kúrò nínú òkùnkùn, bí a bá kúrò nínú ọ̀ṣẹ̀, bí a bá gbé ìṣísẹ̀, ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́, a di ẹni tí ó wọ inú Jésù, a ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀. Ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé àwa tí a ti wà lóde tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a kò lọ́lọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a kò sí nínú ìmọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a kò sí nínú ìjọba Jésù tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ní gbé ìṣísẹ̀ ìgbàgbọ́, ìgbésẹ̀ ìrònúpọ̀àdà, kí a wá sínú Kristi, kí a gbàdúrà títí a ó fi rí wípé a dárí ẹ̀ṣẹ̀ wa jì wá gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Àti wípé bí a bá ti ń wọ inú Kristi, ìdálẹ́bi yóò lọ ní ìgbésí ayé wa. Nínú Rómù orí kẹjọ ẹsẹ̀ ìkíní, ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristi Jésù? Ṣé o fiyèsí ohun tí a ń kà dáradára? Tí ó wà nínú Kristi Jésù, àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà, tí wọ́n ti wọ inú Jésù lọ, àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, tí wọ́n ti gba Jésù Olúwa gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wọn, o ni ebi ko si idalebi ko si nisisiyi fun awon ti o wa ninu Christ Jesus awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi ese ikeji nitori ofin emi iye ninu Christ Jesus ti so mi di ominira lowo ofin ese ati ti iku gere ti abati gbe igbese igbagbo yi ti ati kuro lode ti ati wo inu ile ti ati kuro lodo esu ti ati di ebi olorun ti a wonu ebi olorun ti ati moruko wa kuro ninu iwe awon elese iwe odaran ti ati koruko wa sinu iwe iye lorun ki akungun so wipe nigba ti ati wo inu Kristi idalebi lo osi lo idajo ti ibade ba wa ni ayeraye o kuro ati wipe aso wa di ominira ese to tin je gaba lori wa tele tele amu kuro adi eni ti o ni ominira kuro lowo ofin ese ati ti iku wo korinti keji ori karun korinti keji ori karun lati ese iketa dilogun nitori na bi eni keni ba wa ninu Kristi sori oni bi eni keni ba wa ninu Kristi o ti di ebi olorun o ti gbe igbese irunupada ati igbagbo o ti wo inu Kristi lo o je wipe Kristi ni o je olugbala re wipe bi olorun ba fe wo ari Kristi ki o to ri ari wipe ati bo pelu eje Jesu pelu ori ofe olorun ati wipe gbogbo ese ati idalebi igbese aye re ore ofe Kristi o ti mu nkan wonyi kuro nitori na bi enikeni ba wa ninu Kristi enikeni lowi iba ase omode iba ase agba iba ase kuruntu iba ase omowe bi enikeni ba wa ninu Kristi o sese iba je Jew tabi iba je keferi eni ti o ti je aborisa tele tele bi enikeni ba wa ninu Kristi o sese ki iru eni be ki o ma mo we ki o ma mo we ka o sese ki iru eni be ki o ma ti koja abule re tele tele lati lo si oke okun bi enikeni enikeni bi o ba wa ninu Kristi o sese ki o je wipe ijo wa nihin ni o tin josin tabi ijo miran ni o tin josin bi enikeni ba wa ninu Kristi o di eda titun o di eda titun o di eda titun ohun atijo ti koja lo kiyesi won si di titun ohun ti a nso ti o ye wa gbangba ninu oro olorun ni wipe bi abati wo inu Kristi ti a ko ese sile a o ri wipe igbe aye otun ni o ma gbe a o ma rin ni irin otun yo je irin ododo a o je eda titun yo wa ninu wa ete ati ilana igbe aye wa yo di titun okan wa yo di titun eri okan wa yo di titun ilana ti an tele yo di titun agbara otun lati bori ese yo wonu igbese aye wa ki se be nikan ini titun ni yo je ti wa opin ajo wa yo si je opin titun awa ti o je wipe tele tele a je igi idana ti o ye ki a so sinu ina run apadi sugbon nigba ti a ba gba Jesu ti a wa sinu Kristi o je wipe opin otun ni yo je ti wa eti aba fi so wa sinu ina tele tele a o lo si orun rere bi aba so wipe a wa ninu Kristi o ye ki o ye wa wipe opolopo ni o je wipe won ko si ninu Kristi awon ti ko si ninu Kristi kini ati mo ti won si kini a le so nipa ti won je ki a wo Jobu ori kefa ese ikokanlelogun nje nisisiyi eyin dabi won eyin ti eyin ri iresile mi ayasi po yin o ti an so ni hin ni wo pe awon ti o ba je wo pe won ko mo olorun ti won ko si ninu Kristi bi won ba ni idamu bi won ba ni ri iresile bi won ba ri ohun kohun aya yo ma po won won ma jaya nitori wipe won je eni ti ko mo olorun ki akunkun so wipe won dabi ohun asan ni waju olowa nitori wipe won ko ni agbara ti o wa ninu olorun ati ti o wa ninu Kristi e je ki a wo Isaiah, ori ogoji, ese ikokan, ese iketa dilogun, gbogbo orile ede ni o dabi ofo asan ni waju re. A se ka won si fun bi ohun ti o reyin ju ofo ati asan lo. Bi a ko ba ni Kristi, a je bi ofo.

Bí a bá fẹ́ jẹ́ ẹni tí ó lè ṣe nǹkan, ẹni tí ó ní láárí níwájú Olúwa, ẹni tí ó ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ níwájú Olúwa, ìgbésẹ̀ tí a ní láti gbé ni wí pé kí a wá sọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì, kí a wọ inú Jésù lọ, kí a gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́, kí a ba lè jẹ́ ti Ọlọ́run. Ó ní bí a bá ṣe bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni yóò jẹ́ tiwa, nítorí wípé a ní ìṣọ̀kan pẹ̀lú Jésù Kristì. Nínú Éfésù orí kejì ẹsẹ̀ ìkẹfà, ó sì ti jí wa dìde pẹ̀lú rẹ̀, ó sì ti mú wa wá jókòó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run nínú Kristì Jésù. Nínú Kristì Jésù a jókòó nípa ti ẹ̀mí nínú àwọn ọ̀run. Èyí jẹ́ wípé kọjá àwọ̀sánmọ̀, kọjá àwọn ẹ̀mí òkùnkùn, kọjá agbára Sàtánì àti àwọn áńgẹ́lì búburú, a jókòó nínú Kristì nínú àwọn ọ̀run. Èyí ni àǹfààní wa bí a bá jẹ́ ti Ọlọ́run. Èyí ni àǹfààní wa bí a bá gba Jésù Kristì gbọ́. Èyí ni àǹfààní wa bí a bá rí i dájú wípé a ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, a sì ti wọ inú Kristì lọ. Nítorí bẹ́ẹ̀, bí o bá ti gba Ọlọ́run gbọ́, bí o bá ti wà nínú Jésù Kristì, ó yẹ kí o gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ lónìí. Nítorí wípé ẹni tí kò bá sí nínú Kristì, ó jẹ́ asán, ó jẹ́ òfo. Nínú Éfésù orí kejì ẹsẹ̀ ìkejìlá, pé ní àkókò náà ẹ̀yin wà láìní Kristì, ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ́tọ̀ Ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí ni, láìní ìrètí, láìní Ọlọ́run lé ayé. Ẹni tí ó bá wà láìní Kristì, ó jẹ́ ẹni tí kò ní ìrètí, ó jẹ́ ẹni tí kò lọ́lọ́run, ó jẹ́ ẹni tí ó jẹ́ pé bí ó bá kú, a lọ sínú ọ̀run àpáàdì. Ṣùgbọ́n bí a bá ti di ti Olúwa, bí a bá ti di Kristì, bí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, bí a bá ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, bí a bá ti gba Jésù Kristì Olúwa gbọ́, tí a sì mọ̀ wípé òun ni arọ́pò wa, òun ni a fi ṣe ẹbọ fún wa, òun ni ó sọ wípé kí Ọlọ́run kí ó dáríjì wa nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Bí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí, a ti di ọ̀kan pẹ̀lú Kristì, a sì ti fi ìyè wa pamọ́ nínú Kristì, pẹ̀lú Kristì nínú Ọlọ́run. Wo Kólósè orí kẹta, Kólósè orí kẹta ẹsẹ̀ ìkẹta, nítorí ẹ̀yin ti kú, a sì ti fi ìyè yín pamọ́ pẹ̀lú Kristì nínú Ọlọ́run. A fi ìyè wa pamọ́ pẹ̀lú Kristì nínú Ọlọ́run. Ó jẹ́ wípé Jésù ni olùgbàlà wa, Jésù ni ààbò wa, Jésù ni aṣáájú wa. Òun ni ó sì lọ pèsè àyè sílẹ̀ fún wa lé ọ̀run. A ti fi wa pamọ́ pẹ̀lú Kristì nínú Ọlọ́run. Jẹ́ kí a wo kíkún tí a ní nínú Kristì, kíkún tí a ní nínú Kristì. Mo tún ka Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹwàá, a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Dúró níbẹ̀, a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Mo fẹ́ kí o wo àpèjúwe yìí. Bí a bá rí kànga omi tí a sì ní korobá tí ó jẹ́ wípé ó ṣòfò, bí a bá fẹ́ pọn omi, tí a fẹ́ kí omi yìí kí ó kúnnu garawa tí a fẹ́ bu omi sí, a ó jù korobá tàbí garawa yìí, a ó jù ú sínú kànga. Ó ṣeéṣe kí korobá yìí kí ó wà lórí kànga. Nítòótọ́, ó ní ìdàpọ̀ pẹ̀lú kànga yìí, ṣùgbọ́n kò ní ẹ̀kúnrẹ́rẹ́ omi. Ṣùgbọ́n nígbà tí a bá mi korobá yìí, tí a jẹ́ kí ó wọ inú omi lọ, tí ó wọ inú omi dé ìsàlẹ̀, bí a bá fẹ́ fà á sókè, a rí wípé ohun tí a jù sínú kànga ó kún fún omi. Bákan náà ni kí a tó mọ Kristì, kí a tó wà nínú Kristì, Kristì dàbí kànga omi iyè. Bí o bá rántí nínú Yohánù orí kẹrin, nígbà tí Jésù Kristì tí ó ń bá obìnrin kan ara Samaria sọ̀rọ̀, wọ́n sọ̀rọ̀ nípa kànga omi. Jẹ́ kí a kà á láti ẹsẹ̀ ìkẹfà, Yohánù orí kẹrin. Kànga Jákọ́bù sì wà níbẹ̀, nítorí náà bí ó ti rẹ Jésù tán nítorí ìrìn rẹ̀, bẹ́ẹ̀ ni ó jókòó.

kíkanga ó sì jẹ́ ìwọ̀n wákàtí kẹfà ọjọ́ obìnrin kan ara samaria sì wá láti pa omi jésù sì wí fún un pé fún mi mu nítorí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ sí ìlú lọ ra oúnjẹ nígbà náà lé obìnrin ara samaria náà wí fún un pé èyí ti rí tí ìwọ fi tí ṣe jù fi ń bèrè ohun mímu lọ́wọ́ mi èmi ẹni tí ṣe obìnrin ara samaria nítorí tí àwọn jù kì í bá àwọn ara samaria lò pọ̀ jésù dáhùn ó sì wí fún un pé ìbá ṣe pé ìwọ mọ ẹ̀bùn ọlọ́run àti ẹni tí ó wí fún ọ pé fún mi mu ìwọ ìbá sì ti bèrè lọ́wọ́ rẹ̀ ohun ìbá sì fi omi èyè fún ọ obìnrin náà wí fún un pé ọ̀gbẹ́ni ìwọ kò ní nǹkan tí ìwọ ò fi fa omi bẹ́ẹ̀ ni kànga náà jìn níbo ni ìwọ gbé ti rí omi èyè náà ẹsẹ̀ kẹtàlá jésù dáhùn ó wí fún un pé ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí òrùn gbẹ yóò sì tún gbẹ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ó fi fún òrùn gbẹ kì yóò gbẹ mọ́ láé ṣùgbọ́n omi tí èmi ó fi fún yóò di kànga omi nínú rẹ̀ tí yóò máa sun sí iyì àìnípẹ̀kun níhìn ni jésù kristi ti ṣe àpẹẹrẹ wípé òun dàbí omi kànga omi wípé bí ẹnikẹ́ni bá wá sínú kristi kí a tó mọ kristi a dàbí ládùúgbò tàbí bí garawa tó ṣòfò a kò ní iyì a kò ní àlàáfíà a kò ní ìdáríjì a kò ní ìrètí ọ̀run a ṣòfò a kò ní ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa ṣùgbọ́n bí a bá ti wá sínú kristi tí a rì wá bọ inú kànga omi iyì ó dájú wípé a ó kùn pẹ̀lú omi iyì láti inú kristi bí o bá padà sí kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá ó yẹ kí ó yí ọ nísinsìnyí a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ nígbà tí a ti wọ inú kristi nígbà tí a ti jẹ pẹ̀lú kristi a ti gbàgbọ́ nínú kristi a ti ṣe wá lọ́kan pẹ̀lú kristi nígbà tí a ti wọ inú kristi a ní kíkún nínú rẹ̀ ohun gbogbo tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú kristi òun ni a fi wé omi tí ó wà nínú kànga bí a bá gbàdúrà bí a bá gbàgbọ́ bí a bá wà pẹ̀lú kristi nígbà gbogbo a ó ní kíkún wa nínú rẹ̀ jẹ́ kí n ka àwọn ẹsẹ̀ ọlọ́run pọ̀ kí ó lè yí ọ dáradára nínú éfésù orí kìíní ẹsẹ̀ ìkẹta olùbùkúnlé ọlọ́run àti bàbá jésù kristi olúwa wa ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú kristi èyí ni a ń pè ní kíkún wa nínú kristi ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí a kò fi ọ̀kan sílẹ̀ ohun gbogbo tí ó yẹ fún wa gẹ́gẹ́ bí ìgbàlà ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí ìsọdi mímọ́ ohun gbogbo tí ó yẹ wá nínú ìjọba ọlọ́run gẹ́gẹ́ bí agbára ẹ̀mí mímọ́ ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí agbára tí ó lè lé àrùn àti àìsàn lọ ní ìgbésí ayé wa agbára tí túni sílẹ̀ agbára tí dáni ní ìdè gbogbo rẹ̀ pátápátá ni a sọ wípé a ti fún wa ní gbogbo ìbùkún ẹ̀mí láti inú àwọn ọ̀run nínú kristi jésù nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé kíkún wa inú kristi ló wà àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa a ó rí wọn gbà nínú kristi kí a wo pétérù kejì orí kìíní pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin kí a rí àpèjúwe kíkún wa nínú kristi pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta bí agbára rẹ̀ bí ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nínú ògo àti ọlá ńlá rẹ̀ ó ń sọ níyìn wípé gẹ́gẹ́ bí agbára ọlọ́run ti rí ó ti fún wa ní ohun gbogbo èyí ni ó jẹ́ kíkún wa nínú kristi bí a bá ń fẹ́ ìwòsàn kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìdí òrìṣà wípé ìwòsàn wà nínú kristi bí a bá ń fẹ́ àlàáfíà kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ibojì tàbí sínú ayé
alafia wa wa ninu Kristi bi e ba fi agbara ko tun le tokun lati lo si ijinle okunkun tabi awon egbe okunkun nitori wipe agbara ti anilo o wa ninu Kristi o ti fun wa ni ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun bi e ba fi agbara lati bori ese agbara lati gbe igbese aye ododo agbara lati ni iwa mimo ohun gbogbo ti o ye wa ohun gbogbo ti o pese wa sile ti o mura wa sile fun orun rere ati bi won fun wa ninu Kristi tun wo le kan si bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa nipa ogo ati olanla re ese kerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iyebiye fun wa o ti fi awon ileri ti o tobi pupo ati awon ileri ti o ti o se iyebiye o ti fi won fun wa pe nipa awon ileri wonyi wipe nipa iwonyi ni ki eyin ki o le di alabapin ninu iwa Olorun nigbati eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife kufe awon ese oro Olorun wonyi won je ki o ye wa wipe tito wa o wa ninu Kristi wipe anito ati anisheku nipa ti emi ati nipa ti ara wipe o wa ninu Kristi ki a konkon so wipe ohun gbogbo ti anilo nipa ti ara nipa ti emi gbogbo nkan wonyi ni ati pese sile fun wa nitori wipe kikun wa wa ninu Kristi ki a mu won ni okookan igbala wa je pipe ninu Kristi ko si omiran ti eniyan le se tabi ti angeli le se tabi ti Mose ti o ti koja lo tabi elomiran ti nbo wa ti o le se nipa igbala wa kiki wipe ki a ronu pada ki a gba Jesu Kristi lo agbo a o si gba wala nitori be je ki o ye o wipe igbala wa ninu Kristi bi o ba gbadura bi o ba ko ese sile bi o ba gba Jesu Kristi lo agbo a o gba okan re la ki se be ni kan soso a ri wipe leyin igba ti a ba ti ni igbala iwa mimo isodi mimo ni ati pese sile fun wa ninu Kristi Jesu eje re ni ma so ni di mimo eje re ni ma mu ki okan wa ki o funfun lau lau ninu Efeso ori karun ese iketa dilogbon ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o li ogo li aini abawon tabi alebu kan tabi irun kan ba won ni sugbon ki o le je mimo ati aini alaini aboku wepe bi e ba fe isodi mimo wepe ki okan wa emi wa inu wa ki o di mimo patapata ari wepe ninu Kristi ni awon nkan wonyi ni won je ti wa wepe a le so wa di mimo bi abato Olorun wa nipa igbagbo ninu Kristi ki se be ni kan soso bi e ba nfi agbara agbara ti emi a so fun a wepe eyin o gba agbara nigbati emi mimo ba bale yin agbara fun ise esin Olorun yo je ti wa bi abato Olorun wa nipasẹ Jesu Kristi bi o ba je pe ani aisan ni ago ara wa o ye ki a mo wepe nipa ina Kristi ni amuwa larada nitori be bi a ba wa si ese agbelebo ti a ti so fun Olorun wipe a n fe ki gbogbo aisan ki o kuro ni igbesi aye wa bi a ba gba Olorun gbo o daju pe a o mu wa larada bi o si je wepe a n fe ipese ni igbesi aye wa ohun gbogbo ti o ye fun wa ohun gbogbo ti o ye wa ni a ti fi pamo ninu Kristi fun olukuluko wa ninu Filipi ori kerin Filipi ori kerin ese ikokandilogun sugbon Olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu Kristi Jesu o ti ale lati mo ni wo pe iba se igbala ni inu Kristi nikan le ati le ri tabi isodi mimo nipasẹ Kristi nikan soso lati le ri tabi agbara emi mimo nipasẹ Kristi nikan soso lati le ri tabi anfe iwosan ni bi a ba gbadura ni oruko Jesu a o ri tabi anfe ipese ni igbesi aye wa wepe Olorun yo pese ni kikun fun gbogbo aini wa ninu gege bi oro re ninu ogo nipasẹ Kristi tabi ninu Kristi o ye ki o ye wa wepe ohun gbogbo ti Olorun ri wepe anilo ninu aye
àti ní ayérayé ni a ti fi pamọ́ fún wa nínú Kristi. Báwo ni kíkún yìí, báwo ni ó ṣe lè jẹ́ tiwa? Èyí ni ó mú wa lọ sí àkòrí kẹta. Kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí orí kejì ẹsẹ̀ ìkẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń lọ sí ilé ìsìn, tí wọ́n sì ti ń lọ láti ìgbà èwe fún ọjọ́ pípẹ́, ṣùgbọ́n tí ó jẹ́ wípé ìgbàlà Kristi kò jẹ́ tiwọn. Síbẹ̀síbẹ̀, a fi yé wa wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀. Àwọn mìíràn pàápàá wọ́n wá sí ìjọ wa níhìn-ín, ṣùgbọ́n kíkún nínú Kristi. Gbogbo ìbùkún àtọ̀run wá nínú Kristi kò jẹ́ tiwọn. Kí ni ṣe? Ohun tí ó fà á ni wípé wọn kò ní ìmọ̀ àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa. Wọn kò sì lè gbàdúrà àgbáyọrí kí wọn kí ó ní sùúrù títí a ó fi bùkún wọn láti òkè wá. Tàbí ó jẹ́ wípé wọ́n jẹ́ ọ̀lẹ, wọ́n ṣe ìmẹ́lẹ́ nínú àdúrà gbígbà, tàbí kí ó jẹ́ wípé àìgbọ́ràn wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n bí a bá lè mú àìgbọ́ràn kúrò, tí a mú ẹ̀ṣẹ̀ kúrò, tí a mú ìmẹ́lẹ́ nípa ti àdúrà gbígbà, tí a mú kúrò, tí a sì ní ìmọ̀ tí ó péye nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó dájú wípé àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristi, a ó fi wọn fún wa, nítorí a ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Kí ni ohun tí a lè fi èyí wé, tàbí kí ni a rí èyí sí nígbà tí a ti ṣe wá ní kíkún nínú rẹ̀, tí ó jẹ́ wípé ohun gbogbo ìbùkún ọ̀run ó yẹ kí ó jẹ́ tiwa? Báwo ni ó yẹ kí a ti máa gbàdúrà? Jẹ́ kí a wo Jòhánù orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkẹtàlá. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, ìbáṣe ìgbàlà, ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, ìdáríjì ẹ̀ṣẹ̀ ni, ìrètí ọ̀run ni, ìyè àníkẹ̀kùn ni, ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, òun náà lèmi ó ṣe. Kí a lè yin bàbá lógo nínú ọmọ. Ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ wípé a rí pé nínú ọkàn wa a kò tí ì sọ wá di mímọ́, a rí pé nínú ọkàn wa gbòǹgbò ẹ̀ṣẹ́ sì wà níbẹ̀, síbẹ̀ a rí pé nínú ọkàn wa nígbà mìíràn bí ènìyàn bá ṣẹ̀ wá, ẹ̀tanú máa ń wá sínú ọkàn wa. Ó máa ń dàbí ẹni pé bí a kò tilẹ̀ gbẹ̀san, ẹ̀mí àti gbẹ̀san, èrò àti gbẹ̀san, ó máa ń pọ̀ jọjọ nínú ọkàn wa. Ó ní bí a bá béèrè lọ́wọ́ Ọlọ́run wípé kí ó sọ wá di mímọ́, nítorí ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, òun náà lèmi yóò ṣe. Bí o bá fẹ́ di ẹni tí ó ní ìsọ̀rí mímọ́, ẹni tí ó ní ìwà mímọ́, ẹni tí ó ní òdodo, ẹni tí ó jẹ́ wípé ìgbésí ayé rẹ yóò dàbí ti Kristi nínú àti lóde, ó lè béèrè lọ́wọ́ Ọlọ́run. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi, òun náà lé èmi ó ṣe. Bí a bá ń sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi, àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè, àwọn mìíràn ìdáǹdè nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè. Wọn kì í béèrè wípé kí a fún wọn ní ìgbàlà, kí a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run, kí a lè pèsè wọn sílẹ̀ fún bíbọ̀ Kristi. Ó yẹ kí a mọ̀ wípé ìgbàlà ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé ìsọdi mímọ́ ó ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wípé bí agbára Ọlọ́run, agbára ẹ̀mí Ọlọ́run, bí ó bá sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wa pẹ̀lú iná ẹ̀mí tí ó jó àwọn nǹkan tí kò níláárí ní ìgbésí ayé wa, ó yẹ kí a mọ̀ wípé ìfikún ni agbára ẹ̀mí Ọlọ́run, ó ju àwọn nǹkan kéékèèké mìíràn tí a máa ń béèrè lọ. Ohunkóhun tí ẹ̀yin bá béèrè bí orúkọ mi, ìbáṣe ìgbàlà, ìbáṣe ìsọ̀rí mímọ́, ìbáṣe ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ó ní òun náà lèmi ó ṣe. Bí ó bá sì jẹ́ ìwòsàn, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ ìdáǹdè, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ pé kí a pèsè fún àìní rẹ, ó ní èmi ó ṣe é, òun náà lèmi ó ṣe. Kí a lè yin bàbá lógo nínú ọmọ, nínú ẹsẹ̀ ìkẹrìnlá, bí ẹ̀yin bá béèrè ohunkóhun, ìgbàlà ni ohunkóhun, ìsọ̀rí mímọ́ ni ohunkóhun, agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ ni ohunkóhun. Oore ọ̀fẹ́ ju bẹ́ẹ̀ lọ tí ó fi lè máa gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀. Bí ẹ̀yin bá béèrè ohunkóhun lé orúkọ mi, èmi ó ṣe é. Ní Jòhánù orí kẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkeje, bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́, a ó sì ṣe é fún yín. Bí Ọlọ́run bá fún wa ní àǹfààní tí ó tóbi tó báyìí wípé a lè béèrè ohunkóhun tí a bá fẹ́, tí a sì rí wípé ìní lọ́run, ààyè lọ́run,
ilé ògo lókè wípé ojú tọrọ kọbọ tí a máa ń béèrè lọ èé ṣe tí a kò fi béèrè lọwọ ọlọrun wípé nígbà tí a bá pa ojú dé ní ikú wípé àfẹrí ọlọrun àfẹrí jésù kristi lójúkojú èé ṣe bí a bá mọ wípé láti dé ọrun láti jókòó lórí ìtẹ pẹlú jésù kristi láti ní àlàáfíà nínú ọkàn wa kí a sì rí pé a ti mú gbogbo ìdálẹ́bi àti mú kúrò bí a bá mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe iyebíye ìgbàlà ẹ̀mí wa wípé òun ní ọ̀rọ̀ tí ó tóbi jù tí ó pọ̀ jù èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run bí a bá mọ̀ wípé ìsọdimímọ́ ni ohun tó ṣe pàtàkì tí a ó lè fi rí ojú ọlọ́run nítorí ó wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí ọlọ́run bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa wípé àǹfààní wa ni ogún àti ìní wa ni láti ní ìsọdimímọ́ èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára wípé àfi bí agbára ẹ̀mí ọlọ́run bí ó bá wá sí ìgbésí ayé wa kí ó sọ wá jí kí ó fi iná ẹ̀mí kí ó fi jó gbogbo tí kò ní láárí ní ìgbésí ayé wa kí ó fún wa ní agbára àti gbàdúrà agbára láti di ìlérí ọlọ́run mú agbára láti dúró tiri nínú inú níbí ni agbára láti ṣe àṣepé àṣeyè iṣẹ́ ìsìn onígbàgbọ́ bí a bá rí pé a jẹ́ aláìlágbára a jẹ́ ẹni tí ó ní ìrẹ̀wẹ̀sì pé a kò ní ìtara tí ó yẹ kí a ní tí a sì mọ̀ wípé bí iná ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí bí agbára ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ lé wa lórí wípé gbogbo àìgbàgbọ́ ni yóò pòórá gbogbo ìrẹ̀wẹ̀sì ni yóò fò lọ gbogbo kí a máa sùn nínú àdúrà ni yóò fò lọ àti wípé gbogbo àìlè dúró ti ọlọ́run ni yóò sá lọ ní ìgbésí ayé wa èé ṣe tí a kò fi béèrè wípé à ń fi agbára ọlọ́run à ń fi agbára ọlọ́run bí a bá ti gba ọkàn wa là bí a bá ti sọ wá di mímọ́ wípé à ń fẹ́ agbára ìfikúnni agbára ọlọ́run èé ṣe tí a kò fi béèrè ó ní bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ a ó sì ṣe é fún yín ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo ni ó ti ṣetán ohun gbogbo ni jésù kristi ni ó ti rà fún wa ni ó ti pèsè fún wa nínú Rómù orí kẹjọ ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ nìgbàlà kì í ṣe wípé à ń fẹ́ owó láti ra ìgbàlà ọlọ́run yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́ òun fẹ́ ìsọdimímọ́ ni ọ̀fẹ́ ni òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ ọ̀fẹ́ ni òun fẹ́ kí agbára ẹ̀mí ọlọ́run kí ó wá ta ọ́ jí kí ó wá sọ ọ́ jí ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run òun fẹ́ ìwòsàn ni ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run tàbí òun fẹ́ ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn tí ó na olówó ọ̀fẹ́ là ń gbà ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ ló ń fẹ́ ni ó ní ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ òun kì ó ha fún wa ní ohun gbogbo pẹ̀lú kristi lọ́fẹ̀ẹ́ ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí ọlọ́run fẹ́ láti ṣe fún wa kí a tó gbàdúrà ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ ìkẹfà ó sì wé fún mi pé ó parí ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò òun la tún sọ níhìn-ín èmi ni alpha àti omega ìpilẹ̀ṣẹ̀ àti òpin èmi ò sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun omi iyè lọ́fẹ̀ẹ́ rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà ọ̀fẹ́ ni ìsọdimímọ́ ọ̀fẹ́ ni agbára ẹ̀mí ọlọ́run àtòkèwá ọ̀fẹ́ ni ìsọjí ọ̀fẹ́ ni ìwòsàn rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí èmi ó sì máa jẹ́ ọlọ́run rẹ̀ òun ó sì máa jẹ́ ọmọ mi ẹni tí ó bá sì ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí à ń sọ nípa wípé nígbà tí a bá dé ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ogún àti ìní ni yóò jẹ́ tiwa nítorí wípé a wà nínú kristi ìgbà yí gan ni a ó rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀ ohun tí a ń sọ fún wa nínú kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá bá jésù pàdé ni a bẹ̀rẹ̀ sí ní tán kíkún inú kristi wò bí a bá ti ń jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ tí a ní ìsọdimímọ́ a ó tún máa tọ́ jíjìn ìfẹ́
ati gbigboro ife olorun jibe lo atuma to kikun ninu kristi amato ojibe lo de ba tin fani agbara mi olorun atuma to ojibe lo nigba ti o ba ya ti abagba wa soke ti aba pa alada ti aba ri jesu kristi loju koju ti aba mu wa lo si orun ti a se je ki a wa ni orun titi lai pelu olorun nigba yi gan ni o ri ijile gbigboro ati giga ati ibu ohun ti o je wipe ati se wa ni pipe ati ni kikun ninu re nisisiyi a le dide duro lori ese wa lati le to ebon run wo a le dide duro lori ese wa lati le gbadura lati so fun olorun wipe gba ti ati se wa ni kikun ninu kristi e se ti a fi se bi talaka e se ti a fi se bi eni ti o lo olorun e se ti a fi se bi eni pe ko si ibukun lati oke wa e se ti a fi se bi eni wipe igbala ko si mo tabi isodimo ko si mo tabi agbara olorun ko si mo e je ki a dide e je ki a gbadura e je ki a so fun olorun wipe ohun gbogbo ti a ti pese sile fun wa nipa iku jesu kristi lori igi agbelebo wipe yo je ti wa ohun fe igbala ni tire ni bi o ba le bere ohun fe isodimo ni tire ni bi o ba le gbadura ohun fe agbara emi olorun lati oke wa ki o so kale le olori ni tire ni bi o ba le duro ti olorun ki o se gbadura titi agbara yo fi so kale ohun fe ibukun atorun wa ohun fe iwosan ni ohun kan ti iba je ati se wa ni kikun ninu re ti wa ni pe ki a gbagbo ki a di ileri olorun mu ki a gbadura o daju wipe yo gbo ti wa.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá síwájú yín nísinsìnyí. À ń bẹ̀bẹ̀ wípé kí ẹ bá wa sọ̀rọ̀.
1: Bí ẹ̀sìn ti ń bá wa sọ̀rọ̀, à ń bẹ̀bẹ̀ wípé pẹ̀lú ìgbàgbọ́ àti ìgbọràn, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tòótọ́, a ó tẹ̀síwájú láti ṣe ohun tí ẹ ń bá wa sọ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. A ti lo àkókò púpọ̀ ní ìgbà tí a ń dáhùn ìbéèrè lórí wíwá inú ìwé mímọ́ ti òní. Nítorí bẹ́ẹ̀, àkókò kúkúrú ni ó wà níwájú wa. Ní àkókò kúkúrú tí ó wà níwájú wa yìí, ni a ó fi máa sọ̀rọ̀ lórí jíjọ̀wọ́ ara ẹni fún ìfẹ́ Ọlọ́run. Jíjọ̀wọ́ ara ẹni fún ìfẹ́ Ọlọ́run. Àwa tí a jẹ́ onígbàgbọ́, Bíbélì pè wá ní ọmọ Ọlọ́run. Láti ìgbà tí a ti gbàgbọ́ nínú Jésù Kristì, ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, ó jẹ́ ọ̀tá sí Ọlọ́run, ó sì jẹ́ ẹni tí kìí fẹ́ gba ìfẹ́ Ọlọ́run tàbí ìlànà Ọlọ́run ní ìgbésí ayé rẹ̀. Ìṣípayá tí Ọlọ́run ti fún wa nínú ọ̀rọ̀ rẹ̀, ó jẹ́ ohun tí ẹlẹ́ṣẹ̀ kìí fẹ́ gbà gẹ́gẹ́ bí ohun tí yóò tọ́ ní ọ̀nà tóóró tí ó lọ sí ọ̀run. Ènìyàn tí ó jẹ́ ẹ̀dá lásán-làsàn, tí kò tí gba oore Ọlọ́run sí ìgbésí ayé rẹ̀, tí kò tí ní ìdáríjì ẹ̀ṣẹ̀, ó máa ń jẹ́ ẹni tí ń rìn ní ọ̀nà ti ara rẹ̀. Kò sí lè tẹríba fún ìfẹ́ Ọlọ́run àti ìṣàkóso ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbésí ayé rẹ̀. Èyí ni Bíbélì ṣe jẹ́ kí ó yé wa wípé ẹlẹ́ṣẹ̀ jẹ́ ọlọ̀tẹ̀ níwájú Olúwa. Bí kìí bá ṣe wípé irú ẹni bẹ́ẹ̀ ronúpìwàdà, ó sì gbàgbọ́ nínú Jésù Kristì tí ó kú fún wa lórí igi àgbélébùú, irú ẹni bẹ́ẹ̀ kò lè di ọmọ Ọlọ́run. Bí a bá ń sọ wípé kí a ronúpìwàdà, èyí jẹ́ wípé kí a wá síwájú Olúwa, kí a jọ̀wọ́ ara wa sí ìfẹ́ Ọlọ́run, kí a sì fi ara wa lélẹ̀ lẹ́sẹ̀ àgbélébùú wípé ohunkóhun tó bá wí fún wa láti ìsinsìnyí lọ ni a ó máa ṣe. Gbà tí a bá ti ní àǹfààní yìí wípé a di ọ̀rẹ́ Ọlọ́run, a di ọ̀kan nínú àwọn ọmọ Ọlọ́run, a wá sínú agboolé ìgbàgbọ́ àti di ẹbí Ọlọ́run, lẹ́sẹ̀kẹsẹ̀ ni a ó rí wípé ìfẹ́ láti gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run wípé ó wà nínú wa. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan ohunkóhun tí ṣe ìfẹ́ Ọlọ́run, ohunkóhun tí a mọ̀ wípé Ọlọ́run gbà láàyè ní ìgbésí ayé wa, a ó jọ̀wọ́ ara wa fún láìkùn. Ìjọ̀wọ́ ara ẹni yìí àti ṣíṣe ìfẹ́ Ọlọ́run, èyí ni àmì tí a fi ń dá ọmọ Ọlọ́run mọ̀. Ṣùgbọ́n ní ìdàkejì, a rí wípé àìgbọ́ràn àti ìṣọ̀tẹ̀ ni a fi ń dá àwọn ẹlẹ́ṣẹ̀ àti àwọn ọ̀tá Ọlọ́run ni a fi ń dá wọn mọ̀. A ó sọ nípa ìkókó méjì nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí yìí. Ìkíní, ẹjọ́ tí Olúwa ń bá àwọn ọlọ̀tẹ̀ wí. Ẹjọ́ tí Olúwa ń bá àwọn ọlọ̀tẹ̀ wí. Ìkejì, ìpè sí ìgbọràn àti ìjọ̀wọ́ ara ẹni. Jẹ́ kí a wo ìwé òwe láti orí kìíní, ẹsẹ̀ ìkẹrìnlélógún. Nítorí tí èmi pè, tí ẹ̀yin sì kọ̀, tí èmi na ọwọ́ mi, tí ẹnìkan kò sì ká sí. Ṣùgbọ́n ẹ̀yin ti ṣá gbogbo ìgbìmọ̀ mi tì, ẹ̀yin kò sì fẹ́ ìbáwí mi. Èmi pẹ̀lú ó rẹ́rìn ìdààmú yín, èmi ó ṣe ẹ̀fẹ̀. Nígbà tí ìbẹ̀rù yín bá dé, jẹ́ kí a dúró níhìn-ín. Ó jẹ́ ohun tí ó kọni lóminú àti ohun tó bani nínú jẹ́ wípé nígbà tí Ọlọ́run pe àwọn ọmọ Ísíráẹ̀lì, wọ́n kọ etí ikún sí ìpè Ọlọ́run. Èyí jẹ́ wípé wọn ò gbọ́, wọn ò gbà, wọn ò fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run. Ní orílẹ̀-èdè wa, bí ẹni tí ó juni lọ, bí ó bá ń pe ni, ó jẹ́ ìwà ìrẹ̀lẹ̀ àti ọ̀wọ̀ fún ẹni tí ọ̀wọ́ yẹ nígbà tí a bá dá a lóhùn. Gẹ́gẹ́ bí àwọn ọmọ Ísíráẹ̀lì ti mọ̀, bí ọba ni Israeli bi o ba npe enikeni oba ti o npe o yi bi o ba ti ran awon onise re we pe oba fe ri o on gbogbo ti o nse bi o ti le wo ki nkan na ki o ti se pataki to ni oni lati fi sile ki o je ipe oba sugbon oba orun olorun orun ohun aye eleda on gbogbo o npe awon omo Israeli sugbon o se ni laanu wi pe won ko ipe olorun won ko ohun olorun se amo bi oba ba npe wa tabi bi baba ninu ile tabi baba gbogbo agbole o npe enikan ninu wa bi aba se aigboran si ipe yi a o ri wo pe ejiya yo de nitori be eni olorun fi so fun ni wo pe gba ti ohun ti pe won gege bi eleda won gba ti ohun ti pe won gege bi olorun orun ohun aye gba ti ohun ti pe won gege bi olufe sugbon ti won ko ka ipe ohun si we pe nitori be ohun o rerin won nigba ti idamu ba de won si se efe nigba ti iberu won ba de ninu ese keta di logbon nigba ti iberu yin ba de bi iji ati idamu yin bi afeyika iji nigba ti wahala ati arodun ba de si yin nigba na li eyin o kepe mi sugbon emi ki yo dahun won o saferi mi ni kutukutu sugbon won ki yo ri mi nihi ni ari we pe olorun o n ba awon omo Israeli wi sugbon ki se fun awon omo Israeli nikan ibawi yi kan na ni o kan gbogbo elese loni ati gbogbo asako gbogbo apeyinda apeyinda ni a n pe ni asako eredi ti a fi n pe apeyinda ni asako ni we pe o kuro ni ile o kuro labe itoju olorun o kuro labe ife olorun o sako lo o lo lati ma gbe ile iyo nibi ti enikan ki gbe o lo n gbe asale eni ti o jina si olorun eni ti o ti peyinda eni ti o je omo onina kuna ti olorun n pe sugbon ti ko ka olorun si oni a n pe ni asako tabi apeyinda eyi kan na ni olorun so fun eni kookan ti o je elese eni kookan ti o je asako eni kookan ti o je apeyinda wi pe nigba ti oun pe won se abe akoso se abe oro oun se abe itoju ati ilana sugbon ti won sa awon nkan won yiti we pe idajo yo ba awon eniyan be lati igba ti eniyan ti subo ninu ogba yi deni ni ati ri we pe aigboran ati ote ti wa ninu enikookan ti a bi sinu aye yi bi o ba wo awon omo kekeke bi won ti n dagba a ma ri iwa ote iwa aigboran ninu won o je iwa abinibi won gbe wa se aye be ni enikookan ninu wa ni o ye ki a bere lowo olorun fun iranwo ki iru iwa aigboran be ati ote ki o le kuro ninu eda wa ninu okan wa olorun ti o je olufe ti o si je eni ti o da wa ninu ife re ti o ni si wa ni o ti n pete awon rere awon ohun ayeraye ti o ye ki a ma gbadun won o n pese won fun wa bi o ti le je wipe ati sako ni igba popo bi o ti le je wipe ati je alaigboran tele tele sibe o lora lati binu sibe ko mu idajo wa kankan o n wa wa o n pe wa ki o ba le se wa loore sugbon o se ni laanu wipe opolopo ni o n tesiwaju ni iwa igbagbo iwa aigboran ati iwa ote won gbogbo wa ni a ti sako lo ni igba kan ri bẹ́ẹ̀ náà ni fún àwọn ọmọ Israeli wọ́n ṣọ̀tẹ̀ sí olúwa bí ó tilẹ̀ jẹ́ wípé ó ti ṣe wọ́n lóore bí ó tilẹ̀ jẹ́ wípé ó ti dáàbò bò wọ́n ó ti pèsè fún wọn ó ti mú wọn wá sí ilẹ̀ tí ó kún fún ọ̀rá púpọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n padà lẹ́yìn ọlọ́run bákan náà ni fún gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ gbogbo ore tí a ti ń rí gbà lọ́wọ́ ọlọ́run gbogbo àánú tí ó ti ń fi hàn fún wa kò jẹ́ kí àwọn wọ̀nyí kí ó tẹríba wọ́n rò wí pé ohun tí àwọn ní àti ìgbé ayé tí àwọn ń gbé ó jẹ́ nínú agbára wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti rí fún àwọn ọmọ Israeli wí pé wọ́n jìyà púpọ̀ a sì sọ ìlú wọn di ahoro nítorí àwọn ìwà ọ̀tẹ̀ àti àìgbọ́ràn wọn be na lori fun elese loni bi enikeni ninu wa bi abate sewaju ninu iwa aigboran ati ote ijiya ni yo gbeyin iru iwa be ye ki a wo Jeremiah ori keje Jeremiah ori keje lati ese iketa le logun sugbon eyi ni mo pase fun won wi pe gba ohun mi gbo emi o si je olorun yin eyin o si je eniyan mi ki ese rin ni gbogbo ona mi ona ti mo ti pase fun yin ki o le dara fun yin ese ikerin le logun sugbon won ko gbo be ni won ko te eti sile won si rin ni imo ati agidi okan buburu won won si ko eyin won ki ki se oju won si mi nihin ni a ri ti olorun pe awon mo israeli lejo ipe lejo yi kan na ni o de fun enikokan ti o nse aigboran olorun so wi pe oun ti pase fun won o ti ran awon woli si won lati soro fun won ati lati fun won ni ilana ati ase ohun sugbon won ko eyin si ohun won ko koju won si ohun e je wi pe won ko gboran bi o ti le je wi pe opolopo awon woli ni aran si won sibe sibe won se aigboran wo ese ikerin din logbon sibe won ko gbo temi be ni won ko te ti won sile sugbon won mu orun won le won se buburu ju won se buburu ju awon baba won lo bi aba nso nipa ti awon mo israeli ke aran ti we pe oro yi kan na ni ako fun awa na we pe bi awa paapa bi aba je alai gboran bi aba je olote ti a o gboran si oro olorun bi ji ati de ba awon mo israeli nitori aigboran won be na ni ijiya yo de ba enikokan wa mo nbebe we pe ki olorun ki o se wa lele ti omo ki o je ki a je eni tin gboran ki ijiya tin de ba alai gboran ati olote ki o ma ba je ipin wa ninu Isaiah ori karun dini adorin Isaiah ori karun dini adorin ese ikeji ni gbogbo ojo ni mo ti na owo mi si awon olote eniyan ti rin li ona ti ko dara nipa ero ara won eyi ni olorun tun so nipa ti awon mo israeli we pe ni gbogbo ojo ni ohun ti ran awon oluko ohun ran awon woli ohun ran awon ajihin rere ohun ran awon oniwaasu awon ti won so nipa oro olorun fun won sugbon won je alagidi ati olote eniyan nje bi a ba nso yi nipa ti awon israeli nje a o le so be nipa re nipa enikokan wa se olorun o ti so fun wa nipa awon oniwaasu ti o fun wa wi pe ani lati ronupo ada ise wa bi olorun ba ti ranse si wa wi pe ohun bere ironupo ada lowo wa kini de ti a ri enikokan ti ko ti ironupo ada bi olorun ba ti ranse si wa wi pe atunse je ohun ti o se pataki ani lati mu ona wa to ni waju oluwa wi pe bi a ba ti ri eni ti a se tele tele gba ti a ba ti wa wole ni waju oluwa ti a so pe ki o dariji wa ni igba kan na ti a ti n gba ore ofe yi lati owo oluwa ni ani lati lo ba awon ti a ti se tele tele ki a bere idariji lowo won bi a ba ti so be fun wa e se ti a o fi se atunse igbesi aye wa bi olorun ba so fun wa pe awa ti a n jale tele tele ki a ma se jale mo awa ti a n rede oru tele tele awa ti a rin irinkunrin tele tele ki a ma se be mo kini se ti a o gboran awa ti olorun ti so fun ti o ti ranse si wi pe isota olorun ni wi pe a n ba aye dore wi pe a tun lo n jebo pelu awon ti o wa ninu aye tabi wi pe isoso aye iwoso aye ati kikun ete kikun oju ti awon aye ma n se o je iwa awon ti o lo olorun bi Jezebeli ti a ri ninu bibeli bi olorun ba ti kilo fun wa bi o ba ti ranse si wa bi o ba ti so fun wa iru irin ti o ye ki onigbagbo rin e se ti a o fi se ohun ti olorun fe e se ti a fi n se aigboran si olorun awa ti a ba nse be ti a nse aigboran ti a fi eti didi ti a ko eti didi si oro olorun o je wi pe adabi awon olote ile israeli o se se ki a ri awon omo israeli ki o ma so wi pe ona ti awon woli won awon iranse ti olorun ran si won ona ti won fi gbe nkan won yi kale ni oye won dara dara tabi wi pe won o gbe kale pelu ife nitori a ma ri wi pe esun yi kan na ni awon elomiran won ma fi sun awon ni wa so wa loni won so wi pe awon ni wa so wa ni fe ni wi pe bi o je pe won ni ife ti won fi ife han fun awon awon ibase ife olorun sugbon olorun o ran jesu christi omo bibi re kan soso o ran si awon omo israeli nje o mo wi pe ife pipe ni jesu ni o fi so gbogbo ti o se ni o fi so gbogbo ti o so bi o ti le je wi pe eni ti o ni ife re koja ni jesu christi to n gbadura fun won to n se ise iyanu laarin won to n wo awon alaisan laarin won to n wo won san to se so ife olorun to n so fun awon omo israeli bi o ti le je wi pe onife ni jesu christi ife ti jesu christi to fi han won yi ko mu ote ati aigboran kuro ninu okan won awon elomiran ti won fi esun kan wa wi pe a onife wi pe eyi ni won fi se ife olorun won so wi pe awon adari ti a sese fi si ori ekun awon ni o so fun won dara dara e ti oluso agutan so fun onko e ti emi olorun fun ara re ti o so fun onko gba ti o n ka bibeli ti emi olorun to n so fun o to n juwe nkan fun pe ki eyi kuro ni gbese aye re ki e kuro ni gbese aye re se emi olorun to n so fun o se ko ni ife to ni awa wi ni nkan wonyi je ki a wo iwe matthew irere ti matthew ori ketalelogun ese iketadinlogoji jerusalemu jerusalemu iwo ti o pa awon wooli ti o si so okotalu awon ti a ran si opa igba melo li emi n fe radobo awon omo re bi agbebo adiye ti radobo awon omo re labe apa re sugbon eyin ko fe sawo a fi ile yin sile fun yin le ahoro jesu christi ni o so oro yi sori wo pe bi jesu christi ti le je eni ti o ni ife sibe awon won yi ko gba jesu o ni o to awon ti re wa sugbon awon ti re ko si gba sugbon iye awon ti o gba awon ni o fi agbara fun lati di omo olorun oro yi kan na ni olorun tun ran si wa wi pe ki a ma se bi awon olote ara ile israeli bi won ti se wi pe ki a gboran si olowa ki a jowo ife wa ero wa ona wa ki a jowo ohun gbogbo fun olorun ki a so fun olorun wi pe ife tire ni a o se sugbon ki a to le se ife olorun ani lati ni iyipada okan nitori ko si ni agbara eda kan lati le se ife olorun bi ki e ba se wi pe iru eniyan be o ni iyipada okan o ni ore ofe lati odo olorun wa ninu romu ori kejo ese ikeje ati ese ikejo ni ati nka romu ori kejo lati ese ikeje nitori ero ti ara otani si olorun nitori ki teriba fun ofin olorun o n ko ti le se be ni awon ti o wa ninu ara ko le wo olorun eyi nso nipa awon ti ko ti ni igbala we pe awon ti o wa ninu ara awon ti o n se ife inu ara won awon ti o wa ninu ese abinibi sibe ti ese abinibi yi ti o si nso eso ni igbese aye won eso ote ati eso aigboran won ko le wo olowa nitori be ki a to le di eni ti o wo olowa ki a to le di eni ti n gboran si olowa ani lati jewo ese wa ki a ko sile ani lati toro idariji ki a gba idariji lati odo olowa ani lati ni igbagbo ninu jesu christi eni ti o ku fun wa lati ko ese ara aye lo nigba ti a ba se be ni a ri wepe lese kese ni olorun yi o ma pe wa si ijowo ara eni ati igboran eyi lo mu wa lo si ikoko keji ipe olorun si igboran ati ijowo ara eni e je wi pe bi o ba ti di omo olorun olorun pe eni kokan wa wi pe o ye ki a wa sinu igboran ki a si jowo ara wa fun olorun lai jiyan lai ma so fun olorun wi pe a o le se yi tabi a o le se yi ni olorun pe o si igboran ati ijowo ara re ye ke awo Matthew ori kokanla ese ikeji din logbon ati ikokan din logbon ewa sodo mi gbogbo eyin tin sise ti asidi ero wo wole lori emi o si fi simi fun yin ipe ti akajade yi o pin si ona meji la koko Jesu Kristi n pe gbogbo elese ti adi ero wo le lori gbogbo elese ti n se aisimi ti n se laala ti n sise sugbon ti a so fun wi pe ise ara wa ododo ara eni wi pe ko le gba wala nitori be Jesu Kristi o n pe gbogbo okan asako o n pe gbogbo okan elese o n pe gbogbo awon ti o ti ko eyin si hin rere awon ti won ti je ota olorun o ni e wa sodo mi gbogbo eyin ti n sise sugbon ti o je wi pe ise ti e n se ko le fun yin ni igbala ise ododo ara wa ko le fun won ni idalare ni waju olowa ati eyin ti a di eru wuwo le lori nitori ese ma n fa ibanuje o ma n fa laala o ma n fa ijeni niya ati iponi loju lati odo esu o ni awa ti a di eru wo le lori o ni ke a wa sodo nkiun ki o ba le fun wa ni isimi e wa sodo Jesu Kristi gbogbo awon ti ko ti imo Jesu gbogbo awon ti ko ti iba Jesu pade awon ti ko ti igba Jesu Kristi gbo loni o n pe o bi o ba fe gboran o n to ni lati se ni wo pe ki o wa wole lese Jesu wi pe o fe je ti olorun wi pe o fe wa ni eni ti o ni ore ofe pelu olorun o si ni ore ofe lati se igboran si on gbogbo ti o nso fun wa sugbon mo so wi pe o pin si meji nihin bakan na olorun tun ba Jesu n ba awon onigbagbo soro bi o ba wo ki a fi iye ki a fi iye denu ki a wo Jesu Kristi ki a farabale daadara ki a wo Jesu Kristi ki a wo wi pe o wa ni aarin gbungbun ife olorun o dabi eni ti o wa ni ibi ti o jina rere bi o ti le je wi pe awa paapa gege bi omo olorun ati wa sinu ijoba olorun sugbon a o si ninu ogangan ife olorun ohun gbogbo ti olorun fe ki a se ni pipe ni kikun gbogbo re ko ni a ti n se sugbon Jesu Kristi o je eni ti o se ife olorun ni pipe ati ni kikun o wa ni ogangan ife olorun nibi ti Jesu Kristi wa yi lo wa ti n pe enikankan wa ti a je onigbagbo wi pe ki a wa si odo ohun ki a wa paapa ki a fi han wi pe a fe wa ni ogangan ife olorun ni ese ikokandinlogbon wa ti se afikun fun wa wi pe e gba ajaga mi si orun yin ki esi ma ko eko lodo mi nitori oninu tutu ati onirele okan le mi eyin o si ri isin mi fun okan yin oni e gba ajaga mi si orun yin awa ti o je wi pe adagba ni ileto tabi ni abule o ye ki a le mo ohun ti a n pe ni ajaga bi a ba ni eran osin ti a ko fe ki eran osin ki o ma jade kaakiri lati lo je ounje ninu oko elomiran ki won ba ma lu eran osin yi pa mo wa lowo ohun ti won ma n se ni abule ni wepe won o so ajaga mo eran yi lorun bi eran yi ba ti fe wo ogba elomiran ajaga ti o wa ninu lorun re ko ni je ki o le wole ohun ti Jesu Kristi n so fun wa ni wepe a ni ni ajaga yi ni orun wa ki a ma ba le lo sinu aye mo ki a ma ba le se ohun ti awon yoku ti won wa ninu aye ti won se o ni e gba ajaga mi si orun yin bi a ba ti gba ajaga olorun ajaga Jesu si orun wa a ko ni le lo sile ijo ti awon aye mo a ko ni le lo si ibi imoti won a ko ni le se ti ikobirin jo ati iborisa ati wepe won tun lo eyan tun lo gbegun onigbagbo ki yo le se iru nkan be nitori wepe a n ko eko lodo re o ni oninu tutu ati onirele okan li emi oninu tutu onirele okan bi a ba di omo olorun a ki le jamo eni to je sose sose tele tele bi a ba ti di omo olorun a ki le sose mo a ki le muti mo a ki le jale mo se awa na mo wepe opolopo ninu wa tele tele ni o je pe bi a o ri ija a o da ija sile ṣùgbọ́n ìgbà tí a bá ti di ọmọ ọlọ́run ìfẹ́ ọlọ́run ni pé kí a jẹ́ onínú tútù àti onírẹ̀lẹ̀ bí ẹnìkan bá sì ti ṣe ọ́ ṣe o mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí kí a tó di onígbàgbọ́ a kì í fẹ́ dáríji ẹnikẹ́ni a ó sọ wípé títí ẹ ó fi kú kò sí ẹni tí ó lè parí ìjà láàrin àwa àti lágbájá ó ní ṣùgbọ́n kí a farabalẹ̀ kí a jọ̀wọ́ ara wa fún ìfẹ́ ọlọ́run àwa ẹni tí ó jẹ ẹlẹ́ran ara ó máa fẹ́ láti gbèjà ara rẹ̀ ó máa fẹ́ láti gbẹ̀san ó máa fẹ́ láti sọ pé lágbájá ó sọ òkòlùmí ìmíràn láti sọ òkúta sí i padà ó nígbà tí a ti di ọmọ ọlọ́run nísinsìnyí a ò lè ṣe bẹ́ẹ̀ mọ́ èyí ni wó pé kí a fi ọ̀rọ̀ wa kí a fi lé ọlọ́run lọ́wọ́ kí a jẹ́ kí ó jẹ́ wípé ọlọ́run ni yóò gbèjà wa kí ó má jẹ́ wípé àwa la tún jà láti gbèjà ara wa èyí ni ọmọ ọlọ́run kì í ṣe lọ sílé ẹjọ́ èyí ni ọmọ ọlọ́run kì í ṣe kọ ìyàwó rẹ̀ sílẹ̀ èyí ni ọmọ ọlọ́run kì í ṣe sọ wípé ọmọ yìí ó jẹ́ ọmọ ìpáǹle nínú ilé nítorí bẹ́ẹ̀ mo ń láti fi hàn mo ń láti jẹ́ níyà dáadáa kí n tì í mọ́ta ọmọ ọlọ́run kì í ṣe irú nǹkan bẹ́ẹ̀ ìfẹ́ ni a fi ń bá ènìyàn lò ṣé o mọ̀ wípé ọlọ́run fẹ́ wa ìfẹ́ tí ọlọ́run ti fi hàn fún wa òun ni ó yẹ kí a fi hàn fún àwọn ẹlòmíràn o Jákọ́bù orí kẹrin láti ẹsẹ̀ ìkeje nítorí náà ẹ tẹríba fún ọlọ́run ẹ kọjú ìjà sí èṣù òun ó sì sá kúrò lọ́dọ̀ yín nǹkan méjì ni a ń sọ níhìn-ín ìkíní ẹ tẹríba fún ọlọ́run ìkejì ẹ kọjú ìjà sí èṣù bí kì í bá ṣe wípé a gbé ìṣísẹ̀ kíní kì yóò ṣeé ṣe láti gbé ìṣísẹ̀ kejì bí kì í bá ṣe wípé a tẹríba fún ọlọ́run kì yóò lè ṣeé ṣe fún wa láti kọjú ìjà sí èṣù èyí ni ọ̀pọ̀lọpọ̀ ni wọn ò fi ní ìṣẹ́gun ní ìgbésí ayé wọn wọn ò lè ṣẹ́gun ẹ̀ṣẹ̀ wọn ò lè ṣẹ́gun àrùn wọn ò lè ṣẹ́gun èṣù wọn ò lè kọjú ìjà sí èṣù nítorí wípé wọn ò tẹríba fún ọlọ́run wọ́n ṣá ọ̀rọ̀ ọlọ́run tì nígbà tí ọlọ́run sọ fún wa wípé ẹnìkan tí ó ṣe ọ ni wípé kí o dáríjì bó bá tẹríba fún ọlọ́run ó sọ wípé ọlọ́run nítòótọ́ ni nǹkan yìí dùn mí ṣùgbọ́n nítorí tìrẹ mo dáríjì ẹni yìí ṣé àwa tí àwa láti ilẹ̀ yorùbá a mọ̀ wípé bí ìjà bá wà láàrin ọkọ àti aya bí bàbá tí ó dàgbà jù nínú agboolé bí ó bá pe ọkọ yìí àti ìyàwó rẹ̀ ohun tí wọ́n máa ń sọ ni wípé bí wọ́n bá ro ẹjọ́ sílẹ̀ ọkọ àròjọ́ ìyàwó náà àròjọ́ bí ìyàwó bí ó bá fẹ́ sọ̀rọ̀ nígbà tí ọkọ ń sọ̀rọ̀ bàbá ìyá sọ pé pa inú rẹ mọ nítorí bàbá tí ó dàgbà tó hiwú lórí bó bá tilẹ̀ sọ pé pa inú rẹ mọ jẹ́ ni ìyàwó ló máa dákẹ́ àwa tí a lè bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà bẹ́ẹ̀ ní ìdílé wa a ò ṣe lè bọ̀wọ̀ fún ọlọ́run bí o bá jẹ ẹni tó máa ń sọ̀rọ̀ púpọ̀ pẹ̀lú ọkọ rẹ tí ó jẹ́ wípé èyí ni ó máa ń fa èdè àìyedè láàrin ìwà tí ọkọ rẹ ṣùgbọ́n tí ọlọ́run sọ wípé gbéjẹ dákẹ́ panumọ́ àwa tí a ń gbọ́ràn sí àwọn ènìyàn lásán bíi tiwa tó hiwú lórí kí ni dé tí a ò lè gbọ́ràn sí ọlọ́run lẹ́nu tàbí bí wọ́n bá rojọ́ sílẹ̀ bí ọkọ yìí bá sọ wípé kò sí ṣíṣe kò sáì ṣe obìnrin yìí ó ní láti lọ ni tí obìnrin yìí kúnlẹ̀ tí ó sọ pé rárá ó fa àkíkọ́rí wípé òun ò gbẹ́bẹ̀ bí bàbá yìí bá sọ wípé ọmọkùnrin dáríji ìyàwó rẹ mú ìyàwó rẹ padà lọ sílé nítorí bàbá ti sọ bẹ́ẹ̀ àwọn tí ó sì wà ní ìdílé wa sọ pé o gbọ́dọ̀ kọ̀rọ̀ sí bàbá lẹ́nu o gbọ́dọ̀ kọ̀rọ̀ sí bàbá lẹ́nu o bàbá ti ní kó dáríjì ìyàwó rẹ o a máa rí wípé irú ènìyàn bẹ́ẹ̀ a sọ bí ò bá jẹ́ ti bàbá ni bàdílé ẹ jáde ṣùgbọ́n nítorí ti bàbá màá dáríjì ẹ bàbá wa ti ń bẹ lọ́rùn ńkọ tó kọ́ sílẹ̀ gàdàgbà gádágbá tó fi yé wa dáadáa wípé a ò gbọ́dọ̀ kọ̀ ìyàwó wa sílẹ̀ ìwọ tó ń gbọ́ràn sí bàbá tó wà nínú ayé lẹ́nu o lè gbọ́ràn sí bàbá wa ti ń bẹ lé ọ̀run lẹ́nu o lè sọ wípé ẹ̀ṣẹ̀ tí ìyàwó ṣẹ̀ mí ó dùn mí re kọjá ṣùgbọ́n nítorí pé bàbá wa ti ń bẹ lé ọ̀run ó ti ní kí n dáríjì ó ti ní kí n gbójú fún àwọn nǹkan wọ̀nyí dá nítorí bẹ́ẹ̀ n ó dáríjì èyí jẹ́ wípé a jọ̀wọ́ ara wa fún ọlọ́run wípé ohun tó bá fẹ́ là ó ṣe ibi tó bá fẹ́ là ó lọ èyí tó bá fẹ́ là ó sọ èyí ni pé à ń gbọ́ràn a kì í ṣe ọlọ̀tẹ̀ níwájú olúwa nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a lè gbọ́ràn sí olúwa ó ní kí a tẹríba fún ọlọ́run kí a sì kọjú ìjà sí èṣù wípé yóò sá fún wa gbogbo àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó ti ń kọ́ wa ọlọ́run fẹ́ kí a tẹríba ọlọ́run fẹ́ kí a gbọ́ràn ó sì ń pè wá lónìí lẹ́ẹ̀kan sí i wípé kí a tẹríba kí a gbọ́ràn jẹ́ kí a dìde dúró kí a bá ọlọ́run sọ̀rọ̀ kí a sọ fún wípé bí ohun tó ń sọ bó tilẹ̀ ṣòro fún wa
0: bi ohun to nso bi o ti le ye wa popo popo sugbon nigba ti a ti mo wi pe oro olorun ni wi pe a o se e ni wi pe a nteri ba fun olorun ba olorun soro yo fun olore ofe lati je eni ti ngboran ma se je alagidi omo ni waju olowa ma se je eni ti ko eti ikun si oro olorun so fun olorun wi pe o gboran wi pe ohun gbogbo ti olorun so fun o wi pe o teri ba o jowo ara re o se ife olorun olorun yo si fun olore ofe lati se ife re ni pepe ati ni kikun
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Baba, I want to borrow you this season. Ebe wa ni pe ke ba wa soro. Ke se wa loju emi. Ke awon ibokun ti emi ti e ti pese sile fun wa. Ke o le je ti wa. E fun wa ni emi igboran ati igbagbo lati gba awon ipese yin fun wa. Ni oruko Jesu Kristi Olowa wa. Loni ni ati keko ninu wa inu iwe mimo nipa awon eso ti emi mo se ro we pe o ye ki atun wo iwe mimo ke a wo ohun ti iwe mimo so fun wa nipa gbigba emi mimo nitori na ohun ti a soro le lori nisinsin yi ni gbigba emi mimo je ki n se alaye die fun o nipa we pe a n gba emi mimo opolopo ni ohun ti a n gba lowo olorun bi a ba n so nipa igbala eyi je nipa idariji ese bi a ba n so nipa ti iwenumo tabi nipa iso di mimo eyi je iriri kan ti a ma ni leyin igba ti a ba ti ni igbala bi a ba n so nipa wipe a gba iwosan tabi a gba awon ebun miran awon nkan wonyi je awon ebun lati odo olorun iba se iwosan iba se igbala iba se sodimo iba se itusile tabi dande sugbon nigbati aban

jẹ́ ìfẹ́ Ọlọ́run wípé kí òun kí ó jẹ́ ọkọ obìnrin yìí tí ó ti gba ẹ̀bùn mọ́tò tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí obìnrin yìí bí ó bá gbà tí ó sì gba ọkùnrin yìí láti jẹ́ bí ọkọ rẹ̀, ó gbà á sínú ilé. A ó rí wípé ẹ̀bùn kò tó olùfúnni ní ẹ̀bùn, èyí jẹ́ wípé ẹni tí obìnrin yìí tí ó gbà sí ilé nísinsìnyí gẹ́gẹ́ bí ọkọ, ó jẹ́ ènìyàn, ó jẹ́ ọ̀gá ibi iṣẹ́, ó jẹ́ ẹni tí ó ju ohunkóhun tí a lè gbà gẹ́gẹ́ bí ẹ̀bùn lọ. Èyí ni àpẹẹrẹ tí a lè ṣe fún wa wípé ìwòsàn, ìdáǹdè àti àwọn nǹkan mìíràn wọ́n jẹ́ ẹ̀bùn ní tòótọ́, ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ó jẹ́ ìkẹta nínú mẹ́ta lọ́kan. Ó jẹ́ ẹni tí ó tóbi, ẹni tí ó lágbára, ẹni tí ó ti wà láti ayérayé tí yóò sì máa wà títí ayérayé, ẹni tí ó jẹ́ wípé bí a ṣe ń kọ́ ẹ̀kọ́ bíbélì a rí wípé dọ́gbadọ́gba ni ẹ̀mí mímọ́ yìí pẹ̀lú bàbá àti ọmọ. Òun ni ó máa fún wa ní agbára fún iṣẹ́ ìsìn nínú ìjọ, òun ni ó sì máa fún wa ní agbára láti ṣe àwọn ohun tí Ọlọ́run lànà sílẹ̀ fún wa nínú ayé. Bí a ti ń gba Kristi gẹ́gẹ́ bí olùgbàlà, bẹ́ẹ̀ ni ó yẹ kí a tún mọ bí a ti gba ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí ẹni tí yóò fún wa ní agbára àti okun láti ṣe àwọn ohun tí Ọlọ́run lànà sílẹ̀ fún wa. Kí a wo Yohánù orí keje ẹsẹ̀ ìkọkàndínlógójì. Yohánù orí keje ẹsẹ̀ ìkọkàndínlógójì, ṣùgbọ́n ó sọ èyí ní ti ẹ̀mí tí a ó gbà. Ó sọ èyí ní ti ẹ̀mí tí àwọn tí ó gbà á gbọ́ ń bọ̀ wá gbà, nítorí a kò tí ì fi ẹ̀mí mímọ́ fúnni, nítorí a kò tí ì ṣe Jésù lógo. Níhìn-ín ni a ti ń sọ nípa ẹ̀mí mímọ́ wípé ó ṣe dandan, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì ní ìrírí ìgbàgbọ́ wa wípé kí a gba ẹ̀mí mímọ́. Nínú Ìṣe àwọn Apọ́stẹ́lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ, ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín. Ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín. Ọ̀rọ̀ tí mo fẹ́ kí o ṣe àyẹ̀wò rẹ̀ ni wípé kí a gba nǹkan lọ́wọ́ Ọlọ́run. Àwọn ẹlòmíràn bí wọ́n bá ń gbàdúrà, wọ́n a máa sọ wípé Ọlọ́run fún mi ní ẹ̀mí rẹ, fún mi ní ẹ̀mí rẹ, fún mi ní ẹ̀mí rẹ. Ohun tí Ọlọ́run ń sọ ni wípé òun ti fi ẹ̀mí òun fún ìjọ. Ó wá kù sí ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa láti gbé àwọn ìṣísẹ̀ tí ó yẹ, láti ṣe àwọn ohun tí òun ti lànà sílẹ̀, kí ẹ̀mí mímọ́ tí òun ti tú jáde sára ìjọ kí ó ba lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan nínú wa. Èyí ni kí àwa pàápàá pẹ̀lú ìgbàgbọ́ kí a ba lè gba ẹ̀mí mímọ́. Nínú Ìṣe àwọn Apọ́stẹ́lì orí kejì ẹsẹ̀ ìkejìdínlógójì, Pétérù sì wí fún wọn pé, ẹ ronú pé wàdà kí a sì baptisi olúkúlùkù yín lé orúkọ Jésù Kristì fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Èyí jẹ́ wípé Ọlọ́run yóò tú jáde, ṣùgbọ́n yóò jẹ́ ojúṣe ẹnì kọ̀ọ̀kan wa láti gbà á sínú ayé rẹ̀. Bí àlejò bá dé, bí a bá fẹ́ gba àlejò yìí sílé, ohun tí a ní láti ṣe ni wípé ilẹ̀kùn tí a ti tì kí a ṣí, kí a lè gba àlejò. Bí a bá rí ẹnìkan tí a rí wípé ó ń gba ilé, ó sì ń fọ ilé, àwọn ohun tí ó yẹ kí ó ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí kò ṣe tó bẹ̀rẹ̀ sí ní mú wọn ṣe, tá a rí wípé ó ń fọ gbogbo ilẹ̀ ilé mọ́, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó ń pèsè yàrá kan sílẹ̀, a béèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ló dé. Ó má dàbí ẹni wípé ẹkún fún iṣẹ́ ní ọjọ́ mẹ́ta yìí, ó ní mo fẹ́ gba àlejò ni. Ó wá sọ wípé àlejò náà máa jẹ́ ẹni tí ó jẹ́ pàtàkì, tí a torí tiẹ̀ ń gba ilé, tí a ń fọ gbogbo ilé, tí a jẹ́ kí gbogbo nǹkan kí ó wà ní ìmọ́tótó. Ó ní bẹ́ẹ̀ ni wípé torí àlejò yìí ó ṣe pàtàkì púpọ̀, ó jẹ́ àlejò tí kò fẹ́ ìdọ̀tí. Èyí ni òun fi ń ṣe gbogbo

eki o wa ni imototo be na ni o mo we pe bi abandaruko emi mimo eyi ni idakeji emi aimo nitori be o ye ke mo we pe bi aba fe gba emi mimo alejo pataki lati orun wa ni oju angeli lo oju awon eniyan pataki ti o wa ninu aye lo ninu emi mimo yi ni ari agbara agbara atorun wa ti fun wa ni okun ti so ni di alagbara ti a o le segun gbogbo nkohun to ba doju ko wa nitori be bi a ba fe gba alejo pataki yi ki o wa inu wa ki o ma ba wa gbe ki o ma ba wa jade ki o ma ba wole o ni ohun ti a ni lati se ki a pale mo ki a ba le gba alejo pataki lati orun wa lati inu ise awon aposteli ni mo tun wo ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun ese ikeji o si we fun won pe eyin ha gba emi mimo na nigbati eyin gbagbo nihin ni ati ri ti paul aposteli ti o nbere lowo awon ti o ba pade ni efeso we pe nje e ti ri emi mimo gba nitori be o ye ki a fiyesi ohun ti a n gbe yewo loni ki a le mo bi a se le gba emi mimo ni igbesi aye wa awon eko ti a fe ko yi o je eko ti o se pataki nitori be o ye ki a farabale ki a si tetilele ki a ri won lese lese ki a wo ohun ti o ye ki a se ki a ba le ri emi mimo gba opolopo ni o ni ife ati idunnu si ati gba emi mimo o awon ijo kan wa ti a ma n pe ni ijo emi o je ede ti a n silo nitori pe bi a ba n so nipa ijo emi awon ijo ti a n toka si wonyi won ko mo nipa emi mimo tooto won ko mo nipa iketa ninu meta lokan won ko mo bi emi mimo bo se n gun wa bo se n joba ni igbesi aye enikookan awon ma n fi aye sile fun emi esu won ma n fi aye sile fun emi kemi lati sakoso won lati ma gbe won yile lati ma se ohun ti ko to ninu ile isin sugbon bi a ba n so nipa ijo emi tooto o je ijo majemu titun nitori wipe ni ibere pepe ijo yi ni a ri pe won gba emi mimo gbogbo isise won gbogbo igbese won gbogbo isoro won gbogbo isesi won ohun gbogbo ti won se a n topa won lati owo emi mimo bi won si ti n ko bibeli lati Matthew ni titi de ifihan bee ni emi mimo n dari won majemu laelae papa o je oro ti a ko lati owo emi mimo bi a ba n so nipa ijo emi o je ijo majemu titun sugbon awon ti a ro we pe won je ijo emi wonyi won ko mo nipa emi mimo ni tooto nitori be ye ki a farabale ki a wo lese lese ki a wo ni ikoko de ikoko ki a mo ohun ti olorun fe ki a se ki a ba le ri emi mimo gba se o mo we pe bi o ba fe lo si ori ile kan ti o je we pe ile yi ile petesi ni ani ibi iyara ni isale atun ni eti ogun oke ju be lo bi a ba fe lo a o lo ategun a o gbe ese ni ikookan bi a ti n gbe ese ni ikookan a o lo si oke nibi ti a ba fe lo gbigba emi mimo o je bakan na we pe o ni awon isise ti a ni lati gbe ki a ba le goke nipa ti igbagbo ki a ba le ri emi mimo gba isise kini ni we pe ki a gba Kristi ati igbala lakoko ikeji ki a gba oro olorun pelu isodi mimo iketa ki a gba emi mimo gbati a se ayewo bibeli a ri wi pe awon isise wonyi ni awon omo ehin Jesu Kristi ti akoko awon isise wonyi ni won gbe lakoko won gba Kristi won si gba igbala olorun ikeji won gba oro olorun a si so won di mimo iketa won ri ebun emi gba abaptisi won pelu emi mimo ye ki a bere lati isise akoko ninu Johanu
ori kini ese ikejila Johanu ori kini ese ikejila shugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon na ti o gba oruko re gbo an so nipa awon ti o gba Jesu gege bi olugbala awon yi ni won mo we pe abi won ninu ese aloyun won ninu ese won si n gbe igbesi aye elese o je igbesi aye ti ko wo Olorun o je igbesi aye ti o le fa idajo Olorun lese sugbon nigba ti won gbo ihinrere wi pe ninu anu Olorun o ti pese igbala fun wa ninu anu Olorun o ti ran Jesu Christi omo bibi re nikan soso lati dariji wa lati wo ese wa nu lati mu wa ki a le ba Olorun laja lati mu wa wa sodo Olorun ki a le ni idapo ati irepo pelu re awon wonyi ni won gba oro yi nipa rironu poada ati nipa gbigba Jesu Christi gbo o wa so fun awi pe iye awon ti o gba won iba se meji ninu idile kan won iba se mewa ninu agbole kan iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon ti o gba oruko re gbo nitori be isise akoko ki se gbigba emi mimo isise akoko ni wipe ki agba Jesu Christi gege bi Oluwa gege bi olugbala wa ki agba etutu ti Jesu Christi se lori igi agbelebu eyi ni isise akoko fun elese kokan ti o wa sodo Olorun ki o ba le ni idariji ki o ba le ni alaafia pelu Olorun ninu Romu ori karun Romu ori karun ese ikokanla ki si se be nikan sugbon awa nsogo ninu Olorun nipa Oluwa wa Jesu Christi nipase eni ti nipase eni ti awa ti ri ilajagba nisinsiyi nipase eni ti awa ti ri ilajagba nisinsiyi ohun ti a nso nihin ni wepe elese kookan o je ota Olorun tele tele eyi ni a nso fun wa ninu oro Olorun wipe nigba ti awa je elese nigba yi gan ni Jesu Christi ko fun wa wo ese kefa nitori igba ti awa je alailera elese la npe be li akoko ti o ye Christi ko fun awa alaiwa bi Olorun ni ese kejo sugbon Olorun fi ife un paapa si wa han ni eyi pe nigba ti awa je elese Christi ku fun wa eni o wa nso wepe nisisiyi ti ati gba Jesu gege bi eni ti o ku fun wa ti ati gba Jesu gege bi eni ti a fi rubo fun wa e je wipe ati gbagbo ninu eje etutu ti o se fun wa a se ti mo wipe ati ba Olorun laja e je wipe ati gbe isise akoko nitori be ohun ti o ni lati se gege bi elese ti o to Olorun wa gege bi eni ti ko mo ojubo Olorun tele tele sugbon ti o fe sin Olorun lemi ati lotito ni we pe ki o ko ese sile ki o ke pe Oluwa ki o jewo ese re ki o ko sile ki o so pe ki o dariji o ki o si ba Olorun dore ki o ba laja nipase Jesu Christi wo iwe Jobu ori kokan le logun iwe Jobu ori keji le logun lati ese kokan le logun fara re sumo Olorun iwo o si ri alaafia nipa eyi rere yo wa ba o emi be o gba ofin re gba ofin lati enu re wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo Olodumare a si gbe oro bi iwo ba mu ese jina rere kuro ninu ago re eni o ti Olorun be lowo wa wipe lakoko ani lati mu ese jina rere kuro ninu ago wa kuro ninu okan wa kuro ninu aye wa
ninu oro ti an so lati enu wa ki a je ki ese ki o kuro ninu iwoso ninu isowo wa ninu ohun gbogbo ti an se awon ti a ri wipe ojo mo ese ki a je wo won ki a ko won sile ki a ni ki olorun ki o saanu fun wa ki o fi eje re ki o fi we wa ki o yi wa pada ki a si mo wipe ati ba olorun laja ninu kolose ori keji ese ikefa kolose ori keji ese ikefa nitori na bi eyin ti gba kristi jesu olowa be ni ke ma rin ninu re eni igbese akoko ti elese kokan ni lati gbe ki o ba le mo jesu gege bi olowa ati olugbala nigbati abasi ti mo jesu gege bi olowa ati olugbala wa ani lati ma rin gege bi eko oro olorun eni o je ki a wo akori keji nisinsin yi gbigba oro olorun ati isodi mimo lati odo olorun gbigba oro ati isodi mimo lati odo olorun jacobo ori kini Jacobo ori kini lati ese ikokanlelogun nitori na e fi gbogbo eri ati boburo ase leke lele le apa kan ki ese fi okan tutu gba oro na ti agbin ti o le gba okan yin la bi abati di eni igbala ti ati wa si odo Jesu o ye fun wa lati fi ara wa sile fun kiko oro olorun oni ki a gba oro na pelu okan tutu ki a je ki a gbin oro yi ki a gbin sinu okan wa ni ese ikejilelogun ni o tin so we pe sugbon ki e je oluse oro na ki e ma se se olugbo nikan ki e ma tan ara yin je eni a fi mo iyato laarin elese ati eni igbala elese le ma gbo oro olorun sugbon ki fe se koni agbara lati se koni ore ofe lati se sugbon eni ti o ti gba Jesu Christi eni ti ati gba okan re la eni ti ati fun ni ore ofe eni ti ati sodotun ninu oro olorun iru eni be bi o tin gbo oro olorun nipa atunse kia kia o nfe se bi o tin gbo oro olorun nipa oko kan aya kan kia kia o nfe se bi o tin gbo ti oro olorun ntako isoso aye iwoso aye ijeun aye isiku aye ati ikomojade bi aye ti man se be ni o nfe lati je ki igbese aye re ki o ba oro olorun mu oni bi o ba fe tan ara wa je bi o ba je pe ni toto ni an jewo igbala ti a si ni iriri igbala yi oni ki a je oluse oro na ki a ma je awon ti o je wi pe won tan ara won je awon ti ko ni iriri igbala lati odo olorun wa bi o ti le je wi pe won gbo nipa eso ti emi won gbo nipa ife won gba nipa ayo won gbo nipa alaafia won gbo nipa wi pe ani lati je eni ti o ma nfa ya ran nkan won gbo nipa wi pe ani lati je eni ti o ni okan tutu iwa tutu ni waju awon eniyan sugbon sibe sibe awon wonyi won ki le se ohun ti won gbo ipamora ti an so nipa re iwa pele ti an so nipa re isore ti an so nipa re iwa tutu ikora eni ni ijanu igbagbo ti an so nipa re won ko le se nitori wo pe won ko ni emi olorun won ko ni igbala olorun bi abani igbala olorun a o ri wo pe eso ti emi yo ma jeyo ni igbese aye wa oni nitori be o bi abati gba Jesu Christi ki a tesiwaju lati gba oro olorun bi a ba si ti n gba oro olorun a o ri wo pe a n so awon eso ti o ye awon eso ti o fihan wi pe a ti gbin oro olorun sinu okan wa daju daju bi a ba gbin eso o ye ki a le ri wo pe eso yi hu o si mu awon eso miran jade ni toto bi a ba gbin oro olorun sinu okan wa awon eso ti o ye iwa olorun awon eso ti a fi da oro olorun mo yo ma jeyo ni igbese aye wa ye ki a wo Thessalonica kini ori keji ese ketala nitori eyi le awa se ndupe lowo olorun
pẹ̀lú lẹ́ àìsimi pé nígbàtí ẹ̀yin gbọ́ ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ lọ́dọ̀ wa àní ọ̀rọ̀ ọlọ́run ẹ̀yin kò gbà á bí ẹni pé ọ̀rọ̀ ènìyàn ṣùgbọ́n gẹ́gẹ́ bí o ti jẹ́ nítòótọ́ bí ọ̀rọ̀ ọlọ́run èyí tí ó ṣiṣẹ́ gidigidi nínú ẹ̀yin tí ó gbàgbọ́ pẹ̀lú níhìn ni a ti rí wípé bí a bá ti ní ìgbàlà ó jẹ́ dandan fún wa wípé kí a máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bí a sì ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run yìí yóò máa ṣiṣẹ́ gidigidi nínú àwa tí a gbà á gbọ́ iṣẹ́ kan tí ó ṣe pàtàkì tí ọ̀rọ̀ ọlọ́run máa ń ṣe lẹ́yìn ìgbà tí a ti ní ìgbàlà lẹ́yìn ìgbà tí a ti di àtúnbí iṣẹ́ gidigidi iṣẹ́ pàtàkì tí ọ̀rọ̀ yìí máa ń ṣe ni wípé ọ̀rọ̀ yìí ó máa ń fi hàn wá wípé a nílò ìsọdimímọ́ ó máa ń tọ́ka wa sí Jésù Kristì ẹni tí ó kú fún wa tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ kí a ba lè sọ wá di mímọ́ bí a bá sì ti ń dúró lórí ọ̀rọ̀ yìí bí a bá ti ń gba ọ̀rọ̀ yìí gbọ́ tí a ní ìpòǹgbé ọkàn tí a ní ìgbọ́gbé ọkàn tí a ń sọ fún Ọlọ́run wípé ní tòótọ́ a ń fẹ́ ìsọdimímọ́ yìí tí a sì ń gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ àti pẹ̀lú ìfa ẹni rúbọ tí ó jinlẹ̀ bẹ́ẹ̀ ni a rí wípé Ọlọ́run yóò máa sọ wá di mímọ́ yẹ kí a wo Efesu orí karùn-ún láti ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n ẹ̀yin ọkọ ẹ fẹ́ràn àwọn aya yín gẹ́gẹ́ bí Kristi sì ti fẹ́ràn ìjọ tí ó sì fi ara rẹ̀ fún un kí ó lè sọ ọ́ di mímọ́ lẹ́yìn tí a ti fi ọ̀rọ̀ wẹ̀ ẹ́ mọ́ nínú agbada omi ní kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo lé àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn ni ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù èyí ni ohun tí ọ̀rọ̀ ọlọ́run máa ń ṣe nígbà tí ẹnìkan tí ó ti ní ìgbàlà tí ó ti ní ìdáríjì láti àtọ̀dọ̀ ọlọ́run wá bí ó sì ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó rí wípé gbòǹgbò ẹ̀ṣẹ̀ ṣìkù nínú ohun tí a ní láti fàtú ó rí wípé ohun tí ó dàbí àbínibí tí a ti bímọ́ wa nítorí pé a jẹ́ ìran ádámù wípé a ní láti fa nǹkan wọ̀nyí tu ó rí wípé a ní láti kọ ọkàn ní ilà kí a sì jẹ́ kí a sọ ohun di mímọ́ irú ẹni bẹ́ẹ̀ yóò tọ ọlọ́run lọ irú ẹni bẹ́ẹ̀ yóò gbàdúrà irú ẹni bẹ́ẹ̀ yóò sọ fún ọlọ́run wípé òun tún fẹ́ kí Jésù Kristì kí ó wá láti sọ ohun di mímọ́ kí ó ba lè jẹ́ wípé kì í ṣe ìṣe ti òde ara nìkan lẹ a ti yí padà wípé ìró ti inú wa ìlépa ti inú wa ìpòǹgbẹ láti inú ọkàn wa àti gbogbo nǹkan tí a ń ṣàfẹ́rí láti inú ọkàn wa wípé gbogbo wọn ló lẹ́tọ̀ọ́ tó sì bá ọ̀rọ̀ àti ògo ọlọ́run àti ògo Jésù Kristì tó bá wọn mu lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà tí a ti ní ìsọdimímọ́ tí a sì ti ní ìdánilójú wípé a ti sọ wá di mímọ́ ọkàn wa ó sì funfun láójú snow lọ lẹ́yìn ìgbà yìí ni a rí wípé a ní láti ní agbára ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé wa nítorí bẹ́ẹ̀ a ó lọ sí ìkẹta nísinsìnyí èyí ni gbígba ẹ̀mí mímọ́ nínú ìṣe àwọn apostẹ́lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalemu àti ní Judea àti ní Samaria àti títí dé òpin ayé ẹ ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín àwọn ọmọ ẹ̀yìn ní láti dúró wọ́n dúró fún ọjọ́ bíi mẹ́wàá wọ́n gbàdúrà láti lè rí agbára ẹ̀mí Ọlọ́run gbà àwa pàápàá lẹ́yìn ìgbà tí a ti mọ̀ wípé a ti sọ wá di mímọ́ ó yẹ kí a gbàdúrà ó yẹ kí a bá Ọlọ́run sọ̀rọ̀ kí a lè rí wípé a gba agbára ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé wa ìlérí yìí wà fún ọ ìlérí yìí wà fún ẹnì kọ̀ọ̀kan nínú wa nínú ìṣe àwọn apostẹ́lì orí kejì ẹsẹ̀ 39 nítorí fún yín ni ìlérí náà àti fún àwọn ọmọ yín àti fún gbogbo àwọn tí ó jìnà réré àní gbogbo àwọn tí Olúwa Ọlọ́run wa ó pè ó ní fún wa ní ìlérí náà ohun tí ó yẹ kí a ṣe
ni pe gba ti a ti mo we pe ti wa ni ileri na wo pe olorun sin fe lati bokun wa olorun fe lati fi emi mo re o nfe lati rojo re le wa lori ko ye ki a fi akoko sofo o ye ki a bere emi mo olorun ki o ba le fi emi mo kun wa nitori be o ye ki a dide duro nisinsiyi o ye ki a so fun olorun wi pe a nfe agbara emi mo olorun se o ti ni igbala se o ti ni isodimo o ye ki o le kepe olorun o ye ki o gba olorun gbo nitori pe olorun to se leri ki se ke o je olooto bi ababere pelu igbagbo bi abagbadura ki a ma je ki enikeni tabi onkon ki o di wa lowo dede duro lori ese re ki o so fun olorun wi pe igba ti a ti gba ola ti a ti so di mo wi pe o nfe agbara emi mimo lati oke wa so fun olorun o daju wi pe yo se nitori o wi pe tiyin ni ileri na ati fun awon omo yin ati gbogbo awon ti o jina rere ani gbogbo awon ti oluwa olorun wa yo pe dede duro bayi ki o so fun olorun ki o je ki o fi emi re ki o tu ile olori bi o ba ti ni igbala bi o ba ti ni isodimo so fun wi pe ki o pe agbara emi mo olorun ko

0: Epístẹ́lì ti Pọ́ọ̀lù Apọ́stẹ́lì sí àwọn ará Éfésù, orí 5. Nítorí náà, ẹ máa ṣe àfarawé Ọlọ́run bí àwọn ọmọ wọn, ẹ sì máa rìn ní ìfẹ́ gẹ́gẹ́ bí Kristi pẹ̀lú ti fẹ́ wa, tí ó sì fi ara rẹ̀ fún wa ní ọrẹ àti ẹbọ fún Ọlọ́run fún ọrùn dídùn. Ṣùgbọ́n àgbèrè àti gbogbo ìwà ẹ̀rí tàbí ojú kòkòrò kí a má tilẹ̀ dárúkọ rẹ̀ láàrin yín mọ́, yóò ti yẹ àwọn ènìyàn mímọ́, ìbá ṣe ìwà ọ̀bùn àti ìsọ̀rọ̀ wèrè tàbí ìṣẹ̀fẹ̀ àwọn ohun tí kò tọ́, ṣùgbọ́n ẹ kúkú máa dúpẹ́. Nítorí ẹ̀yin mọ èyí dájú pé kò sí panṣágà tàbí aláìmọ́ ènìyàn tàbí olójú kòkòrò tí í ṣe olùbọ̀rìṣà tí yóò ní ìníkan ní ìjọba Kristi àti ti Ọlọ́run. Ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni fi ọ̀rọ̀ asán tàn yín jẹ, nítorí nípasẹ̀ nǹkan wọ̀nyí ìbínú Ọlọ́run ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn. Nítorí náà, ẹ má ṣe jẹ́ alájọpín pẹ̀lú wọn, nítorí ẹ̀yin ti jẹ́ òkùnkùn lẹ́ẹ̀kan, ṣùgbọ́n ní ìsinsìnyí ẹ̀yin di ìmọ́lẹ̀ nípa ti Olúwa. Ẹ máa rìn gẹ́gẹ́ bí àwọn ọmọ ìmọ́lẹ̀, nítorí èso ẹ̀mí wà ní ti ìṣoore gbogbo àti òdodo àti òtítọ́. Ẹ sì máa wádìí ohun tí í ṣe ìtẹ́wọ́gbà fún Olúwa. Ẹ má sì bá àìléso iṣẹ́ òkùnkùn kẹ́gbẹ́ pọ̀, ṣùgbọ́n ẹ kúkú máa bá wọn wí, nítorí ìtìjú tilẹ̀ ni láti máa sọ̀rọ̀ nǹkan wọn nì tí wọ́n ń ṣe níkọ̀kọ̀, ṣùgbọ́n ohun gbogbo tí à ń bá wí ni ìmọ́lẹ̀ ìfi hàn, nítorí ohunkóhun tí ó bá ń fi nǹkan hàn ìmọ́lẹ̀ ni. Nítorí náà ni ó ṣe wípé jí ìwọ ẹni tí ó sùn sì jíǹde kúrò nínú òkú, Kristi yóò sì fún ọ ní ìmọ́lẹ̀. Nítorí náà, ẹ kíyèsí láti máa rìn ní ìwà pípé, kì í ṣe bí àwọn aláìlọ́gbọ́n, ṣùgbọ́n bí àwọn ọlọ́gbọ́n. Ẹ máa ra ìgbà padà, nítorí búburú ni àwọn ọjọ́. Nítorí náà, ẹ má ṣe jẹ́ aláìlóye, ṣùgbọ́n ẹ máa mòye ohun tí ìfẹ́ Olúwa já sí. Ẹ má sì ṣe mu wáìnì ní àmupara nínú èyí tí rúdurùdu wà, ṣùgbọ́n ẹ kún fún ẹ̀mí. Ẹ sì máa bá ara yín sọ̀rọ̀ nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa kọrin kí ẹ sì máa kọrin dídùn ní ọkàn yín sí Olúwa. Ẹ máa dúpẹ́ nígbà gbogbo fún ohun gbogbo lọ́wọ́ Ọlọ́run àní Baba ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ máa tẹríba fún ara yín ní ìbẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin aya, ẹ máa tẹríba fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí ìfún Olúwa, nítorí pé ọkọ ní ṣe orí aya gẹ́gẹ́ bí Kristi ti ṣe orí ìjọ ènìyàn rẹ̀, ó ń sì ní olùgbàlà ara. Nítorí náà, gẹ́gẹ́ bí ìjọ ti tẹríba fún Kristi, bẹ́ẹ̀ sì ni kí àwọn aya kí ó máa ṣe sí ọkọ wọn ní ohun gbogbo. Ẹ̀yin ọkọ, ẹ fẹ́ràn àwọn aya yín gẹ́gẹ́ bí Kristi sì ti fẹ́ràn ìjọ tí ó sì fi ara rẹ̀ fún un, kí òun kí ó lè sọ ọ́ di mímọ́ lẹ́yìn tí a ti fi ọ̀rọ̀ wẹ̀ ẹ́ mọ́ nínú agbada omi, kí òun kí ó lè mú un wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó ní ògo ní àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkùn. Bẹ́ẹ̀ ni ó tọ́ kí àwọn ọkùnrin kí ó máa fẹ́ràn àwọn aya wọn gẹ́gẹ́ bí ara àwọn tìkara wọn. Ẹni tí ó bá fẹ́ràn aya rẹ̀, ó fẹ́ràn ohun tìkara rẹ̀, nítorí kò sí ẹnìkan tí ó tí kórìíra ara rẹ̀ bí kò ṣe pé kí ó máa bọ́ ọ, kí ó sì máa ṣìkẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí Kristi sì ti ń ṣe sí ìjọ, nítorí pé àwa ni ẹ̀yà ara rẹ̀ àti ti ẹran ara rẹ̀ àti ti egungun ara rẹ̀. Nítorí èyí ni ọkùnrin yóò ṣe fi Baba àti ìyá rẹ̀ sílẹ̀, òun sì dàpọ̀ mọ́ aya rẹ̀, àwọn méjèèjì a sì di ara kan. Àṣírí ńlá ni èyí, ṣùgbọ́n èmi ń sọ nípa ti Kristi àti ti ìjọ. Ṣùgbọ́n kí olúkúlùkù yín kí ó fẹ́ràn aya rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí òun ti kara rẹ̀, kí aya kí ó sì bẹ̀rù ọkọ rẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Epístẹ́lì ti Pọ́ọ̀lù Apọ́stẹ́lì sí àwọn ará Éfésù, orí 6. Ẹ̀yin ọmọ, ẹ máa gbọ́ ti àwọn òbí yín nínú Olúwa, nítorí pé èyí ni ó tọ́. Bọ̀wọ̀ fún Baba àti ìyá rẹ, èyí ti ṣe òfin ìkíní pẹ̀lú ìlérí, kí ó lè dára fún ọ, àti kí ìwọ kí ó lè wà pẹ́ ní ayé. Àti ẹ̀yin Baba, ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú, ṣùgbọ́n ẹ máa tọ́ wọn nínú ẹ̀kọ́ àti ìkìlọ̀ Olúwa. Ẹ̀yin ọmọ ọ̀dọ̀, ẹ máa gbọ́ ti àwọn Olúwa yín nípa ti ara, pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì ní òtítọ́ ọkàn yín bí ẹni pé sí Kristi, kì í ṣe ti àrojúṣe bí àwọn tí ń wu ènìyàn, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ẹrú Kristi. Ẹ máa ṣe ìfẹ́ Ọlọ́run láti inú wá, ẹ máa fi inú rere sìn bí sí Olúwa, kì í sì ṣe sí ènìyàn. Bí ẹ̀yin ti mọ̀ pé ohun rere kún rere tí olúkúlùkù bá ṣe, òun náà ni yóò sì gbà padà lọ́dọ̀ Olúwa, ìbá ṣe ẹrú tàbí òmìnira. Àti ẹ̀yin Olúwa, ẹ máa ṣe nǹkan náà sí wọn. Ẹ máa dín ìbẹ̀rù yín kù, bí ẹ̀yin ti mọ̀ pé Olúwa ẹ̀yin tìkara yín sì ń bẹ ní ọ̀run, kò sì sí ojúṣàájú ènìyàn lọ́dọ̀ rẹ̀. Lákòótán, ará mi, ẹ jẹ́ alágbára nínú Olúwa àti nínú agbára ipa rẹ̀. Ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀, kí ẹ̀yin kí ó lè kọ ojú ìjà sí àrékérekè èṣù, nítorí pé kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara ni àwa ń bá jìjà kadì, ṣùgbọ́n àwọn ìjòyè, àwọn ọlọ́lá, àwọn aláṣẹ bí òkùnkùn ayé yìí àti àwọn ẹ̀mí búburú ní ojú ọ̀run. Nítorí náà, ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀, kí ẹ̀yin kí ó lè dúró tiri sí ọjọ́ ibi. Nígbà tí ẹ̀yin bá sì ti ṣe ohun gbogbo tán, kí ẹ sì dúró. e duro nitori na leyin ti e ti fi amore otito di egbe yin ti e si ti di igbaya ododo ni mora ti e si ti fi mura yin re alaafia wo ese yin ni bata leke gbugbu re e mu apata igbagbo nipa yi ti eyin o le ma fi pana gbugbo fa ina eni bi ni ki e si mu asibori igbala ati idami ti se oro olorun pelu gbugbu adura ati ebe ni ki e ma gbadura nigba gbugbo ninu emi ki e si ma sora si ninu iduro sinsin gbugbo ati ebe fun gbugbo eniyan mimo ati fun mi ki a le fi ohun fun mi ki emi ki o le ma fi igboya ya enu mi lati ma fi ohun ijinle yin rere han nitori eyi ti emi je iko ninu ewon ki emi ki o le ma fi igboya soro ninu re gege bi o ti to fun mi lati ma so sugbon ki eyin pelu ki o le mo bi nkan ti ri fun mi bi mo tin se si ti kiko arakunrin olufe ati iranse olooto ninu oluwa yo so gbogbo di mimo fun yin eni ti mo ran si yin nitori eyi kan na ki e le mo bi ati wa ki ohun ki o le tu okan yin ninu alaafia fun awon ara ati ife pelu igbagbo lati odo Olorun baba wa ati Oluwa Jesu Kristi ki ore ofe wa pelu gbogbo awon ti o fe Oluwa wa Jesu Kristi ni aisetan eyi ni opin episeli ti Paul apostoli si awon ara Efesu.
1: Aje ki a gbadura. Baba wa ti nbe le orun adupe fun ife ti e fi han wa ti e fi ran Jesu ohun bibi yin kan soso se aye lati ko fun alori igi agbelebo anbe yin we pe iku ti Jesu ko lori igi agbelebo we pe ni toto yo se tutu fun ese ni kokan wa loruko Jesu anbe yin we pe loni bi o ti ka iwe mimo ti o si ko ohun ti agbelebo ati igbala wa duro le lori abeyin wo pe a o je ki oro yi ki o ye wa ki okan wa ki o tewo gba oro yin ki a si fi igbagbo gba ohun gbogbo ti okan wa ninu oro yin loruko Jesu abeyin wo pe nibi kibi ti ese ba sapamo si ninu okan ninu iwa ninu ile abeyin wo pe gbogbo nkan yi ni o le jade pelu agbara emi loruko Jesu wo pe a o di ominira e o to wa sile e o gba wala igbesa aye ti o ye omo Olorun e o fun olukoloko wa loruko Jesu e se wa loju lati ri ohun ijile ninu oro yin ama we pe e ti gbo wo pe e o si se fun wa loruko Jesu Kristi Oluwa wa ni isisiyi a nfe ko eko oro Olorun torodo lori agbelebo ati igbala wa agbelebo ati igbala wa ninu Isaiah ori iketa leni adota lati ese ikerin si ese ikefa oni looto o ti ro ibinuje wa o si gbe ikanu wa lo ṣùgbọ́n àwa kà á sí bí ẹni tí a nà tí a lò láti ọ̀dọ̀ Ọlọ́run tí a sì pọ́n lójú ṣùgbọ́n a ṣá a lé ọgbẹ́ nítorí ìrékọjá wa a pa á lé ara nítorí àìṣedédé wa ìnà àlàáfíà wa wà lára rẹ̀ àti nípa ìnà rẹ̀ lè a fi mọ́ wa lára dá gbogbo wa ti ṣìnà kirikiri bí àgùntàn olúkúlùkù wa tẹ̀lé ọ̀nà ara rẹ̀ olúwa sì mú àìṣedédé wa gbogbo pàdé lára rẹ̀ nínú májẹ̀mú titun ní pétérò kínní ni a ti ń ka orí kejì pétérò kínní orí kejì ẹsẹ̀ ìkẹrìnlélógún ẹni tí òun ti kára rẹ̀ fi ara rẹ̀ ru ẹ̀ṣẹ̀ wa lórí igi èyí ni lórí igi àgbélébò pé kí a wá kí o lè di òkú sí ẹ̀ṣẹ̀ kí a sì di ààyè sí òdodo nípa ìnà ẹni tí àmọ̀yìn lára dá bí a bá ń sọ nípa àgbélébò kìí ṣe wípé igi tí Jésù kú lórí igi tí Jésù kú nìkan là ń sọ̀rọ̀ rẹ̀ bí a bá ń sọ nípa àgbélébò yìí tí ó jẹ́ ògúnnágbòǹgbò fún ìgbàlà ẹnìkọ̀ọ̀kan wa a ń sọ nípa ìjìyà kristi nípa ìjàporo kristi nipa ifarada irora Kristi ikerora ikoro ati irobo Kristi ti o se fun wa lori igi ibanoje kan ti a npe ni agbelebo lori oke kan ti a npe ni Calvary besi ni ikoro ti a nso nipa re yi eyi ni ikoro Jesu Kristi lori igi agbelebo ko se se rara nitori ati sotele nipa re lati atete ko se ninu bibeli bi o ba je ni ti o nka bibeli dara dara o ri we pe lati ibere nigbati eniyan ti sobo ni ati so nipa iko Jesu ati le so wi pe se ni o kan Jesu Christi mogi bi o ba wo Genesis ori keta Genesis ori keta ese ike dogun oni emi o se fi ota saarin iwo ati obirin na olorun ba satani ti o fi ara han ni ebi bi ejo nihi oni emi o fi ota saarin iwo ejo ejo lailai ni ti se esu ati obirin na ati saarin iru omo re ati iru omo re owo fo li ori iwo si pa ni gigise wipe a o pa omo Maria omo obirin na a o pa ni gigise eyi n toka si ikanmo agbelebo ikanmogi ti Jesu se fun wa ni ori igi agbelebo fun igbala wa fun imukuro ese wa ki o le ye wa wipe ohun ti a n so nipa agbelebo ati igbala wa wipe ki se ohun to sadede wa tabi ohun to sese a o tile ri oro ti Jesu so lori igi agbelebo a o ri ninu akosile nibi egba odun ki Jesu Kristi ki o to de ninu ori Dafidi a o ka awon ese die lati je ki o ye wa wipe bi amotele olorun ohun ti a ti so tele wipe yo sele ni o si se pataki to be ge ti olorun ti o fi ko awon nkan wonyi ninu iwe mimo ni opolopo odun ki Jesu to de ori Dafidi ori kejilelogun ese ikini bi o ba je eni ti o ti mo itan iko Jesu awon ese ti an ka yi ko ni se ajeji fun rara o ni olorun mi e se ti iwo fi ko mi sile o ranti we pe awon oro wonyi ni Jesu Kristi Oluwa wa nigbati o ku lati se ise asepe igbala wa ni o so lori igi agbelebo ese ikeje o ni gbogbo awon ti o ri mi n fi mi rerin eleya won yo shoti ete won mi ori won pe je ki o gbekele Oluwa ohun o gbaala je ki o gbaala nitori inu re dun si iyi ni bi won ti n se eleya Jesu nitori wepe o ku ikoro iku ibanoje fun enikokan wa ni ese ikerindinlogun ni o n so wepe nitori awon aja yimika ijo eniyan boboru ti kamimo won lumi li owo won si lumi li ese wepe won lu ohun li owo pelu iso won lu li ese pelu iso eyi n toka si iku ori igi agbelebo ni ese ikejidinlogun o ni won pin aso mi fun ara won won si se keke le aso ileke mi gbogbo nkan wonyi ni a ri ewe pe o sele lori igi agbelebo eyi ni o n je ki awa ti a gbagbo ninu Jesu awa ti a ti fi eje re ra pada awa ti olorun se lore ti o mu ese wa kuro pelu eje ti Jesu ta sile lori oke Calvary eyi ni o je ki a mo we pe ohun ti a gbagbo ki n se itan lasan o je ohun ti o ti ni akosile ninu majemo lailai ti a si mu se ninu majemo titun ninu Zechariah ori ikejila ese ikewa je ki a tun wo ikan ninu akosile ti a ti se ki Jesu to wa saye ti o si sele nigbati Jesu Kristi wa lori igi agbelebo Zechariah ori ikejila ese ikewa emi o si tu emi ori ofe ati ebe sori ile Dafidi ati sori Jerusalem won si ma wo mi eni ti won gun li oko se ori nisisin yi ni o ti o sele nigbati Jesu wa lori ige agbelebo oni won o ma wo mi eni ti won gun li oko won si ma sopo re gege bi eniyan ti sopo fun omokunrin re kan soso se o mo we pe oruko ta npe Jesu ni omo bibi olorun kan soso o wa so fun awe pe awon mo Israeli wo ma se ofo Jesu gege bi omokunrin kan soso omokunrin re kan soso wo si wa ni ibanuje bi eni ti ibanuje fun akobi re eyin toka si Jesu Christi ti o ku lori ige agbelebo we pe won gun ole oko won lu ole owo won lu ole ese we pe ki o le se irubo fun ese wa ni kete ti omo eniyan sebo koro ninu ipo giga ipo ola ipo iwa mimo ati idapo alailegbe pelu olorun ti o wa tele be na ni olorun se eto fun igbala wa nitori we pe olorun ko fe lati dagun la nipa oran eniyan nitori be o seto fun igbala wa iku Jesu ni o gba wa lowo ese nitori we pe bibeli so fun wa oni iku ni ere ese sugbon bi abagba olorun gbo ayi iku to wa lori wa ayi pada si iye idi abajore ti omo olorun bibi kan soso omo bibi olorun kan soso Jesu alai lese alai laboko eni mima alai laba won ti o fi ni lati fi ara re ru ese wa lori igi agbelebo lati gba wala ati lati so wa di ominira se o sese fun enikan lati sanwo irapada re eyi ti ba fi je we pe ko leto fun Jesu tabi ko se dan dan fun Jesu lati lo si ori igi agbelebo lati ku fun enikokan wa ninu orin Dafidi ni Dafidi ti je ki o ye wa pelu imisi emi Olorun orin Dafidi ori ikokan din ni adota orin Dafidi ori kokan din ni adota lati ese kefa oni awon ti o gbekele oro won ti won si se ileri li opolopo oro won ko si enikan bi o ti wo ki o se ti o le ra arakunrin re be ni ko le san owo irapada fun olorun nitori re nitori irapada okan won iyebiye ni irapada okan wa iyebiye ni o si ni lori to be to je we pe Jesu nikan lo le san owo tabi lo le san ohun ti o gba ohun ti o na fun irapada wa yi la fi n ko lorin we pe Jesu nikan Jesu nikan Jesu nikan lorin wa o ni olugbala olowosan oba ti n bo le keji ori je ki o da wa loju gege bi eko iwe oro Olorun we pe Jesu ni olugbala wa o ru gbogbo ebi wa ododo re lo gbe wo wa o sagbara wa dotun bi o ba wa sodo Jesu ti o se gbagbo ninu ohun to se fo ni oke Calvary o ri we pe gbogbo ese re ati idalebi ati eri ese ni yo mu kuro ni igbesi aye re a wo ikoko meta ninu iwaso wa ti oro yi ikini irubo Kristi ikeji igbala nipase Kristi iketa iwenumo ninu eje Kristi ikini irubo lori agbelebo ti Kristi se ni Calvary irubo lori agbelebo ti Kristi se ni Calvary ikeji igbala nipase ikanmogi Kristi ni Calvary igbala nipase ikanmogi Kristi ni Calvary iketa iwenumo gbogbo ese pelu etutu eje Kristi iwenumo gbogbo ese pelu etutu eje Kristi ki awo ni ikokan ikini answer lori irubo lori agbelebo ti Christi se ni Calvary anwo eberu ninu majemo titun eberu ori kewa ese ikejila eberu ori kewa ese ikejila oni sugbon ohun lehin igbati o ti ru ebo kan fun ese titi lai o joko lowo otun olorun bi o ba fi si ohun ti a ti ko ninu majemo lai lai o ri wi pe nigbati a ko temple awon Jew a ko fi aye sile fun awon alufa tabi olori alufa lati joko nitori pe ebo ti won ru won lati ma ru ebo won yi lojojumo fun ese awon omo Israeli sugbon nihi la nso fun wa wi pe bo se ti Jesu Kristi ni wi pe leyin igba ti o ti ru ebo kan fun ese ebo yi ni o wa titi lai nisisiyi o joko le owo otun olorun eje wi pe ebo yi je itewogba lodo olorun ko si ni ilo lati ru ebo miran mo nitori lati iran de iran fun enikokan wa nigbati a ba wa si odo re ti a se gbagbo ebo yi kan soso to ti ru lori oke Calvary on lo wa fun imukuro ese gbogbo okan ti o ba gbagbo ninu Peteru kini ori keje ti a ti ka tele ki a tun ka lekan si Peteru kini ori keje ese ikerinlelogun eni ti ohun ti kara re fi ara re ru ese wa lori igi o so fun awe pe eru wowo ti a ko le ru funra wa eru ese eru ebi idalebi ese ati idajo ese ti a ko le ru funra wa Jesu Kristi o ru fun wa lori igi agbelebo eni o jewe pe Jesu di aropo fun eni kokan wa o wa so we pe bi o ba jebe we pe o ti gbagbo ninu eje Jesu ninu iko Jesu ninu iya ti Jesu je fun o wa ni ese ikerin lelogun ye pe ki a wa ki o le di oko si ese ki a si di aye si ododo wa so fun awe pe nipa ina Jesu yi kan na ni amu wa larada ni Korinti kini ori karun ese ikeje Korinti kini ori karun ese ikeje nitori na emu iwukara atijo kuro ninu yin ki eyin ki o le je iye fun titun gege bi eyin ti je aiwukara nitori ati fi ire koja wa ani Kristi rubo fun wa oni nitori ati fi ire koja wa ani Kristi rubo fun wa bi a ba nso nipa ire koja itumo meji ni a le fun ire koja bi enikan ba fa ilasile bi a ba da ilaye koja ni ise lodi si ofin ti a ti fun wa a n pe ohun ti a se yi ni ire koja we pe ati fun wa ni ofin ati fun wa ni ilana ati fun wa ni ohun ti o ye ki a se ki a ma se koja ala ti a la sile bi a ba koja ala yi o je we pe a koja aye wa o je we pe a se si ofin olorun ohun ti a si se yi ni a n pe ni ire koja sugbon ire koja yi o tun ni itumo miran eyi ni a ri ninu Exodus ori kejila ni ese ikejila ati ese iketala ranti ohun ti a n se agbeyewo re ki a le ni itumo ti o kun itumo ti o ye ni nipa ire koja nitori o so wipe ati fi Kristi ire koja wa ati fi rubo fun wa ninu Exodus yi ori kejila ese ikejila oni nitori emi o la ile Egypt ja li oro na Emi o si kolu gbogbo awon akobi ni ile Egypt ti eniyan ati ti eranko ati lara gbogbo orisha Israeli li emi o si se idajo emi le Olowa wose ketala oni eje na ni yo si se ami fun yin lara ile ti eyin gbe wa nigba ti emi ba ri eje na emi o re yin koja eyi ni an so nipa itumo keji ikini ni wipe awa je eni ti o ti re ofin olorun koja aje elese aje elebi aje eni ti o wa labe idaje olorun sugbon olorun fun ara re nigba ti o n koja ni Egypt ti o si nfi iya ese won je won o wa nso fun omo Israeli wi pe ki awon won yi ki won ki o pa eran fun igbala won eran yi je eran alailese alailaboko awon eran won yi ni o je aropo fun awon omo Israeli o wa so wi pe bi won ba lo eje eran yi e ti se apere Jesu nitori pe Jesu ni odo agutan olorun ti o ko ese aye lo oni bi o ba ti ri eje na o wo mo wi pe aropo kan ti ku fun won oni o si re won koja eyi ni itumo keji ti re koja iwo ti o ti re ofin olorun koja bi o ba wo Jesu Jesu yo di ire koja fun o nipa wi pe nigba ti a ba ri ami eje Jesu nipa ti emi ni ori aterigba ile re a o re okoja iku yo re okoja idajo yo re okoja ati iji aye raye pelu yo re okoja loruko Jesu ki a le ni ekunrere eko ati oye ninu ohun ti a ka yi nipa ire koja ni Egypt pelu awon omo Israeli a wo ohun meje ti ako nipa irubo ire koja na bi a tin wo awon ohun meje yi ki o ye wa we pe awon nkan won yi ni a fi nse eko ko ninu ohun ti Jesu to ti se fun wa ikini irubo kan soso na ni a se fun igbala gbogbo awon omo Israeli ni ale ojo yi ti a ti so fun wa we pe ki won fi eran yi rubo wipe bi mo ba ri eje na emi o re yin koja irubo kan soso ti a se yi lo fun gbogbo won ni igbala bakan na ni irubo Jesu Christi kan soso ti o ti se ni bi egba odun seyin tabi egba di odun seyin irubo kan yi ni o wa fun gbogbo agbaye ikeji irubo kan soso yi to fun to lowo ti talaka ti omowe ti porontu o ye ko ye wa wipe ona igbala ko pe meji ona ti ba olorun laja ko pe meji ona lati lo sorun lati gbe pelu olorun ko pe meji oni ki a wo odo agunta olorun oni o ko ese aye lo aba je olowo tabi aje talaka omo we ni wa ni tabi kuruntu bi abasa ti gbagbo ninu Jesu Christi ti o ko fun wa a ri wipe idalebi ese ati ijega ba ese lori wa gbogbo re ni yo koro loruko Jesu eko keta ti a ri ko ni we pe eje re se etutu kikun ni igba na ki se we pe nigba ti a ti ta eje yi sile igbala ti won ni ko to nitori be won lati se ohun miran bi ki won lo wa omi lati we oju we ese we owo we enu oni rara oni eje yi kan soso ti atasile lo fun ni etoto kikun fun ese won iketa abi ikerin ni sisin yi amuye ti aigbodo lo iwokara ati ibowon eje ati wiwa labe abo eje na o je nkankan na fun olukuluku won aso fun won wipe aigbodo ma se o wa lori won wipe ni gbogbo ojo yi won ko gbodo lo iwukara iwukara yi ni o nse apere ese eyi ni o so fun a wipe bi a ba wa ni aiwukara ani lati ronupo ada ke ko gbogbo ese sile asi to so fun awe pe ironu po adani kan ko to ani lati gbagbo ninu eje ti Jesu ti o ta sile fun wa ikarun won bo lowo iku nitori pe odo agotan gba iku won ku odo agotan yi je aropo ti koni ese aso fun ani pa Jesu Kristi we pe o je olugbala wa o je odo agotan ti apa o je aropo fun wa aropo ti ko ni ese eni o fi je ki o yi o wi pe ko si enikankan yala ninu ile isin tabi ni igboro ti o le gba o kuro lowo ese bi abanilo aropo aropo yi lati je eni ti ko ni ese nitori wi pe elese kan ko le ru ese elomiran bi o ba ma gba idajo idajo ese ti re ni yo gba ṣugbọn Jesu Kristi to je eni pepe eni mimo eni ti o laba won oni o ku fun gbogbo ese wa nitori wi pe ohun onilo lati ru idajo tabi lati gba idajo kankan nitori ese ti re nitori ohun ko ni ese ikefa irobo pipe to je ite ogba yi lotu olukuluku amo Israeli sile nigba na kuro ninu eru isiro won irobo pipe ti Jesu na lo tu wa sile kuro ninu isiro kikoro ese lo ja ajaga ese kuro lorun wa ikeje awon mo Israeli ti an so nipa re ni igba na won di ominira patapata to be to je wepe won ko tun pada sinu isiro Egypt mo nigbati a ba gba wala ti eje Jesu ti o sise ribiribi ni igbesi aye wa ti a si ni igbagbo wepe eje yi ti mu gbogbo ese wa kuro a o ri wepe awa na a o di ominira patapata kuro ninu ese mo gbadura wepe iru ominira yi ati agbara ti bo lowo ese ki Olorun ma sai fun enikankan wa o nso fun wa nitori na wepe iku ifa eni robo ti Jesu ko fun wa on lo fun wa ni idariji ese on lo fun wa ni ominira kuro lowo ese asi di ominira kuro lowo idajo ati igbekun ese ati ti iku bi ati nfi apa kini yi si opin ki a to lo si apa keji eje ki ran ti wo pe agbelebo Jesu

ìsọdọ̀tún, ìwà mímọ́, ìyẹ̀ ìnípẹ̀kún, ìdáríjì, ìwẹ̀nùmọ́, ìgbàlà tòótọ́. Ohun tí o nílò gẹ́gẹ́ bí ẹnìkan ni láti gba Jésù Kristì gbọ́, ẹni tí ó kú fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ. Bí o bá ti gbàgbọ́, ó rí wípé ìgbàlà tí a ń sọ yìí yóò ti jẹ́ tìrẹ. Ṣùgbọ́n bí o bá ti gbàgbọ́, ààyè wà, àǹfààní wà fún ọ láti pe Jésù tí ó kú fún ọ, tí ó jẹ́ arọ́pò rẹ, yóò sì dáríjì ọ lórúkọ Jésù. A lọ sí ìkókó kejì nínú ẹ̀kọ́ wa, ìgbàlà nípasẹ̀ ìkànmọ́gi Kristi ní Calvary. Ìgbàlà nípasẹ̀ ìkànmọ́gi Kristi ní Calvary. Ó yẹ kó yé wa wípé ìgbàlà jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Bí ẹnikẹ́ni bá ń wá sí ilé ìsìn tàbí ẹnikẹ́ni wá sí ìpàgọ́, bí kò bá ní ìgbàlà, ó jẹ́ wípé ó bá wọn wá ni, ó wá lásán, yóò jẹ́ ẹni tí ó pàdánù nínú ní ayérayé. Ṣùgbọ́n mo ń bẹ Ọlọ́run wípé nínú àánú rẹ̀, yóò jẹ́ kí etí wa kí ó gbọ́, kí ọkàn wa kí ó gbà á láti ní ìgbàlà kíkún ti Jésù Kristì tí ó ti rà fún gbogbo wa pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ̀. Nínú ìṣe àwọn apostelì orí kẹrin ẹsẹ̀ ìkejìlá, bí a ti ń ka àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a ó máa kàyé ni kí o máa fi iyè bá a lọ láti wo bí a ti ń dárúkọ ìgbàlà, kí o sì máa wo ní kọ̀ọ̀kan ohun tí ìwé mímọ́ ń pè ní ìgbàlà. Nítorí wípé ọ̀pọ̀ ló ń sọ wípé a ti gba òun là, ṣùgbọ́n tí òye tàbí ìtumọ̀ ìgbàlà tí kò yé wọn, wò ó ní kọ̀ọ̀kan. Ìṣe àwọn apostelì orí kẹrin ẹsẹ̀ ìkejìlá, ó ní kò sì sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, nítorí kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run tí a fi fúnni nínú ènìyàn nípa èyí tí a lè fi gbà wá là. Kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn. Bí o bá ti gbẹ́kẹ̀lé ohun mìíràn fún ìgbàlà tàbí ẹlòmíràn fún ìgbàlà, ó jẹ́ wípé o ń tan ara rẹ jẹ, nítorí wípé kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn. Nínú Matthew orí kìíní ẹsẹ̀ ìkọkànlélógún, èyí ni áńgẹ́lì ń sọ fún Jósẹ́fù nígbà tí ó rí wípé Màríà lóyún láti ọwọ́ ẹ̀mí mímọ́. Ó ní yóò sì bí ọmọkùnrin kan, Jésù ni ìwọ ó pe orúkọ rẹ̀, nítorí òní yóò gba àwọn ènìyàn rẹ̀ là. Nítorí òun àti òun nìkan ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn, yóò gba àwọn ènìyàn rẹ̀ là. Ẹlòmíràn bí ó bá ní jàǹbá mọ́tò, ṣùgbọ́n tí ó jẹ́ wípé a dá ẹ̀mí rẹ̀ sí, a ní ìgbàlà ńláńlá tí Ọlọ́run fún mi, kò ṣe é fẹnu sọ. Èyí kì í ṣe ìgbàlà tí a ń sọ̀rọ̀ rẹ̀, nítorí ó yé wa níhìn wípé bó bá gbà wá là, ó gbà wá là kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú ìdálẹ́bi, kúrò nínú ìdájọ́ ayérayé. Yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Nínú Titu orí kejì ẹsẹ̀ ìkọkànlá àti ìkejìlá, a ń wo ohun tí ìgbàlà já sí, tí ìgbàlà jẹ́ nínú ayé àwọn tí ó bá ti di ọmọ ìgbàlà. Titu orí kejì ẹsẹ̀ ìkọkànlá, nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run tí mú ìgbàlà fún gbogbo ènìyàn wá ti farahàn. Ó sọ fún wa wípé kì í ṣe iṣẹ́ ọwọ́ wa ló mú ìgbàlà wá, kì í ṣe iṣẹ́ ìsìn wa ló mú ìgbàlà wá, kì í ṣe wípé a bímí sílé ìsìn yẹn ló mú ìgbàlà wá, nítorí wípé oore ọ̀fẹ́ Ọlọ́run tí mú ìgbàlà fún gbogbo ènìyàn, olówó ni, tálákà ni, ọ̀mọ̀wé ni, póróǹtù ni, fún gbogbo ènìyàn. Kì í ṣe ẹ̀kọ́ tí a kọ́ ní ilé ìwé, kì í ṣe aṣọ tí a ń wọ̀ sára. Ó sọ fún wa wípé kì í ṣe iṣẹ́ ọwọ́ wa ló mú ìgbàlà wá, kì í ṣe iṣẹ́ ìsìn wa ló mú ìgbàlà wá, kì í ṣe wípé a bímí sílé ìsìn yẹn ló mú

0: ìgbàlàwọ́, nítorí wípé oore ọ̀fẹ́ Ọlọ́run ti mú ìgbàlà fún gbogbo ènìyàn. Olówó ni, tálákà ni, ọ̀mọ̀wé ni, póróǹtù ni, fún gbogbo ènìyàn. Kìí ṣe ẹ̀kọ́ tí a kọ́ ní ilé ìwé, kìí ṣe aṣọ tí a ń wọ̀ sára, kìí ṣe àwọn ojúṣe tí a ń ṣe nínú ilé ìsìn ló ń fún wa ní ìgbàlà. Ó ní nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run ti mú ìgbàlà fún gbogbo ènìyàn wá ti farahàn. Ó ń kọ́ wa pé kí a sẹ́ àìwà bí Ọlọ́run, àti ìfẹ́ kó fẹ́ ayé, àti kí a sì máa wà lí àìrí kọjá, lí òdodo, àti ní ìwà bí Ọlọ́run ní ayé ìsinsìnyí. Orí ohun tí a kọ sí ìwé pé kí a wà ní àìrí kọjá. Bí a bá ti fi Kristi robọ fún wa tí ó jẹ́ ìrí kọjá wa, nígbà náà yóò fún wa ní agbára láti gbé ìgbésí ayé ọ̀tún, ìgbésí ayé òdodo. Ìlànà tí Ọlọ́run sì là sílẹ̀, ìlà tí ó fà sílẹ̀ wípé kí a má ṣe ré ìlà tàbí ìlànà yìí kọjá, a ó gbé ìgbésí ayé wa ní ìwọ̀ntúnwọ̀nsì. Ó ní a ó wà ní àìrí kọjá. Èyí jẹ́ wípé a ó gbé ìgbésí ayé òdodo, tàbí ní èdè mìíràn, a ó wà ní ìwà bí Ọlọ́run nínú ayé ìsinsìnyí. Àwọn atanijẹ́ máa ń sọ fún wa wípé kò sẹ́ni tó lè gbé ìgbésí ayé ìwà bí Ọlọ́run nínú ayé tí a wà yìí, ṣùgbọ́n sọ fún wa wípé ó ṣeéṣe fún àwọn tí a ti ra padà, ó ṣeéṣe fún àwọn tí a ti gbàdà láti gbé irú ìgbésí ayé bẹ́ẹ̀. Ẹsẹ̀ ìkẹrìnlá, ẹni tí ó fi ara rẹ̀ fún wa, kí òun kí ó lè rà wá padà, ìràpadà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kì í ṣe ẹ̀ṣẹ̀ púpọ̀ tàbí ẹ̀ṣẹ̀ díẹ̀, yóò rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí ó sì lè wẹ àwọn ènìyàn kan mọ́. Ìwẹ̀nùmọ́ là ń pè bẹ́ẹ̀, fún ara rẹ̀, fún ìní ohun tìkára rẹ̀, àwọn onítara iṣẹ́ gbogbo. Ní ohun tí a ti kà wọ̀nyí, ó jẹ́ kí ó yé wa ohun tí a ń pè ní ìgbàlà. Ṣùgbọ́n kí a tún máa ṣe àlàyé ju bẹ́ẹ̀ lọ lórí ohun tí a ń pè ní ìgbàlà, ó yẹ kí a béèrè ìbéèrè kan. Kí ni a tilẹ̀ ń pè ní ìgbàlà? Jẹ́ kí a kọ́kọ́ wo ohun tí kìí ṣe ìgbàlà náà. Bí a bá wo ohun tí kìí ṣe ìgbàlà, àwọn tí ó gbé ayédèrú ìrírí ẹ̀sìn lọ́wọ́ tí wọ́n fi ń pe ìgbàlà, yóò yé wọn wípé wọ́n nílò ìgbàlà tòótọ́ tí Bíbélì ń sọ fún wa nípa rẹ̀. Ìkíní, ìgbàlà kìí ṣe wípé a jẹ́ ẹlẹ́sìn láì ní ìwà mímọ́. Ìgbàlà kìí ṣe wípé a ti ṣe ìrìbọmi láì ní ìwẹ̀nùmọ́ ti ọkàn. Bí a bá rí wípé ẹ̀ṣẹ̀ ṣì wà ní ìgbésí ayé wa, bí ó tilẹ̀ jẹ́ wípé a jẹ́ ẹlẹ́sìn, a ń lọ sí ilé ìsìn, tàbí a ti rè wá bọmi, yálà ní bí ọmọ kékeré tàbí bí àgbàlagbà, bí a bá rí wípé a ò tíì ní ìwẹ̀nùmọ́ ọkàn, ìgbésí ayé wa kún fún ẹ̀ṣẹ̀, ó yẹ kí ó yé wa wípé a ò tíì ní ìgbàlà tí Ọlọ́run sọ̀rọ̀ rẹ̀. Ìkejì, kìí ṣe wípé mo bẹ̀rù Ọlọ́run. Àwọn ẹlòmíràn a máa sọ fún wa wípé mo bẹ̀rù Ọlọ́run púpọ̀, ẹ̀rù Ọlọ́run bà mí. Ṣùgbọ́n ó yẹ kó yé wa wípé àwọn ẹ̀mí èṣù pàápàá, wọ́n bẹ̀rù Ọlọ́run, wọ́n sì wá rìrì. Nítorí bẹ́ẹ̀, bí ó bá jẹ́ ìbẹ̀rù nìkan ló ní tí o fi ń ṣe ìgbàlà, tí o rò wípé o ti ní ìgbàlà, ó ní o sàn ju àwọn ẹ̀mí èṣù lọ. Bí o bá sì sàn ju àwọn ẹ̀mí èṣù lọ, ó dájú wípé ìwọ àti èṣù àti àwọn ẹ̀mí èṣù ni ó lo ayérayé nínú ọ̀run àpáàdì. Wo Jákọ́bù orí kejì, Jákọ́bù orí kejì ẹsẹ̀ ìkọkàndínlógún. Ó ní ìwọ gbàgbọ́ pé Ọlọ́run kan ní ń bẹ, ó dára. Àwọn ẹ̀mí èṣù pẹ̀lú gbàgbọ́, wọ́n sì wá rìrì. Nítorí bẹ́ẹ̀, bí ó bá jẹ́ wípé ìgbàgbọ́ tó o ní, ìgbàgbọ́ wípé mo bẹ̀rù Ọlọ́run lóní, tó sì ní ìgbàlà tó gbà ọ́ kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ó jẹ́ wípé lóòrọ̀ yìí o ní láti gbàdúrà kí a lè gbà ọ́ pátápátá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ. Bí o bá sì fi ọkàn ìgbàgbọ́ wá, ó dájú wípé Ọlọ́run yóò ṣe é fún ọ lórúkọ Jésù. Ìkẹta, ohun tí ìgbàlà kò jẹ́, ó ní kì í ṣe wípé a ń ṣe ìtọrẹ àánú púpọ̀. Àwọn mìíràn wọ́n máa ń rò wípé bí a bá lawọ́, bí a bá ń fún alágbe àti àwọn aláìní, bí a bá ń fún wọn lówó, èyí jẹ́ wípé a ti ní ìgbàlà. Ṣùgbọ́n ó sọ fún wa wípé àwọn Farisi wọ́n ṣe ju tiẹ̀ lọ. won fun awon alagbe loju bi o tin se sugbon awon won yi ko ni igbala won segbe ninu ese won bi o ba je nkan na lo gbojule to so we pe oni igbala je ki o yi o we pe an se anu itore anu afun alagbe lowo eyi o so wa di eni igbala iwe mimo ti e je ko yi wa ninu corinthi kini ori ketala ese iketa oni bi mo nfi gbogbo ohun ini mi bo awon talaka bi mo si nfi ara mi fun ni lati sun bi emi ko ni ife eyi ni ife ti o nti inu igbala wa oni ko ni ere kan fun mi ikerin igbala ki se wipe mo madura gba mo ngba awe mo ngbadura ni igba gbogbo se o mo we pe awon omo israeli awon na on gbadura won si ngba awe sugbon ese ko kuro lowo won yi ni olorun fun ara re lo fi won sun to si npe won ni ja we pe o ye ki won ki o ronu ki won ki o mo we pe eyi ti won se won gbadura ni o won lo si lesin ni o eyi o tumo si we pe won ti ni igbala won ni lati wa lati ko ese won sile ki a le we won ninu eje odo agutan ki igbala to to ki o ba le je ti won ninu Isaiah ori ikeje dini ogota Isaiah ori ikeje dini ogota lati ese ikini oni kerara ma se dasi gbe ohun re soke bi ipe ki o si fi ire koja ki o fi ese awon eniyan mi han won ati ile Israel ile Jacob ese won gbọ́ iṣẹ́ ẹ̀sìn wọn ṣùgbọ́n síbẹ̀ wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ gbọ́ bí wọ́n ti ń tiraka tí wọ́n ń ṣe wàhálà nípa iṣẹ́ ẹ̀sìn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbàlà kò tí ì jẹ́ ti wọn nínú ẹsẹ̀ ìkejì oní ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́ wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi bí orílẹ̀-èdè tí ń ṣe òdodo tí kò fi ìlànà ọlọ́run wọn sílẹ̀ wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lọ́wọ́ mi wọ́n a máa ṣe inú dídùn àti súnmọ́ ọlọ́run wọn wí pé ní ẹsẹ̀ ìkẹta nítorí kíni àwa ṣe ń gbà àwẹ̀ tí ìwọ kò sì rí i wọn jẹ́ ẹni tó ń gbà àwẹ̀ tó sì ń gbàdúrà ṣùgbọ́n a sọ fún wa wípé kí àwọn ajíhìn rere àwọn wòlíì ti bíbélì kí wọn kí ó ké rárá kí wọn kí ó má ṣe dá sí kí wọn kí ó gbé ohùn sókè láti fi ẹ̀ṣẹ̀ láti fi ìré kọjá wọn láti fi hàn wọ́n jẹ́ kí ó yọ nígbà náà wẹ́ pé mò ń gbàdúrà mò ń gbà àwẹ̀ mò ń lọ sílé ìsìn èyí ò sọ wípé o ti di ẹni ìgbàlà ìkarùn-ún àwọn mìíràn máa ń rò wípé bí a bá jẹ́ni tó ń láàlá àlá tamátàsé a sì ń ríran à ń sọ tẹ́lẹ̀ èyí jẹ́ wípé bóyá nígbà náà a ti ní ìgbàlà rántí wípé pharaoh náà láàlá Nebukadnesari pàápàá láàlá ṣe rántí aya pilato òun pàápàá ní àláàlá àwọn wọ̀nyí àlá wọn kò sọ wọ́n di ẹni ìgbàlà ìgbàlà ọlọ́run ìgbàlà tí gbani kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kò jẹ́ tiwọn bí a bá ń sọ nípa àsọtẹ́lẹ̀ kò sí àsọtẹ́lẹ̀ tí o lè sọ lónìí tó ju ti bálámù aríran lọ òun náà sọtẹ́lẹ̀ ó tilẹ̀ gbàdúrà wípé òun fẹ́ kú ikú olódodo ṣùgbọ́n ìgbàlà ò jẹ́ tiẹ̀ ó kú ikú ìtìjú ikú ọlọ̀tẹ̀ ikú ẹlẹ́ṣẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kó yé wa wípé mo ń lálàá mo ń ríran mo ń sọtẹ́lẹ̀ ẹ̀mí ń gbé mi ṣánlẹ̀ ìyẹn ò sọ wípé o ní ìgbàlà ìkẹfà kì í ṣe wípé o jẹ́ ọmọlúàbí tí kì í jà ọmọlúàbí tí kì í bínú ṣùgbọ́n nítòótọ́ o ṣe jẹ́jẹ́ lóde ara ṣùgbọ́n paramọ́lẹ̀ ń bẹ lódò ikùn irú ẹni bẹ́ẹ̀ a ò lè sọ wípé ó ní ìgbàlà èyí kì í ṣe ìgbàlà tí jésù ń tẹnu mọ́ pé òun fẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa ìkeje kì í ṣe wípé mo jẹ́ olóyè nínú ìjọ bíi bàbá ẹgbẹ́ bíi díákónì bíi lérídà láì di àtúnbí tàbí kí ènìyàn kí ó kọ́ ilé ìsìn ọ̀pọ̀lọpọ̀ ló ṣeéṣe fún wọn láti kọ́ ilé ìsìn láì fi ẹ̀ṣẹ̀ sílẹ̀ láì ní ìgbàlà àwọn mìíràn tilẹ̀ máa ń gbèjà ẹ̀sìn wọn ni bí o bá bú ìgbàgbọ́ pẹ́rẹ́ o rí pupa ojú mi ìyẹn ò sọ wípé o ti di ẹni ìgbàlà ohun tí a ń pè ní ìgbàlà ni wípé kí ọlọ́run fún ara rẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ àti pẹ̀lú ẹ̀jẹ̀ tí jésù ta sílẹ̀ lórí òkè calvary ki o wo ese renu ki o so di eni otun eda otun ye ka ton ka le kan si ninu Matthew ori kini ese ikokanlelogun Matthew ori kini ese ikokanlelogun si bi omokunrin kan Jesu ni won pe oruko re nitori oni yo gba awon eniyan re la kuro ninu ese won bi o ba je ti olorun ni toto a o ti gba ola kuro ninu ese re eyi ni an pe ni igbala nigbati eniyan ba ni iriri idaniloju idariji gbogbo ese nipa igbagbo ninu Kristi eyi ni an pe ni igbala bi o ba ti to olorun wa o ti je wa awon ese re o ti ko won sile o si ti bebe we pe ki olorun ki o dariji o bi o ba je be o ni idani loju idariji e bi ese ko tun si ni okan re mo yi ni we pe o ti di eni ti adariji nitori lese kese bi ti o ba ti ronu po ada gbogbo ese re ti o se gbadura pelu igbagbo ninu Kristi olorun yo dari gbogbo awon ese won iji opatapata ni iseju aya yos o si wa ni alafia on ti an pe ni ayo igbala yo je ti re idani loju wi pe o ti ba olorun laja yo si je ti re pelu ninu orin dafidi ni atiri ti olorin dafidi yi ti o ngbadura ti o si so fun wa abayorisi nigbati ababa olorun laja abayorisi nigbati igbala olorun ti o ba ti je ti wa orin dafidi ikokan le ni adota orin dafidi ori ikokan le ni adota ese ikejila mu ayo igbala re pada to mi wa bi o ba je to to ni o ti ni igbala o ri wi pe ayo run ayo wi pe ati dariji o yo wa ninu okan re papa yo foye gbogbo ebi idalebi ti o ti wa tele tele awu mu won kuro o ni ayo we pe nisinsin yo ti je ti omo olorun e ki se ayo ti awon agabagebe ayo ti awon agabagebe ki pe nitori we pe o sese bi won ba ni ohun kan nisinsin yi won le sope won le dope won le fofayo sugbon ni iseju meedogun tabi ogbon iseju leyin na ayo ti won ro pe won ni o ti fo lo nitori eyi ni Job se nso fun wa wo Job ori ogun ese ikarun pe orin ayo eniyan buburu igba kukuru ni ati pe ni iseju kan li ayo agabagebe bi abaje eni ti o ti ni igbala bi abaje eni ti ko ti gba Jesu gege bi olugbala wa gege bi eni ti o ti ni iwenumo ninu eje Jesu o sese ki a korin fun igba die o sese ki a ni ayo osan kan tabi orukan sugbon so fun a wi pe orin ayo eniyan buburu fun igba kokoro ni o si so fun a wi pe ayo awon agabagebe o je fun iseju kan sugbon ayo ti wa titi ayo ti ba ni kale ayo ti wa ninu okan wa looro losan lale lati ojo kan de ojo miran eyi ni ayo igbala tun ka le kan si ninu orin dafidi ikokan le ni adota ese ikejila mu ayo igbala re pada tomiwa dafidi ti o gbadura nihi o ti ni ayo yi tele tele sugbon o so ayo yi nu nitori o pada sinu ese o pada sinu agbere o pada sinu eke iro pipa o pada sinu ki a ma bo ese mole asoso fun a wi pe eni ti o ba bo ese lo mole ki yo se rere sugbon eni to ba jewo to ba ko sile ni yo ri anugba nitori wi pe o ti di apanyida o ti padanu ayo igbala olorun ti o ni tele tele ohun lo se wa ngbadura wi pe olorun ni toto mo mo wi pe mo ti se ka lati ese ikini olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu ire koja aisododo ese idalebi mi nu kuro oni we mi ile awe mo kuro ninu aise dede mi ki o se we mi nu kuro ninu ese mi oni nitori mo jewo ire koja mi o ni gba gbogbo li ese mi sin be ni iwaju mi iwo iwo nikan soso ni mo se si ti mo se se buburu yi ni waju re on ti olorun bere lowo eni ti o fe ni igbala to to ni yi we pe oni lati jewo oni lati ko sile lai bo onko mole o so fun wa we pe ni ese ikeje oni fi ewe isopu for me emi o si mo we mi emi o si foju egbon owo lo mo mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma ayo o wa nso fun awe pe mu ayo igbala re pada to mi wa mo ti padanu re sugbon mu pada to mi wa ki o si fi emi ominira re gbe mi ro o nbebe we pe ki igbala olorun ki o le je tun ki o ma tun pada sinu awon ese wonyi mo ki o le je eni ti nduro sinsin a o fun wa ni isegun lori gbogbo ese ti o ti ko wa leru tele tele bi o ba je wo pe ni toto ni ani igbala olorun a o gba wa sile kuro ninu awon ese wonyi ti o ti de wa ni igbekun tele tele bi eniyan kan ba wa ko ti ikun siru igbala nla bi eyi oni ton je alaimori o si je eniyan boboru yo si gba idajo ayeraye fun ese re nitori oni anfani ati gba idariji oni anfani ati ni igbala sugbon nitori wepe o ndimo nitori wepe o nse agabagebe nitori wepe o ndagunla eyi kokan mi o padanu igbala olorun yo si padanu ire ati ibukun ayeraye yo jiya ni orun apadi titi ayeraye eyi ni eni ti o ko episteli si awon ebero ni o fi won ni o fi bi won ni ibere kan ti o se pataki ti o lati dahun ni kelekele okan re ninu ebero ori keje ese iketa oni awa o ti se la bi awa ko ba nani iru igbala nla bi eyi awa o se bo lowo idajo olorun awa o se bo lowo eru ese to npa wa lo ku yi to npa wa ko lo yi o ni awa o se bo bi awa ko ba nani iru igbala nla bi eyi o ni igbala ti a nso nipa re yi ti atete ko bere si so lati odo oluwa o je eti Jesu Kristi oluwa wa fun rara re ti o ti waasu re tele tele ati ti a si fi mule fun wa lati odo awon eni ti o gbo awon aposteli awon omo leyin Jesu won fi mule fun wa we pe tooto ni igbala yi we pe bi o ba gbagbo igbala yi yo je ti re mo si gbagbo we pe o ni kuro ninu ago yi lai je ki igbala oluwa itusile idande oluwa irapada oluwa ki o je ti re yo je ti re loruko Jesu anwo nisinsinyi koko keta ninu eko wa ti oro yi iwenumo gbogbo ese iwenumo gbogbo ese pelu etutu eje Kristi eje Kristi se iyebiye lati we ese wanu eyi ni Jesu fun ara re lo so fun wa ninu Matthew ori ikerin din logbon ese ikeje din logbon oni nitori eyi li eje mi ti maje mo titun ki se ti maje mo lai lai eje ti o fun oni idariji igbala idande ninu maje mo lai lai o je eje eranko eje ewure tabi oboko sugbon so wipe fun awon ti won gbe ni maje mo titun leyin ti Jesu Kristi ti o ti ko fun wa o ni eye li eje mi ti maje mo titun ti atasile fun opo eniyan fun imukuro ese se ranti wo pe ati so fun o igbala ni we pe amu ese re kuro o wa nso we pe eje Jesu ni atasile fun imukuro ese woni lefitiko ori iketa dilogun ese ikokanla lefitiko ori iketa dilogun ese ikokanla nitori pe emi arambe ninu eje emi emi si ti fi fun yin lati ma se tutu fun okan yin lori pepe ni nitori pe eje ni se etutu fun okan bi o ba fe etutu toto ebo arukun aroda fun awon ese ti o ti da bi o ba nfe aropo ti o se itewogba lodo olowa o nso fun o wi pe eje jesu nikan sosho ni o le gba o kuro ninu idajo idalebi ti tori nitori ese re ninu romo ori iketa romo ori keta ese iketa le logun romo ori keta ese iketa le logun gbogbo eniyan le o sa ti se ti won si kuna ogo olorun ko si eni ti o le wi awijare nitori gbogbo eniyan le o ti se won si ti kuna ogo olorun ese ikerin le logun awon eni ti an dalare lofe ki se wo pe an sanwo fun igbala lofe ki se wo pe abi mi silesin lofe ki se wo pe mo nse ohun gbogbo ti mo le se awon rere ti mo nse won po ju gbogbo to wa lowo mi o ni awon eni ti an dalare lofe nipa ore ofe re nipa idande ti o wa ninu Jesu Christi wo ese karun di logbon eni ti olorun ti gbe kale Jesu Christi ti olorun ti gbe kale lati je etutu nipa igbagbo ninu eje re igbagbo ninu eje re lati fi ododo re han nitori idariji awon ese ti o ti koja ninu ipamora olorun eje ki o ye wa nigba na we pe eje jesu nikan soso ni o le se etutu fun ese re ati fun ese awon elomiran ninu eberu ori kesan ese ikeji le logun eberu ori kesan ese ikeji le logun o si fere je ohun gbogbo li a fi eje wenu gege bi ofin o nso fun ani we pe nigba aye ofin nigba aye majemo lai lai oni o fere je ohun gbogbo li a fi eje wenu ni akoko na iba je olori alofa funra re iba je awon omo lefi iba je awon omo israeli bi won ba dese si olorun gbogbo won pata ni an bere lo won we pe ki won mu eje eran ti apa wa ti o je aropo won eje ti o fi se etutu fun won ati le so fun a wi pe ki se awon eniyan nikan sugbon awon ohun elo ti o wa ni ibi mimo tabi ibi mimo julo ni a fi eje eran ni a fi se iyasoto iwenumo won ki ohun ti a se lori awon pepe yi ki o le je itewogba lodo olorun eyi ni a fi so fun a wi pe o fere je ohun gbogbo ateniyan atohun elo ni a fi eje wenu gege bi ofin ati lai si itaje sile ko si idariji yi so fun a wi pe lai je wi pe agba eje jesu agba agbo ohun ti jesu se lori ige agbelebo agba agbo o ni bi ki ba se be ki yo si idariji ese ti amanka lopo igba o ye ko ye wa ninu Johanu kini ori kini ese ikeje ati ikesan oni sugbon bi awa ba rin ninu imole bi ohun ti nbe ninu imole awa ni idapo pelu ara wa eje jesu ko si nkan mi eje jesu kristi omo re ni nwe wa nu kuro ninu ese gbogbo oni bi awa ba wa jewo ese wa olooto ati olodo doli ohun lati dari ese wa jiwa ati lati we wa nu kuro ninu aisododo gbogbo anfani wa fun eni kokan wa loni lati ni iwenumo kuro ninu ese gbogbo o daju we pe bi o ba wa sodo olowa yo se fun o loruko jesu eje jesu lagbara to be lati pa gbogbo ese rere eje jesu lagbara to be lati se iwenumo imukuro gbogbo ese pelu gbogbo abawon gbogbo egbin gbogbo alebo gbogbo aboko to wa ni igbese aye re ko si ose abofokan laye to lagbara to si nipa to eje jesu kristi pẹlu ibo won eje na le kan soso gbogbo ese re ni olorun yo wenu olorun yo da gbogbo ese re yo da won sinu oku igbagbe re je wa awon ese na ki o se ko won sile iba se ese aigboran ese agbere ni tabi ese
1: eleyi gan ni o kan aya olorun olodumare pe awon okan wonu ijoba olorun wa e gbadura ke boluwa soro e gbadura ke boluwa soro tu okan re jade si oluwa tokotokan temi temi ni ona to ni ifara eni jinu olorun feran adura ifayaran adura ipongbe jo boluwa soro na dua ni oruko jesu alagbara na alagbadua ni oruko jesu alagbara na alagbadua Luke orukọ edogun ese ikeje be ni emi fun yin ayo yo wa lorun lori elese ti o ronuku adaju 99 ti won ko ronuku adaju be so pe ni ese ikewa oni mo wi fun yin gege be ni ayo nbe ni waju awon angeli olorun lori elese kan ti o ronuku ada igbala seye bi eloju oluwa orun yo lori oko to nigbala idi ni e ti a fe gbadura a fe fi awon iya ile olorun lowo pe ki nse pe won ti fi ayo fun jesu ni so itagbangba yi pe won tesi waju leyin soju itagbangba yi e ja gbe won le si waju olorun e ja lanu ka kepe oruko oluwa pe olorun a pa won mo ju leyin ipago yi leyin soju itagbangba yi olorun a pa won mo e ja kepe oruko oluwa pe olorun alagbara nipa ipa ati agbara e a pa won mo nu igbagbo eni ti o le pa won mo sodo eni to le dabobo won e ja gbadura soluwa taloto ni gbogbo igba lati pa okan to nigbala mo lati pa okan to wonu ijoba olorun wa e ja gbadura ka boluwa soro olorun a pa won mo olorun a dabobo won ni America ni Oceania ni Pacific ni Africa ni bi gbogbo kaakiri eja boluwa soro na dua olorun ko pa won mo olorun olore ofe ni olorun alagbara ni olorun alaye ni olo baba laanu ni eja gbadura ka boluwa soro na dua ni oruko jesu alagbara na alagbadua eje ngbo ami soji itagbangba mo fe gbo ami to rinle ami soji ta gbangba to rinle o dabe ni pe ohun mi fe buru ohun ibe se po to yi mo fe gbo ami isoji ta gbangba to rinle a fe gbadura gege bi awon to ese ni ipada iwa soju sodo olorun esu a fe mudena wa esu a fe ma ran won leti igbe aye atijo lati fa won pada sodo ara e sugbon ko ni sese so be so pe ko ni sese fe sube wa tesiwaju ni oluwa wa tesiwaju ni igbagbo awa fe gbadura a fe be lowo olorun alagbara ko pa won mo ni igbagbo esu ni lagbara lati fa won pada seyin e ja gbadura ka kepe oruko oluwa pe olorun alagbara a pa won mo ni igbagbo a pa won mo ni ijo won ni pada seyin won ni pada seyin gbogbo enu ona ikule ti satani ba sile pe kan ba jade won olorun atileku yen won ni pada seyin e ja gbadura fun gbo awon to fa yon foluwa e ja boluwa soro won tin la idanle kokoja ni onje oso pelu jesu e ja gbadura gbogbo idanle ko ton ti la koja ko fi ese won mule nu igbagbo ko fi okan won romo igbagbo e ja gbadura ni gbogbo agba laye gbogbo awon to fa yo foluwa wa wa pe titi wa si wa di ohun elo lowo olorun lati tesiwaju nu ise ijiri okan eje aboluwa soro na dua olorun alagbara a pa won mo olorun alagbara a ran won lowo lati tesiwaju gbadura ko boluwa soro ni oruko jesu alagbara lalagbadua a fe gbadua lati ile isoji ni gbogbo Africa America ni iwo oru America ni Oceanic Pacific ni gbogbo kakiri agbalaye a fe gbadura pe olorun alagbara ko si ilekun ijire okan sile ilekun isere okan lati dodo awon ti a o ti de tele ni gbogbo agbala aye ise iwasu ati awon ibi to le koko ti iwasu o ti wole de pe olorun asilekun fun irere ijire okan ni oruko jesu eja lanu ka boluwa soro nadua kepe oruko oluwa o iwasu ka iwasu ijire oko kari gbogbo agbala aye olorun asilekun ileku to titi awon ibi to titi awon regioni to dabe ni ko le koko olorun ninu anu e a se awon leku to ti yen a se awon enu ona yen awon agbara agbara okoko to ndi ire lowo ti o je ki ire awon ajirere wole sibe e je gbagbe olorun ninu agbara e a se awon leku na o a se awon leku na o ki awon iranse olorun sile okere wa le lo lati lo jere okan awon ti won o le da be ni pe okan won le yi e je gbagbe akake pe oruko oluwa e je aboluwa soro nadua olorun wa kuku se olorun to n gbo adura ni e gbagbura ke boluwa soro ni oruko jesu alagbara lala gbagbura a o gbagbura pe lale yi opolopo okan awonu ijoba olorun wa mo ni opolopo okan awonu ijoba olorun wa iti de ta o gbagbura o pelu oju toluwa fi nwo awon okan to wonu ijoba wa la wa na o fi wo pe oluwa mu opolopo okan wa sinu ijoba re lale yi leyin oro olorun lale yi owo opolopo okan wa sinu ijoba eje alalu ka ki peruko oluwa opolopo okan mi a wonu ijoba olorun eje gbagbura o eja ke peruko oluwa o olorun wa fe ki awon okan ko nigbala ko si elese kelese ko ma pa lo gege bo ti wa o fe ki gbogbo won wa sinu ijoba olorun eyi gan ni babambari toji ta gbangba yi awon elese a de ni igbala awon ape ida pada wa le sinu ijoba eja gbagbura ka boluwa soro o ni oruko jesu alagbara lala gbagbura a o gbagbura a fe gba ase lori gbogbo ayinike isu to le fe di enikeni lati ma gbagboko lale yi a o gbagbura lati enu iranse olorun a si reti ise iyanu ko sele e so pe ise iyanu mo ni e ki gbe soke pe ise iyanu e so pe ise ami ati ise iyanu e je ko hun igoke ise ami ati ise iyanu ise ami ati ise iyanu a bere latori e lale yi mo ni ise ami ati ise iyanu a bere latodo ore lale yi a o gbagbura pe ise iyanu ti o wopo ise ami ti o wopo ise iyanu eleyi ti o wopo o ma sele lale yi ise ami ati ise iyanu ise ami iyanu oluwa roju e oluwa roju e ohunkohun to le fe se diwo ise iyanu wa ibuku wa lale yi agbara olorun ko tu wa ka agbara olorun ko wo agbara be ka bali pale e ja gbadura e ja ke pe oruko oluwa o bibeli wi ke bi awon ba ti aye nipa tara awa ko re nipa tara sugbon o ija wa ki se tara sugbon o lagbara nu oluwa lati wo bi ga pale e ja lanu ka gbadura o gbogbo ibi giga lodi si se ami ati se yin lale yi gbogbo ibi giga lodi si se iyanu lale yi e ja gbadura ka wo won pale e ja gbadura ka wo won pale e ja gbadura ka wo won pale gbadura o gbadura o gbadura daada gbadura takutakun gbadura takutakun arabirin mi gbadura tokotokan gbadura pelu gbogbo okan re olorun adawa adura wa lale yi o ko si aikan ka isan to ma lo le pele alaisan e lale yi aro are lode afoju ariro loni odi afohun loni aditi agboran loni aro are loni eni ti aro mo laparo mo lese mu ande ko lori keke iyaro lale yi gbadura ko bolu ko gbagbon oluwa ma je kadu asu e o adura gan lemi onigbagbo o lagbara onigbagbo eja gbadura eja keke oruko oluwa ni oruko jesu alagbara lala gbadura adura re ati dawo e lale yi mo ni mo aibo le ri pe adura re ti gba idahun si mo ti ri wi pe ebun re ti te lowo o ebun to je pe a foruko e si oruko e lo wa lori ebun na o wo pelu oju inu o nbo lodo e lale yi mo lo nbo lodo e lale yi lowo jade bayi tewo e ko gbe bo pe ebun temi ti de tewo ko gba ebun re ti de latorun wa fidi e mule so jade kede e jade latenu re so pe ebun temi ti temi lowo mo gba ebun mi emi ke o ti gba ebun mi latorun mo ti gba ebun mi latorun mi o gbohun e ko ma so be o ibi gbogbo te le wa e ma gbohun kan ti mo so ni gbogbo agba laye e ma so pe ebun mi ti de mo gba ebun temi o mo gba pelu igbagbo mo gba pelu igbagbo gba pelu igbagbo o ti dodo e o ti dodo e o nte lowo o nte lowo o nte lowo o nte lowo gba nipa igbagbo gba nipa igbagbo gba nipa igbagbo gba bayi gba bayi gba bayi gbe pe mora e ise iyanu e nsele bayi ibuku re nbo lona re ba oluwa soro nadura o ni oruko jesu alagbara alagbadua emi ti gba temi mo le mi ti gba temi emi te o ti gba temi o hallelujah hallelujah ni oruko jesu lagbadua olorun alagbara dupe lowo yin afi buku foruko yin mo yin afi gbogbo ogo eyin fun bi e se nbuku awon lati gba ta ti bere isoji ta gbangba yi lojo friday saturday ana ati an paro gbogbo loni olorun alagbara dupe pupo lowo yin fun awon eri ti a ti ji nipa opolopo oko to wonu ijoba wa baba ngbadura si nbere oluwa pe lale yi opolopo oko awonu ijoba wa nipa soro re loruko jesu ambe ya si ngbadura oluwa pe e pa awon monu igbagbo won tesi waju leyin isoji ta gbangba yi loruko jesu adupe pupo fun baba wa ni oluwa ambe ya ngbadura pe ifamo yo se ko wa sori wo ebuku gbogbo wa lale yi egbe igbagbo wa ko ga lati gba ibuku wa lale yi aduke aba fun idahun sadua ni oruko jesu alagbara alagbadua awon eyan olorun yo si se ami to rile ko lo ibuku fun ye le joko
2: will be met in Jesus' name.
3: Amen.
2: May we all rise, please, as we connect to our worship team from Akwa Ibom.
4: Hallelujah.
5: Amen.
4: You're all welcome to this GCK, Global Crusade with Kumuyi. We're leading the worship session from Akwa Ibom State, Nigeria, in collaboration with the Alpha location. Please may we all rise as we go to God in worship. As you open up your hearts and mind to worship God, the Lord will bless you richly in the name of Jesus.

ọkàn rẹ yọ ayọ rẹ a ṣe wà pẹ títí ẹni kàdé lóore sí wa bí a ti fẹ gbàdúrà bàbá amọ lóore a ní ọpọlọpọ nǹkan láti dúpẹ lọwọ yín fún ẹ ti ṣe ohun ìyanu òmìnira ó wà lójú korojú òmìnira nípasẹ kristi òmìnira ológo nípasẹ kristi a fi gbogbo ògo ògo fún bàbá wa ní olúwa a dá ògo padà sọdọ yín fún màmá wa ní olúwa àwọn tó jẹ́ pé wọ́n wà ń bẹ̀ ní gbogbo ìgbà a dúpẹ́ lọ́wọ́ yín fún ohun ìyanu lóòótọ́ lóòótọ́ ìmúrasílẹ̀ fún ìpàdé yìí a dúpẹ́ lọ́wọ́ fún ọ̀nà tẹ́ ẹ gbà fọ̀kalẹ̀ tẹ́ ẹ sọ̀kalẹ̀ látọ̀run wá ọwọ́ yín ó wà ń bẹ̀ a rí ó sì hàn gbangba a fi gbogbo ògo ẹ gba gbogbo ògo àti ìhìn wa lórúkọ jésù olúwa bí a ṣe ń parí ohun gbogbo lálẹ́ yìí ohun gbogbo tó kù tẹ́ ẹ fẹ́ palẹ̀ mọ́ olúwa ẹ palẹ̀ mọ́ fún wa o a gbẹ́kẹ̀lé yín pé kò ní sí ohunkóhun tó máa kù nú ayé ẹnikẹ́ni tá ò ní yọjú ẹ̀ a gbàgbọ́ pé ẹ ti gbọ́ àwọn àdúrà a dúpẹ́ olúwa fún ìdáhùn sádùúà ní orúkọ jésù alágbára ńlá la gbàdúrà ẹ jẹ́ kán gbòòrò àmì ìkórìlẹ̀ dáadáa àmì yẹn ò bá ṣòro mo fẹ́ kí àmì yẹn kó gòkè kó lọ jìnà ẹ ṣe àmì yẹn kó lọ sókè kó lọ jìnà kí n gbọ́ àmì ohun gbogbo a ti ṣe é ọlọ́run ti ṣe ohun gbogbo dáadáa ẹ dúró lórí ẹsẹ̀ yín bí a ó ṣe ìkọrin nínú ìwé orin fún ilé ìjọwa orúkọ tuntun nínú ògo eléyìí ni ohun tí a ti rí ọ̀pọ̀lọpọ̀ ọkàn ni wọ́n lè sọ pé orúkọ tuntun nínú ògo orin ìkarùndínlógójì 35 ló wà níwèé orin wa 35 ló wà lẹ́ẹ̀kan mo jẹ́ lẹ́ṣẹ̀ ṣùgbọ́n mo gbàdáríjì lọ́dọ̀ olúwa lọ́fẹ̀ẹ́ la fi fún mi mo sì rí i pé ó ń pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ mo fi rẹ̀lẹ̀ wólẹ̀ lẹ́sẹ̀ rẹ̀ mo bẹ̀rù ìbínú ọlọ́run nígbà tí ọ̀run ṣí mo sì rí i pé a kọ orúkọ mi a kọ agbàmílà nípa orí ọ̀fẹ́ ayọ̀ látọ̀run ó kọ́kàn mi a ti dáríjì mí mo sì mọ̀ nípa ẹ̀jẹ̀ mo dòmìnira níwèé orin wa 35 ló wà.

0: Amen.
1: Psalm 22.
0: Orin Dáfídì, orin kejìlélógún.
1: Verse 28.
0: Ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n.
1: Psalm 22.
0: Orin Dáfídì, ogún ólé méjì, ẹsẹ̀ ọgbọ̀n.
1: For the kingdom
0: is the
1: Lord's.
0: Nítorí tí Olúwa ni ìjọba, òun sì ni alákòóso nínú àwọn orílẹ̀-èdè. Àwọn ẹlòmíì ti kọjá ààlà bàbá wa. Wọ́n ti kọjá ààlà pẹ̀lú ààlà àwọn bàbá wa. Ìdí nìyẹn ta fẹ́ jà báyìí. Níbo lẹ wà láfíríkà ẹ dìde gbogbo a fẹ́ jà a fẹ́ gbalẹ̀ papadà látòní lọ a rí ìdákẹ́jẹ́ ní gbogbo àgbáńlá ayé torí bàbá wa òun ni baálẹ̀ lórílẹ̀-èdè ẹ̀wò níbẹ̀. Orin Dáfídì orin ogún lé mẹ́rin ẹsẹ̀ ìkíní wọ́n ti kọjá ààyè wọn wọ́n ń dá wàhálà lẹ̀ wọ́n ń jiyàn gbé nǹkan burúkú ni. Ní orin Dáfídì orin ogún lé mẹ́rin ẹsẹ̀ ìkíní ó ní ti Olúwa ní ilẹ̀ ní Amẹ́ríkà ní Rọ́ṣíà ní Ísírẹ́lì ní Ukraine níbikíbi tí Olúwa nílẹ̀ kò sí ẹnikẹ́ni tó lẹ́tọ̀ọ́ láti máa fọwọ́ lalẹ̀ láti ba ìbáṣepọ̀ yìí jẹ́. Ọlọ́run ló dá orílẹ̀-èdè ìdí nìyẹn tá a gbé pàṣẹ tí a fẹ́ pàṣẹ tó máa dúró nínú ìsọjíta gbangba yìí àṣẹ tá ó pa lálẹ̀ ní gbogbo àgbáńlá ayé ó máa dúró lálẹ̀ yìí gbogbo ojú àsì rí i láti ìrọ̀lẹ́ yìí lọ lẹ́ẹ̀kan sí i. Orin Dáfídì orin 50 ẹsẹ̀ 12 mo ń sọ àwọn nǹkan tó fa àdúrà wa lálẹ́ yìí alẹ́tọ̀ọ́ láti gba gbogbo àlàńlá ayé ilẹ̀ bàbá wa ni àwa la lo nílẹ̀. Orin 50 ẹsẹ̀ 12 ó tó gẹ́ gbogbo nǹkan tá à ń gbọ́ ìtàjẹ̀sílẹ̀ ìjínigbé àwọn tó ń gbébọn ó tó gẹ́ ẹ sọ pé ó tó gẹ́ ta ni wọ́n nínú orin Dáfídì orin 50 ẹsẹ̀ 12 bí ebi bá ń pa mí èmi kì yóò sọ fún ọ nítorí ti ayé ni ti èmi ọlọ́run ló láyé gbogbo àgbáńlá ayé bọ́lá ayélésíà o bóyá australia ni o bóyá africa ni o níbikíbi ọlọ́run ló ní nítorí náà ọmọ onílẹ̀ fẹ́ gbalẹ̀ báyìí wo nínú matthew orí 21 ó já àdúrà ìgbàgbọ́ ẹdúró ń bẹ̀ ibikíbi tẹ́ bá wà àkókò ìjágunlé lẹ́yìn wàhálà wà ní gbogbo àgbáńlá ayé orin matthew orí ogún lé ẹyọ kan à ń gbàdúrà ìgbàgbọ́ nírọ̀lẹ́ yìí matthew ìrètí matthew orí ogún lé ẹyọ kan ẹsẹ̀ ogún lé méjì máàkà bẹ́ẹ̀ ṣe wà nídìí síbẹ̀ orin Dáfídì orin 21 ẹsẹ̀ 12 ohunkóhun gbogbo ẹ̀tọ́ wà nìyẹn ọlọ́run wo ìjọ a ní àǹfààní láti pàṣẹ nǹkan tó bá wà lọ́wọ́ wọn ń wò wá àdákẹ́ à ń wòran gbogbo nǹkan doríkodò wọn jiyàn gbé wọn ń pààyàn àwọn èèyàn ń ṣe ìṣekúṣe káàkiri ohunkóhun gbogbo tí ẹ̀yin bá béèrè nínú àdúrà ẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ ẹ̀yin ó rí ìgbà wàhálà yìí a fẹ́ ẹ gbàgbọ́ pé ẹ̀yin ó sì rí ìgbà ìdí tá a fi wà ń bílẹ̀ ni a fẹ́ gbàdúrà fún gbogbo àwọn gómìnà gbogbo àwọn aláṣẹ àwọn prime minister bóyá àwọn aláṣẹ judiciary àwọn aláṣẹ tán àwọn aṣòfin látòní lọ òǹgbẹ àlàáfíà a máa gbẹ wọn látòní lọ ọlọ́run á yí ọkàn wọn padà gbogbo èròǹgbà wọn láti dá ogun lẹ̀ á dópin lálẹ́ yẹn já gbàdúrà kàlọ́fọ́lá ọlọ́run gbàkóso gbogbo àgbáńlá ayé gbàṣókòso amẹ́ríkà láfíríkà olúwa ń dé kó gbàkóso ní west africa ní south africa ní gbogbo àgbáńlá ayé ní francophone orílẹ̀-èdè tó ń sọ èdè faransé ní nàìjíríà ní ìlà oòrùn ní ìwọ̀ oòrùn ní gúúsù àtàríwá olúwa gbàkóso gbogbo àgbáyé jẹ́ kí ètò rẹ kó máa wáyé ṣó ń gbàdúrà àkókò ogun làwọn yóò àdúrà ààyè jẹ́ kí ètò ọlọ́run kó gbàkóso gbogbo àgbáyé kó gba ọlọ́run kó gbàjọba gbogbo àwọn tó jẹ́ pé aṣòfin ọlọ́run gbàkóso ládùn àwọn aṣòfin gbogbo ètò wọn láti máa dá ogun sílẹ̀ láti kọ́ jàǹbá sílẹ̀ láti dá ogun lẹ̀ ẹjẹ́ abáwọ̀ jàǹbá yìí gbogbo àwọn aṣòfin ní gbogbo àgbáńlá ayé àwọn tó wà ní aṣòfin kékeré aṣòfin àgbà àwọn gómìnà àwọn aláṣẹ prime minister olúwa afẹ ko gba okan wo mu oluwa ton da ogun le on do gun le won won ba okan awe eyan tolorun deje won ba nkan je kakiri eje pase lale yi ogo owo ro baba wa leleyi eje ki e oro gbogbo yi pata ni gbogbo agba laye baba wa loni le e leto la so pe o to ibi te ba se yin edo gbogbo ogun dawo duro gbogbo itaje sile dawo duro ijini gbe dawo duro ni gbogbo agba laye se gbadura akoko lati gba aye re ni o ohun ko to ba bere na duro ohun ko gbagbo pe e ti ri e o ti ri igba ni gbogbo agba laye se gbadura bayi iwoda ni Africa se gbadura ni gbogbo igba kakiri gbogbo agba laye ton da eto olorun a fe ki olorun ko gba joba pada oluwa ko gba joba gbogbo agba laye ni Australia ko gba joba ni Europe ko gba joba ni Africa ko gba joba ni Nigeria oluwa nde ko gba joba ni gbogbo agba laye ni gbogbo igun mere Nigeria oluwa gba koso iwo lo ni iwo sawo omo re baba lowo lo ni le e je ka gba do ke oluwa Lodo lo, oluwa lodo lo, gbajoba ni gbogbo agba laye, gbajoba, gbajoba, gbajoba oluwa. Gbogbo awon to ni ni lara, awon to je pe won ji ni gbe, to n ba ijoba je to n ji awon eyan gbe to n pa ni, to je pe oko awon eyan o bole, oluwa gba won mu. E je pase, olorun se. Ohun ko ta ba de laye o de lorun, ohun ta ba de lale yi. Or odi dide ile baba wa ni awa se wa ni e je gbadura lati akoko ile wa ri ipada l'Africa ipada Nigeria ipada ni ilalawo fun iya lape ni Israeli ipada ni Israeli ipada ni kakiri gbogbo agba laye l'America oluwa gba koso ni gbogbo eto lati da ogun eto olorun duro wo le setani won tani won tani won bodo ti wa Oye awa ni eda olorun awon to asofin kekere asofin agba won wo olorun lo wa won o le da wahala lenu gbogbo agba laye gbadura akoko wa leleyi o lati gbajoba aye baba wa lonile ni gbogbo agba laye ise orikeyindilogun ni oruko Jesu la gbadura ise orikeyindilogun won da wahala le won pa ni nbi won mo emi afose alafose kakiri paul de gba laye wo isori kanidilogun ese iketadilogun ohun na ni o nto paul ati awa leyin ohun ki gbe wi pe awon okunrin woyi ni iranse olorun oga ogo to nkede ona igbala fun yin ese iketadilogun o si nse yi ni ojo pupo opolopo odun laye ti wa ni oju aye ti dori kodo a si dake awon oran inu olorun de do pelu wa gbogbo nkan le pa gbogbo nkan lenu mo paul dake fo opolopo ojo ese kejilogun o si nse yi ni ojo pupo omo kekere yi sugbon nigbati inu paul baje inu wa baje lale yi isoji ta gbangba yi ya gbogbo atawon ile isoji inu wa baje lale gbogbo inu wa baje ti o si yi pada o wi fun emi na pe mo pase fun o ni oruko Jesu Christ ki o jade kuro lara re lale ya o pase gbogbo ton da wahala ni gbogbo agba laye wahala nbi won pa ni nbi ton ji ni gbe nbi a o pase e jade e je gbadura be je gbadura ko jade e gbadura ke pase ko jade emi ogun ko jade itaje sile ko jade a de dawo duro latoni lo o gbodo dawo duro ni wo ma ko ri kendi logun adi ase ani anfani nipa oro na ma ko ri kendi logun ma ko ri kendi logun ese iketa di logun ami woyi ni yo si ma ba awon ti o gbagbo lo ati gbo lenu olusagutan wa gba nu isoji ta ninu nu apero ni agboro yi ni yo ma ba won to gbagbo lo ni oruko mi ni won o ma le awon emi esu jade ni oruko mi oruko Jesu ki nse ibon ki nse ase ki nse ofin ko nse soja ni oruko mi ni won o ma le emi esu jade a fe le gbogbo emi ajinigbe jade gbogbo eto ajinigbe gbogbo gbo ton da wahala le ni gbogbo agba laye ni oruko mi ni oruko Jesu elewo jade elewo jade elewo jade gbogbo eto won ele baje elewo jade elewo jade elewo jade gbogbo e ko ma gbadura ba elewo jade gbogbo emi ailabo gbogbo emi ipani jade elewo gbogbo eto won la pada la pare lati awoko ile o yi ipada ni gbogbo agba laye iwe aye eto emi mo yo ma waye ki nse to ti won ni oruko mi ni won ma le awe mesu jade ailabo gbogbo eto won a le jade se ngbadura eyin da nbo lewo la africa se ngbadura ni alawo fufu se ngbadura ni oruko mi ni e o ma le e ma le wo jade lati akoko ile alaafia joba alaafia joba irere ara yere ni gbogbo agba laye gbadura akoko ti to e le wo jade gbogbo ibi ton sa busi ton sa pamo si ton lo busi le wo jade la leyi liro le o to ge gbadura gbogbo agba laye o to ge nkan niji ami jisike gbodo han la leyi ati gba po wa lati mu gbogbo nkan lati gba aye fo lorun ni gbogbo agba laye le gbogbo eto wo jade daru gbogbo ero ete won etekete won ko daru da gbogbo etekete won ru ni africa ni west africa e de ete won ru gbogbo ete won e je gbadura gbogbo ete ibi ko daru ile baba wa ni ile baba wa ni a o se lale yi nipa nitori anu e ni oruko Jesu la gbadura ni oruko Jesu la gbadura Job 22 a da dodo nbe a o gbadura ba igbagbo wa si ri gba wa ri ami e lati ro leyin lo Job 22 mo fe ka ise 37 bi iwo ba gbadura sodo re yo gbo ti re iwo si so eje re iwo gbimo wo kan pelu yo fi di e mule ati ati pachi ati gbimo lale yi alaafia ko joba alaafia Nigeria alaafia Africa alaafia Asia lati akoko yi lo lati akoko yi lo lati akoko yi lo e pa lase bayi e gbimo e bayi e se e gbimo e bayi o natua yi gba gbo bayi lale yi a ri yi pada ni gbogbo agba laye wari Nigeria wari Africa ni gbogbo agba laye wari ni oruko Jesu la gbadura akoko mi ti tan baba awa mi waju re lale yi ni idoma awa mbi awa gbimo lati gba ile baba awa ni gbogbo agba laye ni gbogbo agba laye ti wo lo ni omo re si ni wa awa nso pe baba wa lo ni le nitori na gbogbo ailabo gbogbo ijinigbe gbogbo awon to npani gbogbo awon to ngbebo dawo dulo lati akoko yi lo alaafia ko joba ko se ajinigbe mo ni Nigeria ni Africa ni Asia ni Australia dawo dulo ati se ni oruko Jesu la gbadura ni oruko Jesu la gbadura Olorun abukun fun yin

aago mẹ́wàá ti fẹ́ lù wọ́n wá ní báwọn náà ṣe máa ṣe báyìí wọ́n ní àálọ̀ nítorí náà àwọn méjèèjì ọbẹ̀ sí ìlọsọsí ilé ìwòsàn bọ́n ṣe dọ́ ilé ìwòsàn nígbà náà ní yàyà bó o bá ń lọ o gbọ́dọ̀ lọ pẹ̀lú àwọn àwòrán tó ra àti gbogbo nǹkan tó ti ń gbà láti gbà tí bẹ̀rẹ̀ o ti ń ṣe nọ́ọ̀sì wò wọ́n ó sọ fún wọn pé màdáàmù ohun tó lọ ṣàṣínú àwòrán ẹ ipò tọmọ ẹ wà kò dáa o wọn ní tó mo ti wà ń bínú jẹ́ kí ìfẹ́ ọlọ́run ti mú ṣe bọ́n ṣe wò wọ́n ó ní ó dáa ipò yẹn náà ti wá dáa báyìí ọmọ ti wà nípò tó dáa wọn ò tiẹ̀ pẹ́ pẹ̀lẹ́nikẹ́ni òun àwọn ọ̀tọ́kọ wọn lọ débẹ̀ wọn fẹ́ pa arábìnrin ní rárá kò tiẹ̀ pẹ́ ọmọdé yìí wọn kàn bímọ ni wọn bímọ láyọ̀ àtàlàáfíà kò sí wàhálà kórúkọ ọlọ́run kò di àyè lógo lórúkọ jésù ẹ̀rí mi lélẹ́yìí ẹ kí alleluya àsìkò ti tó lálẹ́ yìí máa gbọ́ mi hùn bí olùṣọ́àgùtàn ṣe ń wàásù bọ́ ṣe ń wàásù kò ń ṣàdúrà o wàá ríṣẹ́ ìyanu wọ́n kàn ń wàásù báyìí ni o wàá máa gbaṣẹ́ ìyanu nínú ayé ẹ nígbà tádùúrà bá wàá dé wàá rí pa bámbárí ẹ gbọ́ òfin tó wà nbẹ̀ wọn ò ní fọwọ́ kan o wọn ò ní kò sómi mímọ́ kan o kò sí ohun oró ọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ yẹn lásán tí wọ́n á rán sí wa lálẹ́ yìí àṣìṣe ìyanu yẹn ẹ sọ pé àṣálẹ́ iṣẹ́ ìyanu ẹ sọ kí n gbọ́ ẹ sọ pé àṣálẹ́ tó gbẹ̀yìn àmì

tí ó tọ̀nà nígbà tí bàbá àti ìyá nígbà tí wọ́n bá ń fi èyí sì ṣe nínú ayé wọn àwọn tó ṣẹ̀ṣẹ̀ dẹni ìgbàlà tó ń wò wọ́n ń ó dẹ̀ dirú ẹ̀ mú àwọn ọmọ wa lọ́kùnrin lóbìnrin à ń sọ nípa ìtàn ìgbàlà tí olùgbàlà nínú ilé wa a sì sí bíbélì fún wọn ní gbogbo àárọ̀ wọ́n ń kọ́ nípa ìwé àti nípa ìwàsí wa nípa ìwé wọ́n ń kọ́ bá a ṣe ń kà fún wọn síbẹ̀ wọ́n ń kọ́ nípa ìwàsí nípa ìgbé ayé tí wọ́n rí ìgbàlà yìí àti òdodo yìí tí a fi sí ṣe nínú bàbá tí a fi sí ṣe nínú ìyá ó sọ wípé ní ẹsẹ̀ kejì Róòmù orí kejì lẹ́sẹ̀ kejì ó ní kẹ́ má sì dára yín pọ̀ mọ́ ayé yìí wọ́n ti rí eléyìí nínú ayé bàbá àti ìyá wọn bàbá wọn yóò mọ rò pé mo lè ṣe eléyìí ṣùgbọ́n àwọn ọmọ mi wọ́n ń sọ mi wọ́n ń wò mí n ò lè ṣe àwọn tí ẹ ṣẹ̀ṣẹ̀ dẹni ìgbàlà wọ́n ń wò mí òye ò ní yé wọn wà á sí ara rẹ ìfara ẹni rúbọ rẹ òmìnira rẹ wà á fi sílẹ̀ láti ṣe lé tàbí láti tọhún bóyá o fẹ́ bóyá o ní ìdí tó fi yẹ kó o ṣe tó o ṣe ṣùgbọ́n ò lè ṣe nítorí wípé o ní ìsara ẹni ìfara ẹni rúbọ wà bákan náà ni ìfara ẹni jẹ pátápátá fún olúwa ó wà pé tí n bá ṣe eléyìí yóò sí àwọn ọmọ mi lọ́nà eléyìí yóò sí àwọn tó ṣẹ̀ṣẹ̀ ní ìgbàlẹ̀ lọ́nà yóò sí àwọn ọmọ ẹ̀yìn lẹ́yìn ó ní kí ẹ má ṣe dára yín pọ̀ máa yé yìí ṣùgbọ́n kí ẹ paradà láti di tuntun ní ìró inú yín kí ẹ̀yin kí ó lè rídìí ìfẹ́ ọlọ́run tí ó dára tí ó sì ṣe ìtẹ́wọ́gbà tí ó sì pé a wá sí ìkẹta ó ní dídá àwọn ọmọ ẹ̀yìn lẹ́kọ̀ọ́ nípa ìkọ́ni nípa ìràpadà à ń kọ́ àwọn ọmọ ẹ̀yìn à ń kọ́ wọn tó ṣẹ̀ṣẹ̀ dẹni ìgbàlà à ń kọ́ gbogbo àwọn tó ti tọ olúwa wá à ń kọ́ wọn pẹ̀lú kíkẹ́kọ̀ọ́ nínú ìràpadà à ń wo exodus orí kẹtàlá à ń kà láti ẹsẹ̀ ìkẹrìnlá exodus orí kẹtàlá ẹsẹ̀ ìkẹrìnlá ó ní yóò sì ṣe nígbà tí ọmọ rẹ yóò béèrè lọ́wọ́ rẹ lẹ́yìn ọ̀la àwọn ọmọ a ò tí ì bí wọn ní àkókò náà ìwọ tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbéyàwó ẹ mọ̀ pọ́n mọ́ ń bọ̀ yàtọ̀ sí wípé kákan ra ìlédìí fún wọn tàbá sọ ọmọ fún ọkùnrin tàbí obìnrin tó bá bí ó yẹ kó yé ń bákan náà wípé eléyìí ni ara ojúṣe rẹ wípé àwọn ọmọ rẹ lọ́kùnrin lóbìnrin tí a ò bí wọn ó béèrè lọ́wọ́ rẹ múra tán láti dáhùn béèrè wọ̀nyí ní àwọn àgbà tó ń bọ̀ wípé kí ni èyí kí ìwọ kí ó wí fún un pé bóyá ọkùnrin tàbí obìnrin pé ọwọ́ agbára ni olúwa fi mú wa jáde kúrò ní ilẹ̀ íjíbítì kúrò ní oko ẹrú ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún 15 ní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ó sì ṣe nígbà tí farao kọ̀ láti jẹ́ kí a lọ òun ni olúwa pa gbogbo àkọ́bí ní ilẹ̀ íjíbítì àti àkọ́bí ènìyàn àti àkọ́bí ẹran nítorí náà nítorí ìràpadà yìí nítorí ooru ọ̀fẹ́ tó ga àti nítorí ìtúsílẹ̀ tí ó ga bọ́ lọ́wọ́ ìgbèkùn ńlá nítorí eléyìí nítorí náà ni mo ṣe fi gbogbo àkọ́bí tí ń ṣe akọ rúbọ

sí Olúwa, ṣùgbọ́n gbogbo àwọn àkọ́bí ọmọkùnrin mi, àwọn ọmọ ọkùnrin mi ni mo rá padà, wẹ́sẹ̀ ìkẹrìndínlógún yóò sì máa ṣe àmì ní ọwọ́ rẹ, ó sì níwájú rẹ pẹ̀lú láàrin ojú rẹ, pé nípa nínú ọwọ́ rẹ ni Olúwa, ọwọ́ agbára ni Olúwa fi mú wa jáde kúrò ní Íjíbítì. Gbogbo ìlérí àti ìpèsè àti tí Olúwa ṣe, ó wà fún wọn àti fún ọmọ wọn àti fún gbogbo àwọn tí Olúwa Ọlọ́run wa yóò pè a wá sí kókó kẹta báyìí. Kókó kẹta, ṣíṣe atọ́kùn sínú àtúbọ̀tán ológo pẹ̀lú àápọn. Olúwa yóò máa tọ́ wọn, kò ní fi wọ́n sílẹ̀ nínú ìrìnàjò náà láwọn nìkan, ṣùgbọ́n yóò máa tọ́ wọn, yóò máa darí wọn. Ó fún wọn ní ọ̀wọ́n etí iná lálẹ́ àti ọ̀wọ́n iná tí ọ̀wọ́n àwọn sánmọ̀ ní ọ̀sán gangan láti dáàbò bò wọ́n kúrò nínú ooru ọjọ́ àti ọ̀wọ́n iná láti lé gbogbo àwọn nǹkan tó lè pa wọ́n lára lọ. Ó ń ṣàtọ́kùn wọn, ó ń darí wọn. Olúwa yóò máa tọ́ ẹ, ìwọ yóò tẹ̀síwájú láti máa tọ́ ẹ, ò ní sínà kúrò nínú ìtọ́ni tàbí ṣíṣe atọ́kùn Olúwa ní orúkọ Jésù. Wo nǹkan mẹ́ta. Àkọ́kọ́, ọ̀wọ̀n ìdarí fún àwọn ẹni ìràpadà rẹ̀. Wo ìkejì, ó ní ààbò ńlá lórí àwọn arìnrìnàjò mímọ́ rẹ̀ tí a mú lọ́kànlé. Ìkẹta, ó ní ìtẹ̀síwájú ológo wà tẹ̀síwájú sí paradíṣè tí ó rẹwà. Ìlépa rẹ rèé, wà kúkú débẹ̀, sọ wípé èmi yóò débẹ̀, o ní parí ìrìn àjò rẹ nídajì ọ̀nà lórúkọ Jésù. Ìwọ́wo àkọ́kọ́ ni ọ̀wọ̀n ìdarí fún àwọn ẹni ìràpadà rẹ̀. Ó sọ fún wa ní Ẹ́xódù orí kẹtàlá 13 wẹ́sẹ̀ ìkẹtàdínlógún 17. Ẹ́xódù orí kẹtàlá 13 ẹsẹ̀ ìkẹtàdínlógún 17. Ó sì ṣe nígbà tí Fáráò jẹ́ kí àwọn èèyàn náà kí ó lọ tán, Ọlọ́run kò sì mú wọn tọ ọ̀nà ilẹ̀ àwọn ará Filistia. Èyí ni ó ṣàyà Dóní. Mósè, ó ti lo 40 ọdún ní aginjù. Ó mọ bí ọmọ ọ̀nà ti bí àti ọ̀nà tòun. Ìbá sọ pé Olúwa Ọlọ́run ọ̀run ayé, ó mọ̀ pé mo ní ìmọ̀, mo ní ìrírí, mo ti wà nínú aginjù nínú ṣíṣe iṣẹ́ olùṣọ́ àgùntàn mi láti máa darí àwọn àgùntàn Jethro, ṣùgbọ́n kò jiyàn pẹ̀lú Ọlọ́run, kò ní sọ pé Ọlọ́run. Ibi ló yà ọ̀nà yìí ló dára jù, a ò kì í bọ́lọ́run jiyàn. Ó fẹ́ darí wa, ẹ jẹ́ kí ó ní ọ̀nà tirẹ̀ tí ó fi darí wa nú ayé wa. Ó mọ àwọn tí wọ́n máa ń mú ìmọ̀lára tèèyàn, tí wọ́n máa ń mú ọgbọ́n tèèyàn, tí wọ́n máa ń mú ìrírí tènìyàn, tí wọ́n máa ń mú wá, tí wọ́n máa ń wá. A mọ̀ pọ́nà tó yá dìímú, a mọ̀ ọ̀nà tó dára dìyẹn mú. Àwa mọ̀ ọ̀nà tó ní ààbò dìímú, Ọlọ́run ló mọ ọ̀nà náà.
ju bo ti mo lo esa mi daada nitori oluwa wi pe olorun wi pe ki awon eniyan ma ba yi okan pada nigba ti won ba ri ogun ki won si pada lo si EGBT on to lorun kesi pe ko ma sele oni pe ki won ma pada si EGBT iwo na o ni pada si le igbokomo nwowo ese kokan le logun 21 oluwa si nlo ni waju won ninu owan oluwa yo ma tele olo yo ma ba olo o se dawo oluwa yo ma olo o se iforowa lenu wo lati rise oluwa yo saaju e lo a yeri re wo lati gba igbega bo se nlo si odo awon to se yiri wo yi oluwa yo saaju e lo o nlo si abule awon ara abule won si ti gbo wi pe omo wa omokunrin wa omobirin wa o ko esin ti ibolisa sile won so pe ma bo bo se nlo oluwa yo mo saaju e lo yo fi oro si olenu oro si olenu yo da bobo bo lowo ipalara ki palara ni oruko Jesu ibi kibi to ba lo nipa itoni oluwa oluwa yo mo saaju e lo o so wi pe o si nlo si waju won ninu owon awo samo ni osan lati ma se amona fun won ati ni oru owon ina lati ma fi imole fun won lati ma rin ni osan ati ni oru wose ikeji le logun 22 owon awo samo na ko kuro ni osan tabi owo ina ni oru ni waju awon eniyan na eyan re ni won gbogbo itoni gbogbo ori ofe gbogbo iwa bi olorun gbogbo agbara gbogbo abo ko mu kuro lodo won gbogbo ileri olorun a o ni mu ko ninu aye re gbogbo ori olorun a o ni mu kuro lodo re lati igba yi lo titi de opin ni oruko Jesu ni osan yo wa pelu re ni ale yo wa pelu re orin Dafidi okande ni ogofa 119 o ese ogorun le marun orin Dafidi ogofa ode eyo kan ese ikarun le logorun oro re ni fitila fun ese mi ati imole si ipa ona mi gbogbo tabi wahala ki wahala ta ba ni wa ri abayo ninu oro olorun oluwa yo mo to e lati se awari ona abayo imo on to to o ni kuna arakunrin arabirin o ni subu tori pe oluwa ko ni fi o sile titi yo fi mu o de opin ologo awo ekeji nibe yen ekeji awo abo nla lori awon arinrin ajo mimo re ti amulokanle yo si tesiwaju lati ma to e yo tesiwaju lati ma dari koni fio sile be ni koni ko e sile exodu ori kerinla mo fe ka lati ese ikokan din logun 19 exodu ori kerinla 14 ese ikokan din logun 19 angeli olorun na ti o saaju ogun israeli o si si lo seyin won owon awo samo si si kuro ni waju won o si duro leyin won ori awon omo israeli won lo ninu irin ajo won ni waju won
òun ni òkun pupa lẹ́gbẹ́ wọn wọn ò lè sá òkè wà pẹ̀tẹ́lẹ̀ wà lẹ́yìn wọn ẹgbẹ́ ogun àwọn ọmọ ijibiti ń bẹ lẹ́yìn wọn torí pé farao ọba ijibiti ó yí ọkàn rẹ̀ padà ọmọ ngbà míì ó ṣòro láti sinmi lé àwọn èèyàn ayé wọ́n máa ń yí padà wọ́n yí ọkàn padà ṣùgbọ́n ọlọ́run kò ní yí ọkàn rẹ̀ padà nítorí ẹ ó ti ṣètò ó ti ṣèlérí ó ti pinnu láti bùkún fún ọ àti láti pa ọmọ àti láti dáàbò bo ẹ̀mí rẹ ayé wọ́n lè yí padà ń tiwọn kán yí ọkàn padà ṣùgbọ́n ọlọ́run kò ní yí ọkàn rẹ̀ padà ẹni tó sọ wípé èmi ó ràn ẹ́ lọ́wọ́ sọ pé òun wáṣẹ́ tàbí ó fẹ́ gba ẹ̀kọ́ ọ̀fẹ́ ó lè yí ọkàn rẹ̀ padà tọ́lọ́run bá rí kó yí ọkàn padà ó máa pèsè ọ̀nà mìíràn tàbí ẹni mìíràn tó jẹ́ ọlọ́rọ̀ jùlọ nígbà tí ilẹ̀kùn kan bá tì ní ọ̀nà rẹ ilẹ̀kùn ńlá mìíràn yóò sì fún ọ torí náà farao pinnu ó kó gbogbo àwọn kẹ̀kẹ́ ogun rẹ̀ jọ láti lépa wọn ọlọ́run sì mọ eléyìí nígbà tó ti ẹ̀ ń rò nínú lọ́hùn ọlọ́run mọ̀ nígbà tó ń ṣètò rẹ̀ ọlọ́run mọ̀ nípa rẹ̀ nígbà tó yí ọkàn rẹ̀ padà ẹjẹ́ á lépa wọn a ó mú wọn padà sínú ìgbèkùn ti íjíbítì ọlọ́run mọ̀ wọn ò ní mú wọn padà o ò ní padà sínú ìgbèkùn ò ní padà sínú àìsàn ò ní padà sínú wàhálà tí olúwa ti yanjú nínú ayé rẹ ní orúkọ jésù torí náà ọ̀wọ́n iná àti ọ̀wọ́n àwọn sánmọ̀ ó fi wájú sílẹ̀ ó wá dó sẹ́yìn wọn wọ́n wo ẹsẹ̀ ogún 20 ó sì wá sí agbede méjì ogun àwọn ará íjíbítì àti ogun ìsírẹ́lì ó sì ṣe àwọn sánmọ̀ àti òkùnkùn fún àwọn ti ọ̀hún ìyẹn àwọn èèyàn íjíbítì ṣùgbọ́n ó ṣe ìmọ́lẹ̀ ní òru fún àwọn tìyín bẹ́ẹ̀ ni ìkíní kò súnmọ́ èkejì ní gbogbo òru náà olúwa yóò ṣe odi ìyapa odi ìpínyà láàrin ìwọ àti àwọn apanirun ní orúkọ jésù ìwọ ó ní ìmọ́lẹ̀ tiẹ àwọn òkùnkùn biri ní tiwọn wẹsẹ̀ ìkọkànlélógún 21 mose sì na ọwọ́ rẹ̀ sí ojú òkun olúwa sì fi afẹ́fẹ́ líle ìlà oòrùn mú òkun bì sẹ́yìn ní gbogbo òru náà ó sì mú òkun gbẹ omi náà sì pínyà a ó pè níyà fún ọ ẹsẹ̀ ìkejìlélógún 22 àwọn ọmọ ìsírẹ́lì sì lọ sínú àárín òkun ní ilẹ̀ gbígbẹ ó sì ṣe odi sí wọn ní ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì àti ní ọwọ́ òsì wọn ẹsẹ̀ ìkẹtàlélógún 23 àwọn ará íjíbítì sì lépa wọn sì wọ́ tọ̀ wọ́n lọ láàrin òkun ẹjẹ́ á dúró ní iná o mọ̀ nígbà tí àwọn èèyàn tí wọ́n bá jẹ́ alágídí tí wọ́n sọ wípé àwọn ọmọ ìsírẹ́lì yẹn tí wọ́n lọ yẹn pé ẹrú wa ni wọ́n bó tiẹ̀ jẹ́ pé gbogbo sẹ́wọ̀n yìí mẹ́wàá tí ọlọ́run ṣe tó ti ṣẹlẹ̀ ní ilẹ̀ íjíbítì títí tó fi jẹ́ pé nígbòóṣe àwọn
pidakuta so pe o mo farao eleyi o to sele yi o ika olorun ni awon re won si to wa awon ran se re to wa won to farao won ni je ka yen lo wahala ti poju se wo ri pe ile yi ti fe parun tan se oni ko buru ma je won lo e le lo ke gbadura fun mi ke bu ko mi be se nlo sugbon mo to ba ti idato bi o le mu ipinu fun igba die pe n o gboran n o je won lo to ba di atun bi to ba ni ipado kan iwa gidi yen si wa nu e lohun iwa ori kokun yen yo si wa nbe ohun to sele si farao ni pe ni gbo se o wa so wi pe kilode ti mo je kan yen o lo n o le pa won iwa gidi e o yo ri si ku re ke sara agidi ki dari eyan si ko ma ba dabi ko dari e sinu iku o ni awon Egypt si le pa won won si wo to won lo laarin okun ati gbogbo esin farao ati keke re ati awon elesin re ese ikerin le logun 24 o si se nigba iso owuro oluwa bojuwo ogun ara ijibiti laarin owon ina ati ti awon somo o si pa ogun o pa o yo won lenu o pa ogun awon ara ijibiti laya o pa laya to ba sara ijibiti sugbon to ba darapo mo won ti wo ki ba se ara ijibiti sugbon te wo gba agbekale ati eto won o wa darapo mo won bo se ya bo se pon won loju wa iwo na wa pin ninu iponju na ona kan soso o na ni pe mi o ni darapo mo won emi o ni darapo mo won a gbodo darapo ma awon eyan to sise fun satani awon eniyan ti o fe mu awon omo olorun ta ti tu sile ko fe mu awon nu igbeko lo tori pe to ba darapo mo won bi oluwa se pa won laya wa to ba niru eto kan na to ba ni le pa kan na to niru ile pa kan na to wa laarin won wa ni pe ninu wahala na emi o ni ku iku elesen temi emi o ni ku iku farao alagidi o ni ku iku won o ni ku pelu won ni oruko Jesu won wo ese ike 25 ni ese ike 25 o so pe o si ye keke won won si wo turu won wo turu awon ara Egypt wi pe e je ki asa kuro ni waju Israeli nitori ti Oluwa n ba awon ara Egypt ja fun won awon gan ni gbo se won jewo wi pe e je ka sa farao ti peju kilode to se satele awon keke ogun ti Egypt o ti peju e wa Oluwa nigbati e le ri e pe nigbati o wa nitosi je ke eyan buburu koko ona re sile ati aletododo ki o ko ona gbogbo ona buburu re sile to tin seto to ndalogbon to ndalara ko wa so pe o ni olorun yo dariji yo si fiji lopolopo akoko lati sa o ni akoko ta anfani wa to ba fe ronu pada ti wa so pe Oluwa mo yi pada ko nu ese mi won ni se leyin mo o je ojo ori ofe ni ojo ori ofe yi ori ofe yo to wa mo se duro di ola mo se duro titi di igba miran
Oluwa yo pa omo ni abo bo lowo ibi ni oruko Jesu. Anwo iketa bayi iketa anwo itesiwaju ologo si paradise ti o rewa wa tesiwaju emi nwo tesiwaju ki Oluwa ko fese re mule ninu aye re ni oruko Jesu si paradise tin to rewa paradise to tawo yo paradise wa debe gbogbo ori ofe to nilo yo pese re gbogbo ko agbara to nilo yo pese re wa debe o Jesu so wi pe egbo Olorun gbo egba mi gbo pelu ke gba gbo pe nile baba mi opo ibugbe lo wa nibe opo ibugbe oni ibugbe kan to nduro di Olorun rere bi iba ma se be emi iba ti so fun yin sugbon emi nlo lati pese aye sile fun o ta leni na ki loruko ni to o ki loruko re lobirin lokore o ti lo pese ibugbe kan fun o pe nigba to ba wa to pada wa olohun to pada wa ohun yo mu o lo sodo ara re pe nibi ti o ngbe wa nibe ni iwo pelu yo wa ni oruko Jesu paradise itesiwaju ologo wa se titi wa fi de ile leri wo wo luku ori iketa le logo 23 ese ikokan din logoji luku ori iketa le logo 23 ese ikokan din logoji 39 ati okan ninu arufin ti agbe ko nfi se eleya wi pe bi wo ba se kristi gbara re ati awala ope ki se lese nikan o tun je eni to yi ope o so fun kristi pe gba ara re la bo la se le so pe ope ni Jesu wa lati wa ati lati gba awon to so nunu ko wa gbara re la idi to se wa re pe nipa nina ta na nina ina alafia wa o nbe lara re baba o si ti fi ese gbogbo wa o ti gbe ile lori ko ni gbara re la o wa lati gba lese la ni o ni mo wa ati lati gba awon lese la gbara re ati awala eni to ya ope yi ti kristi to ba gba ara re la to so kale lori agbelebu ko si ona to fi le gba ola to ba gba ara re la ko ni gba awa na la irubo re o teje re sile o ku fun wa kiki pe nitori eleyi ti o gba ara re la idire ni to fi le gba awa na la wese ogoji ese ogoji 40 oni sugbon eyi ekeji down o nba wi pe iwo ko beru olorun ti iwo wa ninu ebi kan na so mo wi pe nto la koja yi idalebi ti aye niyan awon onidaju aye won ti se dajo iwa re bayi o ti wa doju ko ebi aye eru oba oni pe lati inu ebi aye wa tun doju ko idalebi aye raye ti o lopin ni waju ese ikokan le logoji 41 ni ti wa won jare nitori ere ohun ti a se ni awa nje
ni awa nje sugbon okunrin yi ko se o buburu kan o buburu kan to lodi kan ese ikeji le logoji 42 o si wi fun jesu pe oluwa o pe ni oluwa o ni oluwa mi won ti joba lori mi won ti ti mi lo sinu iwa ipa won ti ti mi lo sinu iwa ese sugbon bayi mo wa fi oso oluwa mi oluwa rati mi nigba ti wo ba de ijoba re wese iketa le logoji 43 jesu wi fun pe looto ni mo wi fun o loni ni iwo yo wa pelu mi ni paradise o gba okunrin na la ki se ni wakati kokanla nikan ni iseju marun doku ko de opin aye re o gba la to ba gba la yo gba iwo na la yo pa omo bayi laarin isin si gba na aje arinrin ajo aje alejo ninu aye yi aye yi ki se ti wa ki se le wa idire ti awon mo wa fi nkorin ti an ko laaro ana wi pe a nlo sibo miran ti o rewa paradise to rewa ileri ile leri nla sugbon lati isin si igba na laarin isin yi se opin irin ajo wa idanwo le wa lona wa iriri wo le wa jesu si so pe awon eniyan to ba fori ti titi de opin awon na ni a o gbala ore ofe lanu aye re ore ofe iyanu nu aye re wa fori ti titi dope ni oruko jesu luku ori kokan le logo 21 luku ori kokan le logo 21 ese 25 ele ni kristi bayi o to nsoro fun awon omo eyin re o lo sorun rere o si fe ki won ma ki nkan mo ba ya won lenu pa ti o sele laarin isin si opin ire ajo na o ni ami yo si wa ni orun o le di yen lowo ati ni osupa ati ni osupa o le pase pe le o ma sele ati ni rawo ati lori ile aye idamu fun awon orilede eleyi ni oro kristi bi ba se nsa kuro ninu eko eke a o sa fun ikede eke a o sa kuro ninu ase to lodi jesu so wi pe idamu fun awon orilede nitori ipaya ti ariwo mi okun ati iji eleyi ni oro oluwa wa nigbati opin ba fe de ti o pada de inilara yo wa iponju ni gbogbo aye o nigba na ipaya yo wa se afadu ajagun nigba na bo ti e ti gba awe ju ogofa odun ojo lo se nipa awe re so le pase to ti kristi ti so tori to nbo on to so so le pase ngba na pe ko mo sele rara o le se ka bibeli e daada ifihan o so fun wa wi nipa gbogbo itan na pe bo se wa si fihan ori karun a so fun wa nipa odu agutan kini we ya juda o ti bori nigba na leyin igba ti kini we ya juda ti bori ori kefa ogun ori keje bakan na idiwo ori kejo wahala ori kesan ani awon esu yo ti e jade wo bu awon eyan je won ta awon eyan na won ma wa iku won le ri ku lakoko na
ìfihàn orí kẹwàá àsọtẹlẹ tí wàá dé pé ó ń dùn lẹnu ó ń korò nínú ọkàn nínú lọ́hùn awádórí kọkànlá orí kejìlá àti ẹ̀tún gbọ́ pé ejò láéláé ni àti ní èṣù olùfisùn àwọn ará tó ń fi wọ́n sùn lọ́sàn àti lóru níwájú olúwa ní orí kẹtàlá a ní asòdìsí kristi tí ó ti gbìyànjú láti fi àmì fún olúkúlùkù orí kẹrìnlá a ní ìjìyà tí àwọn èèyàn ayé yóò là kọjá orí kẹẹ̀ẹ́dógún bó tiẹ̀ jẹ́ pé àwọn èèyàn yẹn níbẹ̀rẹ̀ yán sọ wọn kọ orin mose àti orin ọ̀dọ́ àgùntàn náà kó tó dé òpin níbẹ̀ wàhálà wà mẹ́ẹ̀ ní orí kẹrìndínlógún wà ní ẹ̀mí èṣù bí ọ̀pọ̀lọ́ tó ń jáde látẹnu àwọn wòlíì èké ewu ńlá yóò wà ní orí kẹtàlá ẹsẹ̀ kẹtàlá ó tiẹ̀ sọ wípé asòdìsí kristi yóò ní agbára láti pe iná sọ̀kalẹ̀ láti òfurufú wá ní orí kẹtàdínlógún ó wá ní bábílónì ìjìnlẹ̀ bábílónì àti ẹni tí ó ṣe gbogbo eléyìí sí wòlíì ọlọ́run orí kejìdínlógún bábílónì yóò ṣubú ó ṣubú ó ní ẹ jáde ẹ tinú rẹ jáde ó lè pàṣẹ kankan pé gbogbo nǹkan tí ọlọ́run ti sọ pé yóò ṣẹlẹ̀ ìfihàn orí kẹfà títí dé orí kejìdínlógún títí di orí kọkàndínlógún nígbà náà ni olúwa yóò dé yóò sì gùn ẹṣin nínú ọlá ńlá rẹ yóò sì jẹ àkókò ìgbéyàwó ọdún àgùntàn a sọ fún wa pé ní orí ogún nípa ìtẹ́ ìdájọ́ funfun ńlá èṣù yóò sì mọ kó àwọn èèyàn rẹ jọ láti bá ọba náà jà tó ń bọ̀ àṣẹ ìké àfàyègbá ìkéde ìké àfàyègbá àti ẹ̀kọ́ ìké àfàyègbá ní ọ̀rọ̀ náà ọ̀rọ̀ olúwa fúnra rẹ̀ ó ní lórí ayé ìpọ́njú pẹ̀lú ìpọ́njú ńlá ó ní òkun àti gbogbo rẹ̀ yóò mọ fa ìjà orí ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n ọkàn àwọn èèyàn yóò mọ já wọn ṣubú yóò mọ ní wàhálà nítorí àwọn nǹkan tí yóò mọ ṣẹlẹ̀ ní òpin ayé nítorí ìbẹ̀rù ó ní wọn yóò mọ wá wọn mọ wo àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ tó ń bọ̀ wọ̀nyí wá sórí ayé nítorí pé agbára òfurufú ni a ó mì tìtì ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n 27 ó nígbà náà ni wọn yóò sì rí eléyìí ni àkókò ìpadàbọ̀ olúwa ó ní wọn yóò rí ọmọ ènìyàn tí ó máa bọ̀ nínú àwọ sánmọ̀ pẹ̀lú ọlá ńlá àti ògo ńlá ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ 34 ó ní ẹ kíyèsára yín kí ọkàn yín kí ó máa mì pẹ̀lú afiayé àti ìmùtí àti àníyàn ayé yìí kí ẹ sì ti pa bẹ́ẹ̀ kí ọjọ́ náà kó dé bá yín lójijì ẹsẹ̀ 15 35 ó ní gẹ́gẹ́ bí yóò dé bá wọn àwọn tó ń bẹ nínú ayé àwọn tí wọ́n rò wípé wọ́n lè mú ẹ̀kọ́ èké wá kí wọ́n sì yí àsọtẹ́lẹ̀ kristi kúrò wọ́n sì lè ṣe pàṣẹ èké kí wọ́n wá yí ohun tí ọlọ́run nípasẹ̀ kristi tó ti kéde kí wọ́n mú kúrò yóò dé bá wọn pẹ̀lú ìyanu ṣùgbọ́n sọ fún wa ní ẹsẹ̀ 36 ó ní ẹ máa ṣọ́ra nítorí náà kí ẹ sì máa gbàdúrà nígbà gbogbo kí ẹ̀yin kí ó lè yẹ kí ẹ lè yẹ láti bọ́ nínú kíní wọn ò ṣẹlẹ̀ ṣùgbọ́n wàá gbàdúrà pé kò nígbàlà kò sì dúró nínú ìgbàlà náà wàá gbàdúrà pé wàá ní agbára ìmúnidúró ìdúróṣinṣin
pe ki Oluwa ko pa omo lati fori ti lati fayaran titi de opin ki a le kayin ye lati bo ninu gbogbo nkan woyi ti yo de ti o se won se awon nkan yi o se to na ma se wa sin ma se lo si ijo tabi ipade deeper life kan tabi gc kankan ta seto tawon onigbagbo iseto ko wa ma so fun wa pe ogun yo da wo duro le yo duro jesus so wi pe pe lokun gbogbo pe nti o sele ni yi gbogbo to gbodo se oni lati gbadura pe ko de ni igbala ko ni so di mimo ko mu duro e ko fare areji ko di oro olorun mu wa wa le duro ni waju omo eniyan kani ko so pe ami nibe Oluwa yo pa omo Oluwa yo mo seso lori re ohun ti o sele ninu aye gege bi aso tele Kristi yo sele sugbon koni sumo yo pa omo ori ofe Olorun yo to bi ninu aye re ni oruko Jesu tani mo ba soro loni ori ofe Olorun yo mo po sinu aye re eteriba ke si diju yin lope on gbogbo ipururu yo wa ija yo wa ipururu yo wa sugbon keke awon ti o ba parapamo sinu Kristi ti an wa si abe abu ti oluso agutan to tobi to ga yi keke awon won yi nikan ni o mori bo ninu tin bo wa baaye ori ofe Olorun si wa fun loni bayi ko ba le je wi pe wa le bo ninu idajo aye wa si bo ninu idajo ayiraye tori na ele ni ojo to gbeyin ni tu GCK yi o faye re fun Oluwa o fe se ni olugbala re ati oluso agutan re oluso agutan rere o fi emi re lele fun awon agutan o fe gbagbo pe bayi o ni olugbala re ati pe yo pa omo okan re emi re ara re igbe aye re nibi kibi to ba wa gbowo re soke Oluwa yo buku fun nibe Oluwa yo buku fun yin nibe yen yo pa omo yo buju to yo si kan oruko re sinu iwe ye itesiwaju ati ori ofe re yo wa fun o ni gbogbo ojo aye re gbowo yen soke to ba gbowo soke Oluwa yo buku fun o le dide duro bo se dide duro yen o fi han bi pe mo todo Oluwa mi ori eni yen ati elese yen lori agbelebu o ni Oluwa rati mi so fun loni pe Oluwa rati mi mo nilo idarijin rati mi o mo nilo igbala rati mi o mo nilo abo rati mi o mo nilo pe ki a ko oruko mi sinu weye rati mi bowo es okay wa wa dide duro yo rati re o ku fun o o ku lati gba ola ki se lati gba ara re la o wa lati o ku ko le gba ola o ku ko le so aye re dotun gbowo e soke ko dide duro a n gbadura bayi Oluwa yo fi ori ofe re han ati anu re han lori aye re baba ni oruko Jesu to tobi o ti so wi pe enikeni to ba kepe oruko Oluwa a o gbala enikeni ti o ba to e wa nipasẹ Kristi o mo idi pe oni tawon sun oni tawon nu won ti wa won si so wi pe o fe bo ninu nkan ti o sele ni ojo ikeyin a n bere Oluwa e dariji won ni oruko Jesu e fun won lori ofe yin idariji igbala
iye anipeko e fi fun won ni oruko Jesu amo po ti da wa lohun bere a o fi fun yin wa kiri eyin o si ri kankun a o si si sile fun yin agbadura wi pe igbala yin yo wonu won lo bayi ati ori ofe lati duro ninu oluwa itoni lati duro ninu oluwa pe e o mo toju won e o mo dabobo won e o si dabobo igbala te fi fun won e se oluwa adupe tori pe amo pe ti da wa lohun ni oruko Jesu ni agbadua ami yanu ami miran bayi a o pe adari wa kan ko wa adari wa ni akoko ye mi lo o lale yi o ni ale to gbeyin o gbodo gbe ide kankan ti aisan ko gbe ko ni oluwa yo da onide

0: àwọn aláìníṣẹ́ iṣẹ́ rere ń bọ̀, àwọn tí ò tí ì ṣègbéyàwó ìyàgbéyàwó rere, fún àwọn tí ò ní ọmọkùnrin àtọmọbìnrin gẹ́gẹ́ bí ọmọ tiwọn nínú ẹbí tiwọn, ẹ sílẹ̀kùn ọ̀run kẹ sí ẹbí náà ìpáyà. Ohun tó bá ṣe aláìní nínú àgọ́ ara ọkùnrin yẹn, ohunkóhun tí ò bá gba oyún dúró nínú ayé aya, ẹ yanjú gbogbo wàhálà yìí nínú ẹbí wọn ní orúkọ Jésù. Ojú tó fọ́ làwà, etí tó di ọ̀rọ̀ tí ò lè sọ̀rọ̀ gba ìtúsílẹ̀. Ìrora tí ó wà nínú ẹsẹ̀, ẹsẹ̀ kan tó kúrú ju èkejì lọ, ìyàrọ̀ ẹ mú kúrò lórúkọ Jésù. Ìdojúkọ ẹ̀mí òkùnkùn, ìpọ́njú òkùn ẹ̀mí òkùnkùn, àfagilé nínú ayé rẹ ní orúkọ Jésù. Ní ọjọ́ tó kẹ́yìn yìí, ní ọjọ́ tó gbẹ̀yìn yìí, ètò dára jù ní ìwòsàn ní tiẹ̀. Ìdáǹdè tó dára jù ní fún ọ, agbára tó dára látòkè wá, kó wọnú ayé rẹ, kó wọnú ayé rẹ, kó dé gbogbo àyíká ayé rẹ, gba ìmúláradá. Adá onídè, Olúwa ti sọ ẹ́ dòmìnira. Olúwa yóò fi ayọ̀ sínú ọkàn rẹ, Olúwa yóò fi ìṣẹ́gun sínú ayé rẹ, Olúwa yóò fi iṣẹ́ ìyanu ìyanu ìyanu sínú ayé rẹ. O ti rí gbàná, kò sí tí ó dì ọ́ mọ́. Olúwa fi iṣẹ́ ìyanu fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nínú ayé ẹnìkọ̀ọ̀kan báyìí. Ẹ ṣe Olúwa, torí tiẹ̀ ti dáhùn, ní orúkọ Jésù ni a gbàdúrà. Iṣẹ́ ìyanu lọ́pọ̀lọpọ̀, ojo ìbùkún.
1: A ó tẹ́tí sí ẹ̀rí báyìí, ìwọ máa yí ara rẹ wò, máa jáde bọ̀, má kọjú o, mọ́tò wà tó máa kó wa, mọ́tò kò ní gbéra àfìgbà tá a bá ṣe tán. Yí ara rẹ wò láti wá jẹ́rìí rẹ, ohun gbogbo tolúwa ti ṣe fún ọ láti ìbẹ̀rẹ̀ ìpàdé ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta, òní tó jọjọ́ kẹrin tó parí. Jáde wá jẹ́rìí rẹ, jáde wá kó wá jẹ́rìí rẹ, Ọlọ́run mà ti mọ̀ ṣe fún ọ. O ti fọwọ́ kàn ọ́, yí ara rẹ wò, wà á sì rí i pé a ti ṣe é. Yẹ ojú rẹ wò, ó ti ṣẹlẹ̀. Yẹ etí rẹ wò, ó ti ṣẹlẹ̀. Rántí ohun tọ́lọ́run ṣe lánàá lónìí, á jù bẹ́ẹ̀ lọ o. Iṣẹ́ ìyanu níbi gbogbo máa jáde bọ̀, àwọn kan tiẹ̀ ti ń jáde síwá síta, àwọn kan ti ń jáde síta. Jáde wá síta láti wá jẹ́rìí, jáde síta láti wá jẹ́rìí. Tó o bá jẹ́rìí, inú Ọlọ́run ń dùn. Wá kó wá pé ẹ̀rí rẹ, Ọlọ́run ti ṣe fún ọ. Ẹ kí aleluya o, ẹ ká aleluya tó tóbi. Lálẹ́ yìí àṣálẹ̀ tirẹ ni o. Ó ti ẹ̀ ti rí ìgbàná, yí ara rẹ wò, kó o sọ pé ẹ ká aleluya. Jáde wá pé ẹ̀rí rẹ, ẹ̀yin adarí wa, ẹ̀yẹ̀ wọ́n wò dáadáa, ẹ̀yẹ̀ wọ́n wò. Àwọn tó mú ọ wá, ẹ̀yẹ̀ wọ́n wò. Ẹ mú ọ lọ́kàn le láti jáde láti wá pé ẹ̀rí wọn báyìí. Mú ọ lọ́kàn le láti wá jẹ́rìí wọn báyìí. Mú ọ jáde, mú ọ jáde. Ẹ̀yin adarí wa, ìjọ̀wọ́, ẹ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ní kíákíá, torí a ò ní pẹ́ láti bẹ̀rẹ̀ sí ní gbọ́ ẹ̀rí báyìí. Ẹ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò, ẹ wá wọn lẹ́nu wò. Àwọn tó ti ṣe tán, ẹ jẹ́ á mọ̀ ká bẹ̀rẹ̀ sí ní gbọ́. Ẹ máa mú ọ jáde, a fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbọ́ ẹ̀rí náà. Bẹ́ ẹ ṣe mú wọn iṣẹ́ ìyanu, kíṣẹ́ ìyanu tó bá ṣe ń ṣẹlẹ̀, ẹ máa kígbe sókè ká lè bá ọ yọ̀.

0: just called the doctor now. He has so many papers in his hand for testing.
1: Ìwé pọ̀ lọ́wọ́ wọn fún àwọn tó fẹ́ jẹ́rìí. A gbà yín níyànjú pé ẹ tó gbogbo ẹ̀ papọ̀ gbogbo ẹ̀ rí fún wa. Ẹ tó gbogbo ẹ̀ papọ̀ fún wa. Ẹ jẹ́ á ní àkọsílẹ̀ gbogbo àwọn ẹ̀rí yìí. Àwọn tó ti jẹ́rìí àtàwọn tí wọn kò tí ì jẹ́rìí wọn. A fẹ́ ní àpapọ̀ gbogbo ẹ̀ lọ́wọ́. Ẹ̀yin Ọlọ́run, kí ló yẹ ká sọ fọlọ́run ọ̀run? Kí ló yẹ ká sọ fún Jésù? Ẹ jẹ́ ká ǹdè lórí ẹsẹ̀ wa lálẹ́ yìí. Láti sin Olúwa, gbogbo èèyàn ẹ̀ǹdédúró kábẹ̀ sí ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ gbé orúkọ Olúwa ga. Ẹ jẹ́ fi gbogbo ògo fún un. Ẹ jẹ́ fi gbogbo ògo fún un. Ẹ̀rí pọ̀, a ò lè gbá gbogbo ẹ̀ tán lálẹ́ yìí. A ò lè gbá gbogbo ẹ̀ tán. Ẹ jẹ́ kàn dúpẹ́ lọ́wọ́, ìwọ náà dúpẹ́ lọ́wọ́ fún ara ẹ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ẹlòmíì. Dúpẹ́ lọ́wọ́ fún gbogbo ara Kristi. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ohun èlò lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ fún bàbá wa ní Olúwa. Ẹ jẹ́ dúpẹ́ fún màmá wa ní Olúwa. Ìwọ náà dúpẹ́ fún lọ́wọ́ Ọlọ́run fún ra rẹ tó fún ọ láǹfààní pé kó wà ń bí. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ìpàdé yìí. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún òjò ìbùkún tó rọ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún òjò ìbùkún tó rọ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìbẹ̀wò àtòkè wá. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìsinmi ológun. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún òmìnira ológun tá a rí òkun tọ́lọ́run fún ìránṣẹ́ rẹ̀. Ọlọ́run ń lò wọ́n láti sọ àwọn èèyàn di òmìnira láti mú ayọ̀ wá sínú ìdílé. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tá a ní láti wà ní ìsọjí ìta gbangba yìí. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún òmìnira rẹ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún òmìnira eléyìí tí ọ̀run fi fún ọ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àwọn tá a ti gbalà. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn tá a ti dá nídè. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn tó ti ní ìrírí ìmúpadàbọ̀sípò. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ìdílé tí wọ́n ti wà papọ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ Ọlọ́run láti sa eré ìje náà. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìkọ́ni tàṣálẹ̀ yìí bí Ọlọ́run ṣe là wá lójú láti rí ìwé mímọ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí Ọlọ́run ṣe là wá lójú kí àwọn àṣẹ tó lòdì, ìkéde tó lòdì àti àwọn ẹ̀kọ́ èké kò ní a ò ní tẹ̀síwájú nínú wọn mọ́. Gbogbo nǹkan ni ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní àríwá Benue, ilẹ̀ Ìdómà, gbogbo àgbáńlá ayé tó sọ́nà àsìkò ní Áfíríkà. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún Amẹ́ríkà. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún Asia. Ká dúpẹ́ fún Ọlọ́run fún Oceania, Pacifici. Ká máa jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun gbogbo tólúwà mà ti ṣe. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún okun tó fi fún wa láti dúró nú ìpàdé yìí látàárọ̀ àti lálẹ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ibi mẹ́ta láti Abuja ní Gboko dé Benue níbí àti okun Ọlọ́run yẹn ṣì wà níbẹ̀. Okun yẹn ṣì wà, ó sì ń pọ̀ sí i nú ayé bàbá wa ní Olúwa. Ẹ jẹ́ yin Ọlọ́run lógo. A ó gbàdúrà lákòótán bí ìsọjí yìí ó ṣe parí lónìí. Eléyìí ni yóò jẹ́ ìbẹ̀rẹ̀ ìrìnàjò wa, ìrìnàjò ìsọjí wa. Eléyìí ni yóò jẹ́ ìbẹ̀rẹ̀ ìmúrasílẹ̀ wa láti sin Olúwa, láti ṣiṣẹ́ ake, láti sa eré ìje náà láì bojú ẹ̀yìn títí dópin. Gbogbo àwọn tó ti fayé wọn fún Kristi, à ń rán yín létí lẹ́ẹ̀kan sí i. Ẹ má gbàgbé o, láago mẹ́ta ọ̀sán lọ́jọ́ Sunday tó ń bọ̀ yìí ní ìjọ Deeper Life ní GRA àti lọ́nà St. Anne àti ní Methodist Norcross Memorial Cathedral wọn. Ní orúkọ Jésù la gbàdúrà. olorun alagbara amo olooro o adupe fun ohun te se adupe fun ipade ti o wopo ipade ta o le ti o si nkan mi to le fi ropo lori ile wa amo olori oluwa fun iranse yin te lo ohun elo te lo amo olori fun awon okan te gbala egbegberun awon eniyan amo olori oluwa fun awon eyan te wo san amo ore oluwa o fun idande amo ore o be se be ile wa wo pelu isoji oluwa egba ope ati iye wa loruko jesu ohun te ti se lori ile yi bantale lo ma je isoji yen bantale lo ma je baba wa nu oluwa wa ma gbo wo ina isoji to njo ni ila orun be iwo orun benu loruko jesu awon to ti nigbala won o ni pada seyin awon te ti wo san ibukun ye bantale lo ma je awon ta ti danide idande won ajemoni lo ma je awon te ti soji isoji yen ajemoni lo ma je oluwa ngbadura pe ba se n pada lo le lale yi e la lo fa won eyan yi a n bere pe ni gbogbo ijo ni Benue ni won o ma gboro ohun nla ti ipa ipade yi to ninu aye wa loruko Jesu adupe oluwa amo pe ti da wa lohun e pa iranse yin mo e de mi won si e pa mo mi wa mo e de mi mo mi wa si bo se lo ku ni be lo si ibo mi ti won gbo ojuse isojuse won oluwa kan to de be e lo saju won oluwa e lana fun won ile ku to ti e si gbogbo ile ku ni gbogbo ibi to ba lo fese won te loruko Jesu bi ojo won se n po si be ni okun wa ma po si ifa eni rubo won oluwa jo won ni padanu ire won latinu ore ofe sinu ore ofe latinu ipade nu ipa latinu agbara sinu agbara latinu ilera sinu ilera oluwa n gbadura pe won a ma gburo wa iroyin ayo nipa wa won o si ma gburo pe a n tesiwaju ina ye n jo ni odun to wa niwaju wa adupe pe e ti da wa lohun ni oruko jesu la gbadura e se ami ye lekan si ni oruko jesu la gbadura eyi ti o je ipo ma gbe ta ba sun ta ma ma ranti abi yen ni oruko jesu la gbadura ami olorun abukun yin o daro o.

ìpadàbọ̀ Jésù Kristi, wọ́n sọ pẹ̀lú ìdánilójú tí ó dá ṣáká. Àwọn wọ̀nyí mọ̀ wípé Ọlọ́run kò lè ṣèké. Wọ́n sọ wípé Jésù Kristi Olúwa wa yóò farahàn, ó ń padà bọ̀. Lẹ́ẹ̀kejì, ó sì sọ, ó ní nígbà tí Kristi, ẹni tí ṣe iye wa, yóò farahàn, èyí jẹ́ wípé bí ó tilẹ̀ ti fara pamọ́ lé ọ̀run, bí ó tilẹ̀ ti lọ sí ọ̀run, ó ń padà bọ̀. Àti nígbà náà yóò farahàn àwọn àyànfẹ́. Jésù Kristi ń padà bọ̀. Lẹ́ẹ̀kejì, Timotiu kìíní orí kẹfà ẹsẹ̀ ìkẹrìnlá, kí ìwọ kí ó pa òfin mọ́ lé àìlábàwọ́n, lé àìlẹ́gàn, títí di ìfarahàn Olúwa wa Jésù Kristi. Titu orí kejì ẹsẹ̀ ìkẹtàlá, kí a máa wo ọ̀nà fún ìrètí tí ó ní ìbùkún àti ìfarahàn ògo Ọlọ́run wa tí ó tóbi àti ti olùgbàlà wa Jésù Kristi. Gbogbo àwọn ẹsẹ̀ yìí ń jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi, ẹni tí ó ti lọ sí ọ̀run, ẹni tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run, ó ń padà bọ̀. Lẹ́ẹ̀kejì, Hebrew orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, bẹ́ẹ̀ ni Kristi pẹ̀lú, lẹ́yìn tí ó ti fi rúbọ lẹ́ẹ̀kan ṣoṣo láti ru ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀, yóò farahàn nígbà kejì láìsí ẹ̀ṣẹ̀ fún àwọn tí ń wo ọ̀nà rẹ̀ fún ìgbàlà. Ó sọ wípé lẹ́ẹ̀kan ṣoṣo Jésù Kristi ó ti fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀, ní ìgbà kejì, nígbà tí yóò farahàn, kì í ṣe wípé yóò tún wá ṣe ìrúbọ fún ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n yóò farahàn fún àwọn tí ń wo ọ̀nà rẹ̀ láìsí ẹ̀ṣẹ̀ fún ìgbàlà. Nínú Johanu kìíní orí kejì ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, àti nísinsìnyí ẹ̀yin ọmọ mi, ẹ máa gbé inú rẹ̀ pé nígbà tí òun ó bá farahàn, kí a lè ní ìgboyà níwájú rẹ̀, kí ojú má sì ti wá níwájú rẹ̀ ní ìgbà wíwá rẹ̀. Bí ènìyàn bá wà nínú ẹ̀ṣẹ̀, ní ìgbà wíwá Jésù Kristi, ní ìgbà ìpadàbọ̀ Jésù Kristi, irú ẹni bẹ́ẹ̀ kò ní lè bá Jésù lọ, kò ní lè bá Jésù jọba. A kì yóò lè yí padà kí a sì gbà sókè pẹ̀lú àwọn ènìyàn mímọ́. Nítorí bẹ́ẹ̀, ojú yóò ti irú ẹni bẹ́ẹ̀. Orí kẹta láti ẹsẹ̀ ìkíní, ẹ wò ó, irú ìfẹ́ tí bàbá fi fẹ́ wa, tí a fi ń pè wá lé ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ lè a sáà jẹ́. Nítorí èyí lé ayé kò ṣe mọ̀ wá, nítorí tí kò mọ́ olùfẹ́. Ọmọ Ọlọ́run lè àwa ṣe nísinsìnyí, a kò sì tí ì fi hàn bí àwa ó ti rí. Àwa mọ̀ pé nígbà tí a bá fi hàn, àwa mọ̀ wípé nígbà tí a bá fi hàn, a ó dàbí rẹ̀, nítorí àwa ó rí àní bí òun ti rí. Olúkúlùkù ẹni tí ó bá sì ní ìrètí yìí nínú rẹ̀, àwẹ̀ ara rẹ̀ mọ́ àní bí òun ti mọ́. Lónìí a ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a ti kà á sí wa létí, àwa pàápàá ti kà á nínú Bíbélì wa, a sì ti ṣe àlàyé kíkún nípa àjíǹde ti ẹ̀mí àti ìlépa mímọ́. Kí ni ìlépa ti ọkàn rẹ? Ṣé a ti jí òdìde pẹ̀lú Kristi? Ṣé o ti ní Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ? Ṣé o ti di òkú sí ẹ̀ṣẹ̀, o sì wà láàyè sí Ọlọ́run? Ṣé o ti faramọ́ Kristi, o sì ní ààbò nínú Kristi? O ní ìyè ànípẹ̀kun nínú Jésù Kristi, ìyè ànípẹ̀kun yìí sì wà ní ìpamọ́. O kò jẹ́ kí ẹnikẹ́ni tàbí ohunkóhun kí ó fọwọ́ kàn án. Ṣé o ní ìrètí nínú Ọlọ́run wípé nígbà tí Jésù Kristi yóò farahàn, nígbà tí yóò dé lẹ́ẹ̀kejì, wípé a ó ṣe onípò padà, a ó gbà kúrò nínú ayé yìí, ó wà pẹ̀lú àwọn ènìyàn mímọ́ lókè, ó ní ìpín àti ipa nínú ìpalárada àwọn ènìyàn mímọ́. Ó yẹ kí a bá Ọlọ́run sọ̀rọ̀. Bí o bá tí ní ìdánilójú wípé a gba ọkàn rẹ là, ó yẹ kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ ní ìgbàlà tòótọ́. Bí o bá ti ní ìgbàlà, ṣé a ti wẹ̀ ọmọ, a ti sọ ọkàn rẹ di mímọ́? Ṣé ìwọ tí o ní ìrètí yìí nínú rẹ, ṣé o ń wẹ ara rẹ mọ́ nígbà gbogbo, àní gẹ́gẹ́ bí òun ti mọ́? Ẹ jẹ́ kí a dìde dúró, kí a bá Ọlọ́run sọ̀rọ̀, kí a gbàdúrà títí a fi ní ìdánilójú pé ó ṣeéṣe kó jẹ́ láṣáálẹ̀ yìí.

0: tabi ni oru tabi ni igbakogba ni Jesu Kristi yo de wepe oju ko ni ti wa wepe a o mura sile a o le ba Jesu lo nigbati o ba de. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, àdúrà wa lónìí ni wípé ẹ ó bá wa sọ̀rọ̀. Àdúrà wa ni wípé bí a ti wá síwájú yín nísinsìnyí tí a fẹ́ jẹ oúnjẹ mi, wípé ẹ ó bọ́ wa, a ó sì jẹ àjẹyó. Oúnjẹ èyí tí ẹ ó fún wa jẹ yóò fún wa lágbára, yóò fún wa lóore ọ̀fẹ́, yóò jẹ́ kí a lè dìde nínú ipá àti agbára ìgbàgbọ́ láti tẹ̀lé yín àti láti lè súnmọ yín tímọ́tímọ́ àti láti lè jẹ́ olóòótọ́ sí ohun gbogbo tí ẹ ń kọ́ wa tí ẹ ń sọ fún wa. Ẹ ràn wá lọ́wọ́ kí a ba lè wúlò nínú ìjọba yín. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wá sí Matthew orí kẹrin. Matthew orí kẹrin láti ẹsẹ̀ 19 ni a ti ń kà á. Ó sì wé fún wọn pé, ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Lónìí, a ń sọ̀rọ̀ nípa títẹ̀lé Jésù. Títẹ̀lé Jésù. Ohun tí ó ṣe pàtàkì ní ìgbésí ayé wa ni títẹ̀lé Jésù, nítorí wípé èrè púpọ̀ nípa ti ara àti nípa ti ẹ̀mí ni ó wà nínú kí a máa tẹ̀lé Jésù. Bí o bá wo ẹsẹ̀ tí a kà yìí dáradára, Jésù Kristì ń sọ fún àwọn wọ̀nyí wípé ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Àwọn wọ̀nyí ti jẹ́ apẹja fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Iṣẹ́ apẹja tí wọ́n sì ń ṣe, ó ti jẹ́ ohun tí kò lérè nígbà mìíràn. Bí o bá ka Luke orí 5 tí kò sí àyè fún wa láti kà nísinsìnyí, nígbà kan tí Jésù bá Pétérù àti Andrew àti Johannu àti Jacobu nígbà tí ó bá wọn pàdé, ó rí wípé wọ́n ti ń dẹ láti òru, ṣùgbọ́n títí di àfẹ̀mọ́júmọ́ wọn kò pa ohun kankan. Ó jẹ́ wípé iṣẹ́ ọwọ́ wọn kò lérè. Ó jẹ́ wípé inú dídùn àti ohun tí wọ́n ń retí láti lọ sí ilé pẹ̀lú èrè iṣẹ́ láti òru wọn kò rí. Nígbà yìí gan ni Jésù Kristì wá sí ìgbésí ayé wọn, ni ó sọ fún wọn ohun tí wọ́n lè ṣe. Bí wọ́n sì ti ṣe, wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ ẹja. Ó wá ń sọ fún wọn wípé ìbẹ̀rẹ̀ ìbùkún ni wọ́n rí yìí. Bí wọ́n bá lè tẹ̀lé òun, èyí jẹ́ àpẹẹrẹ àwọn èrè àti ìbùkún tí yóò jẹ́ tiwọn. Ó wá ń sọ fún wọn níhìn wípé ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Bí o bá tún wo àwọn ẹsẹ̀ Bíbélì mìíràn nínú Májẹ̀mú titun, nígbà tí Jésù Kristì tí ó ń sọ̀rọ̀ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ó jẹ́ kí ó yé wọn wípé nítorí wọ́n tẹ̀lé òun, nítorí wọ́n kọ gbogbo sílẹ̀, wọ́n sì fi òun ṣe Olúwa àti Olùgbàlà wọn, wípé èrè púpọ̀ nínú ayé yìí àti ní ayé tí ń bọ̀ ni yóò jẹ́ tiwọn. Ohun tí a sọ̀rọ̀ lé lórí lónìí, bí o bá fiyèsí dáradára, bí o bá kẹ́kọ̀ọ́ dáradára, bí o bá gbọ́ràn dáradára, ó rí wípé èrè ńláńlá nínú ayé yìí àti nínú ayé tí ń bọ̀, àǹfààní nípa ti ara, àǹfààní nípa ti ẹ̀mí ni yóò jẹ́ tirẹ̀. Bí o bá lè mọ kí ni ó já sí láti máa tọ Jésù Kristì lẹ́yìn, ó ní ẹ máa tọ̀ mí lẹ́yìn, èmi ó sì sọ yín di apẹja ènìyàn. Bí o bá wo àyíká wa nínú ìsìn wa lónìí, ó rí wípé àwa tí a wà níhìn akérèníye wo àyíká. Bí o bá ní àǹfààní láti kà wá ní ìkọ̀ọ̀kan, ó rí wípé akérèníye púpọ̀. Síbẹ̀síbẹ̀, a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbé ní ìtòsí wa ni ó jẹ́ wípé èdè Yorùbá ni wọ́n ń sọ. Kí ló dé tí ó jẹ́ wípé àwọn wọ̀nyí ó ṣeéṣe a fà wọ́n, wọn ò fà, a pè wọ́n, wọn ò wá, a ní kí wọn kí ó wá jọ́sìn pẹ̀lú wa, a ò rí wọn? Ohun tí ó ṣẹlẹ̀ ni wípé ó ṣeéṣe kó jẹ́ pé àwa fúnra wa pàápàá, a ko ti igboran ni ekunrere si ipe ti olorun fi pe wa nitori pe bi a ba ni igboran si ipe ti olorun fi pe wa o so wi pe e ma to mi leyin oni gere ti a ba ti se be ti a ba to leyin ni kikun oni ohun o so wa di apeja eniyan ariwo pe nigba ti awon omo eyin Jesu Christi kun ki obo to ba Jesu pade ti won peja eja ti won pa o kere niye igba miran won ko ti le ri eja kankan lati pa sugbon lese kese ti Jesu Christi ti o ti ni anfani lati wo igbese aye won ariwo pe awon won kun akunwo sile akunfaya bi awa papa bi a ba tele Jesu ni ese ogbeji ti an tele ni okan ojokan ti a ko je ko fi wa sile ti awa papa ti a ko fi sile a o ri wi pe yo so wa di apeja eniyan bi o ti le je wi pe ipejo po wa nisisiyi o kere die bi o ti le je wi pe a ko ri opolopo awon eniyan nisisiyi o daju wi pe ojo la yo dara o daju wi pe opolopo ni yo tele wa won o si wa sihin o daju wi pe opolopo ni won o je alabapin pelu wa ninu ise esin olorun ati ninu igbala olorun ti ati muto wa wa sugbon ani lati jolo oto bi abanfe di ogogorun ati egbegberun eniyan ti o ma josin ni waju olowa ninu ipejopo wa nihin gbogbo awon ijoko ti o sofo wonyi bi abanfe ki agutan Jesu ki o wa ki olorun ki o si lo wa lati mu won wa bi awa papa bi abatele Jesu Christi ni timotimo a ri wipe ohun ti o ti seleri wipe ohun o so wa di apeja eniyan o daju wipe yo se dandan mo ni o daju wipe yo mu ileri re se nitori be o ye ki a fiyesi ohun ti a fe so loni gidigidi ki a mo bi a se ntele Jesu enikokan ninu wa ninu aye yi ni a ntele enikan o seese ki a ma rin ni ipa ona kan o seese ki a ma tele igbesi aye enikan ti o jo wa loju gege bi olowo gege bi omowe gege bi eni ti o ni igboya sugbon ki a mo we pe eni ti a ntele ati ona ti a rin o ni yo fihan ibi ti a o pari igbesi aye wa si ki n se apejuwe fun wi pe bi a ba wa ninu oko ayokele ti a ko mo ona ibi ti a n lo ti a si n tele elomiran ti o wa ninu oko ayokele o daju wi pe ibi ti eni yi ba pari ireje re si ibi ti o ba pari irin ajo re si ibe naa ni a wa ti a n tele ni a o pari irin ajo wa si ibute ti o ba ti gunle ibute kan naa yi ni awa paapaa yo ti gunle nitori be o ye ki a mo kini a n so nipa titele Jesu a o so ikini igbesi aye elese ikeji ipe lati tele Kristi iketa ibute awon omoleyin Kristi eyi ni ni ibi ti a o le pari irin ajo ti emi wa si bi a ba tele Jesu ni tooto je ki a wo lekan si lati Matthew ori kerin ese ikokandinlogun o si we fun won pe e ma to mi leyin emi o si so yin di apeja eniyan ibere ti o ye ki a bere ni we pe bi a ko ba tele Jesu Christi tabi ki a kunkun we pe ki a to mo Jesu ki a to ma tele Jesu kini awon ohun ti a n tele kini awon eni ti a n tele leyin eyi ni o je ki a wo ikini ninu ikoko eko wa igbesi aye awon elese ninu Ezekieli ori ketala ese iketa bayi le Oluwa Olorun wi egbe ni fun awon asiwere woli ti won tele emi ara won won ko si ri nkan eyi ni a n so nipa awon ti ko mo Olorun awon ti ko ni Jesu awon ti ko ni oro Olorun wi pe ohun ti won tele ni emi ara won bi a ba n so nipa emi ara eniyan e je iro inu wa e je ohun ti o n jale lati inu okan wa ye ki a se apeere o seese awon ti o ma n puro awon ti o ma n tanije bi enikan ba si odo won won ma so wipe awon riran awon n so tele olorun n so nihin wipe awon won yi ti won so wipe won riran ti won so ti ojo iwaju fun awon eniyan won yi o ni egbe ni fun won awon asiwore woli awon ti o ti sina awon ti won ko gbo lati enu olorun awon ti won tele emi ara won ero to njale lati nu okan won ohun ti won ro lati ijile nu okan won eyi ni ni won so eyi ni ni won se ki se wepe olorun ba won gbe ki se wepe olorun si won loju ki se wepe olorun ba won soro ki se wepe olorun ba won ni idapo eje apere fun opolopo eniyan wepe ohun to jale lati nu okan won wepe nipa ti emi won ara won ni won tele ohun ti o je ni pe ki a se apejuwe a le ri enikan boya enikan se o ati ri oro olorun eni to ba tele jesu amo kini ru iwa ti o ye ki o hu kini o ye ki o se sugbon emi re ninu okan re lohun idanwo a ma de a ma so fun owe pe ki o gba iru eni be leti a ma so fun owe pe ki o bu iru eni be tabi ki o se pe fun tabi pe emi re ninu okan a ma so fun owe pe nitori idanwo ti ara owe pe ki o bura ki o so pe ti o ba je mi ni mo se be ki nkan bayi ki o se mi bi o ba je be ki nkan bayi ki o se lagbaja ati awon omo re o so we pe awon ti won o tele jesu okan ara won okan ti nbinu emi gbogbona oni won ma ntele nitori be ke amo we pe awon ti won o ni olorun awon ti won o mo olorun nkan ti o njade lati inu okan won oni won ma ntele ero kero to njade lati inu okan won oni won ma ntele ati iwa ti ko dara iwa ti ko mogbon wa iwa ti o je iwa o ti se kupa ni oni won ma ntele e je ke awo awon oba kini awon oba kini ori kokan le logun lati ese 24 awon oba kini ori kokan le logun ese 24 ki akun o ka lati ese 25 sugbon ko si enikan bi Ahabu ti o ta ara re lati sese buburu ni waju Oluwa eni ti Jezebeli aya re nti o si se ohun irira gidigidi ni titọ orisa lehin gege bi gbogbo ohun ti awon ara Amori ti se ti Oluwa ti le jade ni waju awon omo Israeli ohun ti an so ni ni wo pe Ahabu o je omo Israeli ki se be nikan o je oba sugbon o lo fe obirin ajeji o lo fe aborisa lati ilu awon ajeji nigbati aborisa yi wa sinu ile Ahabu ti o di aya birin ti o di aya fun Ahabu Jezebeli man ti gbongbon lati se ohun ti ko to ohun ti ko dara lati se aborisa o wa so wi pe Ahabu yi o se ohun rira gidigidi ni titọ orisa lẹyin a so wipe lekini awon eniyan ti won je elese won ma ntele emi ara won okan ara won lehin ikeji won ma ntele awon imoran yala imoran ti aya imoran ti oko imoran awon aborisa imoran awon alai lọlọrun bi o ba ri awon eniyan o sese kon ma wa si lesin sugbon ninu ile won bi won ba fe imoran awon ti ko mo olorun awon ti ko mo bibeli awon ti igbesi aye ti won ko gun daradara awon ti o je pe awon paapa won o ti mo ona yin rere ona imole awon ni won ma lo nbere imoran lowo re o sese boya won fe gbe yawo ni boya won fe sise ni boya won ni nkan miran ti o je wi pe o nda won lokan ru laarin oko si aya awon ti won ma nbere imoran lowo re ni awon ti ko lọlọrun awon aborisa eyi ni Ahabu se nitori pe ko tele olorun o tele imoran Jezebeli aya re o ni aya re lo nti je ki n bi o lere iwo ti o so pe o je onigbagbo to je wipe boya o ti fe yawo sugbon iya re o lo nti ogbongbon wipe ma gba fun obirin ye o nitori to ba dejule fun to ba fi ogbo nkan han to ba fi nutan ni awon obirin won se gbekele o iya re o lo nti ogbongbon o sese iwo to jo obirin to ti loko to wa nile oko bi ohun kekere kan ba ti sele o di ki o mu gele re ki o mu iborun re ki o gbodo iya re lo iya re lo nti ogbongbon lati so ati lati se ohun ti ko to si oko re eyi ni Ahabu se o tele orisa lehin nitori pe aya re ohun lo nti lati so ati lati se ohun ti ko to awon oba keji ori ketala oba keji ori ketala ese ikeji o si se eyi ti o buru le oju olowa o si tele ese jeroboamu omo nebati eni ti o mu israeli se on ko si lo kuro ninu re atun so fun anihi enikan ti o je oba ti o nse ohun to buru ni woju olowa nitori pe o tele ese jeroboamu omo nebati eni a ma ri ni ibi ti an gbe eni a ma ri ni adugbo wa wi pe awon omo kekeke o sese boya won ti ri awon kan ton ma njo ninu ero mo ma woran o sese ko je wi pe ni ibi adugbo ni won ti ri awon to pago boya won se somo loruko boya won se esiko won pa titi re won ni awon fe jo awon fe muti nitori be ki eni keni ke ma se koja nbe awon omo wa boya won ri won awon wonyi ni awon omo ni won ma ntele iwa omogo iwa asiwere won ona ma ntele awon wonyi won amutiyo won amusiga titi di afe mojumo o sese kan se ma korin awon omo wa papa bi won ba lolorun awon wonyi no ma ntele iwa buburu won iwa omuti iwa amusiga iwa ke ma gbe majeleje ona ma ntele bi a ba nso nipa awon omode o sese won lo sile iwe won ri awon kan boya won je gbajumo ninu nile iwe boya won je awon omode ti awon obi won ti won ti fi owo baje o sese ki o je pe awon obirin bo ti le je pe won wa ni ile eko ati fi okunrin ba won je awon omo kekeke pelu ton je omo wa o sese kan ma tele won nitori pe won omo jesu nitori pe awa ti aje obi won a o fi jesu ko won a o si je ki won ki o mo we pe jesu ni apere wa oni ke ma wo oni ke ma tele ati so nipa ti omode awa ti aje agbalagba nko awa ti an wa sinu ile isin nko awa ti an gbe bibeli losan loru awa ti a pe ara wa ni omo ijo deeper life awa ti a so pe aje ti olorun tani an tele iwa asewere iwa omogo iwa igberaga awon olowo laarin ninu aye oni opolopo wa ntele bi o ba gbo bi olowo se nsoro bi o ba gbo bi olowo ti o ma ti fi oju tembelu eniyan awa papa ti a so pe aje oni gbagbo iwa awon olowo be iwa awon ni elomiran ntele eyi ni a so we pe eni yi o tele ese jeroboamu awa ti a so pe aje ti olorun boya obimo o ti mo bi ori omo yin ma se ri lola e ti o ye ki o kun fun adura nigba ti o fe so mo loruko o de pe ki a tun ma pe apeje ki a tun ma file epoti ka ma tun fi ona ponka ki a ma so pe e ki gbogbo eyan ki o wa o kan wa lati ilu okere kan tun wa nihi ewo la nse se antele jesu ni abi antele awon eniyan ti o wa ninu aye antele iwa buburu owo won bi o ba tun je pe eri ba ti awon aye ngba awon na ngba iro ti awon aye npa awon na npa bi o ba je pe aseleke eso isoso tinu aye tawon aye nse awon na a nse o je we pe a ntele awon ese ese awon gbajumo ti o wa ni igbesi ti o wa ni arowo to wa ese awon olowo ti o wa ni arowo to wa sugbon ti olorun so fun ani we pe o ye ki a je olooto ki a mo we pe a je ti olorun ati pe ki a ma tele jesu lai tele awon iwa awon ohun omule mofo asan ti o wa ninu aye laye ka wa ninu awon oba keji kan na ori ketadinlogun ese ikedogun awon oba keji ori ketadinlogun ese ikedogun won si ko ilana re ati majemo re sile ti o ba awon baba won da ati eri re ti o je si won won si nto ohun asan lehin won si huwa asan won si to awon keferi lehin ti o yi won ka ni ti eni ti oluwa ti kilo fun won pe ki won ki o ma se se bi awon ohun ti an so nihin ni wo pe awon omo israeli ti olorun ti ko ni ilana ofin majemu ati ase re eyi ti won iba fi tele oro olorun o so wipe won tele awon keferi lehin keresimesi lo nbo yi bi abari awon elomiran won ma nlo si ilesin ni to to sugbon won ko mo olorun won ma nlo si ilesin sugbon an gbadura fun wipe igbala ti jesu kristi mu wa wipe olorun yo si won loju yo le je ki won mo iriri igbala ti jesu kristi mu wa won si je keferi sibe ni asiko keresimesi bayi ni oti amoyira ni awon alagbere awon onipanshaga ni won ma tun se le igba kan ni awon ti won ma nfowo sofo o sese nipa jije nipa mimu nipa opolopo dukia ti won fin sofo awa ti a si je onigbagbo bi kesimesi ba nbo o sese ki a tun ma so we pe a nperan se eran ileya lo npa abi eran irubo abi jesu lo nperan fun se ari iru yi ni ninu majemu titun e je wi pe a ntele awon kefiri wi pe bi aborisa ba nsodun aperan bi imale ba nsodun aperan ehan iwo na ti o wa so wi pe o je onigbagbo bi onigbagbo elesin ti o mo olorun elesin ti o ni jesu elesin ti o ni gbala bo na ba nsodun atele asa awon kefiri o na ma aperan o ye ke asora o ye ke amo ki la nse o ye ke amo irin ti arin o so wi pe awon won yi e ti won iba fi tele majemu ati ilana olorun wi pe won tele awon kefiri won to awon kefiri leyin o ye ki igbese aye wa ki o fi han wi pe ati ba olorun pade e ni an so nipa awon ti ko mo olorun awon ti ko ti te jesu ti ko ti to jesu christi leyin wi pe won ni iwa ti o jo ti awon kefiri ipe wa lenu won ese wa ni igbese aye won riba wa lowo won aise dede wa ninu okan won ko gbon mi si omi o to wa ni idile won pelu sugbon jesu christi npe wa o ni ki a tohun leyin eje ki a tun pada lo si matthew ori kerin ki a wo ipe lati tele christi jesu npe wa kuro ninu aye o ni ki a tele ohun jesu npe wa kuro ninu okunkun o ni ki a tele ohun jesu npe wa kuro ninu ona tinu mi ni wo se o ni ki a tele ohun jesu npe wa kuro ninu ese ti o wa ni ayika wa o ni ki a tele ohun eje ki a wo matthew ori kerin lati ese ikokandilogun o si we fun won pe e ma to mi lehin emi o si so yin di apeja eniyan kini ati mo eyi si nigbati jesu christi so wi pe e ma to mi lehin awon ti ko loye bibeli awon ti ko mo ijinle itumo eko irere o ma nro wi pe igbati jesu so fun awon ye pe e ma to mi lehin o nso wi pe mo nlo si jerusalem o e ba mi ka lo mo nlo si capernaum e ba mi ka lo mo nlo si ibi bayi e ba mi ka lo rara ki se be oju be lo nigbati o wi pe e ma to mi lehin kini itumo eyi je ki a wo lati inu oro miran ti o so fun awon omo ehin ninu johanu ori kejo johanu ori kejo ese ikejila jesu si tun so fun won pe emi ni imole aye eni ti o ba to mi lehin ki yo rin ninu okunkun sugbon yo ni imole iye itumo wipe ki a ma tele jesu christi ni yi awon elomiran ko ye won dara dara wipe ki a ma tele jesu ati je ki o ye wa lakoko wipe awon elese won ma tele ero okan inu won ohun ti jesu so ni pe ko ero okan ti re sile ko ibinu okan ti re sile ko ase rege iwa buburu ti o wa ninu re ko sile to mi lehin o so wipe ohun ni o wa gege bi apere iwa rere gege bi apere iwa bi olorun oni ko aiwa bi olorun sile tele mi ki o si ma rin ninu imole ati so fun wa wi pe awon miran won rin lati tele ohun asan ati ese awon gbajumo olorun wa jesu wa so wi pe o tin tele awon ese gbajumo tele tele sugbon o wa lati fi iwa ododo iwa aire koja iwa iduro sinsin lati fi apere won yi han o pe ki o ma gbe igbe aye ailese o ni nisin dide ki o ko eyin si awon ese ti o tin da tele tele ki o si ma to mi leyin ki o le rin ninu imole ati so fun wa awon to je pe aya tabi oko tabi ibatan tabi ojulomo ni o ti won gbon gbon lati ma se ohun ti ko dara olo jesu wa so wepe fi awon nkan won sile awon ti o nse olona awon ti o nko eni eko eke wipe ki o ma to mi leyin ki o ba le ma rin ninu imole ki o ma ba rin ninu okunkun je ki a tun wo bibeli ki a wo ohun ti o ye ki a ma tele leyin ki a wo eni ti o ye ki a ma tele leyin ki a wo iwa ti o ye fun igbesi aye eni ti n to jesu christi leyin wo tesalonika kini ori karun ese ikeedogun Tesalonika kini ori karun ese kedogun ekiyesi ki enikeni ki o ma se fi buburu san buburu fun enikeni sugbon e ma lepa eyi ti se rere ni gba gbogbo laarin ara yin ati laarin gbogbo eniyan e ma lepa e je pe ki a ma tele ki a fi se wahu bi a ba n tele jesu o ni ki a ma lepa ise rere ni gba gbogbo se o mo we pe a ko gbo oro buburu kan lenu re ri a ko ri ise buburu kan lowo re ri a ko ri iwa ese kan lowo re ri nitori be o ye ki a fi awon iwa buburu sile ki a ma fi buburu san buburu fun enikeni bi a ba so wipe ati ronupo ada bi a ba so wipe ati ni ireti orun a si ti koruko wa ninu iwe iye lorun a si ti ni ore ofe lati je omo eyin kristi ni toto o ni ki a fi buburu ise ki a fi sile ki a si ma lepa ki a ma tele ise rere ni igba gbogbo ati si eniyan gbogbo ninu Timothy kini ori kefa ese ikokanla Timothy kini ori kefa ese ikokanla sugbon iwo eniyan Olorun sa fun nkan wonyi ki o si ma lepa ododo iwa bi Olorun igbagbo ife suru iwa tutu o ti Olorun je ki o ye wa niyin ni wo pe ki a to mo Olorun ki a to ba Jesu pade akun fun aiwa bi Olorun akun fun aisododo akun fun aigbagbo akun fun ainife ainisuru ati iwa jagidijagan iwa eni iwa tutu sugbon so wi pe ki a fi nkan won yi sile ki a sa fun won ki a ronupo ada ki a ro mo Jesu Christi ki a wa se ese agbelebo ki a gbadura ki o dari awon ti o ti koja ki o dari awon ese wa won yi ji wa leyin igba na ti a ba so wi pe a n tele Jesu ki a ma tele iwa ododo iwa bi Olorun igbagbo ki a ni igbagbo ninu Olorun se o mo wi pe ki a to ba Jesu pade a o ni igbagbo ninu Olorun a o ni igbagbo ninu Jesu bi atile ka bibeli a o ni igbagbo ninu ohun ti an ka ki se be nikan a o ni igbagbo ninu enikeni a ke fokan tan enikeni a o tile gbara ogbo papa bi a ba so pe a o se bayi a o se bayi a o fokan tan ara wa debi ti a o fi okan tan elomiran o ni nisisin ti a so pe an tele Jesu o ni ki a ma rin pelu igbagbo ki a gba Olorun gbo ki a gba iwe mimo gbo ki a gba Jesu Kristi Oluwa wa gbo ki a si ni ifokantan ki a fokantan ara wa o ni ki a ma rin ninu ife ki a ni suru ki a si ni iwa tutu eni Olorun so fun awe pe bi a ba n tele Jesu a ma tele iwa ododo ati ise rere wonyi ninu Heberu ori kejila Heberu ori kejila ese ikerinla e ma lepa alaafia pelu gbogbo eniyan e ma lepa alaafia pelu gbogbo eniyan ki a to mo Olorun ki a to mo Jesu Kristi ijani lojojumo bi elese boji laaro lai je pe enikeni se ibinu la o ma ri ninu oro re ibinu ni a o ma ri loju re iyawo o le gbadun oko o le gbadun awon omo o le gbadun nitori wipe ko si alaafia ninu elese o ni sugbon nisinsin bi a ba ti ba omo alade alaafia pade bi a ba ti ba Jesu Kristi pade o n so fun wa wipe ki a ma lepa iwa ododo ki a ma rin irin ododo ati wipe ki a ma lepa alaafia pelu gbogbo eniyan ranti o pelu gbogbo eniyan o se se boya n taja ni isore ki enikan ki o wara iresi tabi gari tabi aso tabi ohunkohun ti o n ta ki o so oro si o ti o ro wipe ko ye ki o so tabi ki o ma dunadura ohun ti o fe ra lowo re ki oye ti o pe ohun ti o fe ra ki o dabi eni wipe ko te Olorun o ni ki a ranti wipe awa ti a n tele Jesu a n tele omo alade alaafia ki a ma lepa alaafia pelu eniyan gbogbo o se se boya n gbe ninu ile o si n dana nibi idana pelu awon te jo n gbe ninu ile o se se wipe boya gbon mi si omi o to fe sele iwo ti o je omo alaafia iwo ti o je omo Olorun iwo ti o je eni ti n to Jesu Kristi leyin iwo ni o ni lati ma lepa alaafia pelu eniyan gbogbo nibi ise nko boya o je mekunu o je eni ti won gba sise boya o n se adena nibi ti won gba sise ni tabi oko lo n sanbe ohunkohun to ba ma se o se se ki awon ti o je oga lori re ki won soro bakan si o ki esu ki o ma mu idan o wa wepe iwo na soro si pada bi ise ba ma bo kan gba nkan ton ba fe gba lowo re bo ba fe gba gari lowo re ni kan gba nitori be o le je kan ma soro beyin ranti o we pe aje eni tin tele Jesu aje eni tin tele tin lepa alaafia pelu eniyan gbogbo o sese ki o je ana re gege bi baba iyawo re tabi baba oko gege bi iyawo baba iyawo re abi iya iyawo re abi iya oko lo wa sinu ile ti on so pe bawo ni le itiri bawo ni le itiri to si n fi esun kan iwo obirin we pe o je ki oko ki o lo soke nitori pe gbogbo owo lo ti fi jona gbogbo lo ti fi jeun gbogbo owo lo fi ra ti bi to fi ra tohun to si mo we pe ki se be we pe iwo paapa ti le gbiyanju o n sise die ki nkan ki o ba le tora won ninu ile baba iyawo tabi iya iyawo si wa o so awon nkan woyi ki lo ye ka se se o ye ka fija peta pelu iru awon eniyan be ni rara awa ti an tele Jesu o ni ki a ma lepa alaafia pelu eniyan gbogbo igba mi na ma nri wo pe awo inu oko ero won bere won ni ka sun sin asun won tun ni ka sun bi abaje ni ti o tele Jesu a ma so pe nbo ni ka sun lo ki won na wa joko sibi ko asun be o ni ka ma se be o tabi omo oko ero lo ngba owo moto lo so pe esanwo iwo si ti sanwo le kan o tun wa ba wi pe owo ti re nko a pe ko san o so pe a mo ti sanwo o ni ki lo nje be o ti sanwo o lo ti sanwo o si fe be si ni fa olasoya iwo na so pe a bo ba fowo kan mi ma so fun e iru eniyan ti mo je iru eniyan wo lo je so ki n se ti Jesu ni so ki n se omo alaafia ni se eni tin ja omo esu lo je ni ewo lo fe fi han iru eniyan to je o ni ibi kibi ti a ba wa ninu ile ni nibi ise ni ni ile to ni abule wa tabi ninu oko ero o ni ki a ma lepa alaafia pelu eniyan gbogbo e ni a ri gege bi apere owo Jesu kija ki boni ki sepe ori papa ni ori igi agbelebo ki lo nse o ngbadura fun awon ti o nse nu ni binisi oni baba dariji won nitori pe won ko mo ohun ti won se e ni o je ye ki o je iwa wa awa ti a je onigbagbo ki a ma tele Jesu awa ti a tele Jesu a ma tele iwa ododo a ma tele iwa mimo a ma tele alaafia pelu gbogbo eniyan o meta kan lo farahan ninu awon ti won tele Jesu eyi ni ikini ni ari ninu Exodus 23 ese ikeji iwo ko gbodo to opolopo eniyan leyin lati se ibi iwo ko gbodo to opolopo eniyan leyin lati se ibi awa ti a je omo Olorun awa ti a ti gba Jesu Christi gege bi Oluwa ati Olugba lawa awa ti a ntele Jesu Christi eyi ni ari ni igbesi aye wa wi pe a ko je tele opolopo eniyan lati se ibi opolopo ni o je pe boya won wa lati bimo lati loyun sugbon won ma lo sodo iroko won ma lo sodo igi won ma lo sodo awon elebo logun oni awa ti a tele Jesu a o gbodo lo si ibi kibi wi pe a o duro ti Oluwa titi Oluwa yo fi se o se se awon ti won ma wa ise bi won bi ise ba fale die ti won o ti ri ise won ma so fun won wi pe bi o ba lo fun lagbaja ladie bi o ba lo fun ni tolotolo ti o ba lo fun ni owo eyin oni rara a ko gbodo tele awon opolopo eniyan lati se bi o se se bi eniyan ba wa ni bi oja o se se ni isore ki won so wi pe ori wo pe o dabe ni wo pe auta dara dara nitori be a fe se irubo si awon orisa ki oja ki o ba le ta dara dara opolopo si ti fi owo sile won ni lagbaja ijoba e lo nlo o ti dawo iborisa ti re lagbaja ese ti re papa o le gba kan o ti dawo iborisa ti re ati lagbaja papa o ti le je ni tin wa su ni bibe ati ba un papa ti dawo iborisa ti re se o mo lagbaja iyawo le rida ti o wa ni ibi bayi bayi un papa ti dawo iborisa ti re oni awa ti an tele Jesu ni toto awa ti a je omo leyin Jesu Christi ni toto a ko gbodo tele awon opolopo lati se ibi duro ti Oluwa Oluwa papa yo duro ti o faramo Olorun Olorun yo faramo ileri re fun o yo je be ni ati ami loruko Jesu e je ki a wo Ruth ori keta lati ese ikewa ohun si we pe alabukun ni iwo lati odo Oluwa wa omobirin mi nitori iwo se ore ikehin yi ju ti isaju lo niwon bi iwo ko ti tele awon omokunrin leyin iba se talaka tabi oloro wo okenihi ye ke aba ara wa soro gege bi ebi olorun ni inu aye ti a wa yi nitori pe o le die lati jeun o le die lati lowo o le die lati ri sese o le die lati ni nkan ti o deni lorun gege bi awon nkan ti ani lati ma lo ni igba gbogbo opolopo awon obirin bi o ba nwo egbe titi won duro legbe titi won ma juwo fun awon ni moto eni keni ti won ba ri bi o ba ti le ngun moto tabi o ngun alopopo tabi o ni die lowo won atele bi o ti le je wipe won ko mo awon eniyan won yi bi o ba je eni ti nfeti sile si awon ohun ti won so lori radio ati e ti won ko ninu iwe o ri wipe ese agbere o ti le gba kan nisisin yi ati wipe o mu arun kan wa ti won pe ni AD at arun yi ko gbogun won sin ki opolopo awon eniyan nilo sugbon bi nkan won yi ti o ti n po si be ni ari awon to je pe won wa olowo won wa awon ti o le fun won ni nkan sora iwo ti o je onigbagbo a so wipe awa ti a je omo leyin Kristi a ko ni tele omokunrin kan yala talaka ni tabi oloro bi o ba nbo ni lesin bo ni moto feserin jesu ni moto o feserin nitori be mama wa eleyi ni moto eleyi ni tibi bi a ba jade esin gbadura bi o ba ti gbadura tan ki o ma lo ki se ki a ma wa arakunrin lagbaja e duro de mi o won o je osan leyin loni o ka sora nitori wipe iwa agbere ati iwa panshaga o gbode kan loni ki a ma se ri enikeni ti o nso okunrin oloro okunrin olowo tabi obirin ti o gbajumo ti o nwa eni ti yo tele ki a tele Jesu Kristi ni kan soso ninu Johanu ori kewa Johanu ori kewa anka lati ese ikarun Johanu ori kewa lati ese ikarun won ko je to alejo leyin duro nibe won ko je to alejo leyin eni to mo ri won ko je to leyin ki a koko so nipa igbe aye wa nipa tite tito alejo leyin iwo ti o je obirin o duro si ibi ibodoko o nwa oko ori alejo ti o mo ri o mo number oko re o mo awo oko re o mo bi to tin bo o mo bi to nlo o njuwo sile onigbagbo ki tele alejo leyin bi won se ma mu awon elomiran niyan ton ma se palapala pelu won bi won se ma mu awon elomiran niyan to de wipe won fe fi won sowo awa ti a je onigbagbo ye ki a so fun awon omo wa wipe won ko je tele alejo leyin eni ti a ko mo ri ki se be ni kan nipa ti emi a o je tele alejo leyin eni ti nwa su eko ajeji a o je tele eni ti nwa su ohun ti ki mu ni dorun ohun ti ki se ase pe nigbesi aye onigbagbo eni ti ko mo eko olorun nipa ti igbala nipa ti sorimo nipa ti agbara olorun nipa ti pe bibeli je oro olorun won ki tele alejo leyin nitori be eni ti o ba je onigbagbo nitooto yo ma tele Jesu Kristi leyin ki tele opolopo lati se ibi ki tele awon oloro lokunrin tabi lobirin iketa ki tele awon ajeje eniyan awon alejo leyin kini ebute awon omo leyin Kristi ki bi omo leyin Kristi bi ati rin irin ajo nisisin yi ti a sin lo ti a sin ba Jesu rin ti a nku wa ododo ti a je ke je Jesu Kristi ki o ma we wa mo ti a n gbadura si ni igba gbogbo ti a n tele nibi kibi ati ni igba gbogbo nibo ni a o gunle ebute igbagbo wa nibo ni a o gunle re si ki a wo ebute awon omo leyin Kristi ninu numeri ori kerinla numeri ori kerinla lati ese ikerinlelogun sugbon kalebo iranse mi nitori ti o ni okan miran ninu re ti o si tele mi moti moti oni emi o mu lo sinu ile na nibi ti o ti re iru omo re ni yo si ni en so wipe ile ileri o je ti kalebo nitori wipe o tele olorun moti moti awa papa bi a ba tele Jesu Kristi o daju wipe ile ileri yo je ti wa o ti so fun wa wipe o nlo pese aye sile fun wa oni bi ki ba se be oyin ba ti so fun wa oni nigba ti oun ba se tan oun yo pada wa lati mu wa lo si odo oun ti kara oun eje ki a wo numeri yi kan na ori kejile logbon numeri ori kejile logbon lati ese ikokanla ni toto okan ninu awon okunrin won yi ti o goke lati Egypt wa lati eni ogun odun lo ati ju be lo ki yo ri ile na ti mo ti bura fun Abraham fun Isaac ati fun Jacob nitori ti won ko tele mi leyin patapata se ori nkan ti o se awon eniyan won yi oke aimoye awon eniyan ti o jade kuro lati ile Egypt won ko le wo ile ileri lori ohun kan nitori wipe Olorun so wipe won ko tele mi leyin patapata o ye ki awa ti ansin Olorun ki a mo wipe Jesu papa ti so fun wa wipe awon ti o ba fori ti titi de opin awon ti o ba tele Jesu Christi titi won fi ri ile ileri na awon ni o le wo inu re nitori be bi a ba fe gunle si ebo terere bi a ba fe fi orun sere je o ye ki a mo wipe ki a ma tele Olorun ninu ni ori kan na ese ikeji la bi ko se Caleb omo Jephune omo Kenisi ati Joshua omo Nuni nitori awon li o tele Olowa leyin patapata a npe wa wipe ki a tele Olorun ki a tele Jesu Christi bi a ba nso nipa ki a tele Jesu Christi ki a tele lo si ibi agbelebo ki a ri wipe gbogbo ohun ti o je ti ara ni igbese aye wa apawonrun ikeji ki a tele lo si bi ti o je pe a le ninu nibi ni a le ni ijiya nitori ihin rere nitori ijoba run sugbon sibe sibe ki a ma tele Olorun ki a tele lo si bi adura nitori wipe bi o ba mo Jesu ni ooro ni osan ni ale I ma lo si ibi ikoko ibi ti ko si eni ti yo di lowo lati gbadura bi a ba je ti Olorun o ye ki a tele lo si ibi adura ti a o ti gbekele Olorun patapata ki a tele lo si ibi ti a o ti ma sin Olorun nitori pe oun wa ki se lati se ife inu re sugbon lati se ife baba ti o ran ki a ma je ki ife inu wa ori inu wa ki a ma je ko je pe oun la ma so pe tinu mi ni o se oni ki a tele Olorun si ibi adura ati ibi sise ife Olorun nikan soso ati ibi ti a o ti ma se ise isin re ki a tele si irele si ibi irele nitori pe o mu awokoto o bu omi si o be si ni we ese awon omo ehin re ki a tele Jesu Christi pelu irele ki a kuro ninu aye ki a tele lo si ibi ti a o ti gbe igbese aye ailese a igbese aye aileri igbese aye ailegan o daju pe bi a ba se be nikehin a o tele titi a o fi joko pelu re ni orun rere e je ki a dide duro ki a ba Olorun soro ki a so fun Olorun we pe gege bi a ti n gbo ipe Kristi we pe ki a tele we pe a o tele bi o ba je elese sibe ti o n tu iwa ese iwa ti o wa ninu aye so fun Olorun we pe o fe tele Jesu o ko ese sile o ko awon ohun asan aye yi sile o ko iborisa sile o ko awon nkan to tin se ti ko te Olorun Olorun ti ko dun mo Olorun ninu o ko won sile o n fe je omo leyin Kristi ni toto ki o si ranti wipe o gbodo tele opo lati se ibi pe o gbodo tele okunrin Oloro ni tabi talaka o si gbodo tele awon ajeji ki o so fun Olorun wipe o n fe tele Jesu o n fe tele Jesu ko si ohun ti yo ya o pelu Jesu Christi o n fe ko aye sile ki o si ma to Jesu Christi leyin ba Olorun soro ki o fun ni ore ofe lati le se ise ododo lati le rin irin ododo lati le to Jesu Christi leyin ati lati le se ohun ti o mu inu Olorun dun so fun Olorun gbadura ki o to lo ri daju pe oni igbala tabi ti o ba ti ni igbala ri daju pe aso di mimo bi o ba ti ni isodi imo ri daju pe a fi agbara mi Olorun kun o ki o ba le ni ore ofe ani to ati adni sheku lati le tele Jesu Christi titi de opin.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Epistle to Paul Apostle, sí àwọn ará Filipi, orí ìkẹrin. Nítorí náà, ẹ̀yin ará mi olùfẹ́ tí mo sì ń ṣàfẹ́rí gidigidi, ayọ̀ àti adé mi, ẹ dúró ṣinṣin bẹ́ẹ̀ nínú Olúwa, ẹ̀yin olùfẹ́ mi. Èmi ń bẹ Eódíà, mo sì ń bẹ Síntíkè kí wọ́n ní inú kan náà nínú Olúwa. Mo sì bẹ̀ ọ́ pẹ̀lú bí alájọrò àjàgà mi tòótọ́, ran àwọn obìnrin wọn ni lọ́wọ́, nítorí wọ́n ń bá mi ṣiṣẹ́ pọ̀ nínú ìrere, àti Clementi pẹ̀lú, àti àwọn olùbáṣiṣẹ́ mi ìyókù pẹ̀lú, orúkọ àwọn tí ń bẹ nínú ìwé ìyè. Ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo, mo sì tún wí, ẹ máa yọ̀. Ẹ jẹ́ kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn, Olúwa ń bẹ nítòsí. Ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run, àti àlàáfíà Ọlọ́run tí ó ju ìmọ̀ràn gbogbo lọ, yóò ṣọ ọkàn àti èrò yín nínú Kristi Jésù. Ní àkótán, ará, ohunkóhun tí ṣe òótọ́, ohunkóhun tí ṣe ọ̀wọ̀, ohunkóhun tí ṣe títọ́, ohunkóhun tí ṣe mímọ́, ohunkóhun tí ṣe fífẹ́, ohunkóhun tí ó ní ìròyìn rere. Bí ìwà títọ́ kan bá wà, bí ìyìn kan bá sì wà, ẹ máa gba nǹkan wọ̀nyí rò. Nǹkan wọn ni tí ẹ̀yin ti kọ́, tí ẹ̀yin sì ti gbà, tí ẹ̀yin sì ti gbọ́, tí ẹ̀yin sì ti rí lọ́wọ́ mi, ẹ máa ṣe wọ́n. Ọlọ́run àlàáfíà yóò sì wà pẹ̀lú yín. Ṣùgbọ́n èmi yọ̀ gidigidi nínú Olúwa pé àṣìwá àṣìbọ̀ ìròyìn tún sọjí fún mi, èyí tí ẹ ti ń rò ní tòótọ́, ṣùgbọ́n ẹ̀yin kò ní àkókò tí ó wọ̀. Kì í ṣe pé èmi ń sọ nítorí àìní, nítorí pé ipò kípò tí mo bá wà, mo ti kọ́ láti ní ìtẹ́lọ́rùn nínú rẹ̀. Mo mọ bí a ti ṣe é di rírẹ̀ sílẹ̀, mo mọ bí a ti ṣe é di púpọ̀ ní ohunkóhun, àti ní ohun gbogbo mo ti kọ́ àṣírí àti máa jẹ àjẹyó, àti láti wà ní àìjẹ, láti máa ní àníjù, àti láti ṣe aláìní. Èmi lè ṣe ohun gbogbo nínú Kristi, ẹni tí ń fi agbára fún mi. Ṣùgbọ́n ẹ̀yin ṣeun gidigidi ní ti pé ẹ̀yin ṣe alábàápín nínú ìpọ́njú mi. Ẹ̀yin pàápàá sì mọ̀ pẹ̀lú ẹ̀yin ará Filipi pé ní ìbẹ̀rẹ̀ ẹ̀yin rere nígbà tí mo kúrò ní Makedonia, kò sí ìjọ kan tí ó bá mi ṣe alábàápín ní ti gbígbà àti fífúnni bí kò ṣe ẹ̀yin nìkan ṣoṣo. Nítorí ní Tesalonika gidi, ẹ̀yin ránṣẹ́, ẹ sì tún ránṣẹ́ fún àìní mi. Kì í ṣe nítorí tí èmi ń fẹ́ ẹ̀bùn náà, ṣùgbọ́n èmi ń fẹ́ èso tí yóò máa di púpọ̀ nítorí yín. Ṣùgbọ́n mo ní ohun gbogbo, mo sì ti di púpọ̀, mo sì kún nígbà tí mo ti gba nǹkan wọn nì tí a ti rán láti ọ̀dọ̀ yín wá lọ́wọ́ Epafrodítù, ọrẹ olóòórùn dídùn, ẹ̀bọ ìtẹ́wọ́gbà tí ṣe inú dídùn gidigidi sí Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Ṣùgbọ́n ògo ni fún Ọlọ́run àti Bàbá wa láé àti láéláé. Àmì ẹ kí olúkúlùkù ènìyàn mímọ́ nínú Kristi Jésù. Àwọn ará tí ó wà pẹ̀lú mi kí yín, gbogbo àwọn ènìyàn mímọ́ kí yín, pàápàá àwọn tí ṣe ti agbo ilé Kẹ́sàrì. Orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa kí ó wà pẹ̀lú ẹ̀mí yín. Àmì èyí ni òpin Epístélì ti Pọ́ọ̀lù Apọ́stélì sí àwọn ará Filipi.
3: Bí a bá rí ẹnikẹ́ni tí ó ní ìbéèrè, a ní àǹfààní láti fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè. Láàrin àwọn ọ̀dọ́, ṣé a ní ìbéèrè? Arákùnrin tí ó náwó sókè ní.
4: Ẹ káàárọ̀ sà.
5: Ẹ káàárọ̀.
4: Ní ọ̀sán yàrá kó wa nípa àsọtẹ́lẹ̀ nípa ìdájọ́ àwọn aláìṣòdodo. Gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì mo fẹ́ béèrè nítorí pé ó máa ń jẹ́ nǹkan tó máa ń fún mi níporu nígbà míì tó jẹ́ pé a bá gbaṣẹ́. Nígbà tá a bá gbaṣẹ́ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa máa ń fún wa ní wàhálà gidi gan. Iṣẹ́ fridge and air condition ló máa ń fún wa ní wàhálà gidi gan débi pé tó bá di pé a ti ṣiṣẹ́ yẹn tán ní ṣọ́ọ̀bù tó jẹ́ pé iṣẹ́ yìí dẹ̀ ń ṣiṣẹ́ dáadáa. Ìgbà tá a bá gbé lọ sílé àwọn customer, iṣẹ́ yìí tó bá débẹ̀ kò ní ṣiṣẹ́. Ó jẹ́ pé àwọn iṣẹ́ yìí ó dẹ̀ máa ń fún wa ní wàhálà gan gidi tó jẹ́ pé àtẹmọ ọ̀nà ta lè gbaṣẹ́ àwọn iṣẹ́ yìí. Wọ́n á ń béèrè nítorí pé ìgbà míì gan torí wàhálà yìí a máa ń fi owó lé àwọn materials tá a máa ń rà yẹn a máa ń fowó lé torí pé tó bá di pé wá ní problem lẹ́yìn yẹn a lọ gbé iṣẹ́ yẹn àwa ṣẹ̀ṣẹ̀ lọ ṣe owó tí a gbà yẹn a fi lọ ṣiṣẹ́ yẹn. So ibẹ̀ yẹn ò yé mi mọ́ ò tẹ́ bá lè ràn mí lọ́wọ́ kẹ́ tó wá bí a ṣe lè máa ṣiṣẹ́ yẹn tó jẹ́ pé kò fi ní a fi lè máa ṣe òdodo nínú àwọn iṣẹ́ tí a ń ṣe yìí.
3: Báwo ni ìbéèrè tí ẹ ń béèrè báwo ló ṣe jẹ mọ́ ohun tí a kọ́ lónìí?
4: Ẹ̀hun tó fi jẹ mọ́ ohun tí a kọ́ lónìí nínú ìwé Habakkuk orí kejì yẹn tí a bá wo ẹsẹ̀ kẹsàn-án yẹn ní ẹsẹ̀ kẹsàn-án. Oní ègbé ni fún àwọn ẹni tí ń jẹ èrè àjẹkújẹ sí ilé rẹ̀ kí ó bà lè gba ìtẹ́ rẹ̀ kí ibi gíga kí ó lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi. So ibi tí mo ti mú bèrè mi jáde ni pé èrè àjẹkújẹ yẹn tó jẹ́ pé àwa ń ṣiṣẹ́. Bá ṣe ń ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run wọ́n sọ fún wa pé a ní láti máa ṣòótọ́.
5: ṣùgbọ́n ibi èrè àjẹkújẹ yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ wa wóye ń fún wa ń wàhálà a máa ń fi owó le débi pé tígbà tíṣẹ́ yẹn bá ní wàhálà tán so owó tí a fi lé a fi máa yanjú iṣẹ́ yẹn so ibẹ̀ yẹn kò yé mi pẹ̀lú ibi tí mo kà yìí.
6: ẹ ṣe púpọ̀ nínú abakoko orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án ègbé ni fún ẹni tí ń jẹ èrè ìjẹkújẹ sí ilé rẹ̀ kí o lè bá gbé ìtẹ́ rẹ̀ ka ibi gíga kí o lè bá gbà á sílẹ̀ kúrò lọ́wọ́ ibi ohun tí a ń sọ níhìn ni àwọn tí ó fi owó tó pọ̀ jù owó gọbọi lé ohun iṣẹ́ tí wọ́n ń ṣe tó jẹ́ wípé èrè tí wọ́n ń jẹ ó kọjá iṣẹ́ tí wọ́n ń ṣe èyí ni ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kí ó yé wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ń rí àwọn ẹlòmíràn jẹ láti gba owó ọwọ́ wọn ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ń ṣe fún wọn kò tó owó tí wọ́n ń gbà lọ́wọ́ wọn ó sọ fún wa wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ di olówó òjijì wọ́n fẹ́ di olówó lọ́sàn kan òru kan ó ní ìdájọ́ ọlọ́run ó wà lórí àwọn ènìyàn bẹ́ẹ̀ bí o bá wo òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òwe orí ìkọkànlá ẹsẹ̀ ìkíní òṣùwọ̀n èké ìríranni lójú olówa ṣùgbọ́n òṣùwọ̀n òtítọ́ ni dídùn inú rẹ̀ bí a bá ń fẹ́ ṣe iṣẹ́ ó yẹ kí a jẹ́ ẹni tí ó ń ṣe iṣẹ́ wa pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ètò pẹ̀lú ìmòye lórí ohun tí a ń ṣe bí o bá rí i wípé o fẹ́ tún ẹ̀rọ ṣe ó sì mọ̀ wípé ohun tó rà bí o bá jẹ́ ojúlówó irinṣẹ́ tó rà láti fi dípò àwọn nǹkan tó bàjẹ́ nínú ẹ̀rọ ṣé o mọ̀ wípé àwọn àyídáyidà àwọn pàǹda wọ́n pọ̀ nígboro bí o bá jẹ́ wípé ojúlówó ló fẹ́ rà o mọ̀ wípé oye tí ó ra ojúlówó yìí ó yàtọ̀ sí àwọn ìdá àwọn nǹkan tí wọ́n ti dà nítorí bẹ́ẹ̀ ó fi owó tí ó yẹ lórí iṣẹ́ tó ń ṣe kí ó ba lè ní èrè nítorí wípé ẹni tó ń ṣiṣẹ́ ó fẹ́ jèrè a ò sọ wípé kí a má jèrè iṣẹ́ tá à ń ṣe èrè jẹkújẹ tí a fẹ́ di olówó òjijì òun ni ọlọ́run sọ fún wa wípé kò tọ́ nítorí bẹ́ẹ̀ bí o bá rí o pé nínú iṣẹ́ tó ń ṣe èrè tó ń jẹ ó jẹ́ èrè tí ó mọ níwọ̀n èyí ò bá wí ìdájọ́ ọlọ́run kò sì sí níbẹ̀ ṣé o ti yé arákùnrin
4: bẹ́ẹ̀ni ó yé mi sà.
6: Láàrin àwa àgbà ṣé a ní ìbéèrè arábìnrin Ṣèkíá.
7: Ẹ káàárọ̀.
8: Yes, ìbéèrè mi wá láti ibi kíkà wa nípa wípé ègbé ni fún ẹni tí ó fi ohun mímu fún aládùúgbò rẹ̀ tí ó sì fi ọtí líle fún un tí ó sì jẹ́ kí ó mu àmupara pẹ̀lú kí ìwọ ba lè wo ìhòhò wọn. Ẹjọ́ ìbéèrè mi wá láti pé mo ní ẹni tó ń ta ọtí ìgbàkigbà tí ń bá wàásù fún láti yí padà àti láti ṣe òwò mìíràn. Nǹkan tó máa ń fi yé mi ni wípé ṣé àwọn tó ń ṣe ọtí yẹn ṣá ti lọ wàásù fún wọn ná wọn ti gba ìwàásù wọn ṣe ọtí yẹn mọ́. Ẹjọ́ irú ọ̀rọ̀ wo mo lè bá sọ kó tó di pé ó fi ọ̀nà ìgbé yìí sílẹ̀.
6: Bíná bá jóni jó ọmọ ẹni tara ni là á kọ́gbọ̀n nítorí bẹ́ẹ̀ ohun tí a ń sọ fún ni wípé òun nílò ìgbàlà nítòótọ́ ni àwọn tí wọ́n ń ṣe ọtí wọ́n nílò ìgbàlà wọ́n sì nílò oore ọ̀fẹ́ ọlọ́run ẹnì kọ̀ọ̀kan ló yẹ kó ronú pọ̀ọ̀dà nítòótọ́ ni àwọn wọ̀nyẹn wọ́n nílò ìrònú pọ̀ọ̀dà òun pàápàá tí ń pọ̀ àṣù sí ó yẹ kí òun náà kí ó ronú pọ̀ọ̀dà ṣùgbọ́n kí ó máa dẹ́jà kí ó máa sọ wípé bí ó bá yẹ kí n ronú pọ̀ọ̀dà àwọn tó ń ṣe ọtí náà ń kọ́ a ó sọ fún un wípé ìgbàlá tiẹ̀ ló jẹ ẹ́ lógún nítorí bẹ́ẹ̀ ẹni tí ó bá ń ṣe ibi kí a ti sọ fún nínú ọ̀rọ̀ ọlọ́run wípé ohun tí ó ń ṣe kò bójúmọ tàbí kò dára òun ni ó yẹ kí ó ronú pọ̀ọ̀dà nítorí bẹ́ẹ̀ ohun tó yẹ kí ẹ ṣe ni wípé kí ẹ máa gbàdúrà fún kí ẹ sì máa tẹ̀ ẹ́ mọ́ létí wípé bí ìdájọ́ yóò bá dé yóò dé fún ẹnì kọ̀ọ̀kan olúkúlùkù ẹnì kọ̀ọ̀kan ni yóò sì jíhìn ara rẹ̀ níwájú ọlọ́run nítorí bẹ́ẹ̀ kò yẹ fún irú ẹni bẹ́ẹ̀ kí ó máa sọ wípé nítòótọ́ mo jẹ ẹlẹ́ṣẹ̀ àwọn mìíràn náà tí wọ́n jẹ ẹlẹ́ṣẹ̀ ńkọ́ nínú ìwé róòmù ni a ti rí ohun tí ọlọ́run sọ fún wa wípé ẹnì kọ̀ọ̀kan wa ni yóò jíhìn ara rẹ̀ ni iwaju olorun nitori be o ye ki iru eni be ki o fun ara re ki o ronu poada bi o ba se ronu poada agberi olorun je we pe olorun yo dariji on papa yo ni igbala ni ekunrere bi on ba ni igbala o wa je ikan.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú, a dúpẹ́ fún ìpè tó ní ìbùkún tẹ́ ń pè wá wípé kí a wá sọ́dọ̀ Jésù, kí a gbàgbọ́, kí a ba lè wo Jésù, kí a sì ní ìyè. À ń bẹ̀ yín wípé lónìí ẹ ó fún ẹnì kọ̀ọ̀kan wa ní oore ọ̀fẹ́ láti wo Jésù, kí a sì ní ìyè àti ìgbàlà lórúkọ Jésù. A bẹ̀ yín wípé ẹnì kọ̀ọ̀kan wa tí ó wá sí yín lónìí a ó rí ìbùkún yín gbà. A ò ní wá kí a padà lọ sí ilé ọwọ́ òfo. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ jẹ́ kí a gbọ́, kí a sì gbà, kí a sì jogún ìbùkún àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Jòhánù orí kẹta ni a ti ń wo ẹsẹ̀ ìkẹrìndínlógún. Jòhánù orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún. Ó ní nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ẹ́, tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má ba ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Lónìí ohun tí a ń sọ̀rọ̀ lé lórí ni ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní ìyè àìnípẹ̀kun. Ìfẹ́ aláìlẹ́gbẹ́ tó fún wa ní ìyè àìnípẹ̀kun. Níhìn-ín ni a ti rí ìfẹ́ Ọlọ́run. Ìfẹ́ tí a ń sọ fún wa wípé Ọlọ́run fẹ́ wa tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi fún wa ní ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, kí ó kó fún wa lórí igi àgbélébò, kí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, kí a ba lè ní ìdáríjì, kí a lè ní ìgbàlà àti ìyè àìnípẹ̀kun. Ó ní kí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kí ó má ba ṣègbè, ṣùgbọ́n kí ó ní ìyè tí kò nípẹ̀kun. Kí a wo ọ̀rọ̀ yìí dáradára wípé ó ní ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ kí ó ba lè ní ìyè. Èyí ń sọ fún wa wípé lóòótọ́ ni Jésù kó fún ẹnì kọ̀ọ̀kan wa.

Apọ́sẹ́lì sí àwọn ará Kólósè, orí ìkíní. Pọ́ọ̀lù, apọ́sẹ́lì Jésù Kristì nípa ìfẹ́ Ọlọ́run àti Tímótì arákùnrin wa, sí àwọn ènìyàn mímọ́ àti àwọn ará wa olóòótọ́ nínú Kristì tí ó wà ní Kólósè. Oore ọ̀fẹ́ fún yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá wa àti Jésù Kristì Olúwa. Àwa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti Bàbá Jésù Kristì Olúwa wa. Àwa sì ń gbàdúrà fún yín nígbà gbogbo, nígbà tí àwa gbúrò ìgbàgbọ́ yín nínú Kristì Jésù àti ìfẹ́ tí ẹ̀yin ní sí gbogbo àwọn ènìyàn mímọ́, nítorí ìrètí tí a gbé kalẹ̀ fún yín ní ọ̀run nípa èyí tí ẹ̀yin ti gbọ́ ṣáájú nínú ọ̀rọ̀ àti ti yìn rere, èyí tí ó ti dé ọ̀dọ̀ yín, àní bí ó ti ń so èso pẹ̀lú ní gbogbo ayé tí ó sì ń pọ̀ sí, bí ó ti ń ṣe nínú yín pẹ̀lú láti ọjọ́ tí ẹ̀yin ti gbọ́, tí ẹ̀yin sì ti mọ oore ọ̀fẹ́ Ọlọ́run ní òtítọ́, àní bí ẹ̀yin ti kọ́ lọ́dọ̀ Epafra ìránṣẹ́ ẹlẹgbẹ́ wa, olùfẹ́ ẹni tí ṣe olóòótọ́ ìránṣẹ́ Kristì nípò wa, tí ó sì ròyìn ìfẹ́ yín nínú ẹ̀mí fún wa pẹ̀lú. Nítorí èyí, láti ọjọ́ tí àwa ti gbọ́, àwa pẹ̀lú kò sinmi láti máa gbàdúrà àti láti máa bẹ̀bẹ̀ fún yín, pé kí ẹ̀yin kí ó lè kún fún ìmọ̀ ìfẹ́ rẹ̀ nínú ọgbọ́n àti ìmòye gbogbo tí ṣe ti ẹ̀mí, kẹ́ lè máa rìn ní yíyẹ ní ti Olúwa sí ìwù gbogbo, kẹ́ máa so èso nínú iṣẹ́ rere gbogbo, kẹ́ sì máa pọ̀ sí nínú ìmọ̀ Ọlọ́run, kí a fi ipá gbogbo sọ yín di alágbára gẹ́gẹ́ bí agbára ògo rẹ̀ sínú sùúrù àti ìpamọ́ra gbogbo pẹ̀lú ayọ̀. Kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá, ẹni tí ó mú wa yẹ láti di alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn tí ó sì ṣe wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀, ẹni tí ṣe àwòrán Ọlọ́run tí a kò rí, àkọ́bí gbogbo ẹ̀dá, nítorí nínú rẹ̀ ni a ti dá ohun gbogbo, ohun tí ń bẹ ní ọ̀run àti ohun tí ń bẹ ní ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, wọn ìbá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá, nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo àti fún un, òun sì wà ṣáájú ohun gbogbo àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan, òun sì jẹ́ orí fún ara, èyí ni ní ìjọ ẹni tí í ṣe ìpilẹ̀ṣẹ̀, àkọ́bí láti inú òkú wá pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jù lọ, nítorí dídùn inú Bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀, àti nípasẹ̀ rẹ̀ láti bá ohun gbogbo làjà, lẹ́yìn tí ó ti fi ẹ̀jẹ̀ àgbélébu rẹ̀ parí ìjà, mo ní nípasẹ̀ rẹ̀ wọn ìbá ṣe ohun tí ń bẹ ní ayé tàbí ohun tí ń bẹ ní ọ̀run, àti ẹ̀yin tí ó ti jẹ́ àlejò àti ọ̀tárí ní ọkàn yín ní iṣẹ́ búburú yín, ẹ̀yin ni ó sì ti bá làjà ní ìsinsìnyí nínú ara rẹ̀ nípa ikú láti mú yín wá iwájú rẹ̀ ní mímọ́ àti àìlábàwọ́n àti àìníbàwí. Bí ẹ̀yin bá dúró nínú ìgbàgbọ́, tí ẹ fẹsẹ̀ múlẹ̀, tí ẹ sì dúró ṣinṣin, tí ẹ kò sì yẹsẹ̀ kúrò nínú ìrètí ìrere tí ẹ̀yin ti gbọ́, èyí tí a sì ti wàásù rẹ̀ nínú gbogbo ẹ̀dá tí ń bẹ lábẹ́ ọ̀run, èyí tí a fi èmi Pọ́ọ̀lù ṣe ìránṣẹ́ fún, ní ìsinsìnyí èmi ń yọ̀ nínú ìyá mi nítorí yín, èmi sì ń mú ìpọ́njú Kristì tí ó kù lẹ́yìn kún ní ara mi, nítorí ara rẹ̀ ti ṣe ìjọ, èyí tí a fi èmi ṣe ìránṣẹ́ fún, gẹ́gẹ́ bí iṣẹ́ ìríjú Ọlọ́run tí a fi fún mi fún yín láti mú ọ̀rọ̀ Ọlọ́run ṣẹ, àní ohun ìjìnlẹ̀ tí ó ti farasin láti ayérayé àti láti ìrandíran, ṣùgbọ́n tí a ti fihàn ní ìsinsìnyí fún àwọn ènìyàn mímọ́ rẹ̀, àwọn ẹni tí Ọlọ́run fẹ́ láti fi ọ̀rọ̀ ohun ìjìnlẹ̀ yìí láàrin àwọn kèfèrí hàn fún, tí ṣe Kristì nínú yín, ìrètí ògo, ẹni tí àwa ń wàásù rẹ̀, tí a ń kìlọ̀ fún olúkúlùkù ènìyàn, tí a sì ń kọ́ olúkúlùkù ènìyàn nínú ọgbọ́n gbogbo, kí a lè mú olúkúlùkù ènìyàn wá ní ìwà pípé nínú Kristì Jésù, èyí tí èmi ń ṣe làálàá tí mo sì ń jìjà kadì fún pẹ̀lú, gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀ tí ń fi agbára ṣiṣẹ́ gidigidi nínú mi. Epístẹ́lì ti Pọ́ọ̀lù Apọ́sẹ́lì sí àwọn ará Kólósè, orí ìkejì. Nítorí èmi ń fẹ́ kí ẹ̀yin kí ó mọ̀ bí ìwà ìyá ìjà tí mo ní fún yín ti pọ̀ tó, àti fún àwọn ará Laodikia, àti fún iye àwọn tí kò tí ì rí ojú mi nípa ti ara, kí a lè tu ọkàn wọn nínú bí a ti ń so wọ́n pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run àní Kristì, nínú ẹni tí a ti fi gbogbo ìṣúra ọgbọ́n àti ti ìmọ̀ pamọ́ sí. Èyí ni mo sì ń wí, kí ẹnikẹ́ni kí ó má baà fi ọ̀rọ̀ ẹ̀tàn mú yín ṣìnà, nítorí pé bí èmi kò tilẹ̀ sí lọ́dọ̀ yín ní ara, ṣùgbọ́n èmi ń bẹ lọ́dọ̀ yín ní ẹ̀mí, mo ń yọ̀, mo sì ń kíyèsí ètò yín àti ìdúróṣinṣin ìgbàgbọ́ yín nínú Kristì. Nítorí náà, bí ẹ̀yin ti gba Kristì Jésù Olúwa, bẹ́ẹ̀ ni kí ẹ máa rìn nínú rẹ̀, kí ẹ fi gbòǹgbò múlẹ̀, kí a sì gbé yín ró nínú rẹ̀, kí ẹ sì fi ẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́ yín gẹ́gẹ́ bí a ti kọ́ yín, kí ẹ sì máa pọ̀ nínú rẹ̀ pẹ̀lú ìdúpẹ́. Ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dì yín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe bíi ti Kristì, nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé ní ara ìyára. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára, nínú ẹni tí a ti fi ìkọlà tí a kò fi ọwọ́ kọkọ yín ní ilà ní bíbó ara ẹ̀ṣẹ̀ sílẹ̀ nínú ìkọlà Kristì, bí a sì ti sin yín pọ̀ pẹ̀lú rẹ̀ nínú baptisimu, nínú èyí tí a sì ti gé yín dìde pẹ̀lú.

0: ti ọjọ́ àsè tàbí oṣù titun tàbí ọjọ́ ìsinmi. Àwọn tí í ṣe òjìji ohun tí ń bọ̀ ṣùgbọ́n ti Kristi ní ara. Ẹ má ṣe jẹ́ kẹnikẹ́ni fi àdábọwọ́ ìrẹ̀lẹ̀ àti bíbọ àwọn áńgẹ́lì lọ́ọ̀rẹ́ yín gbà lọ́wọ́ yín. Ẹni tí ń dúró lórí nǹkan wọn nì tí ó ti rí tí ó ń ti ipa èrò rẹ̀ ní ti ara ṣe fífi asán tí kò sì di orí ìnímú ṣinṣin láti ọ̀dọ̀ ẹni tí a ti pọ̀ ríkè àti iṣan pèsè fún gbogbo ara tí a sì ń so ṣọ̀kan pọ̀ tí ó sì ń dàgbà nípa ìbísí Ọlọ́run. Bí ẹ̀yin bá ti kú pẹ̀lú Kristi kúrò nínú ìpilẹ̀ṣẹ̀ ayé, ẹ a ti ṣe tí ẹ̀yin ń tẹríba fún òfin bí ẹni pé ẹ̀yin wà nínú ayé. Má ṣe fọwọ́ kàn, má ṣe tọ́wò, má ṣe fọwọ́ bà. Gbogbo èyí tí yóò ti pa lílo run gẹ́gẹ́ bí òfin àti ẹ̀kọ́ ènìyàn. Àwọn nǹkan tí ó ní àfarawé ọgbọ́n ní tòótọ́ ní àdábọwọ́ ìsìn àti ìrẹ̀lẹ̀ àti ìpọn ara lójú, ṣùgbọ́n tí kò ní èrè kan nínú fún ìfẹ́kùfẹ́ ara.
1: This CLM Radio, the spiritual welfare is our concern.
0: Ìsẹ̀lẹ̀ ti Paul Apostle sí àwọn ará Kolose orí ìkẹta. Ǹjẹ́ bí a bá ti yín dìde pẹ̀lú Kristi, ẹ máa ṣàfẹ́rẹ́ àwọn nǹkan tí ń bẹ lókè níbi tí Kristi gbé wà tí ó jókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè, kìí ṣe àwọn nǹkan tí ń bẹ ní ayé, nítorí ẹ̀yin ti kú, a sì fi ìyè yín pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Nígbà tí Kristi, ẹni tí í ṣe ìyè wa, yóò farahàn, nígbà náà ni ẹ̀yin pẹ̀lú ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. Nítorí náà, ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ lé ayé run: agbèrè, ìwà èérí, ìfẹ́kùfẹ́, ìfẹ́ búburú àti ojú kòkòrò tí ṣe ìbọ̀ ìṣà, nítorí ohun tí ìbínú Ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn, nínú èyí tí ẹ̀yin pẹ̀lú ti ń rìn nígbà kan rí, nígbà tí ẹ̀yin ti wà nínú nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n ní ìsinsìnyí, ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú, ìrunú, arankàn,
2: ọ̀rọ̀ òdì
0: àti ọ̀rọ̀ ìtìjú kúrò ní ẹnu yín. Ẹ má sì ṣe purọ́ fún ẹnìkejì yín. Ẹ̀yin ṣáà ti bọ̀ bólúgbo ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀, ẹ sì ti gbé ọkùnrin titun ni wọ̀, èyí tí a sọ di titun sí ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa, níbi tí kò lè sí Eléni àti Jù, ìkọlà àti àìkọlà, aláìgbédè, ará Skitia, ẹrú àti òmìnira, ṣùgbọ́n Kristi ni ohun gbogbo nínú ohun gbogbo. Nítorí náà, bí àyànfẹ́ Ọlọ́run, ẹni mímọ́ àti olùfẹ́, ẹgbẹ́ ọkàn ìyọnúwọ̀, ìṣeun, ìrẹ̀lẹ̀, inú tútù, ìpamọ́ra. Ẹ máa faradàá fún ara yín, ẹ sì máa dáríji ara yín bí ẹnikẹ́ni bá ní ẹ̀sùn sí ẹnìkan. Bí Kristi ti dáríji yín, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin fi máa ṣe pẹ̀lú. Àti borí gbogbo nǹkan wọ̀nyí, ẹgbẹ́ ìfẹ́ wọ̀ tí ṣe àmùrè ìwà pípé, ẹ sì jẹ́ kí àlàáfíà Ọlọ́run kí ó máa ṣe àkóso ọkàn yín
2: sínú èyí tí a pè yín pẹ̀lú nínú ara kan,
0: ẹ sì máa dúpẹ́. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo, kí ẹ máa kọ́, ẹ sì máa gba ara yín níyànjú nínú sáàmù àti orin yìí àti orin ẹ̀mí. Ẹ máa fi orí ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe ní ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. Ẹ̀yin aya, ẹ máa tẹríba fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí ó ti yẹ nínú Olúwa. Ẹ̀yin ọkọ, ẹ máa fẹ́ràn àwọn aya yín, ẹ má sì ṣe kòrò sí wọn. Ẹ̀yin ọmọ, ẹ máa gbọ́ ti àwọn òbí yín ní ohun gbogbo, nítorí èyí dára gidigidi nínú Olúwa. Ẹ̀yin bàbá, ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú kí wọ́n má bàa rẹ̀wẹ̀sì. Ẹ̀yin ọmọ ọ̀dọ̀, ẹ gbọ́ ti àwọn Olúwa yín nípa ti ara ní ohun gbogbo. Kì í ṣe ní àrojúṣe bí àwọn aláṣẹ wo ènìyàn, ṣùgbọ́n ní òtítọ́ iná ní ìbẹ̀rù Ọlọ́run. Ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, ẹ máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bíi fún Olúwa, kì í sì ṣe fún ènìyàn. Kí ẹ mọ̀ pé lọ́wọ́ Olúwa ni ẹ̀yin ó gba èrè ogún, nítorí ẹ̀yin ìsìn Olúwa Kristi. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ṣe àìṣòdodo yóò gbà padà nítorí àìṣòdodo náà tí ó ti ṣe.
2: Kò sì sí ojúṣàájú ènìyàn.
0: Epístẹ́lì ti Paul Apostle sí àwọn ará Kolose orí ìkẹrin. Ẹ̀yin Olúwa, ẹ máa fi èyí tí ó tọ́ tí ó sì dọ́gba fún àwọn ọmọ ọ̀dọ́ yín, kí ẹ sì mọ̀ pé ẹ̀yin pẹ̀lú ní Olúwa kan ní ọ̀run. Ẹ máa dúró ṣinṣin nínú àdúrà ìgbà, kí ẹ sì máa ṣọ́ra nínú rẹ̀ pẹ̀lú ìdúpẹ́. Ju gbogbo rẹ̀, ẹ máa gbàdúrà fún wa pẹ̀lú, kí Ọlọ́run lè ṣí ilẹ̀kùn fún wa fún ọ̀rọ̀ náà láti máa sọ ohun ìjìnlẹ̀ Kristi, nítorí èyí tí mo ṣe wà nínú ìdè pẹ̀lú, kí èmi kí ó lè fi hàn gẹ́gẹ́ bí ó ti tọ́ fún mi láti máa sọ. Ẹ máa rìn nípa ọgbọ́n sí àwọn tí ń bẹ lóde, kí ẹ sì máa ṣe ìràpadà ìgbà. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó dàpọ̀ mọ́ oore ọ̀fẹ́ nígbà gbogbo, èyí tí a fi ìyọ̀dùn, kí ẹ̀yin kí ó lè mọ bí ẹ̀yin ó ti máa dá olúkúlùkù ènìyàn lóhùn. Gbogbo bí nǹkan ti rí fún mi ni tí kíkù yóò jẹ́ kí ẹ mọ̀, arákùnrin olùfẹ́ àti olóòótọ́ ìránṣẹ́ àti ẹlẹgbẹ́ nínú Olúwa, ẹni tí mo ti rán sí yín nítorí èyí kan náà, kí ẹ̀yin lè mọ bí a ti wà, kí òun kí ó lè tu ọkàn yín nínú, pẹ̀lú Onésímù, arákùnrin olóòótọ́ àti olùfẹ́, ẹni tí í ṣe ọ̀kan nínú yín. Àwọn ni yóò sọ ohun gbogbo tí à ń ṣe níyìn yìí fún yín. Aristarchu,

0: bẹ́ẹ̀ mi nínú túbú kí yín àti Máku ọmọ arábìnrin Bánábà nípasẹ̀ ẹni tí ẹ̀yin ti gba àṣẹ.
1: Bí ó bá sì wá sọ́dọ̀ yín, ẹ gbà á.
0: Àti Jésù, ẹni tí à ń pè ní Jústù, ẹni tí í ṣe ti àwọn onílà, àwọn wọ̀nyí nìkan ni olùbáṣiṣẹ́ mi fún ìjọba Ọlọ́run, àwọn ẹni tí ó ti já sí ìtùnú fún mi. Epafra, ẹni tí í ṣe ọ̀kan nínú yín, ìránṣẹ́ Kristi kí yín, ó ń fi ìwàyá ìjàgbàdúrà nígbà gbogbo fún yín, kí ẹ̀yin kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. Nítorí mo jẹ́rìí rẹ̀ pé ó ní ìtara púpọ̀ fún yín àti fún àwọn tí ó wà ní Laodikia
1: àti àwọn tí ó wà ní Hierapoli.
0: Lúùkù, oníṣègùn olùfẹ́ àti Dema kí yín, ẹ kí àwọn ará tí ó wà ní Laodikia àti Nímfà àti ìjọ tí ó wà ní ilé rẹ̀. Nígbà tí a bá sì ka ìwé yìí láàrin yín tán, kí ẹ mú kí a kà á pẹ̀lú ní ìjọ Laodikia, kí ẹ̀yin pẹ̀lú sì ka èyí tí ó ti Laodikia wá. Kí ẹ sì wí fún Akipu pé kíyèsí iṣẹ́ ìránṣẹ́ tí ìwọ ti gbà nínú Olúwa, kí o sì ṣe é ní kíkún. Ìkíni nípa owó èmi Pọ́ọ̀lù, ẹ máa rántí ìdè mi, kí orí ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú yín. Àmì. Èyí ni òpin Epístẹ́lì ti Pọ́ọ̀lù Apọ́sẹ́lì sí àwọn ará Kólósè.
2: DCLM Radio. Your spiritual welfare is our concern.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ wípé a tún péjọ láti kà, láti kọ́, láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀ yín wípé ẹ̀mí ti ń ṣe àwárí ìjìnlẹ̀ ohun tí ọ̀rọ̀ yín jẹ́. Ẹ̀mí ti ń jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó yé ni. Kí ẹ fi fún wa lóòrọ̀ yìí lórúkọ Jésù. Wípé ohun tí a ó máa kà, ohun tí a ó máa kọ́, tí a ó máa gbọ́, wípé kí ó yé ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Ìrírí tí a ń pè ní ìrírí ìsọ̀di mímọ́, kí ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa, kí ẹ sì wẹ gbogbo ọkàn wa mọ́, kí ẹ tú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọkàn, kí ẹ tú kúrò lórúkọ Jésù. Tí ẹ̀yin fúnra yín ó fi wo inú ọkàn ẹnì kọ̀ọ̀kan wípé ó jẹ́ mímọ́, ó jẹ́ ọ̀tun, ó di funfun, wípé a ó sì gbé ìgbésí ayé tí ó tẹ̀yìn lọ́rùn, tí ó múra wá sílẹ̀ de ọ̀run àti dìde Jésù. Adúpẹ́ ọpẹ́ ti gbọ́ wípé ẹ ó sì ṣe é fún wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Nínú Hebreu orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá àti ìkẹrìnlá. Hebreu orí kẹwàá, ẹsẹ̀ ìkẹwàá. Nípa ìfẹ́ náà lè a ti sọ wá di mímọ́ nípa ẹbọ tí Jésù Kristi fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo. Ní ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí nípa ẹbọ kan, ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé títí láé. Nínú Hebreu yìí kan náà, ní orí kẹtàlá, ẹsẹ̀ ìkejìlá àti ìkẹtàlá, ó ní nítorí náà Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́, ó jìyà lẹ́yìn ibodè. Nítorí náà ẹ jẹ́ kí a jáde lọ tọ̀ ọ́ lọ lẹ́yìn ibùdó, kí a máa ru ẹ̀gàn rẹ̀. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí ni ó jẹ́ kí ó yé wa wípé ohun kan wà tí a ń pè ní ìsọdi mímọ́, ohun kan wà tí Ọlọ́run máa ń ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ abẹ nínú ọkàn, tí ó máa fi ń mú ẹ̀ṣẹ̀ àbínibí, ẹ̀ṣẹ̀ àjogúnbá, ẹ̀ṣẹ̀ ti inú, tí ó máa fi ń mú kúrò. Ó sì sọ fún wa wípé nítorí ìdí èyí ni Jésù Kristi ọmọ Ọlọ́run ni ó fi jìyà fún wa, ni ó fi kó fún wa. Ikú Jésù lórí igi àgbélébùú ní Calvary kó ipa pàtàkì nínú ìgbàlà wa àti nínú ìsọdi mímọ́ wa. Bí a bá ń sọ nípa ìgbàlà, a ń sọ nípa ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀, a ń sọ nípa ìyípadà ọkàn. Èyí ni ìrírí kíní ti a ma ni bi abato Jesu wa bi abasi so nipa isodi mimo an so nipa ke adi ominira kro lowo ese ti inu ki abo lowo ese ti abinibi ese ti ajogunba ki ani okan funfun ki kinipa se Christi ni awon iriri mejeje won yi igbala ati isodi mimo ni won fi le je ti wa nipase eje Christi yi ni atin dariji ni ti asin so ni di mimo o so fun wa ninu oro Olorun ninu Efesu ori kini Efesu ori kini ese ikeje oni ninu eni ti a wa ni irapada wa ninu eje re idariji ese wa gege bi oro ore ofe re be na ni an so fun a we pe nipa eje yi kan na ti Jesu ta sile ni ati ni ewenumo isodotun pipe isodi mimo bi o ba wo Johanu kini ori kini ese ikeje o soro nipa awon ti won ti ba Jesu pade awon ti won ti ni iyi pada okan awon ti won rin ninu imole sugbon to wa nso we pe leyin igba ti won ti ba Jesu pade ti won rin ninu imole ohun kan tuku ti eje Jesu to ma nse ninu Johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole awon wo la mo gege bi eko iwe oro Olorun we pe o rin ninu imole yen ni awon omo igbala oni bi awa ti ati ba Jesu pade bi awa ti ati ni idariji oni bi awa ti ati ko ni oro Olorun bi awa eni igbala bi a ba rin ninu imole bi ohun ti nbe ninu imole awa ni idapo pelu ara wa oni leyin na leyin igbala eje Jesu Kristi omo re ni we wanu kuro ninu ese gbogbo bi ese ba ku ni inu eyi ti a n pe ni ese abinibi tabi ajogunba o daje we pe a o ti we wanu kuro ninu ese gbogbo sugbon nigba ti a ba ni iriri isodi mimo ti awe ese tinu ti a mu kuro eyi lo n so fun a wi pe asowade mimo o n we wanu kuro ninu ese gbogbo bi abawo awon adura ti Jesu gba a ri wi pe o gbadura fun idariji fun igbala awon elese lori ige agbelebo nitori o wi pe baba dariji won nitori won ko mo ohun ti won se yi ni adura ti Jesu gba fun igbala awon ara aye awon to ni ese ninu aye won awon ti won o ti ba pade dariji won baba nitori we pe won ko mo ti won nse sugbon o ye ki aturan ti we pe bi o se gbadura fun igbala awon elese be ni o gbadura fun isodi mimo awon ti won ti de ni igbala ninu Johanu ori ketadinlogun Johanu ori ketadinlogun ese ketadinlogun lo ti nso we pe so won di mimo ninu otito otito li oro re yi ni adura ti Jesu gba sugbon ki se fun kiki awon won ni nikan ninu ese ogun oni ki se kiki awon won yi ni mo gbadura fun sugbon fun awon pelu ti yo gba oro mi gbo nipa oro won o gbadura fun isodi mimo wa pelu nitori na o ye ki o ye enikokan wa we pe bi abati nso nipa igbala be na ni o ye ki a ma so nipa isodi mimo yi ni o mu wa lati wo eko oro Olorun ni oro yi lori agbelebo ati isodi mimo wa ki o le ye wa dara dara a o pin eko yi si apa tabi koko meta ikini Kristi ti a kan mo agbelebo lo nso ni di mimo Kristi ti a kan mo agbelebo lo nso ni di mimo ikeji kikan ara mo agbelebo saju isodi mimo yi nso fun a wi pe awa papa ani ohun kan lati se ki a to le so wa di mimo nitori a ko le ri ohun to dara lati nu ladofo o je wi pe awa papa ani fi ara wa robo ani karama agbelebo ani jowo ohun gbogbo fun olorun ki a to le so wa di mimo ki kan ara mo agbelebo saju iso di mimo iketa christiani ni lati gbe agbelebo re lehin iso di mimo lehin ti a ba ti so wa di mimo lati pa iriri iso di mimo yi lati pa mo o ye o si ni lo we pe ke a gbe agbelebo wa ke a ma to lehin lehin igba ti a ba ti ri iriri ti o se pataki yi ti a ba ti ri igba ikini christi ti a kan mo agbelebo lo so ni di mimo ninu efeso ori karun lati ese ikarun din logbon efeso ori karun ese ikarun din logbon eyin oko e feran awon aya yin oni eyin oko lapapo e feran awon aya yin lapapo gege bi christi ti feran ijo ti o si fi ara re fun bi a ba nso wi pe ijo o ye ko ye awa keko bibeli ki se adalu eniyan iruwa ogere wa ni an pe ni ijo ninu majemo titun ijo je awon ti a pe jade kuro ninu aye kuro ninu okunkun aye kuro ninu ese aye kuro ninu eri ati idoti ati egbin ti o wa ninu aye awon wonyi ti a pe jade lati ronoko ada ti won ti wole lese agbelebo ti won ti ju awon ese eri egbin aye ti o wa lowo won ti won ti ju sile ti won ti bere idariji ti ati we won mo ti ati we ese won nokoro ti won ni eri olorun ninu okan won wi pe won di ti olorun won di eni igbala awon wonyi ni a n pe ni ijo olorun awon omo leyin Jesu Christi awon ti won jewo wi pe a pe won kuro ninu aye lati bo si lati wa si ijoba olorun o wa nso fun wa wi pe tori nitori ti won ni Jesu Christi lo ti lo fi ara re robo oni gege bi Jesu ti feran ijo ti o si fi ara re fun nitori kini ese ikerin din logbon ki ohun ki o le so di mimo ki christi ki o le so di mimo awon ti won ti jade ninu aye awon ti a ti gba okan won la awon ti emi olorun ba emi won jere we pe won di omo olorun awon ti won gbe igbe aye otun oni iriri kan tun wa ti won ni lati ni oni ki ohun ki o le so di mimo leyin ti o ti fi oro we mo ninu agbada omi ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o le ogo le ai ni aba won tabi alebo kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alai ni aboko nihi ni ati nso fun a wi pe Jesu fun ara re lo nso ni di mimo se o mo wi pe eye meji ki je ki jasa enikan soso ti o ni amuye bi eleje pesere laarin iran omo eniyan ko si bi Jesu omo bibi olorun kan soso to ku lati ko ese wa lo bi o ba ranti itan adamu akoko lo mu wa subu sinu ere ese ni atete ko se aso fun wi pe bi ati subu sinu kanga egbin ese yi ni a mu gedegede ese yodundun egbin ese ninu eri ese lode bi a tin se alaye nkan wonyi je ki o yo wi pe ese pin si ipa meji alaye tabi apere ese ti anda ni ikokan ni a fi se apejuwe eri ese lode ara apejuwe ti ese ti inu ese ajogunba ese abinibi oni egbin ere ese ni inu opelope Jesu to wa lati yo wa kuro ninu ere ese lati fi eje re we wanu ninu ati lode nipa